I'm going to go to the house.

sínú ọ̀pẹ lónìí tí wọ́n sì fi agbára òdì sọ wọ́n di ẹni ilẹ̀ bẹ́ẹ̀ ni ènìyàn ńlá ni o ológun ọmọ sì ni ṣùgbọ́n kàkà kó dé ibi gíga tí ọlọ́run ti yàn án mọ́ láti ọ̀run wá ipò ilẹ̀ náà ni ó ń ba ara rẹ̀ bíbélì wá wí nínú ìwé sáàmù ọgọ́fà ó lé kan pé èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá ẹni tí ó dọ̀rọ̀ ohun ayé òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀ ẹni tí ń pa mí mọ́ kì í tó gbé kíyèsí ẹni tí ń pa ísírẹ́lì mọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn olúwa ni olùpamọ́ mi olúwa

0: tobari be bayi bayi iwa na abe si ni tele mi ninu adura yi ki o si gbe igbagbo oju re soke lati gba igbega re loni igbega ko ti la orun tabi iwo orun wa owo olorun ni igbega ti nwa tori na loni di oruko jesu christi oluwa gbe mi ga gbogbo eto igbega ti o ti se fun aye mi Olua lona abayo si igbega na loni kile buku shi sebi iwo lo seto igbega joseph lati inu kaga ti awon abinuku re so si o si fi owo agbara gbe jade oluwa fi owo agbara re fa mi jade loni inu kaga ifaseyin ti aye so mi si bi o se fi oju rere ati anu re tele joseph de le egypt oluwa je ki oju rere ati anu re ki o ma ba mi lo si ibi ti igbega mi wa iwo to fi ogbon imo ati oye fun joseph di ori ite igbega re oluwa loni fi ogbon kun ogbon mi lakoko igbega mi ko mi lati ma se pase igbega sinu aye mi ko mi farahan lati oni lo sebi iwo lo yi igba pada fun obedi odomu aye gbero ibi si obedi odomu sugbon o so ibi di re fun igbega ati ibukun fun obedi odomu oluwa gbogbo ero ibi ti ota gba nitori temi yara kata loni yi pada si igbega fun mi dafidi ni abikai ninu omo jesse sugbon olorun fi owo agbara re so di eni waju o si gbega ju gbogbo awon egbe re lo fi owo iyanu ati agbara re su emi na siwaju nibi ise mi ninu ebi mi ni orile ede mi ati ni gbogbo agbaye gbe emi na sori aga giga iwe joel ori keta ese kejidinlogun wipe yoo si se ni ojo naa awon oge nla yoo ma ka oti waini tuntun sile awon oke kekeke yoo ma san fun wara ati gbogbo odo juda yoo ma san fun omi orísunkan yóò sì jáde láti inú ilé olúwa wá yóò sì rin àfonífojì ṣítìmù nítorí náà olúwa ìwọ ló wí bẹ́ẹ̀ aṣẹ rẹ sí ni láti òní lọ jẹ́ kí ilé mi kó máa ṣàn fún wàrà àti gbogbo kàga ayé mi kí ó máa kún fún omi kí orísun ìbùkún àti ìgbéga tuntun sì jáde láti inú ilé olúwa wá kó sì rin gbogbo àyíká mi àti ìdílé mi nígbà tí mo sì wà nínú ogbó tó ti ń sọ agbo ẹran bàbá ìyàwó rẹ̀ sí nínú àlọ iná a kà á nínú ìwé ẹpisódù orí kẹta ẹsẹ kejì pé áńgẹ́lì olúwa sì farahàn lé àlọ iná láti inú àárín ìgbẹ́ iná ń jó ìgbẹ́ ìgbẹ́ kò sí run.
1: àkó ojúmọ́ ní gbogbo bíi tẹ́tí láǹfààní àti máa gbó wa láàárọ̀ tẹ̀lé lẹ́yìn tí í ṣe ọjọ́ tuesday ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún 2026 bá a tún jí sójúmọ́ àlàyé ojúmọ́ àlàyé bẹ́ẹ̀ ni àyẹ̀ mímọ̀ ṣe wakọ́ gbọ́ wakọ́ bẹ́ẹ̀ ni òye wakọ́ ọlọ́mọba náà lọ́jíṣẹ́ lókàwá mọ́ ẹni tí mo máa bẹ lókè òpè lénìí àníṣìjẹ́ àníṣìmọ́ àníṣìṣọ́ àní tẹnugú bíi ọwọ́ pẹ̀lú àṣẹ ọlọ́mọba mi lóòótọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wá èyí tá a sọ tó fi di pé ẹ máa tì í lọ sẹ́gbà ẹ̀wọ̀n kọ́lọ́ má járe àwa jímọ́ lójúmọ́ tẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ́run náà la fi ń ṣe gbogbo láyà sàdákàtà yà rọ́sọ́lọ́ láì ohun gbogbo tá a bá dáwọ́ lé tá a béèrè fún lẹ́ni yóò wá sí ìmúṣẹ yóò sì ṣẹ ní ìrọ̀rùn pẹ̀lú àṣẹ ọlọ́run bìjà ayé rọ́sọ́lọ́ láì amen nígbà yẹn ẹja máa bọ́ sórí ètò lọ́lọ́kanjọ kan ní ìṣẹ́ ti sanwó fún ẹ sì máa gbọ́ àwọn ìkéde lọ́kọ̀ọ̀kan ìjẹ́jẹ́ ipò tí ọlọ́run òjijì tẹ́ máa gbádùn fún odidi ọgbọ̀n ìṣẹ́jú lẹ́yìn náà àkókò ìsọtẹ́lẹ̀ yóò máa tẹ̀lé bẹ́ẹ̀ni pẹ̀lú àṣẹ ọlọ́run ohun gbogbo tá a béèrè fún yóò di múmúṣẹ yóò sì gbà ní ìrọ̀rùn làṣọ̀nàbà mímí náà lọmọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín nurudeen salahudeen lẹ́jì tèmi gẹ́gẹ́ bí àṣà mi ọ̀rọ̀ tèmi tẹ̀yìn yóò dayọ̀ làṣọ̀nàbà mi òkè ẹ̀yà gbà bẹ́ẹ̀ ká sì máa dúpẹ́ fún ọlọ́run lóòrèkóòrè mo ń padà bọ̀.

gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Tuesday. Today is 16/06/2026. Ọjọ́ kẹrin ó dín ní ogún oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026. Ní gbogbo ibi tí ẹ̀yin ọmọ náà ti ní àǹfààní láti gbọ́ mi, ẹ dìde ńlẹ̀ ilẹ̀ tó ti mọ̀. Wake up is another morning devotion. Mo kí yín tó lógun tó lógun. Mo kí yín tẹ́lẹ́sọ̀ọ́ tẹ́lẹ́sọ̀ọ́. Mo kí yín lórúkọ Jésù ẹni tó jí yín sì mọ́lẹ̀ àlàyé. Pastor Dékúnlé Epaphras, mo ní yín ni ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí Opposite Roma Bank, The Middle Market, Gbagi Tuntun ní ìlú Ìbàdàn. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹja lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìtọ́jẹ́ mọ̀ pé bó ṣe ń wá lójoojúmọ́ tó ń ṣe tó ń ṣe. Bíbélì ni òrere kò ní fà sẹ́yìn lọ́dọ̀ àwọn ẹni tó ń rìn dédé. When you work consistently, you can never lack good things. O ò lè láàkì òrere. And méjì oṣù ọmọ ìjì ọrẹ́ ọ̀, ẹ gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Ẹ máa bọ̀ níbi pẹpẹ láàárọ̀ kùtùkùtù. A tó ti dá ọjọ́ míì látó rọ́ yìí. Ìgbà míì látó kó sí. Wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlagbà ẹni tó ka ẹ̀mí àti ẹyẹ. Olóòwò ẹ̀mí àwọn wòlíì. Níbo lè wà mọ́mí, níbo lè wà tẹ́ ti ń gbọ́ mi? Ẹ jájọ gbé mi sókè. Ẹ wá kúlẹ̀ mọ́mí, ẹ dọ̀bálẹ̀ dádì kájọ máa sọ pé ṣe. Olóòwò ìwọ la gbéga. Mo bọ́lọ̀ ń dòwò pọ̀ mọ́ láàánú gbà. Ẹnjìníà ẹ pé Pásítọ̀ Mósìs Tèmítáyọ̀.

0: Number seven. Only though your beginning was small, your latter end shall be greatly increased. Only but you will keep the okay to open your gap, give the gap. Number one, continue on some more cases. Oh, it's only BS and not as you are. Can you know what you put on it by the same? Oh, by Jidara, along with you not to Kadara, I say, along with Puto, if one in the party bigger, in the bigger, the Benitim on for what time? The Benitim are soon in Kalai. They are not put on a lie, wait, they are so full of money. Draw the Gabos and Missy, they are pushing. There are bigger, there are younger than I am, my mind, in the name of Jesus Christ. I want to know that, Father. So, money number one, don't write yourself off. And the top of the fire, not of that, is your turn. Only be your Bakuya, Mamma, inside, and your pop. So, to take that, only by general to pay me. Oh, no, Bambo. I want to know that, so, you, Mr. Radu. Bọ́lá ọ̀sẹ̀ bá wá ṣe jáde fún.
1: Ó fẹ́ ká àwọn ọ̀rọ̀ àbára ní ẹ̀dẹ́kùn ẹ̀fà fà. Mo rí tẹsítímù rẹ̀ ní ìlú. Mo ti parí skúù láti 2017. Mo ṣiṣẹ́.
0: Láì ṣe ẹgbọ́n nǹkan, olóde ń sọ fún ọ. Ibi tí wọ́n bá rò pé tí ẹ lè dé, tẹlòmíì lè jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ti ìwé rẹ̀ pín. 2017 yẹn tabaka sí 2026 ọdún mẹ́sàn-án nìyẹn tabaka tó ọdún yẹn mọ̀ ní ti lò pọ̀ ọdún mẹ́wàá kéèyàn mọ̀ wáṣẹ́ káàkiri òdìdí géńdé ọlọ́run kéèyàn parí skúù ó ṣeéṣe kọjá pé o ti máa ìbò ọdún mẹ́wàá tàbí ọdún mẹ́ẹ̀ẹ́dógún that is not your hand ó ṣeéṣe bóyá bó o ṣe ń gbọ́ mi o lè mẹ́ẹ̀ bímọ o lè mẹ́ẹ̀ lọ́kọ o lè mẹ́ẹ̀ get admission rẹ. Okay, by the way, let's do your domain of your admission. James Uncle, delay is not denied. And you can get a boy, well, I have been doing too much upon me by the Alice. I want to buy explanation. You know, the moon number one, run your door Tuesday. Don't write yourself off. Not you will help me. So, you call me. Ah, I give a bio master or engineer.
1: What's it called? What's it called? Bọ́lá bá ní ṣe mo jẹ́ ìpè ní ilé àtòrò ní ju mo lọ ilé ọdún tèmi lọ́sùn stéètì ni ọ̀rẹ́ nǹkan máa gbé ìyà tí o mú ṣáṣe nítọ́ pé tó ṣàgẹ̀rẹ̀ ọdún yẹn náà mo ṣáà lọ mo kàn yí ipò bẹ̀rẹ̀ ẹ̀kan láti báyìí ọ̀rẹ́ ní ẹgbẹ́ mi wá ẹ̀gbọ́n mi agbẹ́ mi wá bí ẹ̀mẹ́ta inú mi gbà láti bá mi tún wá.
0: Àtìgbà yẹn làwọn náà ti join church tí ẹ ti ń wá báyẹn olùfẹ́ o ti wá lẹ́ẹ̀kan olóòní wá. O ti gbọ́ wàásù lẹ́ẹ̀kan olóòní gbọ́mọ kì í ṣiṣẹ́ báyẹn. Tó o bá ti rẹ́ ni boost ẹ tó ti invite ẹ tó ní mọ gbọ́ program láàárọ̀ mo wá sí wẹ́mà. Ìjọjẹ́ mọ̀ o ti tì ọ́ sójú ọ̀nà ni. Kọ̀gbọ́n ṣe ń tó ní ọmọ ìgbówó kan wá bẹ́ẹ̀. A ní ọwá gbàdúrà ni. A ní ọwá mọ gbọ́rọ̀ ọlọ́run tó lè tó kájà rẹ̀ ṣe. Irú ọ̀la ní ìṣe. Ìṣètúsílẹ̀ hàn la ní. Ọjọ́ Sunday ni mo ní káwọn èèyàn mọ wá máa ń tù. Ìyẹn ni pé handkerchief white ẹ̀tẹ́ kan lẹ̀ á dà kan borí ẹ̀mí olúwa ní ikọ̀ mi jẹ́ kí wọ́n mọ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ mo fẹ́ rẹ̀ ìtura sí wọn. Because a bẹ̀rẹ̀ oṣù keje bóṣù ìbátan nìṣẹ́ àti ìlò mẹ́fà kan nìyẹn nínú méjìlá. So ọwọ́ sọ fún mi ó ní pípẹ́ àwọn ńlẹ̀ so ìṣe wò ní ìrànràn wá fi parí oṣù ìṣe méjì náà láṣẹ ní ọ̀la ìkan ní aago mẹ́jọ àbọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́rin ọ̀sán. Ẹnìkan ní ṣe ní wẹ́mà náà láti ìwé obìnrin ti wọ mọ́tò gbági ẹlẹ́ẹ̀fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹbìnrin chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn mo tètè rí ìbáìtì ẹlẹ́kùn tó dọ̀ là báyìí ẹ̀yìn ọmọ ọlọ́run. Ẹnìkan ní wòlíì sáyé ọkùnrin ìwà dáa ni ojú ẹjọ gbọ kí wọn wá padà ṣẹlẹ̀ sí ẹnjìnìà ẹjọ bàbá ẹ bá ní òkè.
1: So mo jẹ́ ìpín kò ju bí 6 months lọ lọ́wọ́ bá ní ṣe o ìbálòta ọ̀nà ẹ̀ta ojú a fún technical àti lecturer ìpín ìpín ni o ìjọ pé mo ṣe transport ká mo ṣe láwọn kọmọkan mo tún ṣe lẹ́dọ̀ mọ́.
0: Láìsí ṣe é ti gbọ́ nǹkan ìyẹn ni ó lead mi lọ sí point number two but kí n tó mú point number two ẹ̀wẹ̀n tó jáde university. Lẹ́yìn ìgbà tó jáde yunifásitì ni òrìṣẹ́ kankan wọ́n bẹ̀rẹ̀ sí eré káàkiri. Ìgbà tí wọ́n bọ́ wà fún mi tí mo ní ẹmú kan mọ́kan ẹ̀ṣà ní gbogbo píríọ̀dù tó fi ń dúró lé tí ò sọ́kọ̀ lọ́kọ́ṣẹ́ kan. Wọ́n fi jọ́ táìmù ati mi o ti gain admission for odun mejo mo ti lo bible school merin nu e simani igba ti mi o ti gain admission mo ti bere si se elede o le te doyi mo ti bere si da oko mo mo ti ni orisirisi businesses ni time ti mo fi do waiting time is not a wasted time so mo n kilo fun yin ki gbogbo nkan ko ladua mo lo le bebe so yin oke kan ko mo ladu be ko mo gbadua no fun kan kan mo emi bi baba ise se yin wa church emi ji ti to lo se service baba se wo is day mo ku ton di sunday iwe ta se lo la mi se o yato mo mo so nkan kan mo si ti ku ni service wo is day mo ku ni ni ipade adua titi tadua yo fi fun ni placement emi kan ni ko ye mi tadua yo fi bo wa se tadua baba wa se to ni si mo kan mo bi sunday ni mo ri o eh tabi ni ole awon kan lo bi sunday so won wa join service ti ole because to ba sadua lo fun ni yanu adua lo fi maintain re to ba soogun lo fun ni yanu ogun mo lo mo se lo ogun si leyin odun marun yo la na ni adua le pe ko to gbe eda soke to ba gbe soke tan yo permanent yen mo gbe yo ye ti esaye dide eke baba oju ori mi lo gbe mi dide yo yanu mi wa to sare siwaju esaye siwaju baba ojo ori mi lo pe yanu mi jade kankan lorukọ jesu ojo wa ide o le die ni do ninu service to gbe a mo so yi siri si nkan ni igbaradi ile fun sunday to je sunday to te man to yoke eni kan se fun mi man to ni wa iwo lodo wa ti mo ti fun ni na ni mo ti fun yin o ka lu ko lo mu man to right meji nbo lo yin ani man to ani man to ni kan ni je man to an ka ti fun right tabi ko lo wa le ni sin a te kan le a da kan bori o mo je ogede ti ma ti suwe fun o pe baba o su mefa lo do iku dara o de mi iyen di sunday bo to laye it's to see leran ho ati iwosan healing and deliverance service ni o ni bi to je wi pe ma ti gbowo le awon eyan ma ti gbadua awon ti wa Jesus ti lana mo ba se se so gbogbo bi te ba tin gbo ni lai ni de na penu e mura o ki lo wa sele si baba yi o gba se engineer e je pari e kinu nkan mi
1: bo la ti ba mi se ni ba se ni bi ti gba le ta lati january ni je ba ni mo si lẹ́bọ̀ tó jẹ́ sẹ́nítọ̀ tó fẹ́ náírà rẹ̀vẹ́nú wọn fẹ́ fún jẹ́ntọ́ yáyọ́lá nílé kan láti 2019 èyí gba mọ́jọ́ ìpè kókò sí mẹ́fà gbogbo àṣẹ lẹ́tíra fẹ́ra pé ìtẹ́ ní kọfà ìpè yín pé mi ò ẹ̀bá ni kí máa mọ̀ ọ́ ìpè yín pé mi ò àwọn èèyàn tí mo ti kó wá ìrìn jẹ́ mùsùlùmí tó ìdíjọ́ ìpè yín o àwọn èèyàn mo ti kó wá ìrìn kéré ìpè yín pé mi bàbá mi ẹ̀jẹ̀ bá mi pé o
0: mo ti ń bá yín gbé o ó ní bí mo ṣe jẹ́ múslímù tó àwọn tí mo ti kó wá òní lọ ibi ìwọ̀ ló ń jẹ́ àṣẹ́sìn èmi sì ti sọ ẹ̀sìn báyìí lẹ́sìn mọ́ fi hàn sí ìwọ lọ ọ̀gbọ́n ẹni tí ọba sì ti gbọ́n láàrọ̀ ń gbò wọ́n ní bọ̀dà tó jẹ́ sẹ́nítọ̀ sọ́wọ́ amúṣẹ́ jáde pọ̀ mọ́ mọ sẹ́nítọ̀ kan mọ́ mọ pírẹ́sídẹ́ǹtì kan mọ́ mọ aláṣẹ láyé àtìlọ́run kan ọba tí mo táyé ẹni rọbí agogo ọba tí kì í jẹ́kẹ́bi ó pààyàn òun ọmọ tọ̀sẹ̀ bọ̀rọ̀ ẹ̀mí ló nínú gbogbo ń tọ́sọ̀ tó lè wá síwájú mi òun nílò kan ọmọ lọ wájú wòlí dọ́lọ̀mọ̀ni ọlọ́run lọ́mọ ọmọ yóò wá wòlí káàkiri yóò jẹ́ wọ́n máa gbé ọmọ ra lọ́ọ̀kan béèyàn ṣe ń fẹnu ẹni gbàdúrà ó ní níwọ̀n ìgbà tí àjògùn bá wà léwe kò yàtọ̀ sí ìrànṣẹ́ bó tiẹ̀ jẹ́ pé olúwa àwọn olúwa ni yóò jẹ́ kí wọ́n mọ ìgbé ọmọ ra ọmọ àgbà wájú wòlíì wòlíì ní ọ̀sán gbòǹdéke nìkan ọlọ́run fẹ́ yẹn ìtí òjè kí jésù ò gbé ọ̀rọ̀ wòlíì gẹ́gẹ́gẹ́ nínú new testament ó fẹ́ káwa gbó di wòlíì ara wa you are the prophet of yourself ká kọ́ ọ pé báyìí ni o ṣe ṣe báyìí ni o ṣe ṣe níjẹ́ olóòtú já lọ́mọ lẹ́nu ọmú níjẹ́ olóòtú mọ̀ sáré tẹ̀lé ènìyàn káàkiri èyàn ò sì lè ṣe nǹkan kan fún ọ jésù ló ní sẹ́ ìyanu so gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi wọ́n rọ ẹ pé o don't write yourself up that's number one mi ò mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ láàárọ̀ olúwa ti sọ fún mi ó ní àwọn 108 kan ń gbọ́ mo wá yẹ̀wò kí ní bẹ́nu san 108+12 ó ní fún wa ní ìrànlọ́wọ́ nínú ìpọ́jú nítorí asán ni ìrànlọ́wọ́ ènìyàn ẹnì kan wò níṣẹ́ ìníwá sórí gbogbo ẹ mú ìsáná àti anointing oil ìpàdé mi nǹkan méjì lọ́wọ́ fi yẹn ṣe lónìí ìsáná yín àti anointing oil lórí facebook ní aago mẹ́fà àbọ̀ ọ̀dẹ́kúnlé epaphras wọ́n mọ̀ ń ta àdánwò ní àná ogunlọ́gbẹ̀yàn ló sì wà ń bẹ̀ ẹnì kan mú ti ẹ̀fẹ́ rójú yín na dey me lori Facebook we 6:30 6:30 to 7:30 o ti to na ro putuputu eh we say to ba ti di 6:30 e je menu ko be kini nkan keji number 2 start something small start something small bere nkan ni won ba ninu we sakawa chapter 4 pastor uni ta ni o wa gan ojo ibere kenkele we despise the days of small beginning. Ever despise to bad gay bere. To no le bere nkankan o ni ri ojo nla. We talk it in do it. 40 naira to me bere. Falu ambu bigeni. Eni kan kini bere ni bi kekele bere bi bi ti o ti to nkan. Start very very small. Oh engineer agent bi omo bere. Omo kenkele
2: oruko mi ni Adepoju Abimbolaju

0: Kenya.
1: Bẹ́ẹ̀ni, àwọn èèyàn wá láti Èkó, wọ́n wá ṣe Brown lọ́dọ̀ mi, àwọn èèyàn wá láti Ọ̀ṣun State. So kí ni ẹ ṣe àǹdọ́ ń tàn káàkiri jẹ́ pàwọn èèyàn nípa igbó ṣe ẹ̀yìn ni sísá kékeré tó ń ṣe Brown ní Àkóbọ̀. So nǹkan tí mo ṣàyí sí ìtúwọ́n yóò

àwọn èèyàn gan àwọn èèyàn dẹ̀ máa ń pọ̀lọ̀ gan mi adé mẹ́sàn-án àwọn tí mo máa ń train àwọn púpọ̀ nù àwọn tó jù mí lọ ni mo máa ń train ìjọ máa sọ́lọ̀ pé mi náà fẹ́ máa gba millions fún owó training so mo dúpẹ́ lọ́wọ́ lóhun pé lásán tí rárá alára àwọn tí mo gbà fún training ìkọ́ni wọ́n sanwó million naira àtàwọn ní march

0: ṣe náà gba mọ́tò lọ́wọ́ mi torí ₦1,000. Mo ní ẹ̀yìn mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé mọ́tò tí ó tún ju mọ́tò tí wọ́n gbà lọ́wọ́ mi lọ
1: fún mi rà fúnra mi. Ilé iṣẹ́ wọn nìyẹn. Mọ́tò yìí dà bá ń gbé mọ́tò ẹ̀ sí. Wọ́n sì ń tírénì àwọn èèyàn. She bought her car. Wọ́n ra mọ́tò wọn fúnra wọn ni. Ra parada hala de iṣẹ́ tó pa hala. Bone of your bone. Flesh of your flesh. Kọ́ jáde sí. Ẹ̀wọ́ ẹ̀wọ̀ testimony bí ṣe ń sọ wẹ́lẹ́wẹ́lẹ́. Tó bá ṣe pé kọ́ bẹ̀rẹ̀ bóun yóò ṣe 90 million. Mo rí mọ́tò rẹ̀ gbogbo ọjọ́ lórí ní 77 wọ́n bẹ̀jú. Ẹ̀yin wá àwọn ètò ẹ̀ dìde. Ọlọ́run fi ń tí màá tà tẹ́mi náà fi mọ́kè. Sí ojú mi sí ń tí màá kọ́ tẹ́bi òfin ní pa mímọ́. Òun náà nìyẹn o. Fóònù ni mo bi ní onífóònù lọ́wọ́. Wọ́n máa bá dé lọ́la ní tòótọ́ sọ. Èmi ń kìlọ̀ fún ọmọ mọ́ kọ́ lọ ra fóònù. Mo ń sọ fún yín pé kọ́ lọ sí àkáǹtì kí wọ́n ní òní bank account. Èlé olówó wá sí. Èlé báńkì ọ̀bọ̀ sí àkáǹtì. Gbogbo ńlá gan bá ń bọ̀. Ṣé o sì múra á lẹ̀kọ́ owó tí ń bọ̀ báyìí? Ẹ jẹ́ kí àwọn wáwọ̀ ètò bá mi dá sí láàárọ̀ yìí. Ẹnìkan ní wáwọ̀ ètò. Ẹ pọ̀ mí irúgbìn ìbá ṣe 2,000 ìbá ṣe 1,000 àti gbogbo àwọn wáwọ̀ ètò ẹ ní ìdá mẹ́wàá. Ẹ fi sínú àkáǹtì nọ́mbà yìí. Àtọmọdé àtàgbà. Mo fẹ́ kẹ́ ẹ dá sí lónìí. Wọ́n wọ̀ mí bí n bá sí ọ níyè kan fún nǹkan kan tì í. Kíkàn sí kákan gbàdúrà nìkan ni solution. Solution ni mo fi wọ́n yìí. Don't despise the days of small beginning. Every great thing. Every great accomplishment begin with humble beginning. Gbogbo nǹkan tó ga láyé ẹ̀wọ̀wọ̀ tó bá yí sísítà yẹn bó ṣe yà kéré tó ṣiṣẹ́ very young sister and àwọn arí ìtọ́nà ti dánwò nínú ayé ẹ̀. Ẹ bá mi dá sí láàárọ̀ pé ẹni tó máa bọ́ ní ilé ìsìn. Ìtọ́nà kan lọ fowó bọ́ nínú sẹ́mínà líle. Wọ́n wà nílò orí rédíò ní ti máa gbé wá fún yín lóní kọ̀ǹgbẹ̀ kọ̀ǹgbẹ̀. Màá mọ̀ jálẹ̀ fún yín. Òmìnira ọba ń bọ́. Wọ́n mi sí prógrámù fún nǹkan kan. Kò tó jáde. Ẹ já lọ sórí Facebook. Ọ̀dẹ́kùnlé Epaphras lẹ́yìn ti bá mi pàdé. Ní agbára ẹni tó láyé àtọ̀run. Aago mẹ́fà àbọ̀ ni màá sì wọbẹ̀. YouTube màá wà. TikTok màá wà. Facebook ni màá wà láàárọ̀ yìí. Ó wà ẹyin wo lẹ́lẹ́ fẹ́ bá mi já sí. Ẹ mú ìdá mẹ́wàá. Ẹ mú ọrẹ. At least 2,000, 1,000, 5,000 fi dá sí. Ní gbogbo èèyàn ṣé mo gba àwọn 1,800. Tẹ́mi ọlọ́run bá ti sọ lọ́kàn ẹ̀ pa pọ̀ wà ń bẹ̀. Owó dì ní wà ní. Account number church ni 1966 36 38 73. 1966 9 1 9 6 6 3 6 3 8 7 3. Comfort Life Mission International Access Bank. Bíyìn ọ̀bá sì wọlé ẹlẹ́lẹ́ 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn. Comfort Life Mission International ní ẹ̀nìyàn tó gbé jáde. Wọ́n gbogbo ìyẹn ọmọ náà tẹ́ máàkì wẹ́dẹ́ anifásitì yìí tẹ́ máàkì bẹ́ẹ̀ ti dé yín lónìí ẹ̀kún lẹ̀kì náwó sókè. Mo gbé sókè ohun tó ṣe tó fi là kí ojú ẹ̀ tó ṣìṣì. Bẹ́ẹ̀ ṣe máàkì wẹ́dẹ́ anifásitì yìí tẹ́ máàkì bẹ́ẹ̀ ti dé yín lónìí òkìkí yín kọ́ kàn ilẹ̀kùn àánú kọ́ sí níwájú yín. Ògbó yín kọ́ kan náà ẹ lọ gbilẹ̀. In the name of God the Father, God the Son and God the Holy Ghost. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Ẹnìkan ní wo ni ọ̀sẹ̀ bíbélì wò lápẹ́ ká eléyìí. Ìwé Proverbs chapter 19 títí wọ 24. Proverbs 19 títí wọ 24. Sọ nǹkan bíbélì rẹ̀ tẹ̀lé wa lẹ́yìn. Ọ̀rọ̀ ga wà á ga. Nọ́mbà tó ṣe testimony yìí sí ìwé. 080-88-71-65-66 080-88-71-65-66 Ẹ send the message yìí. Ìwé àtàánú kọ́ báyìí. God bless.

2023

7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7

0: Two. My name once again is Reverend Mrs. Rhoda Ikotu. I'm a marriage counselor and a legal practitioner. Join me same time tomorrow on this same station, and your case is settled.
1: Alórìnàjò wa ti ń bọ̀ wárìnàjò ọdún 2026 yìí lọ. Nítorí ìrìnàjò tí a fi wà láàyè. Bẹ́ẹ̀ sì ló ti ṣètò láti mú gbogbo ènìyàn ẹ̀ṣẹ̀ nínú ayé wa nípa pé ohun gbogbo yóò di ọ̀pẹ ní lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìwé Genesis 41:29, gbogbo ènìyàn. Àkọ́kọ́ tó ti tó wọn fún ìsọjí ìdájọ́ ọdún ìyẹn Mid-Year Revival 2026, èyí tí Ọlọ́run gbé kalẹ̀ lọ́dọọdún fún àwọn ènìyàn rẹ̀. Àkọ́kọ́ ìtura, ìṣelọ́gbọ, ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti ìmúṣẹ ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú rẹ̀. Èyí tí wọlé nínú ìjọ wa, Ifeanyi Global Church at Fortress Land, tó wà ní 11/15 Adébọ̀wálé Close Baruwa Ìpájà Lẹ́kọ̀ọ́. Ètà pàkórí rẹ̀ ní Great Plenty, èyí tí wọlé láti ọjọ́ kìíní oṣù keje títí di ọjọ́ kẹta oṣù keje ọdún 2026 ti wáyé. Ìyẹn July 1st to July 3rd, 2026, bẹ̀rẹ̀ láti dédé aago márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́. Ìyẹn 5 PM daily. Ọ̀pọ̀lọpọ̀ ìmísí àti àṣẹ mi ni wọ́n ti sọ̀kalẹ̀ fún ayé bàbá wa àti màmá wa nínú Olúwa. Global Prophet and Reverend Mrs. R.O. Ikotu tó ṣe olùgbàlejò tí Ọlọ́run yóò máa lò fún wa nínú ìsọjí náà pẹ̀lú àtìlẹyìn mi mímọ́. Bọ́bọ̀ra rẹ pe ọ̀run ayé rẹ ń bọ̀ wá dọ̀pọ̀. Ṣọmọ ìwà ìfẹ́ ni ó sọ pé mọ́ ó ń bọ̀ wá dọ̀pọ̀. Ohun gbogbo tó ń fẹ́ nínú ayé rẹ ń bọ̀ wá di ọ̀pọ̀lọpọ̀. Ṣáàtì ìdìlérí rẹ̀ ni kíwọ náà sì nígbàgbọ́ tó rinlẹ̀ nínú Kristi. Ó dá mi lójú pé omijé rẹ yóò dẹ̀rí. Gba Ọlọ́run gbọ́ kò sì gba wòlíì rẹ̀ gbọ́ pẹ̀lú. Ìyanu tó ṣẹlẹ̀ nínú Samaria lọ́jọ́ wọn ni tí wọ́n fi dọ̀pọ̀. Kò ṣòro fún náà láti ṣe nínú ayé rẹ̀. Ìwọ ṣáàtì gbéra máa bọ̀ níwájú rẹ̀. Nítorí níwájú Olúwa, ohun gbogbo ni ṣíṣe. Àkókò yìí gan ni Ọlọ́run fẹ́ bẹ̀ ọ́ wò. Ó sì jẹ́ kí Sàtánì ó rẹ ọjẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ní ìlọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ayọ̀. Ogun àti bẹ́ẹ̀ lọ ni Ọlọ́run yóò fi forí kún ìkún nínú ìsọ̀jí náà. Ìwọ ni kò má ṣàyè gbà. Nítorí Ọlọ́run kì í ṣe ènìyàn tí ó yí ọ̀rọ̀ rẹ̀. Fún ìbéèrè, ẹ̀bẹ̀ àdúrà tàbí ìtọ́ni, ẹ pé 003-237-5708. Media Revival 2026. Ẹ̀láyà sì ní fún Ahabu pé jẹ́ kí o sì mú. Nítorí ìrú ọ̀pọ̀lọpọ̀ òjò ń bọ̀, Ọlọ́run yóò ní R.O. Ikotu ló ní sọ fún ẹ pé ọ̀gbà ní ẹ̀rẹ́ ti yanjú.
2: Oh,

I'm going to go to the hospital.

òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo ẹni tó tún sí alábàápin ọ̀rọ̀ ọlọ́run yìí láàárọ̀ yìí tí olúwa fún yín lórí ọ̀fẹ́ láti ṣe alábàápàdé ọ̀rọ̀ ọlọ́run yìí láàárọ̀ yìí mo tún gbàdúrà fún yín o lórúkọ jésù ayé òní fi ẹgbà nà ọ́ bí ọmọ ayé òní fi ọmọ nà ọ́ ní ẹgbà mo gbàdúrà o bí o ṣe wọnú ọ̀sẹ̀ tuntun mo gbàdúrà ìpè oró lórí ọmọ rẹ àrùn ní gbọ́ ọ mo gbàdúrà gbogbo ẹni tó ń gbọ́ tèmi ayé òní fún ọmọ rẹ tẹ́lẹ̀ ọkọ̀ wá sílé mami ogun báyìí ló ṣẹlẹ̀ sọmọ rẹ lórúkọ jésù ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù kò ní ṣẹlẹ̀ lórí ọmọ rẹ ẹgbẹ́ ọwọ́ ní àyà yín o gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ máa sọ báyìí wípé ọmọ ò ní sọnù mọ́ mi lọ́wọ́ ẹ máa sọ wípé ayé ò ní ti di ọmọ mọ́ mi ẹ sọ pé ohun tó sọnù lára mi ayérayé wa jáde ẹ sọ pé látòní lọ ọwọ́ ogun tó dìde sí mi ẹ máa gbẹ ẹ máa sọ pé ọmọ mi kò ní dòkú láyé tí mo wá yìí ọwọ́ ọ̀tá kò ní tẹ ọmọ mi látòní lọ ire àti àánú ló tẹ̀ lọ́mọ mi gbogbo ọmọ tí mo bí màá rí ọjọ́ ayọ̀ wọn èmi ò jẹun ọmọ èmi ò rí ọjọ́ ayọ̀ ọmọ lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ibi kò ní bá mi èmi kò ní sunkún àìsàn kò ní dè mí lórí ọmọ mi ò ní nànà dànù lórí ọmọ mi ò ní jìyà lásán èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ mo ti jìyà lórí ọmọ èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ ayé ò ní fọmọ lù mí ayé ò ní fọmọ dè mí ayé ò ní fọmọ mú mi lórúkọ bàbá ọmọ mi ò ní do nígbó lórúkọ tọmọ ọmọ mi ò ní do nígbó ọmọ mi ò ní dọlọtí ọmọ mi ò ní dalágbèrè ọmọ tèmi yóò dìde ayé rẹ yóò dára ọmọ mi yóò sáré ayé rẹ yóò gòkè ọ̀nà yóò là fọmọ mi ní orúkọ bàbá ní orúkọ tọmọ àtẹ̀mí mímọ́ gbogbo ibi tí mo bá dé ní ayé tí mo wà ọmọ mi yóò rà ànúgbà èmi náà yóò rà ànúgbà bẹ́ẹ̀ ni yóò sì rí mo fọwọ́ sọ̀yà o lórúkọ olúwa ọ̀rọ̀ mi yóò ṣẹ ọmọ mi yóò yè ọmọ mi kò ní kú gbogbo ọmọ tó sọnù bàbá mi yóò wá wọn rí ayé mi kò ní bàjẹ́ àánú yóò sọ̀rọ̀ lórí mi àti ọmọ.

láàmú. Ayé ò ní fọmọ dà ọ́ láàmú. Àwọn ọmọ ni ìní olúwa. Wòmí wòmí kó o lè mọ̀ pé ọmọ èèyàn kọ́ ló lọ́mọ, olúwa ló lọ́mọ. Àwọn ikòtò káwà tó jẹ́ pé ọmọ bá já sínú rẹ̀, kò ní kálápá, kò ní kálẹ́sẹ̀ ní àgbà.

Ajebajebe

Nigeria. Up Nigeria.

ayé ò ní pa ọ́ lójijì inú àwọn ẹ̀jẹ̀ tí wọ́n gbà sílẹ̀ lórílẹ̀-èdè yìí èmi àti wọn ẹ̀jẹ̀ wa ò ní sí níbẹ̀ inú ẹsẹ̀ yìí ẹ ò ní laná ẹ ò ní jóná gbogbo ẹni tó ń sàmì mo bèrè fún àánú àánú júdà ó yá kó jáde sí ọ ìrànlọ́wọ́ júdà ó yá kó jáde sí ọ ògbó rẹ kó gbilẹ̀ ògbó rẹ yóò jáde inú ògbó rẹ kó máa jò ayé ò ní para wọlé ìràwọ̀ rí ò ní wọlé ayé ò ní paná rẹ ayé ò ní sèkà fún má ní fọwọ́ sèkà fún lórúkọ bàbá ọmọ àtẹ̀mímú má ò ní fọwọ́ sèkà fún bẹ́ẹ̀ ló máa rí ó rí tí ẹ ṣe o ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó wo jésù.

0: Left to the Void.
1: Fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa bàbá ẹ káàárọ̀ sà.
2: Ó máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
3: Hallelujah.
2: Nínú ọjọ́ ìṣẹ́gun wa borí.
3: Àmì.
2: Wà lékè.
3: Àmì.
2: Wà lékè.
3: Àmì.
2: Kànrẹ́ ọba rẹ̀.
3: Àmì.
2: Gbogbo ọ̀nà láfi gbé ọ̀run jẹ.
3: Àmì.
2: A gbọ́ ọmọ rẹ̀ ní.
3: Àmì.
2: A gbọ́ ọmọ iṣẹ́ rẹ̀ ní jẹ.
3: Àmì.
2: Ọkàn rẹ̀ ọba rẹ̀.
3: Àmì.
2: Ọkàn rẹ̀ ọba rẹ̀.
3: Àmì.
2: Ó gbàdúrà fún ọ. Ó ní ṣètì.
3: Àmì.
2: Ó máa ní ṣètì.
3: Àmì.
2: Ó ní ṣètì.
3: Àmì.
2: Ó ní ṣètì.
3: Àmì.
2: Ó ti gbọ́ ẹ̀rí àwọn ẹ̀yìn kan ẹ̀rí rẹ̀ ló
3: kàn. Àmì.
2: Ẹ̀rí rẹ̀ ló kàn.
3: Àmì.
2: Lánàá ni mo bẹ̀rẹ̀ àwọn àṣírí díẹ̀ nípa tí jẹ́ káwọn ẹ̀yìn òun ní ìròyìn ayọ̀ tí ẹni tó sì fẹ́ ní gbọ́dọ̀ bàjá. Àwọn sí ọkọ̀ bàjá ni ó jẹ́ ọmọ Ọlọ́run láti bá ogun yẹn jà. Tó o bá ti rí bàjá, wọn ò ní jẹ́ ọlọ, wọn ò ní jẹ́ ẹ̀yàn lọ. Àmọ́ wọn sọ nípa àlá òkùnkùn, ò gbọ́dọ̀ bàjá. Ìtí mo bá sọ lónìí lágbára díẹ̀, wọ́n ń pè ní májẹ̀mú àfihàn akitiyan ṣòfò. Ìyẹn wọn ṣàkitiyan ṣùgbọ́n kò ní yọ. Kì í sọ̀lẹ̀ ẹni tí ogun bá ń bàjá. Kì í ṣe ọ̀lẹ rárá. Ẹni ní chapter 5 tí ọwọ́ ayé ẹnìkan tó ń pè ní Peter láti verse 1. Ibi ìlú ni pé kí wọ́n ṣiṣẹ́ àpẹjọ adébíyí pé fún wọn ní ọkọ̀ ojú omi nígbà ayé Jésù ọkọ̀ ojú omi. Náà ní àpẹjọ tí wọ́n kọ ojú omi lónìí. Ìwọ̀n ìròyìn ti wà nẹ́sìn. Ọkọ̀ ojú omi. Pétérù ní ọkọ̀ ojú omi. Kì í lẹ́sẹ̀ ọkàn lónìí mọ̀. Torí àwọn rẹ̀ kì í ṣẹyọ kan. Torí Jésù sọ pé sọ àwọn àwọn rẹ̀ sínú ìbú àwọn àwọn. Ó ní ọkọ̀ ojú omi. Ó láwọn tí ń bá ṣiṣẹ́ jọ ẹ mọ́. Kì í sọ̀lẹ̀ ó lákìkanjú. Ó dẹ̀ jẹ́ ẹni tó lóye iṣẹ́ tó ń ṣe. Ó lóògùn la lọ. Owó ti lọ já àtàǹgàn táwọn púpọ̀ ń pẹja àbọ̀. Aṣàpẹja dé àṣùwọ̀n àmọ́ púpọ̀ ń gbà rẹ̀. Ṣùgbọ́n kò sódò tèmi ti lọ pẹja rí tí wọ́n pé wọ́n wọ ẹja gidi lọ́sàn. Àfi tí nǹkan náà bá ṣẹlẹ̀. Ẹ̀dà gàrùn rẹ̀ sódò. Àbí ẹ̀dọ̀dọ̀rù làwọn ẹja náà wá lọ́sàn. Ẹja kéékèèké ní ìṣeré wá ṣègbòdò. Àwọn ẹja bàmí. Wọ́n máa domiru. Gbùgà àlẹ́hùn iná gan lèèyàn fi pẹja lóru. Ó gbé wọn sórí láti mọ rí wọn. Ẹ máa wá sọ àwọn. Lálẹ́hùn wọn ó ṣeré wá ṣègbòdò. Àwọn náà wà wo bí orí ayé ṣe rí. Pétérù lọ lóru. Ó mọ sí ẹ̀dájú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni pé ó mọ gbogbo òru ṣiṣẹ́ mi ò mú nǹkan kan. Ká ẹ bẹ̀rẹ̀ ìsìn wípé láti January di June tó wà pé kí ló ti rán kó máa ní àdúpẹ́ fẹ́mi rẹ̀mí. Sẹ́mi rẹ́mi la fẹ́ fi sọ bí ayé yìí ó ṣe dá ni. Ẹnìkan ń sàmì. Ogun tó ń fi làkàkà rẹ̀ ṣó abìlùlẹ̀.
3: Ah, mi Jésù.
2: Abìlùlẹ̀.
3: Ah, mi Jésù.
2: Àwọn ogun ìnímú kẹ́yìn ò súnmọ́ rẹ̀ kó máa gbẹ̀rún. Àwọn ogun ìnímú kan forí èèyàn pé nǹkan rẹ̀ kó máa sì gbélé lọ́wọ́. Wọ́n forí rẹ̀ pé pẹ̀lágbájá báyìí láàfún kínní. Wọ́n sì ní fún. Wọ́n ní fún. Kí nǹkan kan kàn yìí. Lóhun kí n tó fẹ́ fún gan-an kó pàdé nǹkan burúkú tí yóò náwó sí nǹkan mi. Àwọn ogun tí ń fi ìlàkàkà ṣòfò. À ní kò mú ìlàkìtìyàn. Bọ́tà ní jẹ́ ọyọ. Ọmọ mi lọ́pọ̀lọ́ ìwé. Ẹ bá wọn tí ìjọ káwé ẹ̀rù àbáyé. Ó lè jẹ́ pé wọ́n rọ owó school fees san. Àwọn nǹkan tí ò nítumọ̀ á kàn dìde. Ó lè jẹ́ pé bàbá ẹ̀ ṣàìsàn àbí bàbá kú. Àgbẹ̀ yẹn lákìtìyàn. Psalm 127:2 Ó láwọn kan ń tètè jí láàárọ̀. Wọ́n á tún pẹ́ sùn. Ṣùgbọ́n oúnjẹ káàánú náà ni wọ́n ń jẹ. Wọ́n á tètè jí láàárọ̀. Ó máa sọ̀rọ̀ fún àwọn tí ẹ dìde ní kùtùkùtù. Láti pẹ́ sí ọ́ láti jẹ oúnjẹ yẹn làálàá. Èdè yóò sọ pé láti jẹ oúnjẹ káàánú. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ó fi lè fún ìfẹ́ ìlú jòrò. Àsán ni f fun lati dide kwetukutu ago ara otiji o de ton fun afin be ago kan la bo sa ago jila sumo leyin teyan o je gbogbo na la o je kanu lo tun je o la sonu e wa gba olorun gbogbo gba to fi akiti ojo to fi na la re sofo ina gbo won je ojo o si se bi de ni won je gbogbo kan sa wa na oju kan fun bi en ton soro ase to wa nbe ni wipe owo kan wa ti o lara to ri owo kan wa to nfi akitiyan re sofo olorun oluwa gbe
3: ba mi
2: e o ri agbo akitiyan israeli bo se njo ina jo ojo kanla ti won wa si ile egypt awon fi goje odo ori akitiyan o gba won to ko lo ba bi pe akitiyan jo mo opopo nkan le yan sonu eyan so akoko eyan so igbanu ibi to ke yan o de ayo nje ke yan o de be o ti ke yan o ri gba won nje ke yan o ri gba awon to ke yan ba kede loke lohun won nje ke yan o ri mo pade awon ere to ke yan o je won nje ke yan o je awa affect omo to ti are yan jade to ba je okunrin a affect yawo re to ba je obirin a affect oko gbogbo nkan won affect eni kan sami gbogbo eni na to fi akitiyan re jona ina mu ma
3: ni
2: gbogbo to da mu aye re gbogbo to fi ise re jona to fi lagun re sofo ipa re lori re o di asa
3: ni
2: oni ojo isegun ni oluwa na rin lori oro na se tegun ti mo wo imole latoni ise re ojo
3: ami
2: gbogbo igba ti ojumo ba ti mo loruko jesu ise re o le
3: ami
2: enikan ni peteru pade ni agbara ti n fakiti yan sofo lo o so fun pe doro ti roko re wasu o fun jesu loko re wo na fun jesu ni oko aye to ba fe ki ogun yan se gba jesu laaye si ni oko aye re ndi batan bo batiri se ilakaka yi oran certificate lo ko dani sabala sabala yi won je ri nkan fi se o kawe o ka se yori awon eyan olopolo olopolo ko won je wulo fun o won je wulo fun omo yan won je oyo won fi kini ijo na igba si nlo lori re tun lo ti wo 55 omo nsumo 70 ase jade leyin oni ni kon parada
3: ami
2: de ni won ni keja ni bi to

0: jẹ́ kí gbogbo wa tẹ́lí sí ohun yìí torí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ dárí láàárọ̀ ẹni óra.
1: Ẹ lè kárọ̀ sà. Accident tí mo sọ́ọ̀dù sí ìyẹ̀pà ó ṣẹlẹ̀ ní Gideon Village ní 5 o'clock sà. Bàbá yẹn ó kó ata ni mo fojú ara mi rí. Àwọn tó kù ẹ̀ lọ́lẹ̀ yìí ó fọwọ́ kó ata. Bọ̀mọ́ tó lè bàjẹ́ sáàrin títì. Bó ṣe wá bàjẹ́ wá dúró sáàrin ọ̀nà yẹn pé wọ́n tó máa ń bọ̀ lẹ́yìn òun wá rí òun. Ibẹ̀ ni trailer ti lọ ka mọ́ ó gbà sí other side kejì ilẹ̀ snap mọ́tò yẹn because ibẹ̀ yẹn dark òun ni. Ẹjọ̀ wọn tó máa ń bọ̀ lẹ́yìn kọ́ rọra ní junction Gideon Village yẹn láti dé ọ̀rẹ́ méjì padà ṣe kú ọ̀lọ́rẹ́ méjì sí tá lọ nọ̀bà fò àtàlú àtàbọ̀ méjèèjì ni ó dá. Àwọn tó bá ń bọ̀ lẹ́yìn wọn máa ṣàlàyé bí ìrìn àjò yẹn bá ṣe rí sà. Ó dáhùn sà.
0: Ẹ ṣeun. Níbo ni jàdé wà tí wọn ò rí eléyìí? Alàgbà Táyọ̀ Ọmọlàdé wọn ò rí eléyìí. Ó dáa jẹ́ kí n lọ sókè lọ́run kí n sáré mú pòrí ọjà kan ní kíákíá. Máa padà sórí afẹ́fẹ́ láìpẹ́ láì jìnà kí n wá kí wa káàbọ̀ sọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 16 oṣù kẹfà ọdún 2026.
2: Guy, we don't be talk since. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
3: Oh boy, you don't talk. How bad? You know the tire.
2: Now the new level be that, too. This new MTN sachet bundle don't make life easy for me.
3: Brotherly, involve me now. Make me serve the follow ya like you. Talk until you tire. When you day on

0: awa ta duro de oluwa oluwa tu agbara wa se awo fi ye boke bidi a sare ki yo re wa arin are ki yo mu wa oluwa tu agbara wa se kiki ola ki ko ki agbara nja yo da fo olorun alagbara julo oba la no oba le ni oba titi ayo oba tun lo wo golodo oba tun lo wo ni kawo oba tun se wo fe ni to wu lasiko to wu fa o to wu oba tun wa lanfani ati ore ofe lati le wa lori eto koko nu we rin loni le se bonde fm 92.9 wa ni gbogbo je are ni keja leni ti sojo asegun tuesday ojo kan ni logun osu ke fodun 2026 a ma yin olorun wa logun ni o baba ologo ti o ma gbogbo lo tun ji olalekan lo ko mi eku ojumo o
1: eku ojumo gbogbo lo fe le se bonde fm gbogbo lo fe eto koko nu we rin ajire bi Ọmọ pe alaafia ta wa bi na le ina wa o. Re mo ni to to Olorun wa ko sha ni gbagbo pe Olorun nbe. Olorun si ma se so fa ti o fara bale wa. Nje Oluwa na lati wa laaro toni. Ko wa shaaju wa ko keyin wa lori eto popo inu we iroyin. Abi odun fo Olorun so loruko temi.
0: Ki lo fa so akase? O fa so akabara un ja karaka un ikani kani kan lo lode ka won le se to firi kani to firi kani to firi kani kani kan kan lo lode ka ni bo se apo won kan inu e jo se ko ri o gbe ka lo bole o ka kaka ka ka karu karu ara na wa de aro mi toro ara gbe ru wa e ma fun shebu lowo tori pe kini e be opo titi ki o de shogo lona shogo bo ba binu ton ajole ajoko aja ajogo ajo shogo ni da wa lerun la se nare nje aja mo pe awon egbe oselu ADC, ZLP, APP, AA, Akwadu. Ile ejo ti pase fun ajo eleto ibo Nigeria pe won o ri tete wa le to pelu eto ibo abele ti won se tori de yi e wogile won kan ma lanfani ati dibo
1: won ni awon oko ni dibo epute ani mo gba fi gbogbogbo ni kan loro o latari idajo onidajo lifu ti ile ejo ga ti ogile wa Abuja pe ki won yoruko awon egbe oselu merin ototo ko inu akole awon egbe oselu ti arinjo lede wa Nigeria eje mo pe alukoro egbe oselu ADC alagba Mustafa Abdullahi baba na ki gbe soke o won ni abalanda apan wo le ka o
0: ati ko abaka to lewa ide be ti o dije du pa lada egbe oselu ADC en to je alaga egbe oselu ADC alagba David Mark Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adéwọlá Adeleke gbogbo ọ̀nà bínú tó fà kọ́pẹ́ láyé àwọn onígbà òkí lóde tí wọ́n ní ilé ẹjọ́ ẹ̀rí lè sọ torí pé kíni kìí ṣe nǹkan tó yẹ yásìkò yìí ni pé báyá kẹ ẹ sọ pé yóò kó àwọn ẹgbẹ́ òṣèlú kúrò nínú àti dìbò.
1: Wọ́n ní ẹni tó fẹ́ sáré kó máa sáré o kó máa di ẹni tó fẹ́ sá tiẹ̀ lẹ́sẹ̀ mú ó máa ní ọ̀rọ̀ sí ẹni tí ó jẹ́ òǹdíje fún ẹgbẹ́ òṣèlú AA ọmọ Oyèlé Ṣòwò rẹ̀ tó ń sọ ó ní ìjọba àwa ara wa láwa báwo lẹ nìkan ṣe máa di ẹnìkejì lẹ́sẹ̀ mú pé tòró fẹ́ sáré tiẹ̀ ìtẹ́ ẹgbẹ́ yìí pé ẹ gbé dáadáa o.
0: À ń jẹ́ kọ́ lẹ́nu kẹ̀kúnrún a tún bèrè pé gbúrú talágbádá àbí ọ̀tá lórí ọ̀rọ̀ nípa ilé owó ọjà àtọ̀jẹ́ pé à ń kẹ́ra pé ọjà tí wọ́n jù ní báyìí wọ́n ń sọ dímọ̀ pé ní sáà kẹta ní ìgbà kẹta lọ́dún ní ọdún tá a wà yìí wọ́n ní owó ọjà a máa tún lọ sókè yìí ìdá mẹ́ẹ̀ẹ́dógún ààbò ó lé dẹ́nu dọ́gọ́n tó pè ní 15.93% òun náà ni wọ́n sọ dímọ̀ pé ọjà ó fi gbó lórí tó sì sọ dímọ̀ pé ńṣe ló tún lọ sókè àfàìmọ̀ yóò tún ní gbó lórí jù bẹ́ẹ̀ lọ.
1: Wọ́n ní àjọmọ̀ ló ń jẹ́ ìjẹmọ̀ àjọrò ló ń jẹ́ ìjẹrò ká fọ̀rọ̀ síbi tí a fọ̀rọ̀ sí náà ni ó fi yẹ ni o ẹgbẹ́ òṣèlú ADC wọ́n ti ní alàgbà Rotimi Amesi òun náà ní igbákejì adíje ààrẹ fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún.
0: Gbogbo ilé òde lóroko òdoko òtoko òrokò òdoko òrokò tó kọ́ láwọn ọbọ̀lọ́jẹ́ nǹkan dá nǹkan má jẹ tiwa ajínigbé à ń gbé ni gbowó kọ́ láwọn ọbọ̀lọ́jẹ́ nǹkan là wánú ẹ̀ lónìí wa nàìjíríà jẹ́ ajámọ̀ ipò ọba aláyé ìlú ìpínlẹ̀ Kwara kan tí wọ́n jí gbé wọ́n ń bàbá náà máa kú sí àtàtà àwọn ajínigbé kódà lẹ́yìn ìgbà tó yẹ pé àwọn ajínigbé gba mílíọ̀nù 15 owó pé a fi tù sílẹ̀ tí wọ́n ń pè ránsọ́ọ̀mù lẹ́yìn náà ni bàbá náà tún jẹ ọlọ́ọ̀bà nípè ní abẹ́ àkàtà àwọn ajínigbé.
1: Agbé torí ọmọ ti ẹ̀ dárò àlùkò torí ọmọ ti ẹ̀ kosù lékeléke torí ọmọ ti ẹ̀ kẹfun nẹ́nẹ́ o látàrí owó afẹ́fẹ́ ìdáná tó hàn gógó ìjọba àpapọ̀ ti pàṣẹ fún àwọn alágbàtà afẹ́fẹ́ ìdáná ipe ẹ bẹ̀rẹ̀ sí kó wọlé ní kẹ̀tíkẹ̀tí kí àwọn obìnrin kọ́ lè rà ní ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú ní orílẹ̀-èdè wa Nàìjíríà o.
0: Ẹni bá pọ̀gun wọn ni ẹjẹ́ kí wọ́n rọ́gbọ́n o. Èèyàn tó bá pọ̀ tẹ́jọ́ nìkan fojú náà tẹ́lẹ̀ bá fọ́n gbọ́dọ̀ kọ́ka ojú àyẹ̀fun kò léèwọ̀. Àwọn afurasí tí wọ́n ní wọ́n ń ṣẹ̀rù bàánú tó ń fẹ̀mí ṣòfò ọgọ́ta wọn ẹgbẹ̀ta wọn 600 òun náà ló jẹ́ pé wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ nílùú Àbújá tó sì ń sọ nímọ̀ pé wọ́n jẹ̀bi ìṣẹ̀rùbàlú.
1: Wọ́n ní lẹ́làdì ẹ̀ ò ní ìbátabátá ní iye ẹ̀ lóde ewé ẹlẹ́ náà ni òmò ìyọdẹ àgùtọ́lé ni òmò ìyọdẹ o. Ẹ̀jẹ̀ mọ̀ pé ilé ìfowópamọ́ àgbáńlá ayé won ni ninu awon bebe omi to nse daada julo agbala aye to je bi ogun won ni meji ni olede wa Nigeria tinka ati apapa port won ni won se daada lasiko ta wa yi o
0: je je mo pe en to je laposo ni onu ni ile South Africa o ma nso ni mo pe opolopo awon ere ti awon ti won je awon oseri awon ni kaakiri alawo ni won ti wo gile kini di re o lero ni pe ti se agbagbele to je pe won se ni ole South Africa opolopo olede la la not be si deye si awon ti won je awon mo olede awon egba won o
1: won ni adu tutu de wo idu abe o oro bi adawo mama gbe bawa o won ni oni na ni ojo kini osu kini ijira 1448 awon ijoba ipile kan ni olede wa Nigeria o ma ti kede simi lenu ise fun awon osise won ijoba ipile oyo na wa lara won
0: are bola me tinubu won ni kama paratara wa je ta ba so ni po balaye lai yo lai fi awon balaye lai fi ti won se ko si ijoba o tori pe nu awon ajo lobaroba na lati yo ijoba awon ijoba ti awon ba nje o na lo bu ki isejoba ko ma ni tumo si araalu lai si ta awon ijo lai si ta awon ba ijoba kankan o le joba bi ti wo mo are bola me tinubu lo tenu mo laro yi
1: won ni apagba na awon gbori esi boji ore ki la ri se fun ori ti won ti be o o ma ni ti oro jagun jagun rabe abubakar olei ti awon afemisowo ti gbemi baba na awon ile ise ologun won sise aki o iyawo e ti won jo jigbe won ni won ti do lai lanode yi
0: e to je lakoso eto agbara na mo na tutun alagba tegbe won ti mu da lewo so gbogbo lele de wa Nigeria loju won ni se ri gbogbo lewo so pata to nbe Nigeria won ni ere si gbadun ina mo na ti o ni seju ara won lasiko ta wa yi
1: won ni patakun esiki je ka se osubu iwe esiki iwe mesi lorun ye ni baba ni ki je ko du otini o lori oro ti alagba baba femi ojodu ti wo so si asoju orile de wa Bianca lori pe awon eyan na lo kukuku Ethiopia te lo so pe en se pasi pa oro pe gba ti won daruko awon elewon ti won se won ni Ethiopia e je pe enikan to je lawon padabi si are Bola Ahmed Tinubu to na tu je Indigo alagba Joseph Honor oni to so yen ojodu o ri so
0: beru ba ko ori to ko iji kan nibi kan gbe ka awon ajo to ri si ana laarin awon egbe osun to pe ni Interparty Advisory Council won ma so adimo pe awon gbale ejo lo lori kini won ni o gba ijoba apere kiti pe won fe lu amotekun lati ri pe yo sode won se ode nbi ti won ba tin se todibo ah won ni bi igba to pe yan fe dogbon kan ni tori de awon gbale ejo lo kile ejo ko ba won da
2: kẹwo ye se ye biye won ko se na bi owo omo ilu abi ninu re awon to mo baye se nlo lo nwaye ja ibere fada mo ibere nda bobo ni emi jini o gbogosan eni to keje iseda o lewu lati ti gbangban ohun ti seda faye gba aye yi bi seda ti gbe kale ekun pariwo are o eni to ba to woju ekun ko gbo sode iwo na de kaye alayo ti seda dama o je jade pelu yojo bitters aye dunu tin toka si lera to peye so yojo bitters di ayo re lojojumo ki mo le ara to da saka farahun ninu aye ebi re abi akara won pa lo kape ko giri yojo bitters wa lo mi jeli ni capsule atapo pelebe sachet loja ati le itaja ogun kaakiri orile ide yojo bitters ebun se da fun lera to peye
3: ero da
4: ẹyin mọdé yìí èmi gan ti sori pé màá máa polongo mediana kiri ni torí ẹ wò kò sínú ìyarun tá a fi yarun àdùkẹ tí kì í sunkún irú rẹ le nígbà tó wá yá kì í ṣe gbogbogbò alẹ irun ẹ bẹẹ ni làpálàpá ò jẹ kí n rà rí kí n rí mú mi àmọ ní kété tí ọwọ mi ba àwọn èròjà túnrinṣe mediana 0-13 tá a pilẹṣẹ fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ mediana 0-13 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdogun lọdọ tí mo bẹrẹ sí lò ni ajẹrun ò ti ríbi dúró sí mọ nínú irun àwọn ọmọ mi làpálàpá sá lọ bẹẹ ni irun wọn gùn tójú rẹ sì mọ kódà a tún lè lo mediana 0-13 fáwọn ìkókó tí kò nírun níwájú àti àwọn tí irun wọn ti fá lọ lẹyìn dá mediana 0-13 air product tá a pilẹṣẹ fún àwọn ọmọdé wò lónìí mediana air product wà káàkiri ilé ìtajà ó yàpè sórí 0702-500-7861 0809-1799-333 mediana gbogbo ohun tí irun rẹ nílò.
5: Airtime don't finish, I not get money to recharge. or your debtor don't finish, and you lack your money to solve. 737. The GG Bank airtime and data loan for you anytime. Just that *737*90# to borrow airtime, and *737*91# to borrow data. You fit collect up to 10,000 naira instant. At just 2.95% terms and conditions apply, sha. You will not go ever hang with the GT.

0: you or rap joy or leash taste.
1: Àwọn òkè wọn bí bọ́tà àwọn ṣe máa ń tètè jó tán. Ẹ̀mí gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, báwọn á ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún wọn tí oyún bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n á ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ló ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ̀gbọ́n tó máa ń wí.
2: Yé mo gbé o dẹ́ta tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa fi tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Ìdára ẹ má jẹ́ kí fóònù yẹn máa fi dẹ́ta rẹ ṣe ó gbé. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ dẹ́ta ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́ta rẹ.
2: Jẹ ìgbádùn dẹ́ta rẹ ní wẹ̀lẹ̀mù limit 100 MTN.

0: alága ìjọba ìpínlẹ̀ Mushin.
1: Ọ̀nàrẹ́bù Ọlátúnbọ̀sùn Arun Aruwe ń rọ gbogbo àwọn ará Mushin àti ọmọ Nàìjíríà tí wọ́n ti pé ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ láti kópa nínú ètò ìforúkọsílẹ̀ káàdì ìdìbò alálòpẹ́ PVC tó ń lọ lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni ìpele kẹta àti ìkẹyìn fún ìforúkọsílẹ̀ àwọn olùdìbò. Ẹ wá forúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò titun tàbí láti gbé ibùdó ìdìbò yín láti ibìkan síbòmíràn. Ẹ tún lè ṣe àtúnṣe tàbí ṣe ìpàrọ̀ PVC tó ti sọnù tàbí tó ti bàjẹ́. Ètò ìforúkọsílẹ̀ tó kẹ́yìn yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé Monday, ọjọ́ 15 oṣù kẹfà, tí ó sì parí ní ọjọ́ ti Friday, ọjọ́ 10 oṣù keje ọdún 2026. Ẹ tara ṣẹ̀ṣẹ̀ lọ sí ọ́fíìsì àjọ INEC láti ṣe ojúṣe yín lábẹ́ òfin. Alága ìjọba ìbílẹ̀ Mushin pé gbogbo ará Mushin àti ọmọ Nàìjíríà tó ti pé ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ láti lo àǹfààní ìforúkọsílẹ̀ PVC alálòpẹ́ eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ má ṣe dúró títí di ìṣẹ́jú ìkẹyìn. Ẹ lọ forúkọsílẹ̀ báyìí kí ẹ sì gba àwọn ẹlòmíràn níyànjú láti ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́. Olùkéde Ọ̀nàrẹ́bù Ọlátúnbọ̀sùn Arun Aruwe, alága ìjọba ìbílẹ̀ Mushin ní ìpínlẹ̀ Èkó.

0: ni fo mo ye sabe be ka ma gbeka baba ni a fe lo amotekun bi ti ala fe lo agbe koya ta fe la fe lo opc awon eya kan na awon na ti fi awon ti fi opale AK 47 lo fi nda malu bayi awon na so pe awon na fe ni ajo leta bo ibile ti won na yo ni kolura won ki le ri si bayi
1: o le sise
0: se o bo ma yanju isoro eto abo tori pe ah en to ba ti ofi to ba ti mu lagbaja o mu temedu na lo
1: to
0: di pe
1: ofi to de atokun na lo de
0: ko ma di pe a ma fi omo eye sabe a ma ma gbe ka se ka lo be se ri si awon na ara wa na ni won omo Nigeria na ni won
1: oju o le fi wo ta ba tin ronu ti wa nbe ta ona nko 00983788830
2: ìròyìn lọ jẹba lógun lójú wo ẹnu torí pé kò sí ìròyìn tó tóbi tó wọn ní ọrọ tá a pè lọwọ ẹ máa ń láàárọ nù díẹ̀díẹ̀ béèrè àlàbọ̀rọ̀ ó sì dẹ̀wù yẹjẹ́ máa pẹ́ lórí àwọ̀ abẹ́nu eléyìí tó ń wáyé láàrin àwọn ẹgbẹ́ òṣèlú ọmọ àti ìdínlámọ́ ọlọ́ba yìí ò kí ló ń tó ṣẹlẹ̀ wọn ní àwọn tí wọ́n gbà kan jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin lọ́yẹ́ pé abala kan nu wọn ni wọ́n kóra àwọn jọpọ̀ tó ń sọ nímọ̀ pé àwọn ọ̀nà tí àwọn ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n ń gbà láti pé wọ́n ń yan àwọn èèyàn àbí wọ́n ti ń gbìyànjú láti máa jẹ gàba lórí àwọn èèyàn kan tí àwọn ọlọ́run ni bá gba ilé-ẹjọ́ lọ́ngbà tí wọ́n gba ilé-ẹjọ́ ọmọ àdájọ́ wo ṣé bí ẹ̀rù bá kó onítọ́pọ̀ èjìká ó níbi kan á gbé ka ilé-ẹjọ́ ga ìjọba àpapọ̀ tó ń kalẹ̀ sílùú Abuja lánàá lọ́pàṣẹ o kékeré àjọ elétò ìbò orílẹ̀ Nàìjíríà kan yóò kọ àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún kan kúrò ní àwọn ẹgbẹ́ òṣèlú tó yẹ kó wọ́n kópa níbi ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 àwọn ẹgbẹ́ òṣèlú náà ni African Democratic Congress ADC Accord Party Action Alliance AA Action People's Party APP àti Zenith Labour Party. Wọ́n ní ìdájọ́ yìí ọ̀dà bẹ́ẹ̀ ni pé kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ òǹdarí ẹgbẹ́ òṣèlú látàkùn nù ó torí pé ẹ̀mọ̀ ikú bẹ́ẹ̀ méjì bá ta òbí pọ́nlábẹ́ òbáṣọ́mọ ẹnìkan ni ó jámọ́ lọ́wọ́ ẹni bá jámọ́ lọ́wọ́ yóò máa jẹ́ yóò máa yọ̀ máa sọpọ̀ dáa bẹ́ẹ̀ ẹni tí ọba jámọ́ lọ́wọ́ yóò máa bínú pé láyé nùnígbà lóde afẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn tí ń darí ẹgbẹ́ òṣèlú látàkùn tí wọ́n fi kàwé kọ́ pé láyé àwọn ò lè gbà ó pé rí ìdájọ́ ìròyìn òun wípé àwọn ò ní gbà wọ́n nílé ẹjọ́ kan náà tó jẹ́ ẹjọ́ gajọba àkọ́kọ́ tó kalẹ̀ sí ìlú Òwèrè wọ́n léyìn náà sọ dímọ̀ pé ẹjọ́ tí wọ́n dá pé kí wọ́n yọ orúkọ ẹgbẹ́ òṣèlú APP kúrò nínú ẹgbẹ́ òṣèlú wípé àwọn ọ̀fà kò bá òfin mọ́ rábí ti wọ̀ mọ́ wọ́n ní ṣùgbọ́n ìdájọ́ ti Abuja ń adáratọ́ dáa náà ni onídàájọ́ Peter Lefo tí wọ́n sì pàjẹ́ fún àjọ elétò ìdúró wà Nàìjíríà pé lẹ́yìn ọ̀sán kàbáwọ̀ ṣe ń sọ yìí kò rí pé àwọn ẹgbẹ́ òṣèlú dáadáa kọ wọn yóò kọ wọn kúrò nínú àwọn tí ó díje tí ó kópa nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n bá tẹ̀lé àṣẹ ìyá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tí ó kópa nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 wọn ó dínkù látòrí 22 wọn já sí 17 ẹ̀ńtọ́ jẹ́ olórí ilé-ìgbọ̀n aṣòfin tẹ́lẹ̀ rí David Mack tó jẹ́ aṣíwájú ní ẹgbẹ́ òṣèlú ADC wọn fà kíkọrí o bẹ́ẹ̀ ni ẹni tó díje dupò rẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC Atiku Abubakar náà yarí ẹni tó díje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Nigeria Democratic Congress Peter Obi ọ̀nà sọ nínú pé ọ̀rọ̀ ikú díẹ̀ káàtó bí ìgbà tó jẹ́ pé ètò ìjọba àwarawa àfẹ́kùnrin tètè wà lẹ̀ ní Nàìjíríà àti pé a ta sí àgẹ̀rẹ̀ sí nǹkan tí ó jẹ́ àgbékalẹ̀ ètò ìjọba àwarawa pé a sì máa tó wà ní díẹ̀ pé àwọn kan tó jẹ́ pé wọ́n jẹ́ alákàrà tí ọ̀fẹ́ kẹ́nìkejì ó dín pé àwọn lọ́jẹ́ pé wọ́n ń gbé ìgbésẹ̀ yìí wọn ọ̀fẹ́ kẹ́nìkankan ó rí mú mi àwọn nìkan ni wọ́n fẹ́ máa mí ni wọ́n fẹ́ máa kọrin ní orílẹ̀ wa Nàìjíríà a sì ní gbà fún wọn ṣùgbọ́n gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa Sulu Lamido ìdájọ́ tó da ni wọ́n dá o bó ṣe yẹ kí ẹjọ́ ń lọ gẹ́ lẹ́nu pé ẹjọ́ tó da ni nítorí pé gbogbo nǹkan tí ilé ẹjọ́ bá ti sọ gbọ́dọ̀ tẹ̀lé tọ́ba yẹ pé lóòótọ́ là ń bá tẹ̀lé òfin ìṣèlú a gbọ́dọ̀ tẹ̀lé ìdájọ́ ní ẹjọ́ ìdájọ́ gidi ni wọ́n dá wọ́n ní àwọn ogun ló ti ẹ̀ wá ṣe okùnfà ètò ìwọ́n ní àwọn kan tó pè national forum of former legislators wọn làwọn ganan pẹjọ òun tó ní àwọn tí wọn jẹ ẹgbẹ òṣèlú wọn ò ṣe é dáa tó ẹ lọ ká ìkúrẹ́ ìròyìn yìí ní ìwé ìròyìn the nation láàárọ yìí.
0: nínú ìwé ìròyìn nigeria tribune tó jáde láàárọ tòní wọn ní omi ọrọ kan ní dídú èkúté animogbọ fi ṣùgbọn gbọgbọgbọ ní kọlọrọ o àwọn tí ìdájọ tí onídàájọ peter lufu ti ilé ẹjọ tó jẹ ilé ẹjọ gíga tìjọba àpapọ lórílẹ wa àbújá tọjọ lánàá tó kàn wọn ti bẹrẹ sí sọrọ ẹgbẹ òṣèlú adc ẹgbẹ òṣèlú accord party ẹgbẹ òṣèlú aa àti ẹgbẹ òṣèlú zenith labour party wọn ti bẹrẹ sí sọrọ. ọ̀rọ̀ o ẹ jẹ́ ká mú ti alàgbà Malam Bolaji Abdullahi tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú ADC ó ní àbálẹ̀ ń dá apá yóò lè ka o ajá yóò ní ríṣe lópò ọ̀bọ ìjímẹ̀rẹ̀ ò ní ríṣe lágbàdo àká kíkírì lábẹ́rẹ́ ADC kéré kì í ṣe nínú ìfádìí ẹ o ó ní iṣẹ́ rí gbogbogbogbo ọdún 2027 ó láwọn ọjọ́ máa dín ni àwọn máa wà ń bẹ̀ ẹ jẹ́ má dògúnlẹ̀ o nígbà tí Malam Bolaji Abdullahi tó ń bá wo oníròyìn sọ̀rọ̀ ó ní iṣẹ́ rí ó ní ìpọ̀rẹ́ alátàkì fẹ́ kẹ́rìkejì ó dì ó dẹ̀ ní fẹ́ sáré kó máa sáré má di ẹni tó fẹ́ sá tiẹ̀ lẹ́sẹ̀ mu o ó ní ààrẹ Bola Ahmed Tinubu ó ní gbogbo ọgbọ́n ni wọ́n ti sà láti rí pé àwọn ẹgbẹ́ alátakò wọn ò ní rí mímí ní orílẹ̀-èdè wa Nàìjíríà o ó ní ìgbésẹ̀ báyìí ò dáa ó ní ẹjẹ́ ká wò ó ní ìdájọ́ tí wọ́n dá yìí ó ní ó tàbùkù sí àlàálẹ̀ òfin orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí a mọ̀ sí constitution o ó ní lákọ̀ọ́kọ́ ó ní àjọ INEC wọ́n ti sọ gbangba pé àwọn nìkan ṣoṣo làwọn ní agbára láti fi orúkọ ẹgbẹ́ òṣèlú sílẹ̀ tàbí láti yọ ẹgbẹ́ orúkọ ẹgbẹ́ òṣèlú kúrò ilé ẹjọ́ apá ilé ẹjọ́ òkà ó tún tẹ̀síwájú ó ní nígbà tí INEC tí wọ́n máa kọ ìwé lórí ẹ̀rí wọn tí a mọ̀ sí affidavit nílé ẹjọ́ ó ní wọ́n sọ dímọ̀ pé gbogbo nǹkan tó jẹ́ àmúyẹ náà ni ẹgbẹ́ òṣèlú ADC ní láti kópa nínú ìdìbò ọdún 2027 wọn ni àwọn tó jẹ pé aṣòfin tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa nàìjíríà àpéjọwọ́ náà ló pe ẹjọ́ ọ̀hún wọn wá níṣẹ́ rí ìgbésẹ̀ tí ẹgbẹ́ yìí ìgbésẹ̀ tó burú jáì ni wọn ní ilé ẹjọ́ kò tẹ̀mílọ́rùn kan ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní ẹjọ́ lórí ọ̀rọ̀ yìí nígbà tí ẹjọ́ ti wà ńlẹ̀ ẹjọ́ kò tẹ̀mílọ́rùn ẹ ò tún láǹfààní láti dá irú ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ o wọn ní gbogbo ohun tó bá gbà làwọn máa fún o bó ṣe káwọn lọ sí àjọ tó ń rí sí ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà National Judicial Council ipe àwọn agbé ọ̀rọ̀ àwọn lọ síbẹ̀ o wọn ní gbogbo nǹkan tó bá gbà làwọn máa fún o wọn tún wá tẹ̀síwájú wọn ní ohun tí wọ́n tẹ̀sí wá fi kùnà pátápátá òun náà ni pé ẹ lajúlẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú wọn dìbò abẹ́lé wọn gbogbo àwọn epo ọ̀gẹ̀dẹ̀ tẹ tò sọ́nà fún wọn ipe ẹgbẹ́ òṣèlú pín sí méjì wọn borí gbogbo ẹ̀ síbẹ̀síbẹ̀ bá a bá lé ni tá ò bá bá ni ìwọ̀n là á bá ní ṣọ̀tá mọ́ o ipe àwọn ò ní gbà o lórí ìtí adájọ́ peter lifu tó dá pé àjọ elétò ìdìbò kó yọ orúkọ àwọn kúrò pé kò sí ẹ̀ṣẹ̀ kankan etí àwọn ṣe pé ilé-ẹjọ́ kò láǹfààní lórí eléyìí torí pé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà sọ pé àjọ elétò ìdìbò ni kò forúkọ ẹgbẹ́ òṣèlú sílẹ̀ ni kò sì yọ orúkọ ẹgbẹ́ òṣèlú kúrò alàgbà Bolaji Abdullahi tó jẹ́ alukoro ẹgbẹ́ òṣèlú ADC ló sọ dímọ̀ láàárọ̀
3: tòun. ìṣe ohun gbọ́ ti ọ̀dọ̀ alàgbà Bolaji Abdullahi tó lọ mo fẹ́ gbìyànjú àti kọ́ wọ́n bẹ lọ láàárọ̀ ètò pé ẹsẹ̀ méjì ẹ̀ máa jàdùn ọ̀nà bí kò bá ṣáájú kejì a máa tẹ̀lé jẹ́jẹ́ mọ̀ pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC wọ́n máa fà á kíkọ́ rí o wípé àwọn ò ní gbà wípé ńṣe làwọn ò díje bí ipò nínú ètò ìdìbò tó wà lọ́dún 2027 torí ìdí èyí wọ́n ti yan ẹni tó yẹ pé yóò jẹ igbákejì Atiku Abubakar tí ó díje du parẹ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà ò jẹ́ ta ni ẹni tí wọ́n yàn ta ni ẹni tó yẹ pé apáta náà tó jámọ́ lọ́wọ́ òun ni gómìnà tẹ́lẹ̀ rí ìpínlẹ̀ Rivers tó tún gbà kọjá alákòóso ètò ìgbòkègbodò ọkọ̀ lórí wa Nàìjíríà Rotimi Amaechi wọ́n ní ilé ìwà mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú tó jẹ́ pọ́n bẹnu ẹgbẹ́ òṣèlú máa sọ dímọ̀ pé ìgbésẹ̀ ńlá tó nítumọ̀ tó ya kígbà òun náà ni ìgbésẹ̀ yẹn wọ́n ní kí nìdí rẹ̀ wọ́n ní àwọn méjì ẹ̀jẹ̀ lọ jẹ́ pé wọ́n ní ọpọlọ òṣèlú tó jẹ́ pé wọ́n ti dipò kàkàmú ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì mọ ibi tí ọ̀rọ̀ ń lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ìkéde yìí wọ́n ní ó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé wọ́n jẹ́ olóṣèlú mìíràn tí wọ́n jẹ́ alátakò wọ́n máa wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n pé ṣé ẹ̀yin wọn ò ní jọlẹ̀ báyìí lọ́dún 2027 pẹ̀lú àwọn méjèèjì tó yẹ pé wọ́n fẹ́ díje yìí wọ́n ní pé ó dàbí pé wọ́n máa lágbára o ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ òṣèlú ọ̀hún alàgbà Bolaji Abdullahi ni wọ́n sọ dímọ̀ pé nígbà tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jọ wọ́n ní kì í ṣe pé bóyá wọ́n kọ̀ṣà déédéé tọ́ka pé tó Rotimi Amaechi ìwọ náà jẹ́ igbákejì Atiku Abubakar wọ́n ní kò rí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n tò wọ́n ni wọ́n wá wípé wọn bó ṣe jẹ́ pé wọ́n ní pọláyà sí bí wọ́n ṣe ní kìmí sí wọ́n ṣe ní títí wàlẹ̀ sí wọ́n wò pé Rotimi Amaechi gan ló jẹ́ pé ó yẹ lóye láti lè gbé pẹ́rẹ́ kíkà ná pẹ̀lú ẹlòmíì tí ẹgbẹ́ òṣèlú mi ò fà kalẹ̀ láti pé wọ́n fẹ́ díje bíi pé igbákejì ààrẹ ní ọdún 2027 pé ìdíje sọ fi jẹ́ pé àwọn yàn ó kì í ṣe pé bóyá àwọn kò ṣàdé sọ pé tó ẹ̀yin wọn ń kó lẹ̀ ìwọ náà wà lọ mú tirẹ̀ ẹ̀ náà gbọ́ ìwé ìròyìn vangard láàárọ̀ ẹ bá ròyìn yìí.
0: nínú ìwé ìròyìn ti niger tribune tó jáde láàárọ̀ tòní ní ìròyìn tó mórí dání pé ọdún tuntun dé wá ìdùn mọ́ bẹ́ẹ̀ o ọ̀rọ̀ bí àdánwò máa máa gbé bá wa o wọ́n ní òní náà ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún tuntun àwọn mùsùlùmí o ìyẹn 1448 AH ìyẹn tó jẹ́ pé ẹni tí àwọn jẹ́ gómìnà ní orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ó mà ti kéde òní ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ o gẹ́gẹ́ tó jẹ́ kọmíṣánná fún ìròyìn àti ọgbọ́n ìdánúṣe nípínlẹ̀ ọ̀yọ́ ọmọọba dọ̀tun Oyelade bó ṣe ṣàlàyé wọn ní iṣẹ́ pàtàkì jíra kò ṣeé fọwọ́rọ́ dànù
4: fun awon muslimi ododo jake jade ipile oyo commissioner na won menu boro lori bi ijira bo se waye o won ni anabi wa muhammad sallallahu alaihi wasallam ipe ni odun 622 AD after death of Jesus Christ ipe won fi ilu moka sile o won gba medina lo ige bi okan to je ojo to lapere ninu esin islam won wa ro gbogbo olugbe ipile oyo ipe e ti mo nkan to nbe nle o ipe ke fi asiko odun yi ke fi gbadua fun alaafia isokan ati oro fun ipile oyo ati olede wa nigeria lapapo won ni gbogbo wa a gbodo wo eyin wo ka ronu eko ti ijira ti oko wa ka si ri pe a feran omo ni keji wa gege bi anabi bo se feran awon yahudi ati nasara nigbati o nbe ni medina to ko gbogbo won mora o ipe eni ko se lu o e je ki agba to elomi idami ka gbadua fun isokan olede wa nigeria awon to si nbe ni ahamo ki olodun ki o so won de ge bi ijoba ipile oyo bo se kede isimi lenu ise ta mo si holiday fun odun tutun muslimi ite pe onka ibere ni oni ojo isegun
3: oje we kini we run the nation bo tun fo fere si laaro yi won ni eni ba po gun eje orogun eni ba po tejo nikan foju na tani ba fo gbologboro ka oju aye fun ko lewo nje je mo pe awon aserubalu ti owo ba ti won fura si ipe aserubalu ni won ti won gbo ejo won ni ilu abuja won ni itesiwaju ba igbejo le ni o jeje mo pe won ni ko di ni egbeta 600 awon afurasi pe aserubalu ni won na lagbe pe won foju won ba ile ejo en to je alakuso eto dajo odoro we nigeria alagbala ti fa gbe mi sn won sapejuwe abala ekerin ifoju awon aserubalu ba ile ejo igege bi igba ti are bola me tun so pe won moro ni pe eto abu lokukudun won ni igbejo ita gbe pe ago meje aro won na lo je pe o nbere o ni won so ni mo pe pelu idihamara awon ti won je awon jagujago ati awon eleto abu to gbo kon ginirin tori awon to je pe won jeje won won la to buru ni won ni gbogbo ona ati wole ohun abajade won wo epata na lo je pe ogun won to je pe won ni lati ojo aje monday na ti bere to je pe mo se gbo ejo ti ri di ojo ojo bo thursday re o ge bi won so di mo won ni igbejo ntesi waju ni awon gbogbon gbejo mokola ototo to je pe bi won ba tin se kan lo bayi be ni won ma se mi ni awon gbogbon igbejo mi to je pe eni to ba tin ri pe o je mi bayi won lo nton tara sose won da won sinu ewon ni alagba fe mi so di mo pe ngba ti won ko foju awon abala akoko ba ile ejo ni ojo akoko won ni awon eyan to je orinle niriwo ati mewa 490 na ni won foju won ba ile ejo won ni jeje mo pe leni o ye ko je pe awon ti won foju won ba ile ejo won ni won ma lo si bi 84 won ni o yato si awon 82 mi to je pe awon eyun ejo won o da be ni pe won ti gbo lateyiwa won sugbon igbejo nte si waju sugbon alagba fa pe mi o wa so o boya gbogbo iye awon eyan kan lo je pe won ti da sinu ewon abi won si won ko so ni pe opo nu awon to je pe won gbe ejo won na lo je pe leyo so ka ni won ti ri ehun pelu pe won je bi esun bi kan won e ro go iwe radio nation laaro yi e baru yi
5: Time don't finish. I not get money to recharge. Or your data don't finish. And you not get money to solve. 737. The GG Bank airtime and data load day for you anytime. Just that *737*90# to borrow airtime. And *737*91# to borrow data. You fit collect up to 10,000 naira instanta. At just 2.95% terms and conditions apply, sha. You no go ever hang with the GT Bank airtime and data load.
6: 7 3 7. You dey enjoy you only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
7: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
8: Correct. Jesse fees. Now the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water. Drink am. Now carry go be that. Jesse fees. Kunele mind as you dey hustle dey go. Jesse fees now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambaxi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.

Ni bora, mero sa modern pan. La no juga kabi.

0: histamine, a blend of amino acids and multivitamins.
1: Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jára ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogún. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.
3: Root FM, let's do it tonight.

0: ṣe lẹ láàrin ìwé ẹyin ọrẹ mi.
1: Kí ni òní ṣẹlẹ̀?
0: Ọ̀rọ̀ rẹ yìí ti sú mi.
1: Ẹ wo
0: wọn lè ṣe. Irú àrùn oní ṣe ọ́ tó lè jẹ́ ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ ayé rẹ̀. Ṣé ọ̀pá yìí ti rẹ ni? Bí àṣeyọrí ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àbáyé ti ẹni àbí ibà lóṣìíṣe. Àìlèmọ́kùnrin dáadáa wò ó ló jẹ́ pàṣẹ ìwọ̀n wò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀ ọba àrùn ìdákọ́lẹ̀ world wide tí gbogbo ìwọ̀n mọ̀ sí ìrọ̀rùn agbápẹ́ center èyíkéyìí ẹ̀sẹ̀ tó lè máa bára wò lẹ́jà tó ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa.

0: ìtẹ̀ méjì omi òwe ìbọn ọlọ́mọ̀rẹ̀ sábà ìdúkọ àti ìyọ̀.
1: Kí ló kú ọ̀pọ̀? Kí ló dé tí ìjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fẹ́ fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Dàbí àpòpọ̀ yìí. Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò.
2: Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà.

Sherry, ìrìn àjò yẹn jìnà sí wa lẹ́sẹ̀ gan. Ó dìgbà tá a bá lè kojú ara wa ká bá wa sòótọ́ rọ̀ ká lè dúró lórí òótọ́ rọ̀ la ṣẹ̀fà sọ pé a ní ìpínlẹ̀ Èkó tuntun tá a mọ̀ sí Mega City. Ẹ máa gbàgbé ìpínlẹ̀ Èkó máa ń dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere ni. Bí ìpínlẹ̀ Èkó bá ti ṣe àṣeyọrí lórí ẹ̀, ìpínlẹ̀ Ògùn yóò ràn wọ́n wá ṣe. Ó lè ṣàkíyèsí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ọ̀gọ́la wọn lẹ́nu dókítà yìí wọ́n ń gbìyànjú wọn ṣe dáadáa gan. Ẹ máa gbàgbé àṣeyọrí ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, òun ló máa ń bá ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń gòkè àgbà lójoojúmọ́ yìí dandan ni tí àwọn bá ti ṣe Èkìtì Odò á ṣe. Tílẹ̀ Yorùbá bá ti lè ṣe ilẹ̀ Ibo ilẹ̀ Hausa wọn á gbéṣe o. A jìnà sí gan. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó bá èmi rí ó sì bá wọn náà wí. Gbogbo alamọ tó tọ́ lamọ tí ò tọ́ ó dijọ́ tí a bá tó mọ̀ pé bí èèyàn kan bá ti gbé ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ ẹ̀bá títì tí ò tọ́ illegal parking ni ó gbé ọkọ̀ sórí títì ọlọ́dà àjọba. Ìbá jẹ́ ládùúgbò gan illegal parking ni ó yẹ kí ẹni tó wá wàyẹ sílẹ̀ kún inú ọgbà ẹ̀fún kó gbọ́kọ̀ wọlé ni. Ẹ má ṣe mí gbọ́ o, ẹ má pé kanra ló bá dé lónìí o. Àmọ́ ibi tó tún wá burú jùlọ kẹ́lòmíì ò wá dé kó wá gbé ọkọ̀ sẹ́gbẹ̀ẹ́ lódì kejì kó wá jẹ́ double parking kí àwọn ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ kún ọmọ wa dúró fún àwọn ọkọ̀ tó kọjá ó lòdì sófin ẹ̀ ló common sense yìí. Ẹ jẹ́ àlọ́ ọpọlọ kíní yìí gbogbo alámọ̀gbọ́n tí ò léwu tí ò fàjà ni. Ó ti rí ọkọ̀ kan ti dúró ó wá dé ní dúró pé pẹ́pẹ́sẹ́ o iwájú ilé mi ni mo wà mo sì gbọ́dọ̀ dọ́kọ̀ síwájú ilé mi bó bá gé ọkọ̀ mi gbé kọ́. Àmọ́ torí kò sí bá ọkọ̀ yẹn bẹ̀ wà á ṣe kíni wà á fi ọkọ̀ lọ gbé ó máa lọ wájú dáadáa bí ẹni ẹ bá lọ tọ́ ò lè gbọ́kọ̀ padà síwájú ilé tiẹ̀. Àmọ́ ẹ dákun láàrin èmi àti yín iṣẹ́ kọ́ là ń sọ dúnù lámójúkúrò níbi tá a bá ti rí double parking. Ǹjẹ́ ìwọ dúró ǹjẹ́ èmi dúró láti bárò ẹni ẹ fà á pé àrárá o ẹ̀yin méjèèjì ìkọnu láti gbọ́kọ̀ kú omi tàbí kẹ́ẹ̀mí gbé kú. Arábìnrin ọlọ́pàá kan pè mí lópin ọ̀sẹ̀ ó bara jẹ́ tí n bá fi ohun arábìnrin yẹn sórí afẹ́fẹ́ ó máa dá nǹkan lẹ̀ ní agbègbè oníwáyà ní agége wọ́n ṣe ìgbéyàwó àwọn elédè kẹta wa àbí kí pélédè kejì ó yẹ kó ti yé látòkè ọya wọ́n ṣe ìgbéyàwó àárín títí wọn ti wọ́n tó gbà tí bàbá ga sí. Arábìnrin yẹn ni ẹ máa gbà mí wọ́n ṣe ọ̀nà kejì wọ́n ti wó gbogbo ẹ̀ pa n náà wọn gbọ́ ẹ̀ palẹ̀ lẹ́dọ̀ kejì ibi tí wọ́n máa gbà délé mi rè díẹ̀ ló kún ọ̀bá lù ú. Ó wọ́pọ̀ ní Lagos Island ọ̀nà Lagos Island tí ò fi gbogbo ara fẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe ṣíṣe àárín títì ẹ máa ṣe pa láì gba àṣẹ lọ́dọ̀ ìjọba ọmọ ẹgbẹ́ ni wá ẹgbẹ́ òṣèlú kan náà lájọ́ ń ṣe àjọ wà ń gbòòrò ni ọmọ ìgbòho ni wá ọmọ ìlú ni wá ọmọ ìgbòho ni wá láàrin Lagos Island ó wọ́pọ̀ mọ́ yín pápá jùlọ dọ̀pẹ̀mú wọn agége ó wọ́pọ̀ mọ́ yín ó wọ́ kódà láàrin yín o ẹ̀yin náà mọ ohun tí mo sọ yìí o ẹ kò déédé sí ọ̀nà pa ẹ tó kálọ́bì sí ọ̀nà tí ọkọ̀ ń gbà lọ gbà bọ̀ a jìnà sí gan o ó dijọ́ tírú wọn bá ṣe tí wọn ò mú jẹ ká tó mọ̀ pé a ní ìjọba gidi pápá jùlọ ìjọba tá a mọ̀ sí ìjọba ìgbàlódé Mega City nípínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ bá ti fi àwọn kan ṣe àpẹẹrẹ burúkú kí wọ́n lọ ẹ̀wọ̀n torí pé wọ́n ṣe patí lójú pópó ẹni kí wọ́n mú ìwé tí wọ́n fi gbà ṣe látọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ àbí ìjọba ìdàgbàsókè wa èyí ló ní wọ́n sọ sínú àpò ìjọba ṣé kò sí ibi tí wọ́n yà sọ́tọ̀ láti máa ṣe ṣíṣe ni. Gbogbo eléyìí a jìnà sí gan o tá a bá rí ẹni tó kọ́ fún wọn wọ́n á dúró pé àwọn máa péjọ lúrú ẹni bẹ́ẹ̀ ẹ̀yin aráàdúgbò rẹ̀ dákẹ́ CDA dákẹ́ CDC dákẹ́ landlord association ẹ̀ sọ nkankan a jìnà sí gan o ibi dẹ́rù ti bà mí jù láyé yìí rèé òpópónà kan bẹ tí wọ́n ń pè ní Ajé street láàrin pleasure àti samson street níbi ìyànà aboru ọ̀nà yìí ló so Ajé ló so pleasure bus stop àti aboru pọ̀ ẹnikẹ́ni tó bá ń lọ sí pleasure àbò ń lọ sí agbègbè abúlé ẹ̀gbá ọ̀nà ẹ ló máa gbà láti lọ gbanú ẹ ń bá bọ̀ láti pleasure àbí nǹkan kàbílẹ̀ epo ọ̀nà ẹ ló máa gbà já sáboru ẹni bá bọ̀ láti pleasure àbílẹ̀ epo ó lè gba express jáde sí ọ̀nà aboru tiẹ̀ tàbí kó máa lọ ọ̀nà ìyàlùpá jà ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n dẹ̀ ṣe géètì wọ́n ṣe ilẹ̀kùn sí ẹnu ọ̀nà Ajé níbí àti lódì kejì wọ́n wá tì ní aago mẹ́wàá alẹ́ wọ́n tì láago mẹ́wàá alẹ́ wọ́n ṣe láago márùn kọjá bóyá aago mẹ́fà dẹ́ni mo ṣáà mọ̀ pé aago márùn wọ́n ẹ̀ ṣí láago márùn ó dá mi lójú
mo to ba mi lokan je ona ta npe yi link road ni ki ti estate baba lapu baba ni kon eh le so ona ijoba di estate ke ma ti le kun epa bi igba to pe estate agbole yin ni estate oto won le ti gate estate ko la deun laare awon to jo nbe be amo ona to ba ti je link road ti won gba lati adugo kon si adugo kon e wa mo to ba mi lokan je awon to ba wa me jijade aba to lo lale ti won gbagbo pe awon fe koja me to wa ri positive me lago mewa won wa fitipatipa lo gba express gba one way to de lodi so fi bolopa ba mu won urugi yin ka ni emi ni o en ti ba ri gba mu ni titi nu awon to wa bi gate e atawon to nti gan wa la la ni amo tori pe ijoba enu laso la kile kan ni o ye ke ti ma du mo so la la o sa nbe yen enu laso ni wa pa sa ma so pe kan sa awon ko won go sa e gbogbo en to ba ti gate pa remove it do de ran ni gbogbo e ri ko remove ko so ko do remove ri o ajinogan ona waji gan o sa mo pe ijoko a ma de be ijoba kon ma de to ma ko wo si fun gbogbo yin o gbogbo ladara da o si ta jo se ijoba kon ma de to ma ko fun wa o gbogbo yin o pa kero te so lu bi a o ti le ndile laarin osodi bolade osodi lo sabule egba e so lu bi a o ti le ndile papa bi lo ni iyaro paja te ba ri bo se nse ati koja

0: padà sórí ètò wa ètò yín bọ́nà ṣeré apá kejì ilé-iṣẹ́ bond 92.9. Àwọn èèyàn wa tí wọ́n ń bẹ lójú pópó là ń bá sọ̀rọ̀ lọ́wọ́ 0818150-9290 sí ní nọ́mbà tí a ń lò 0818150-9290. Ajímọ̀ mú ìyá o. Mo kí yín ọ̀gá mi. Ewo sa.
1: Kúmọ̀ ẹ̀kọ́ tó bá dá wàhálà ilé láti rán mọ́tò pé àbáyọ̀ ti mọ̀.
0: Ewo ń bẹ̀ sá.
1: Òun ní pan lórí express gangan.
0: Yes, sir.
1: Bàríà tó pín tó wà fò sí méjì yẹn gangan. Àwọn dispatch rider wọ́n dẹ̀ di débi pé ó ti ń gba mọ́tò ọ̀tẹ̀ láti tàn láàrin express.
0: Ara kò lóhùn tó ní.
1: Lórí pàwọn bóyá ọmọ ayọ̀ òkè ní mọ́tò ní bóyá ọba ń tàn bẹ̀.
0: Ẹ sá.
1: Tó bá dànù sí títì nkọ́.
0: Owó bá dànù sí ṣúgbọ́n wà dání èmi kò ní kálukú ṣàyè bó wa náà ni èmi wo báǹkì ni ó ń ká kú ṣàkópara lọ báǹkì lọ fíìlì fọ́ọ̀mù ni péye báyìí mo kú.
1: Gbogbo àwọn ráìdà yẹn ibẹ̀ lọ ti ń tọ́.
0: Bàbá ara nǹkan tí mò ń sọ nìyẹn ṣe ó ṣe a sì jìnà gan-an torí pé èèyàn kan dán wò kò yẹ kéèyàn kan tẹ̀lé ẹni tó wà ìbàjẹ́ àti pé ẹni tó dán wò bó bá jẹ iyán ẹ̀ ní iṣu tó jẹ ìyá ẹ̀ kò ní dánrú ẹ̀ wò mọ́ ẹni wọ́n gbẹ ẹni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn tí wọ́n gun ọ̀kadà fi kẹ́rù ni wọ́n gbẹ àbí ní báyìí ó ti ń gba mọ́tò ìbàjẹ́ àwọn tó gbẹ jẹ̀yà ni wàhálà ẹ̀ ní rí mọ́tò kò gbabẹ̀ bá a ṣe wá sọ̀rọ̀ yìí mọ́tò tó bá gbabẹ̀ ńkọ́ ó mú jẹ́ àbí kò gbabẹ̀ gbé ó ń gbabẹ̀ gbé a ti jìnà síbẹ̀ gan a jìnà síbẹ̀ a jìnà síbẹ̀ gan o ọlọ́run máa gbà wá
1: o. Mr. Pilot ẹlẹ́fẹ́ ra pààtì mọ́tò wọ́n ní tòkunbọ̀ ló dá máa nǹkan tó mẹ́ sọ pé tòkunbọ̀ obìnrin ló dá nìyẹn tẹ bá bẹ̀rẹ̀ tòkunbọ̀ tẹ bá bẹ̀rẹ̀ pààtì ó rọ́jú àwọn pípù yẹn tẹ máa trust àwọn mọ́tò tí wọ́n bá jẹ́ pé wọ́n jí gbé àbí mọ́tò tó jẹ́ accidented láti lóyìnbó ló máa ń ìfọbíṣe àwọn kìnìún ẹ̀ tó máa ń pè ní tòkunbọ̀ àwọn fúnra wọn ló ń kọ mákàtà rẹ̀ o.
0: A máa dá fún yín a máa dá kọ mákàtà àwọn alájẹ àkímọ̀gbọ́n àwọn adébẹ̀ wọn aláwọn ra tògùnbọ̀ tògùnbọ̀ kí ni.
1: ẹjọ o ẹ má gbé tògùnbọ̀ o.
0: olówó ajá ló absorber tògùnbọ̀ nígbà tí nǹkan ò dá ẹ aláfẹ́ pàrọ̀ ẹ̀ atúwálọ̀ rà absorber tògùnbọ̀ àwọn kan wọ́n bẹ́ẹ̀ tàà ní ra tògùnbọ̀ bí absorber ni alájẹ àbí mo ní absorber tògùnbọ̀ tẹ lọ́ọ́ rà tọ́ kọ mákàsí wọn ní fúnra wọn kọ́ sí o. Alájí mo kọ́ fc mo lè tún yà adẹ́sí parí ìjà pẹ̀lú ìbàdàn láàárọ̀ yìí abẹ́ ìpọ́nà àwọn ìbàdàn ní à.
2: Ẹjọ́ wọn bàdàn sì gangan kò kì ìbàdàn fọ́lọ́ sọ ọmọ bàdàn kì dáadáa mo rí kì
0: ìbàdàn. Èyí tí mo kì ò tó kò tó àlà ẹ pàdé èmi lórí ètò lọ́la ẹ mọ̀.
2: Ẹ̀rọ
0: tó fẹ́ lọ́rọ̀ fọ́lọ́ sọ oríkì bí oríkì ogun oríkì ìjà gan ìfẹ́ ìkì mọ́.
2: ẹ wo kíni tó wà ní fàdé yìí yẹn pọ́tò tó wà ní fàdé yìí yẹn
0: kó tìwà
2: bẹ́ẹ̀ púpọ̀ kójókójó máa bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ń rí apáàtì pé àwọn tó ń gbèrò dá tiwọn sílẹ̀ kò tó rẹ́ tìfẹ́ sí débi wípé ó ti kọjá àfẹnusọ tí wọ́n lè kó àwọn òkúta síbẹ̀ yàtọ̀ kó ń ṣe ní àwọn tó ń dọ̀ sí o. Òkúta kékèké yẹn dẹ́gun àfi kíní tẹ́bi kìlẹ̀ wá fi kì mọ́bẹ̀ lọ́dọ̀ àfihàn àwọn mọ́tò níbu díẹ̀ táwa ní pé kódò lọ kódò ní pé wá ṣe kí wọ́n wà ní àwọn àlò níbẹ̀ yẹn. The same thing bí gbọ́dọ̀ jẹ́ ní sábìtì nípa oní pánù yẹn náà òkúta ní kálukú síbẹ̀ for now. Wọ́n tọ́jú wáyẹ̀ lọ́tọ́ káwá dá fàájì kẹ́dẹ̀ di pé dénéjì wà òkè left and right. Gbogbo màá níbi iṣẹ́ ń jẹ́ gbogbo kọ́tà tí wọ́n kó wọn kò ti tìrẹ ló ti ń dà síbẹ̀ padà gbogbo ilẹ̀ ó wà níbẹ̀ náà. Nígbà tí wọ́n fáwọn ní kókọ́tà kí ni wọ́n kó sí báyá local government ló kó ní bá state government ló kó nobody nù wọ́n kó sí tiẹ̀ báyìí.
0: Ó dà mo ti gbọ́ àlàjẹ́ ọlọ́run àrùn àlọ́ sà yẹ̀sà ara àṣòro ibẹ̀ náà tún nù ọ̀pọ̀lọpọ̀ ọgbà láàrin tí wọ́n á kó kòtò dámi nù jáde wọ́n á kó ẹ̀gbìn ẹ̀ jáde wọ́n á kó sẹ́gbẹ̀ ẹ̀ bẹ̀ ó lè lóṣù mẹ́fà ẹ ti fi wọ́wọ́ nàìjíríà ọlọ́ṣàánú wa o erilọ́jọ́ òbí ọ̀gá wa tí mo sì lè pè ní àǹtí mi dáadáa ọ̀gá mi dáadáa olóòtú mi assistant director programs alájà latifat ọ̀rẹ́ olúwa ògúnnáìkè ọlọ́jọ́ òbí òní óyá ọlọ́jọ́ òbí ṣàmà wulẹ̀ máa rọra ọ̀rẹ́ olúwa ṣàmà wulẹ̀ máa rọra owó màmá sharon owó màmá oyin adé bó o bá lo gba ọdún láyé ení ni kó o fi ṣe àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ ń tẹ̀ náà o olojo bi oni alaja latifat oreluwa ognaki ibadan maja maja ti nkara waju leru en to je olori oko head of department fun program department e ka agbon safefe ile ise bond fm 92.9 yen oreluwa ognaki agbon safefe to gba yi kakiri agbalaye afifun ni alatileyen ni mama auntie sister mother philanthropist ki olohun ba ala ko je ki ojo ini ko bere oju iwe ojo ayo tutun ninu aye e wa se opolopo odun laye olootu mi alaja latifat oreluwa ognaki igba odun odun kan ni o mo sin lati je ise ile na ba kan na happy birthday to alaji muizdin badru aka teddy shine in uk igba odun odun kan ni o abro finest of the finest alaji to show niyan teddy shine ni uk be ba ngbo mi happy birthday to you igba odun odun kan ni o egbon yin alaji musilu babatunde badru finest of the finest alaji to show awon ni won ni kinki yoyan omo ya keke ni muse awon ni won ni kinki alaji muizdin badru aka teddy shine in uk eku ori ojo bi yin o ni obirin rere lodede oko iya sojo bi omo sojo bi oni ni ojo bi iyawo rere lodede oko re mrs mutunrayo ogun soya oya sodun iya simi iya pamilerin iya papa igba odun odun kan ni ma o akeyin o e si wa ba ki mama na grandma mrs ogun soya to je mama tin na tawon na sojo bi lo ni te ba gbo ti mo nkin oko yin mr tolu oya sodun ti won je oko yin awon ni won ni kakin pe e se opolopo odun laye ati laaye yin o alaji shiv wahab ogunji oloye olori odo egbeda ti won je oloye akireje gbogbo sasa awon ati aya won yeye fausia ore lo pe ogunji yeye akireje gbogbo olu sasa awon won ki olojo bi oni number 1 iya loja gbogbo nigeria shiv mrs folashade tinubu odo iya loja general nigeria omo are asuwaju bola ahmed tinubu first daughter of the federal republic of nigeria ke pe mo pe se npe o te ba gbo tumu nkin alaji shiv wahab ogunji oloye olori odo egbeda oloye akireje gbogbo sasa ati aya won yeye fausia ore lo pe ogunji yeye akireje ti ilu sasa awon won fi se yen ron mi kinkin yo e mo an lati dupe gidi kan kin de consultancy awon eni bi eni eyan bi eyan laarin iseju kan alaji doctor otunbade wale awala sabana wale omo balugun mo foruko yin ki olowo osiba o alaji olowo osiba e se opolopo odun laye alaji doctor otunbade wale awala sabana ore yin timo timo wale omo balugun ala sabana nu nkin kin pe igba odun odun kan ni o alaji isi atikare mo kin yo mo si consultancy mo mi alaji atukura mo dupe oluwa soni alaji atupe shine shine lai gbagbe alaji taufik eni lomo alaji taufik eni lomo siama ata ya no so le se o e ku itoju mi lode njeta o lagbara olohun e mo ni ikaye ni o alaji muslim baba tun le badu finest mo kan sasin le kan si lagba e comrade obi oyenuga gbori e o ba adami ale makọ gbogbo musi mo kinyo alaji of orchestra keshiro pastor sunday isure gbogbo mo kan sasin lagbagbe alaji ade olalawa ni super katangua gbogbo mo ki o lagbara olohun ojo ayo lojo oni ma je fun ye segun awon tayin o alaji said yekin akireje ti won je olori ni ma lo wa le po ki odo mo pe ngbo mi mo kin yin o olohun a ma fun ise o gbogbo apata a ma leke awon ta wa di oluwa di folani o kan loruko temi o dabo sa o dabo ma o

0: pèsè àwọn nǹkan amáyédẹrùn ìjọba tó dá náà ló lè ṣe o pé ìjọba apc tó ń bẹ lóde yìí wọn fẹ sapá sápọn láti rí pé ìgbà ìgbádùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó lé gbàpè o wọn ni gbogbo àwọn tó bá ní káàdì tẹ́lẹ̀ ṣùgbọ́n tí káàdì wọn ò dá mọ́ àbáwọn tó ní tẹ́lẹ̀ tí wọ́n ti sọ́nù àbáwọn tó jẹ̀ pé ọmọ ọdún méjìdínlógún kọ́ tu yáyá tú yàrá jáde kí wọ́n lọ forúkọsílẹ̀ nínú ìforúkọsílẹ̀ àwọn ìrànlọ́wọ́ gẹ́gẹ́ ọrẹbù fatai adédayọ̀ oyewumi tó jẹ́ ọlọ́pàá sí igbákejì gómìnà ni alàgbà kádìr ọbáfẹ́mi hamzat bó ṣe rọ́tò lórí tẹlẹ́mù olùgbé ìpínlẹ̀ èkó àtọmọ bíbí ìgbàràpá àti lápapọ̀ láti lọ ṣe àǹfààní fún ara wọn nínú ìforúkọsílẹ̀ ní káàdì ìdìbò alálòpẹ́ tó ń lọ lọ́wọ́.
1: Fún kọ́ńtà tí wọ́n jí wọn ṣe ń kásẹ̀ rẹ̀ ńlẹ̀ níjọba ìbílẹ̀ òjòdì ní ìpínlẹ̀ èkó wọn ni ẹ wo gbólóhùn ṣé ọ̀rọ̀ iṣẹ́ wa ni alágàálẹ̀ ló ń sọ lédi mímọ̀ fún gba akọ̀ròyìn lánàá òde nígbà tó sọ pé bí ilé ní ìṣe mọ́ àwọn ọmọ ṣèfilọ́lẹ̀ àwọn ọ̀nà kan ní ìpínlẹ̀ ìbílẹ̀ òjòdù lcda bákan náà làwọn tún máa gbé àwọn ìfilọ́lẹ̀ àwọn primary health care centers fún ìtọ́jú àwọn olùgbé òdù ní ìpínlẹ̀ èkó wọn ní láti pàtàkùn ti bọ́ sípò alága ẹni tó jẹ́ alága náà ní ìjọba ìbílẹ̀ òjòdò ọ̀nàrẹ́bù david olùṣègùn ọdúnbàkú ló wà lọ́kọ́ sínú ìwé ìròyìn the nation láàárọ̀ ìwọ́n ni àwọn máa ṣọ́lẹ̀ yìí gẹ́gẹ́ bí àtìlẹ́yìn fún ìjọba tí wọ́n lóde pàápàá sí àwọn gbẹ́kalẹ̀ ní ọ̀dọ̀ tiwọn táwọn pè ní aids reloaded tí àwọn fi ń ṣe ìtọ́jú àwọn aráàlú pàápàá ní ẹ̀ka ti ètò ìlera ní òjò lcda wọn ni ẹni tí wọ́n wà àlàáfíà pípé ni wọ́n lè máa sọ pé lọ bí ìfúnfẹ́ lọ ọ̀hún tí ẹni tí ara ìbáyá kò ní ìtọ́jú tó péye wọ́n ni wọ́n lè wo àwọn health care center táwọn ṣe sí òjò lcda wọ́n ni àwọn lè dàbí àwọn àti ìjọba ni ti gbogbogbò ìjọba ni wọ́n ní ọ̀pọ̀ aráàlú o tó kọ́ ń lo àwọn kíni bó ti tó àti bó ti yẹ pàápàá àwọn agbègbè tó wà ń bẹ̀ wọ́n ṣètọ́jú àwọn aráàlú wọn wà ní àwọn àdúgbò tẹ̀ ṣe ìbéèrè fún pé hàn tí ìgbà yẹn tún ṣe wọ́n ní àwọn ń bọ̀ ń bẹ̀ wọ́n náà ṣe ìbẹ̀rẹ̀ iṣẹ́ ni iṣẹ́ ò tí ì parí olùṣègùn ọdúnbàkú lè dì mọ́ inú ìwé ìròyìn the nation tó ní.
0: bá a ṣe lọ láàárọ̀ tuntun ni wọ́n ní kí a máa iṣẹ́ yìí wọ́n ní kí a máa fi abilékọ Cecilia Olúwarìn Oyèwálé kí iléeṣẹ́ Àrílà nítorí ká máa tán ní ọkọ̀ alàgbà Stephen Oyèwálé pé igba ọdún ọdún. bákan ní alàgbà Ṣẹ̀gẹ́ Venture láti ṣógbó ni wọ́n ní kí bàbá wọn kí alàgbà Mustapha Ọlá Òṣèdì kan tí gbogbo wọn ti sọ̀rọ̀ wí alága ọjà ilẹ̀ Adébíyí ṣógbó ló pé ẹ kú oríire ọjọ́ ìyá ṣe púpọ̀ láyé àti ní ààyè rere.
1: bẹ́ẹ̀ ni ọjọ́ ayọ̀ lọ́jọ́ ọ̀hún ti ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù ọdún 2016 pàtàkì fún orílẹ̀-èdè nàìjíríà máa wáyé lẹ́nu o bẹ́ẹ̀ ni àwọn ṣe ọdún ìjúra bẹ́ẹ̀ àwọn ti máa wa olóògbé alájà abibat àṣàbí mọ́gàjì iwájú ìkọjú tí kò dáa ẹni tó fi sílẹ̀ kò bàjẹ́ lára ẹ̀ náà ni ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àti wọ́n ṣe ọjọ́ ọ̀bí pàtàkì fún màmá wa ọmọ ààrẹ chief mrs Fọlá Ṣadé Tinubu òjò ní lọ́jọ́ àbí yín o lágbọ́rọ̀ ọlọ́run máa bá yín ṣe àlàáfíà pípé ló fi lo ọjọ́ ayé yín ṣe ipò yìí o ẹ̀wá fàgbà ló inú ìlera tó pé ẹ ṣe gbogbo ọlọ́jà pátápátá àti gbogbo ìpínlẹ̀ èkó àti gómìnà wa ní azia akiwa pé a kó oríire o ẹ̀mí gbogbo wa àágùn ọ̀rọ̀ ìlú àágùn láìpẹ́ ní ọ̀làfẹ́kọ̀ọ́ fún
2: Happy birthday to you, many happy reasons, happy birthday,
0: congratulations.
1: Yàlámúwá ìdádúpẹ́ lọ́wọ́ ìyẹn olólùfẹ́ wa èmi á dáa fún wa o
0: aláwọ̀ mi
1: èmi tọ́ka go akínrinlẹ̀
0: abiodun fọlọ́ọ̀ṣọ́ lórúkọ
1: ní ìdí ìsàlàwùdín àti olótùwà.

0: ti mọ̀ pé lọ́tùlọ́tù báyìí ló ń yọ.
1: Bẹ́ẹ̀ni,
0: ohun tí báyìí la máa fojú rí orí ẹ̀kára estate.
1: Ṣìmá wá
0: ṣe gbé allocation promo
1: ọ̀tẹ́ fún gbogbo ènìyàn
0: tó fẹ́ jàǹfààní ohun ọ̀tún.
1: Ṣàkàrà ni
0: jàre.
1: Kí n tó sọ nǹkan.
0: Kọ nọ́mbà sílẹ̀.
1: Yóò ṣe ọ ní àǹfààní.
0: 08128549
1: lẹ́ẹ̀kan sí
0: 08128514
1: Ṣàkàrà estate.
0: Ṣìmá wá
1: ti gbé allocation promo
0: ọ̀tún dé fún gbogbo ènìyàn.
1: Ọmọ 3 million
0: ó ti di 1 million per plot.
1: Yóò lanu à.
0: Ṣàkàrà estate ní jọ.
1: Ṣàkàrà estate ní jàre.
0: Ètè wá jàǹfààní allocation promo.
1: Ilé ìgbàlẹ̀ yìí
0: máa jẹ́ aládàáni kan jẹ́.
1: Sọ fún ọ̀rẹ́ ẹbí àbí ojúlùmọ̀
0: òde òdò
1: mẹ́nìkan ò bá ní.
0: Nọ́mbà tẹlẹ̀
1: tí nìyí
0: 08128511498 08128511498
1: lẹ́ẹ̀kan sí
0: 08128511498
1: Bẹ́ẹ̀ ti mọ̀ pé
0: ó ti pé ta ti fi àwọn òyìnbó jẹ.
1: Wọ́n wa lọ́wọ́ rí.
0: Ò sọ̀rọ̀ ọmọ onílẹ̀
1: tàbí ìjà ẹbí sẹ́bí
0: lọ́dọ̀ wa.
1: Ọgbọ́n inú àti ìmọ̀
0: la fi ń ta Ṣàkàrà estate.
1: Ṣìmá wá
0: iná yà
1: àti ọ̀nà tó gbogbo
0: pẹ̀lú maximum security
1: ni estate wa fi gbà.
0: Bẹ́ẹ̀
1: ti mọ̀ pé
0: Ṣìmá wá jẹ́ ibi tó rẹwà jùlọ
1: láti tàbí kọ́lé sí.
0: Ẹgbẹ́ New Redeem Auditorium
1: máa gbàgbọ́ 3 million
0: no more 2 million
1: ó ti di 1 million
0: plus.
1: You will love it.
0: Ẹ máa pè sórí nọ́mbà yìí 08128511498
1: lẹ́ẹ̀kan sí
0: 08151149
1: ẹ pè wọlé.
0: Àwọn aṣojú ilé iṣẹ́ wa ló máa gbé
1: kòsò ìgídá ẹyẹ fò lọ́rọ̀ tiwa.
0: Office address wọ́n wà ní
1: number 8 Infinity Plaza
0: Ṣìmá wá
1: lẹ́ẹ̀kan sí.
0: Office address wọ́n wà ní
1: number 8
0: Infinity Plaza
1: Ṣìmá wá
0: lẹ́gbẹ̀ẹ́ New Redeem Auditorium.
1: Ṣàkàrà estate ní jọ.
0: Ṣàkàrà estate ní jàre.
1: Ètè wá jẹ́ allocation promo.
0: Má jẹ́ aládàáni kan jẹ́.
1: 08158511498
0: 08125149
1: lẹ́ẹ̀kan sí
0: 08151498
1: Ò sọ̀rọ̀ ọmọ
0: rẹ̀ tàbí ìjà ẹbí sẹ́bí
1: lọ́dọ̀ wa.
0: Ọgbọ́n inú àti ìmọ̀
1: la fi ń talẹ̀
0: ní Ṣàkàrà estate.
1: Ṣìmá wá
0: ń yà
1: àti

Amen.

0: ìfẹ́ wọ́n tún wọ́n fọ́ mọ́ wọ́n tún lẹ́gbẹ̀ẹ́ sí ilé ẹ̀rí tí ọ̀la ti dí ìwọ̀wọ̀ ọmọ lóòrùn èyí tí ìwọ́ ilé ní ó tó rù kan máa wá lápàdé nípàdé èrè ọjọ́ ní 26 ilé ẹ̀rí ọdún tí 2 of June láti pa ni lọ́jọ́ sátidé owó wa ti bẹ nílùú òkìtì náà mọ̀ wá ẹgbẹ́ ìrẹ́tọ́ àkórí ìpàdé ìlà kò bẹ́ẹ̀ má lè ní ìdáhùn bí ìbá àti ẹ̀ ká tó mọ̀ ẹ̀ bí ìbá àti ìyàwó ẹ̀ bí ìbá àtọkọ ẹ̀ bí ìbá ìfẹ́ rẹ̀ bí ìbá ìròyìn mi tọ́ fẹ́ kọ́ bí ìbá ìròyìn mi tọ́ fẹ́ bí ìbá ìròyìn ìgbèdè ẹnu iṣẹ́ ẹni ọmọ omi kan lè fi onípa rẹ̀ ká orí ìgbé lọ àwọn ikọ̀ ọlọ́run tó ń bọ̀ ẹ̀ ọ̀rọ̀ àwọn amátù àtìmọ́lé bá sọ̀pọ̀ tó ìrìnà bá wa ìmánúẹ̀lì òdòdó mi bíọ́ pírẹ́sẹ̀d báyìí sọ̀pọ̀tò ìjọ nàìjíríà àti òkè bẹ́ẹ̀ ni bàbá wa rẹ̀ ìgbà fúnlẹ̀ ní kíìtì olùsọ ọ̀gbọ̀tọ̀ ọ̀rọ̀ àìsò ọ̀làdílé àti ìlú ẹ̀sìn báyà kọ́lẹ̀jì àmì ìgbàdúrà o bí ẹ tí ń parẹ̀ mọ́ tò ju èmi ń débà òní sọmọ òní sọkọlọ try to come.
1: Àrùnṣe pẹpẹrẹ yóò
0: kiri ọ̀yí ọ̀. Oníkàmọ́ ara tí o ní ní ọjọ́ ìdáhùn ẹnìkan ló gbà òye ẹnikẹ́ni. Ìgbàgbọ́ èrò ọkọ̀ mí ẹgbẹ́ orúkọ tí ṣeré ẹ̀rí ní ọdún kan akọrin kan ní èrò. Kí ló sọlọ ọlọ́ọ̀kẹ́ ni o? À ń sán inú àwọn adé. Irú ìpàdé yẹn tọdún ní máa gbẹ́gbẹ́ lọ́nà àyè ẹsẹ̀ ìgbàgbọ́ pé ọwọ́ tí wọ́n mọ̀ lọ́dún tí ó kọ́ tún àrí. Ní ọ̀kẹ́ jáde sí wa lọ́nà ìyá mi, yóò dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ níbẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ àgbẹ̀dà rí.
1: Ọlọ́run ṣe
0: Ìgbésí sọ ọmọ bá rèé pẹ̀lú ọwọ́ ọmọ ìṣẹ́lẹ̀ ìgbà ọlọ́run ṣẹlẹ̀ ara rẹ̀.

Pastor S.O. Olabinle, Ààrẹ Ìjọ CA.

Don't you let me go.

ṣáájú ẹ̀kọ́ nọ́mbà yìí sílẹ̀ 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699 a ò ní wáyé asán o ṣùgbọ́n kí a má ba wáyé asán tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò iléeṣẹ́ pips arcade forex academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbagbe yìí wípé kí gbogbo èèyàn dìde fúyà kúrò nínú ìṣẹ́ àti òṣì pips arcade forex academy jẹ́ iléeṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà hàn gbogbo ènìyàn láti kúrò nínú ìṣẹ́ òṣì àti àìní láti máa pawó wọlé ní sí àpò ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu pips arcade forex academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa tí ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ sẹ́nu ọ̀pọ̀ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògbó owó tàbí ó dá ọgbọ́n sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pips arcade forex academy wọ́n ń dánilẹ́kọ̀ọ́ bí ó ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má jápa kúrò lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ pé ibi tí oyún bá wà ni ìrà máa ṣàtọ̀ ọ́ lọ bí pips arcade forex academy ti wà ní nàìjíríà wọ́n wà ní london kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá ń síbẹ̀ nínú ìpẹ́ ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fúnni tọrọ ẹ̀ làákọ́rò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ pips arcade forex academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adédá ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yípadà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí ebi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bùṣe technology and internet ní ọ̀nà tuntun tí ó

0: ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún 2026 ẹyin náà tó ní ọdún tuntun oṣù tuntun fún àwa mùmìnì mùmìnà lọ́kùnrin lóbìnrin ká máa tún kíra wa ní abalabẹ̀ẹ́ náà àwọn ìyá ọmọdé àmì yẹn ti gbé ibi àkọsílẹ̀ 48 oṣù ká fún tuntun náà ni torí pé ọtún ọjọ́ yọ bẹ́ẹ̀ ni ọtún lò ní pọ̀ láṣẹ ọlọ́ba ní ìlú rẹ̀ kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni ìdúró sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá iléeṣẹ́ bọ́ọ̀fẹ̀n náà wà 909 kí fásitì tó wáyé láfẹ̀ mọ́jú ìyẹ́kóṣe wá ní kàwé pí o torí pé ikọ̀ iran àti new zealand ní tí wọ́n ṣe tí wọ́n ta ọ̀nì méjì ní ìtàmùsí 22 ó kọjá sísọ ṣùgbọ́n ọ̀rọ̀ wá ń jà rìnrìn torí pé tí iran ṣe ó ṣe ṣe kí wọ́n fi òfin dè wọ́n pẹ̀lú jubilation ara ọ̀dọ̀ àtọ̀ tí agbábọ́ọ̀lù wọn ṣe tó ń lo bí ọwọ́ ìbọn báyìí tí ní jubilé ìfẹ́ pé ó ṣe ṣe kí wọ́n ṣàbẹ̀wò sí kí wọ́n sì gbé jubilé pé àwọn òfẹ́ bẹ́ẹ̀ tó dẹ́kun ìwà aláàbẹ̀ ní abalábẹ̀ iléeṣẹ́ bọ́ọ̀lù fẹ̀rẹ̀ náà wà 909 ní ọlọmọyìn ọ̀rẹ́ fẹ̀yìn lórí sọlá òde lẹ́jíìtì ni ètò bí àṣà.
1: agbójúmọ́ ẹ̀ lórúkọ eré ìdárayá lórí pápá bọ́ọ̀lù fm 92.9 náà ló ti di city ìgbẹ́yìn láàárọ̀ tèmi ibrahim ọlálẹ́gàn ib sport lè ní jẹ́ irú nǹkan náà kọ́ ló gbá bọ́ọ̀lù torí pé àwọn oríṣiríṣi àwọn ikọ̀ táwọn kọ́ mú láti ibi spain lánàá lẹ́yìn pé gbogbo àgbáyé ló ti rò pé spain afẹ́ fìyà jẹ kébàd ní afẹ́ ìlú pa ṣùgbọ́n kébàd ṣe nǹkan kan tó yẹ pé ya àwọn èèyàn ní ẹnu torí mo ti sọ ní ìgbàgbọ́ náà ní eré ètò pé orílẹ̀-èdè tí àwọn èèyàn tí wọ́n fojú sí ní áfíríkà yìí ó jẹ́ kébàd náà wà lára wọn torí kébàd ṣe nǹkan lánàá pé wọ́n mọ̀ pé kébàd àwọn ò lè lu spain ṣùgbọ́n wọ́n gbìyànjú àti pé àtúgbọ̀dọ̀ máa kí ọlọ́wọ́ ọ̀hún wọn ní bozina látàrí pé ìṣọ́bẹ̀ ṣe kódà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ló ba man of the match ìyẹn tó tún wá fún ọ̀rọ̀ pé pẹ̀lú bí àwọn olólùfẹ́ eré ìdárayá táwọn ogun ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tí wọ́n ṣe nífẹ̀ẹ́ bozina yẹn sí wọ́n tún ṣe kí ni wọ́n tún bọ̀bọ́ yẹn kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tó bẹ̀rẹ̀ ó wà ní 50k followers ní orí social media ní instagram ṣùgbọ́n ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa parí ó wà ní 1.5 million ẹ̀rí pé ó fàkọ́sọ ìyẹn tí wọ́n á nìkọ̀ọ̀kọ̀ ìgbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ tábá ní kẹwò báibáibáì ó ti wà ní 5.9 million bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ ẹ̀.
0: ló fi jẹ́ pé àròpin kò sí ní kankan fún ẹ̀dá kan máa lè pé ọjọ́ orí rẹ ti lọ pé nǹkan ti lọ ò lè rí nǹkan tó ti láyé mọ́ ẹni tá à ń sọ yìí gbolé ọlọ́rọ̀ ẹ̀ mú ọmọ ogójì ọdún 40 years of age kí ọmọ àti gbolé gbọ́n máa ṣì múlé ni wọ́n kọ́ fàgbáyé yìí gbogbo rẹ̀ ti bú yọ ọmọ rẹ̀ tí wọ́n gbé ló ti gbòòrò sí láti bẹ̀ lọ sẹ́yìn pé nípa bá ṣe máa tẹ náà ni orí ọjọ́ tí rí kọjá lóòótọ́ ayé lè pàkàdàdà wọ́n ti lè fọwọ́ agbó pàkàdàdà wọ́n lè fọwọ́ agbó sẹ́yìn ìdí bẹ́ẹ̀ lọ tí ìyẹn kọ́ wa tẹ̀mí rí mú gẹ́gẹ́ àyọ́lò ibẹ̀ láàárọ̀ tèmi abalabẹ́ ẹni wọ́n ti gbà ní ó ní àmúyẹ méje tá a mú sí 7 saves ní ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni wọ́n fún ni man of the match nígbà tí ó sọ̀rọ̀ déédé kanlẹ̀ báà ti pọ̀ jù wọn ò fún anákọ̀nù wọn lọ́wọ́ àdúgbò anákọ̀nù wọn gbá kí èso olórúkọ yẹn lọ́pẹ́ yàrá bẹ̀rẹ̀.
1: à dlf dlf wa kéré
0: dlf nkọ.
1: òun náà fún wọn fún wọn ní fún ṣe náà ni pé sáàmù pé kánáà ń bá ọ̀rọ̀ olóògùn dídán àti wọn yẹn àti nìkó nìkó williams àwọn
0: olóògùn
1: yẹn kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀
0: ẹnu àtẹ́sí mi burú akọ́nùgbọ́n ọ̀dún pé nígbà tó fẹ́ gba irú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ipò tí ó láìsọ pé kò tó lóko tó wípé ọ̀nà jìn síra wọn kí spain máa bá omi odó
2: àti wá ṣe ibrahim
0: mi
2: ò gbà sí ilẹ̀nu nítorí mi lè fi lè gbà sí ilẹ̀nu láíláì rèé torí pé kí ni ẹ̀rù tó fẹ́ di ìgbà tó pé kó o tó gbà àkọ́kọ́ tó máa lọ síbí ilẹ̀ adúláwọ̀ níbi ẹ̀yà àgbáyé táwọn sí jẹ́bútàn àwọn ọmọ ìtàkì èsì nkankan ní ìdíje ti ẹ̀yà àgbáyé wọ́pọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀ èdè amẹ́ríkà canada àti mexico yìí pé mo ṣàkíyèsí pé kò sí ikọ̀ kankan tó kéré mọ́ kò sí ọ̀gá dog kò sí tí ò lè ṣẹlẹ̀ pẹ́ẹ́gbẹ́ nǹkan tí ò lè ṣẹlẹ̀ wà ní ẹjẹ́ abẹ́rẹ́ láti netherlands àti japan tó bá jẹ́ ẹni tó ń ta tẹ́tẹ́ ni àwa mẹ́ta táwọn àbí nínú wa tá a bá máa dé tíkẹ́ẹ̀tì nínú olúwa ló máa sọ pé japan máa gbá dọ́ọ̀kì ní netherlands wọ́n dẹ̀ ta kódà wọ́n múra láti mọ nẹ́dálà dùn pẹ̀lú pé afọ́mọdá ẹ̀kọ́ nẹ́dálà ó jẹ́ ẹni tó ní ìrírí wa ẹgbẹ́ ti padà sọ́rọ̀ morocco àti brazil nínú èmi àti ní kí ìfẹsọ̀nsẹ̀ yẹn tó wáyé mo bá bọ̀kọ̀ sí pé bóyá ayò mẹ́ta sí ẹ̀kan àbí ayò mẹ́ta sóde àti méjì tó dòní brazil máa lọ morocco pápá lọ pẹ̀lú ìkórira tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ará àdúgbò ilẹ̀ adúláwọ̀ ta ní sí morocco táàtì ìdàgbẹ́ àmọ́ ní ìgbà tí morocco di orí pápá wọn ò ṣe bí ìgbà tó kún wọn ti ẹ̀rọ bí àti rárá
1: àdàfún ẹ̀
2: Ibẹ̀rẹ̀ ìtàn yìí lọ́wọ́dà nígbà tí ìfẹsọ̀ tí ìdíje rẹ̀ bẹ̀rẹ̀ tó tó fẹ́ kí ní kan ṣẹlẹ̀ bí àtúnṣe afẹ́fẹ́ lórí pápá asoro awon ko ni le adura o pe pelu ti sada ka se ti ari
1: ni
2: ti awon ko to ma so ti le adura je wa pa koyo ka e ton ti taji e gbe won ko o bodu age bi ba ko ma o fe awon ni afani ko me me so ni
1: aji ni
2: ti ko me so ire ke ni won se dada ya to si tu ni sha to da bi ba to me
1: ati sada bi ka
2: sada ku do won lu won wesi won la won wesi
1: ha ti
2: ni ayọkùnrin akigbangba
3: Bora tan aba apsu. O di omi lutiti. O la wo okunrin fin gba dansaki lakoko ta wa yi o. Ala e ako ponpon bi okunrin. Wa ja papa. Wa si yato si okunrin yebo yebo. Bora tan aba apsu. Yo swe di okunrin to se mu yangan. Eni okunrin. Eyi te di boto o. E je ya je wo obun ki bora tan aba apsu da soro yin. Ke wa pa ke wa kando. Ke wa nti ke bi ibon gbogbo gba. Bora tan aba apsu. Awon okunrin nikan lo wa fun o. Ise re si je gbogbo okunrin dajo. Ta e ba ngo olowo ore. Unde de waye o okunrin totan ni ibo le ti le ri gbera ton abakatsu yira gbera ton abakatsu wa ni Yankee Pharmacy ni lu badagre o wa ni gbogbo pharmacy buluke gbera ton abakatsu wa ni Michaelson Pharmacy ni Sango o wa ni gbogbo pharmacy Ramsgate gbera ton abakatsu o wa ni Crystal Place ni Idumota tabi e ka ile ise wa to wa ni number 664 ni ko Abeokuta Expressway Adura Bus Stop ni Eko ati ka ka kiri gbogbo julo pharmacy ile ise tele Tayo Travel Medical Nigeria Limited. No se bela ton abakatsu jade. Woba ni nomba 119. Ipaja Road. Sofunde Bus Stop. Opposite Union Bank. Agete ni lue. O. Lati mo gaga pharmacy. Deti le ri bela ton abakatsu ra. Ladu go yi. Epe 081-033-69-434. Le kan si. 081-033-69-434. Let us see. 081-033-69-434. Bella, Abba Capsule. Up in the canoe, who? I want to know that Saki.
4: I saw a police driver. I come up in a key on a job again. Or I'll do well, Nike. Happy birthday to you, ma. You got to do for you, honey. Careful, I know that I love you. I keep all your about what you're going to make you feel. You feel like you're going to make you feel. I don't know. I don't know. I
1: don't know. I don't know. I don't know.
4: I don't know. I don't know. I don't know. I don't know. I don't know. I don't know. I don't know. I don't know. I don't know. I don't know. I don't know.
1: I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to

0: With 20 essential vitamins, minerals, and nutrients, one Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa. Jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mo máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí ohun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi orun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dúró àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yé mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù limit 100 MTN.
3: Little buddy, big moves. Little brain, big learning. Your little child is eager to do big things. Every sachet of Cerelac Junior comes with the nutrition they need, natural grains, protein, and iron to support their physical growth, learning, and development. So you can fully enjoy your little one's big moments of growth.

0: Hitachi Nobisco Coaster.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣébí ẹ̀dùkọ̀ àti iyọ̀.
2: Kí ló ń fò pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kún gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol

0: àgbẹ̀ ẹgbọ̀gi sama ló sọ bẹ́ẹ̀.
1: Àtúnlẹ̀ lo sama
2: fún ìtọ́jú ọ̀nà fún.
0: Sama sama sama ti yálu ṣùkùṣùkù kálàfíà ó dé. Ilé iṣẹ́ WA Sama Nigeria Limited tó wà ní ìlú Ìbẹ̀rẹ̀ Àtìkó ló ṣe sama abat.

0: 2005.
1: Bí àtọ̀bá ti sí lẹ́yìn ìjọ karùn-ún, kàn sí dókítà rẹ̀.
0: Ṣáà!
2: Ẹ máa ń bọ́ mọ́ owó. Tóní, ẹ dẹ́kun ọ̀daràn láwùjọ. Mo ò ní pẹ́ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ fètè kàn yìí. Torí ọdún kẹrìndínlógún rèé tí mo ti ń pariwo. Ipò ó ń já àwọn èèyàn kan lẹ̀. Láti 2010 ni mo ti ń pariwo pé wọ́n ń já àwọn ọ̀dọ́ kan lẹ̀ tí wọ́n máa ń bọ̀ látọ̀nà ìbàdàn tírélà ló ń kó wọn. Tí wọ́n ti kọjá ilé ìjọsìn rìdíìmù díẹ̀, wọ́n ń já wọn lẹ̀ bí ogún bí ọgbọ̀n yẹn pé lóru lóru lèmi rìn bí ọ̀rọ̀. Ó ti dojú ẹ̀ báyìí. Àbí wọ́n ti dùn wá. Ẹ́ wọ́n ti ṣe kí ni? Wọ́n ti dùn wá. Mi ò ní pẹ́ lórí ẹ̀ tóró ti di Stay News fún mi. Mo ti pariwo títí. Oníkálukú tọ́jú ẹ̀mí ètò ni ẹ̀dẹ́kun ọ̀daràn láwùjọ. Adédọ̀tú street ní kẹ̀kẹ́ agége. Àwọn oníṣẹ́ omi wọ́n wá gbẹ́ nkankan wọ́n wá bẹ́yẹn fẹ́ install omi síbẹ̀ ní lójú títì ní ẹgbẹ́ títì tó pé ní wọ́n máa ń bá lọ sí stadium. Láti bí oṣù mẹ́fà sí omi yìí kò dákẹ́ ó kàn. Lálẹ́ àná wọ́n tún wá ṣe ní nǹkan bí aago mẹ́sàn-án àbọ̀. Wọ́n lọ tán báyìí omi tó tún buyọ̀ ó tiẹ̀ ti wá di sẹ́lẹ̀rú. Fẹ́ẹ̀mọ̀ pé sẹ́lẹ̀rú ní dodò ńlá. Ẹ dákun ó ti bọ̀nà jẹ́ ọ̀nà tó dáa tó ṣe pé bí mínísítà bá fẹ́ lọ sí stadium kí gọ́vnà ọ̀nà yìí máa gbà. Níwájú nọmba 48 Adédọ̀tú street ní kẹ̀kẹ́ agége ẹ bá wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá o. Wọ́n dẹ̀ sọ bọ́ọ̀ tẹ́ ń ṣe láyé lánàá pé ẹ kí ni yóò tún wọn ni iṣẹ́ tán ara wọn ní káwá cement orí ẹ̀ ni omi tó ti bú yọ lá. Ẹ lè dì náà má gbàrà ẹ lànà fún ni. Àwọn ọlọ́kadà tí wọ́n máa àbókí tí wọ́n máa ń gun ọ̀kadà tí wọ́n máa ń gbéra ọ̀kadà náà dàbí fẹ́sípà báyìí. Sátidé oní sátidé tó kọjá yìí ni ọkọ̀ lu ọmọ kan ní Kájọlà street o. Ọmọ ọlọ́mọ ọlọ́run ló lẹ̀mí ẹ̀ o. Eré tí wọ́n máa ń ṣàì ti pọ̀ jù bẹ́ẹ̀ rí ẹ lójú títì gidi ńkọ́ ká má tó tún sọ àárín street. Eléèkú díẹ̀ káàtó àsìgbọ́dọ̀ wí ikú mú bá lé àmọ̀ṣẹ́kùn ètò ni ẹ dẹ́kun ìwọ̀ ọ̀daràn láwùjọ. Say bread wọ́n wà ní Baálẹ̀ street ní Sọlọ. Ẹ wà wájú ẹ yòókù tó sá fún ni bẹ́ẹ̀ ni. Wọ́n dé ẹ̀rọ ti mẹ̀kúnù mọ́rọ̀ ajé wọn. Ẹ pè wọ́n sórí 080-2844-8905. Lórí kíní ìtọ̀ ṣúgà tí mo máa ń sọ yẹn, ẹ pè mí lẹ́yìn ètò wòlíì tẹ̀hún kìí lọ láńlu ẹ̀. Ẹ pè mí sórí 080-230-94983. 080-230-94983. Lórí ọ̀rọ̀ ìtọ̀ ṣúgà, ẹ pè mí lẹ́yìn.

ètò ìwé ẹ̀sùn ọ̀rọ̀ apá kìíní kejì kẹta ìkẹrin tí mo kọ olóṣèlú tó bá mú ọ̀rọ̀ ẹ̀kọ́ ní ọ̀kúnkún dùn ẹ lè ratẹ́ ha fún ọmọ èèyàn àwọn ọmọ iléèwé tí wọ́n wà ní domain ẹ lè ra fún ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ grammar school tẹ̀dé university tí wọ́n wà ní ibi tẹ joyè olóṣèlú lé lórí ọ̀nà tẹ lè tún gbà ran ètò ẹ̀kọ́ lọ́wọ́ ni ìwé yìí ìwé tó yẹ kó wà nínú mọ̀lẹ́bí ni ìwé tó yẹ kó wà nínú ẹrú grandpa grandma ni ìwé tó yẹ kára ránṣẹ́ sọ ọmọ wa tí wọ́n wà lókè òkun ni tí wọ́n bá ṣe gbàgbé lé lórí èdè yorùbá sóri ìgbà tí yorùbá òyìnbó bá bẹ̀rẹ̀ sí máa kó wa ní yorùbá ní bẹ́ẹ̀ ni nàìjíríà nàlá bẹ́ẹ̀ ni o kò ní sojú ń tẹ̀mí muhideen adetona automobile services kí n tó gbàgbé tẹ́ ẹ bá fẹ́ ìwé yìí ẹ lè máa bọ̀ ní bond fm ẹ rí razak tàbí yusuf tàbí sina tẹ bá dẹ̀ fẹ́ ká mú wá sílé yín 20,000 ìwé mẹ́rẹ̀ẹ̀rin tẹ bá fẹ́ mú wá lé yín ẹ san owó ọkọ̀ pẹ̀lú ibi tẹ́ ẹ gbé náà wà dìtà mí iye tí owó ọkọ̀ jẹ́ yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ ti ra ti mọ àǹfààní tó wà ńbẹ̀ mo dọ́dọ̀ muhideen adetona automobile services wọ́n wà ní akilọ road ní kòkó bus stop lágége gbogbo ohun tó bá ń ṣe mọ́tò yín ẹ lọ gbé bá wọn ọlọ́pọlọ pípé ni wọ́n lárẹ́dò tó bá jókòó tó dìde ẹ́ńjìn báyìí kò ní sọ̀rọ̀ a máa jẹ òṣùpá tàbí kó máa jẹ pàṣónì tàbí kó máa jẹ ẹ̀kọ́ àlájẹ a máa jẹ lọ́nà tó ẹ́ńjìn lọ nìyẹn ibro àwọn ò ní ìdí kí wọ́n lo scammer rárá wọn ní ibi 40 wà ní nǹkan ró ẹ̀rí ẹ lọ sọ́dọ̀ wọn ẹ pé muhideen adetona automobile services sórí 08066149154 ìpájà market mo lọ báyìí lọ́dọ̀ àlájà yọyún òye ìyá oní provision sub 13c àti 16c ẹ tètè lọ ra provision fún ọmọ yìí ẹ dákun a máa ń wá arábìnrin kan mrs ajima basira yarukaya àti yaruka ni wọn máa ń pè wọn ẹ dákun àwa wọn o parako yìí oníṣòwò níyà yìí ọmọ ọdún 44 44 years ni wọn ọ̀sẹ̀ tó kọjá ní ẹdì wíwá tì nílé ọmọ ìlú gbọ́ra ni wọn nípínlẹ̀ ọ̀yọ́ ṣùgbọ́n agẹdẹ gúdù nísọlọ òní wọn ṣe kíni ni wọn ń gbé mò ń rí àwòrán ìyá yìí omi sì fẹ́ máa bọ́ lójú mi ṣùgbọ́n mo mọ̀ wípé a rí wọn lọ gbára lọ́wọ́ elédùmarè ẹ tẹ bá kẹ́ fún wọn 08126327394 bẹ́ẹ̀ni ẹ̀dàkùn ọjọ́ kẹsàn-án oṣù kẹfà 2026 yìí òní jáde ńlé àti ìrí wọn di bá a ti ń sọ̀rọ̀ yìí ẹ tún lè pe nọ́mbà eléyìí náà 08022848905 tàbí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ yín jùlọ ẹ̀yìn ẹ̀dákẹ́dẹ̀ tó wà tí wọ́n bá ní ọ̀hún wà àwọn èèyàn tó sọnù ẹ̀ tún wọ́n fi ẹni ẹlẹ́ni jẹun ẹ̀lẹ́ bá rí rọ́ọ̀nì tó ọ̀daràn ní ìjọba mú ọ tó bá gbérù gbèsè bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ̀ sọ àbí àmọ́ ìṣépè ọlọ́run jẹ́ kí wọ́n gan sọnù torí òní rí nǹkan wà máa fẹ́ ni ẹlẹ́ni wọ́n máa fi ẹ ti wà níbàyí eléyìí ṣàgbàlagbà rárá ìyá yìí ṣàgbàlagbà yarúkà yìí òun ṣàgbà ọmọ 44 years ni wọ́n tàbàyí pé bóyá wọ́n kàn rìn jáde wọn ọmọ tí ń ṣe mọ́ rárá o arábìnrin ajima basira yarúkà ni wọ́n máa ń pè wọ́n agẹdẹ gúdù nísọlọ ni wọ́n ń gbé ẹ dákun àtọkọ àtọmọ wọn fi wọn sílẹ̀ wọn jáde àti ìrí wọn o ọjọ́ kẹsàn-án oṣù kẹfà tá a wà yìí ni wọn jáde ńlé o àti ìrí wọn di bá a ti ń sọ̀rọ̀ yìí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ ẹ̀ ń jùlọ tẹ bá bá kẹ́ fún wọn ẹ dákun ẹ jẹ́ kí àwọn mọ̀lẹ́bí ó gbọ́ àwòrán ìyá náà ni o bẹ́ẹ̀ ni àwòrán wọn ni kọ́ lóun ṣe wọ́n ní rírí ẹ pè nọ́mbà yìí 08126327394 08126327394 ẹ tún lè pè nọ́mbà eléyìí náà 08022848905 08022848905 ọlọ́run elédùmarè a ṣe wọ́n ní rírí lágbára lọ́wọ́ ẹni tó sílẹ̀kùn ọjọ́ òní lágbára lọ́wọ́ ẹni tó tilẹ̀kùn ọjọ́ òní tàbí ká ẹ pé nọ́mbà tèmi gangan sórí 08023094983 ẹ lè pé nọ́mbà mi tẹ bábà kẹ́ fún wọn níbi kan lẹ ti rí wọn ni ẹ dákun tàbí àgọ́ ọlọ́pàá tó bá súnmọ́ yín jùlọ ọlọ́run elédùmarè
kò ní sẹni wa ní ẹni tí wọn wá tí wọn ò rí ẹyin fọwọ rẹ torí ó ṣe mí rí lògbó díẹ fi ń sá fáwọdì ẹyin ẹdá kan wà tó jẹ pé ẹ ní rẹni tí wọn wá ẹ wà máa pe àwọn mọlẹbí yẹn ipe ha ó wà bí báyìí ẹ ṣe báyìí rọ tí wọn bá ti tẹ ọ sọ pé ọsàn wa ó ti lọ ní ọdọọdọ ìjọba o wà á dọdọ ètò ni ẹ dẹkùn ọdaràn láwùjá tó kẹ mọ òrùka kíkiri máa wọ ọmọ ẹ ti ẹdúpẹ nígbà tá a rí sẹ ń jẹjọ kí sáà borí sọlẹ adúpẹ lọdọ ọlọrun mo dúpẹ lọwọ àwọn èjìká tí ò jẹ kẹ wò jábọ lọrùn mi láàárọ yìí mo dúpẹ lọwọ àwọn etí tí ò jẹ kó rìn yọ dàpọ láàgì mo dúpẹ lọwọ àwọn àtàǹpàkò méjèèjì tẹ dúró tì mí tí ò jẹ kọwọ mi ó di làgbà ẹ nuru mo mọ fi ta láti kò yìí ẹ láyé rí torí àti bẹrẹ mo dúpẹ lọwọ ẹ nuru mo dúpẹ mo tọpẹ dá ẹ madam ẹ dúró de rí tó kẹ adéníyí àbí ẹkọ ọmọ ọrẹ mi ọrún rí bábá dáná mo fẹnu rẹrìn bí kánú mo dúpẹ lọwọ olóòtú ètò yìí ọrọ olúwa ògún láìkè mo dúpẹ mo tọpẹ dá ọmọ lọjọ bí ẹni ìbàdàn ọmọ ajòrò sùn ọmọ bá pani ká pani wẹrẹ ewọn àbúrò kọkọ di ni mọlẹ nídìí ògún náà bá bá rẹ ní kọ mọ olè olè jọmọ ẹran ni ẹni lọmọ ọkọkọ àgùntàn kọ mọ olè lọrùn ọrọ olúwa ògún láìkè bó bá lu gbọdún láyé ẹni ní kó o fi ṣe o àtẹgbó àtẹpẹ lẹsẹ tẹnà mo dúpẹ tájú nínú àjà ni lórúkọ mi ilé ògbóni ìlú mi o ọjọ ọmọdé lọjọ abẹ èmi lọ máa láwọn ọjọ mísà pọ́nmù kò yan ọmọ ẹrù lápá tọlọ́kà tẹlẹ́rẹ̀ tolúmọ̀ mi tọmọ èrè lọ́ọ̀ ni apára èmi lọ máa gborí ọkà rẹ mi ọfẹ́

I'm going to go.

0: kan ní ìfẹ́ tó wá pọ̀ lọ́dún 92.9 nípò ayé ló mọ̀ ṣe ní máa tètò láyé má tètò
1: sílẹ̀ sílẹ̀ láyé má tètò
0: ìkànnì àdàdà ó ní gbogbo ayé fẹ́ máa gbọ́
1: ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbọ̀n lẹ́fẹ́ 92.

I'm going to go to the hospital.

Allah

0: repair and recover with Astimin, a blend of amino acids and multivitamins.
1: Dúró lọ́wọ́ kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépé?

iléeṣẹ́ Adepark Global Property iléeṣẹ́ Adepark Global Property ń kí gbogbo Mùsùlùmí kú àṣekùn ọdún ilé ọ̀pọ̀ ẹ̀ láṣẹ o iléeṣẹ́ Adepark Global Property iléeṣẹ́ Adepark Global Property ń kí gbogbo Mùsùlùmí kú àṣekùn ọdún ilé ọ̀pọ̀ ẹ̀ láṣẹ o Adepark Global Property bàbá ni wọ́n jẹ́ níbi káralẹ̀ kákalẹ̀ káralé kákọ́lé Adepark Global Property na baba nile ya siloke oku

ṣàmà bọ̀ níbi ìpàdé àdúrà lọ́jọ́ mẹ́ta tó sì yọ àkòrí ìpàdé

0: fọ́ Nàìjí tó lọ láì nípò ayé pé mo ṣe ní máa gbèkú o máyé máa gbèkú o.
1: Ilẹ̀ sílẹ̀ máyé máa gbèkú o.
0: Ìkànnì àtàtà ò ní gbogbo ayé fẹ́ máa gbọ́ o.

0: tayo tayo ni mudiri kenyan wa papa sino palayo FM here ni loni si ojo ni pe ipade kijino ipade ni tayo ni loni ni moko FM here ni idunu atayo lo manje fuwa ni gogo ba lati mo wa fun yin awon laye to ni lori eyi ti oran awon mo nigeria lowo lati je ki ala ojo pipe won lori ati bonile to dara to ni ti owo re si dara o wa si imuse ni loni ohun mi le wa abuja ni oko alayo yi iye ti ma gbera o si ma rin ajo kaakiri gbogbo agbegbe gbosu iwo oran oriode nigeria a ma duro ni ipinle oyo ati ipinle eko lati ba awon amoye nipa oro olugbe ti fmbn soro si awon olugbe wa ni iwo eko ilu ibadan osun ekiti ogun wara ati ipinle ondo ati gbogbo awon agbegbe mi ti won ni anfani ati ma gbo wa loni eto yi eto pataki lo je fun yin gege bi ise wa ìdí pàtàkì tí a fi gbé ọkọ̀ aláyọ̀ yìí kalẹ̀ òun náà ni láti mú àwọn ọmọ nàìjíríà sunwọn àwọn àǹfààní iléègbé lọ́nà tó rọrùn nípasẹ̀ báńkì ayánilówókọlé àti ti àjọ ìpọnmílẹ̀dẹ ọ̀gbẹ ilé kíkọ nhf ọkàn lára àwọn ìṣòro tó lágbára jùlọ tí àwọn ọmọ nàìjíríà ń dojúkọ lónìí òun náà ni láti lè kó owó ńlá tí wọn nílò jọ láti fi ra ilé lẹ́ẹ̀kan ṣoṣo kódà bí àwọn ilé tí owó rẹ̀ pọ̀jù bá wà nílẹ̀ ọ̀pọ̀ ọmọ nàìjíríà ló sì máa tiraka láti kówó ìkópa àkọ́kọ́ tàbí àwọn àsanlẹ̀ rẹ̀ jọ kí wọ́n tó lè kóyọ ìwọ̀n ilé náà fún àwọn ọ̀dọ́ akọ́ṣẹ́mọṣẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba àwọn oníṣòwò àwọn oníṣẹ́ ọwọ́ àti ọ̀pọ̀ àwọn ọmọ nàìjíríà tó ń ṣiṣọ́ takuntakun alẹ́ àti bomi lórí máa ń dàbí ohun tó jìnà gidi sí wọn láti ṣàṣeyọrí nítorí ìṣòro yìí ṣùgbọ́n wọn ni ohun tí ó ṣẹlẹ̀ rí òun ra yorùbá ẹ̀jẹ̀ kí n wá máa bínú lérò wípé tó bá ṣe ń pé ètò olóbígbé kan wà tí ó gbà ọ́ láàyè àti kọ́kọ́ kó rọnú ilé ti ara rẹ kí o sì máa san owó rẹ̀ díẹ̀díẹ̀ bí ìgbà pípẹ́ ń kọ́ bí ó bá ṣe ń pé ó lè gbé nílé ti ara rẹ̀ láì kọ́kọ́ kó owó ńlá jọ gẹ́gẹ́ bí owó ìsan síwájú ń kọ́ àwọn nǹkan wọ̀nyí gan ni ètò olóbígbé wa tòun fẹ́ sọ̀rọ̀ lé lórí báńkì ayánilówókọlé fmbn ṣàgbékalẹ̀ ètò olóbígbé kan tó lè yẹ bí ìṣòro yìí èyí tí ò jẹ́ kí àwọn ọmọ nàìjíríà tó bá yẹ kó wọnú ilé lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n sì máa san owó rẹ̀ díẹ̀ díẹ̀ fún ọjọ́ pípẹ́ nípasẹ̀ ètò yìí àwọn olùkópa lábẹ́ ètò ìpínlẹ̀ dòǹgbẹ́ ilé kíkọ nhf lè ní àǹfààní sí àwọn ilé tó lè rẹ̀ ògara láìsí ìṣòro sísan owó ìkópa àkọ́kọ́ kí wọ́n tó kó wọ inú ilé èmi ni ti yí tòótọ́ bíbọ̀ adélọ́dún tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí ọ̀gbẹ́ni onídúgúlẹ́ẹ̀tì lónìí lórí ètò yìí a máa ṣàlàyé fún yín lórí gbogbo nǹkan tí àwọn ọmọ nàìjíríà nílò láti mọ̀ nípa ètò rent to own housing scheme èyí ni ètò yálégbé san díẹ̀díẹ̀ òdìtì rẹ̀ bẹ́ẹ̀ kúkú ni ìjẹ́ yìí gbọ́ yìí ẹ̀gbọ́n rí bí yálégbé san díẹ̀díẹ̀ kí lè òdìtì rẹ̀ a ṣàlàyé fún yín bí ètò náà ṣe ń ṣiṣẹ́ àwọn tó lè béèrè fún bí ìlànà ìdáwópadà rẹ̀ ṣe rí àwọn ohun tí ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ gbọ́dọ̀ ní àti àwọn àlàyé pàtàkì míì tó lè ran àwọn ọmọ nàìjíríà lọ́wọ́ láti donílé lórí à ń bọ̀ náà ò àbùtí ìdé
1: ẹ̀dẹ́ ibo ni kí èrò yá láti ṣàtúnṣe sí ilé mi tí ògiri ẹ̀ di àlàpà báyìí ṣọ́ọ̀tì ìgbọ́ ni dọ́kíni ilé ìfowópamọ́ tìjọba àpapọ̀ tá a mọ̀ sí federal mortgage bank ń pín owó fún títún léṣe fún àwọn olùkópa nínú ètò ìdáwó fún ilé kíkọ́ tìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ wo àti báwo ni wọ́n ṣe pín owó náà àníyé bí nípínlẹ̀ ọ̀yọ́ kó o bá mọ̀ ìwé ìsanwódowó mílíọ̀nù mẹ́rìndínlígba ni wọ́n ti pín fún igba àti ẹ̀rìnlélọ́gbọ̀n àwọn tó ti jàǹfààní yìí bákan náà ni abala mìíràn fún pínpín owó yìí máa tún wáyé
2: olúwa mi ò ní ohun tí olùkópa nínú ètò ìdáwó náà mo gbé
1: kò tí ì bọ́ sórí àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ ọ̀yọ́ lè jàǹfààní nínú àwọn ètò ìyánilówó láti ọwọ́ federal mortgage bank tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dá ìdá méjì àtààbọ̀ nínú ọgọ́rùn-ún nínú owó oṣù wọn sí ètò ìkọ́lé tìjọba àpapọ̀
2: lóòótọ́ mò ń darapọ̀ mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀
1: má pàdánù irú àǹfààní ńlá yìí darapọ̀ mọ́ ètò ìyánilówó ti nhf láti ra ní kọ́lé tàbí donílé nípa ètò ìyálégbé donílé yíyáwó tún léṣe àti ètò àjùmọ̀ṣe yíyánilówó láti kọ́lé fún àǹfààní rẹ̀ darapọ̀ lónìí fmbn gbogbo wa ló yẹ ó donílé.
0: ẹ káàbọ̀ padà lọ́sẹ̀ tó kọjá a ṣàlàyé nípa ètò olóbígbé mìíràn nípasẹ̀ federal mortgage bank of nigeria fmbn a ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ bí àwọn olùkópa nínú ètò náà ṣe lè rí owó yá lọ́nà ìrọ̀rùn láti fi tún lè ṣe lónìí ètò ọ̀tún míì ńlá tó ń wá fún yín ṣe ọtún ọtún lọ́jọ́ ń lọ bẹ́ẹ̀
3: ọ̀tún ìrìnsẹ̀ pẹ̀lú ọjọ́ tàná ò gbọdọ̀ jọ tèmi ètò ọ̀tún òun náà ni ètò ọ̀tún òun náà ni rent to own housing scheme èyí ni ètò ìyálégbé san díẹ̀díẹ̀ kí lè odi tirẹ̀. Ọ̀pọ̀ lára àwọn ètò ilégbígbé tuntun tí wọ́n gbé kalẹ̀ ni láti mú kí àti dénílé lórí rọrùn sí fún àwọn ọmọ Nàìjíríà. Ètò ìyálégbé san díẹ̀díẹ̀ fààyè gba àwọn tó kójú òṣùn nínú àwọn tó ń dáwó pamọ́ sápò NHF ni láti kó wọnú ilé èyí tí báńkì ayánilówókọ́ lè kọ́ kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n sì máa san owó ilé náà díẹ̀díẹ̀ pẹ̀lú ìrọ̀rùn lóṣooṣù fún àkókò pípẹ́. Èyí ò dàbí àwọn ètò ríra ilé àtọwọ́dọ́wọ́ tí wọ́n sábà máa ń béèrè owó púpọ̀ síwájú. Ètò yíyọ ọ̀kan lára àwọn ọ̀dẹ̀nà tó tóbi jùlọ tí ó máa ń dí àwọn èèyàn lọ́wọ́ láti dòun lé lórí kúrò lọ́nà. Kí a lè lóye ohun gbogbo nípa ètò ìyálégbé san díẹ̀díẹ̀ tó di tirẹ̀ yìí. A máa bá àwọn amòye nípa ilégbígbé sọ̀rọ̀ láti iléeṣẹ́ báńkì ayánilówókọ́lé FNBN bí a ṣe ń tẹ̀síwájú nínú ìrìnàjò wa káàkiri agbègbè gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, Ọlọ́run Fẹ́mi Kádírì ti ṣetán láti mú wa fún wa akọ̀tún nípa ọ̀rọ̀ ilégbígbé. Bóyá ẹ jẹ́ kí a gbọ́.

0: Ẹkú dédé àsìkò yìí o, èyí ni ìròyìn ṣókí láti iléeṣẹ́ tó ń rí sí nílé ilé ní ìrọ̀rùn lórílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí Federal Mortgage Bank ti Nàìjíríà FMBN. Orúkọ tèmi ni Ọlọ́runfẹ́mi Kádírì, ẹ máa bá a ká lọ. Iléeṣẹ́ Federal Mortgage Bank ti Nàìjíríà FMBN lọ́jọ́ kẹrin oṣù kẹfà ọdún 2026 darapọ̀ mọ́ àjọ tó ń rí sí ìdúnàádúrà fún gbogbo ará ìlú lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Bureau of Public Procurement BPP ní ìlú Àbújá láti ṣe ayẹyẹ àjọ̀dún ìlọsíwájú ẹ̀ka ìdúnàádúrà tí a mọ̀ sí Procurement Evaluation Day ti ọdún 2019 tí wọ́n ti ṣe àyájọ́ ọjọ́ náà. Ọ̀gá àgbà iléeṣẹ́ FMBN Ọ̀gbẹ́ni Shehu Usman Osidi tí olùdarí ẹ̀ka ìṣúná owó iléeṣẹ́ náà Ọ̀gbẹ́ni Ìbídàpọ̀ Odójúkà tó ṣe aṣojú rẹ̀ pẹ̀lú olùdarí ẹ̀ka ìdúnàádúrà iléeṣẹ́ náà Ọ̀gbẹ́ni Gabal Umar. Níbi ayẹyẹ náà olùdarí àgbà àjọ BPP Dókítà Adébòwálé Adédokun ó kéde ètò tó múnádóko pẹ̀lú ìlànà láti fi àwọn agbaṣẹ́ tó bá kọ̀ láti tẹ̀lé ìlànà jófin ní ilẹ̀ yìí àti ní òkè òkun. Ó ṣàkíyèsí pé àjọ BPP náà ti gba ìfọwọ́sí láti bójútó àwọn ọ̀ràn ìrúfin àdéhùn àti àwọn ẹ̀sùn èké pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tó jinlẹ̀ pẹ̀lú àwọn àjọ mìíràn torí sí ìdènà ìwà ìbàjẹ́ àti ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ láti dáàbòbò àwọn ohun ìní ìjọba. Ìbáṣepọ̀ iléeṣẹ́ FMBN pẹ̀lú ìlànà àṣàkóso ìdúnàádúrà tí ó yípadà ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí iléeṣẹ́ báńkì tá a yàn láti mú kí nínú ilé ní ọ̀rùn kó pọ̀ sí. Iléeṣẹ́ FMBN ti tẹ̀síwájú láti mú kí àwọn ètò ìbáramu iléeṣẹ́ náà kó lágbára sí láti rí dájú pé wọ́n ṣe àkóyawọ́ nínú gbígbé iṣẹ́ àkànṣe ilé kíkọ́ kó dára sí. Kò kí ń dùn kó pọ̀ ṣókí báyìí náà ni ọbẹ̀ ògè títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé. Orúkọ tèmi kò yí padà Ọlọ́runfẹ́mi Kádírì Ọmakin ọmọ òpó jìgbẹ̀lẹ̀ jìgbẹ̀lẹ̀.
1: Káàbọ̀ padà bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọkọ̀ aláyọ̀ FMBN rèé níbi tí a ti mú àwọn àǹfààní ilé gbígbé súnmọ́ àwọn ọmọ Nàìjíríà. Ọgbọ́n pàtàkì lára àwọn àfojúsùn FMBN ni láti mú kí àti dénílé lórí rọrùn fún àwọn olùkópa nínú ètò ìpọnmílẹ̀ gbòǹgbẹ̀ ilé kíkọ́ NHF nípasẹ̀ ètò rent to own housing scheme yìí. Àwọn olùkópa nínú ètò NHF lè kó wọlé tó ti parí lẹ́sẹ̀kẹsẹ̀ èyí FMBN kọ́ kí wọ́n sì máa san owó ilé náà díẹ̀ díẹ̀ fún àkókò pípẹ́ nígbàtí wọ́n gbádùn gbígbé inú ilé náà gẹ́gẹ́ bí onílé láìsí ìdádúró. Ní báyìí ọkọ̀ aláyọ̀ wa ti gbúlẹ̀ sí iléeṣẹ́ FMBN nílùú Ìbàdàn. Dẹ́rẹ́bà ni dúró yàbọ̀lẹ̀.

0: yọ wípé torí wípé àwọn ọ̀jọ̀gbọ́n méjì lọ bá sọ̀rọ̀ lórí ètò lónìí àwọn mélòó ni mo pé ọ̀jọ̀gbọ́n méjì ọ̀gbẹ́ni Sẹ̀san Sótọ̀míwá àti ọ̀gbẹ́ni Bíọ́dún Fáṣínà mo kí yín kú àbọ̀ sórí ètò yìí o.
1: Ẹ ṣé.
0: Ọ̀gá Fáṣínà mo kí yín o bẹ́ẹ̀ làwọn èrò náà kọ̀ yín ṣe yín pẹ̀lẹ́. Ọ̀gá Fáṣínà ọ̀kan nínú àwọn ìrònú ọkọ̀ mi ń bi mí léèrè wípé ètò yálégbé san díẹ̀díẹ̀ kó di tiẹ̀ yìí wípé àwọn òwò ló lè jẹ àǹfààní ètò yìí.
1: Ètò yìí kò ṣe ẹni tó ṣẹ̀ṣẹ̀ ìfẹ́ máa lọ dágbé tàbí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ nìkan. Àwọn ẹlòmíràn tó tún ń ṣe iṣẹ́ ìfẹ́ náà kí owó oṣù wọn owó tí wọ́n ń wọlé fún ọ ní oṣooṣù kò pọ̀ láti mú ọ tó ń pé àwọn fẹ́ yá owó àwọn fẹ́ kọ́lé tara wọn àbí àwọn fẹ́ ra ilé tara wọn. Ó dàbọ̀ ẹni tó ṣe ìjáde ọ̀kan tó ń ṣiṣẹ́ ìjọba tàbí yálà àwọn tó ti ń ṣiṣẹ́ fọjọ́ ti pẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó dẹ̀ ń dáwó sí ètò National Housing Fund tí ìjọba àpapọ̀ tó gbé kalẹ̀.
0: Ọ̀gbẹ́ni Sẹ̀san ọdún mélòó la máa láǹfààní àti dá owó yìí padà fún fnbn lábẹ́ ètò yálégbé san díẹ̀díẹ̀ kò dónílé.
1: Ó pọ̀ jù ọgbọ̀n ọdún ní ètò yìí wà fún ọgbọ̀n ọdún. Ẹni tó bá wù ó lè ogún ọdún ó lè sọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún náà wà ṣùgbọ́n ó pọ̀ jù ọdún tó pẹ́ jù náà ni ọgbọ̀n ọdún. Láàárín ọgbọ̀n ọdún gbogbo ètò yẹn ti parí ilé náà padà sí ti olùyálégbé tó ń sanwó díẹ̀díẹ̀ lóṣooṣù tàbí lọ́dọọdún.
0: Ọ̀gá Fáṣínà ẹ jọ̀wọ́ àwọn àdúgbò wo ni àwọn ilé wọ̀nyí wà àti pé mélòó ni ó wà lábẹ́ àkóso yín.
1: Ilé wà ìpínlẹ̀ márùn-ún ló wà lábẹ́ mi. A ní ìpínlẹ̀ Ọ̀yọ́, a ní ìpínlẹ̀ Ọ̀ṣun, a ní ìpínlẹ̀ Ondo, mo ní ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Èkìtì. Nínú ìpínlẹ̀ tó ni wọ́n ń ṣe alákòóso, a ní ilé ní ìlú Adamọ̀kí ní ìpínlẹ̀ Ondo, a ní 100 units fún àwọn òṣìṣẹ́ tí ọ̀pẹ́ ìpínlẹ̀ Kásẹ̀ gbé kalẹ̀ ni. A dẹ̀ tún ní ìlọrin, a ní ilé 100 náà, ẹ̀yẹ ni Kamadéyè ní Táńtẹ̀ nílọrin. Ti Aramọ̀kí tí mo sọ̀rọ̀ ìyẹn Plural Development Estate ní ilé Ìlàramọ̀kí 200 units. Tòkì Kamadéyè yẹn nínú ìlọrin náà, a ní 100 units. A dẹ̀ tún ní Òṣogbo Ostakling Estate. A dẹ̀ tún ní ìpínlẹ̀ Èkìtì ní Shelter USA Adó Èkìtì. A ní ọgọ́rùn-ún méjì àti ogún sí Ọ̀yọ́ èyí tí ayé wà ńlẹ̀ àti ṣèmẹ́tọ́ ìyẹn ní ìpínlẹ̀ Ògbómọ̀ṣọ́ ìyẹn wà àti ṣèmẹ́tọ́. Iṣẹ́ sì ń lọ ó sì ń lọ títí títí tí ọ̀gbọ́n mi ní pé ètò ìyànà tuntun nìyí tí iléeṣẹ́ wa gbé kalẹ̀ fún òṣìṣẹ́ láti nílé lórí òṣìṣẹ́ tí èmi agbára láti tí owó oṣù ẹ̀ ò ká ojú òṣùwọ̀n láti ilé òfẹ́ já owó fìṣì láti ra ilé ti àbí kò ń kọ́lé tiẹ̀.
0: Ẹ ṣe púpọ̀ Ọ̀gbẹ́ni Fáṣínà àti Ọ̀gbẹ́ni Sẹ̀san àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a máa rí yín bá o. Ẹ ṣe púpọ̀ wọ́n ní ká sọ̀rọ̀ ẹni kò tó kábà bẹ́ẹ̀. Ṣé bí wọ́n ní báwo bá tí ìdébí à ń lọ a kì í dúró ẹja tún fẹsẹ̀ kan délùú Èkó níbi tá ó ti máa fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú abẹnugan fnbn dẹ́rẹ́bà ni ó yá gbéra yáàrì kó.

0: olu wa ni o ẹnu ore bó ṣe pọ̀ bí esu ìkórè mo jẹ́rìí àwọn tèmi nílùú Èkó wọn ò pínpín ní gọra wọn lórí ètò yìí káwọn náà lè dé nílé tara wọn ọ̀gá mi dírẹ́fà máa gọ́rẹ́ o kí ni mo sọ máa gọ́rẹ́ sanyọ ai àti wà nílùú Èkó Èkó lélẹ́yọ àti wà lọ́fíìsì fnbm nílùú Èkó ọ̀gá dírẹ́fà oya gbé mọ́tò ẹ̀ sápọ̀ tún bí. Kìyìn tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kìyìn tológun tológun àwọn èrò inú ọkọ̀ náà kìyìn o fún àǹfààní àwọn èrò tuntun tó wà nínú ọkọ̀ afẹ́ kẹ́ ẹ bá wa dárúkọ yín àti ipò tí ẹ dì mú ní fnbn.
1: Ẹ ṣùgbọ́n orúkọ tí èmi ìyáàfin Mojítọ́lá Gbadebo mo jẹ́ ìkan nínú àwọn tó ń ṣiṣẹ́ nínú ní ibiṣẹ́ Federal Mortgage Bank ní ìlú Èkó.
0: A fẹ́ kí ẹ sọ fún wa. Àwọn oríṣiríṣi ilé olówó pọ́kú omi ẹ ti kọ́ sí ìpínlẹ̀ Èkó níbo ni àwọn ilé wọ̀nyí wà.
1: A ní ibìkan lọ́wọ́lọ́wọ́ tàǹtà ní ìgbèdè nípò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípò. A ní one bedroom, a ní two bedroom níbẹ̀. Ìpèdí yẹn ló wà lọ́wọ́lọ́wọ́ àṣẹṣẹ bẹ̀rẹ̀ ìpèyí ni. Ìpèdí yẹn wọ́n ti kọ́ ní ẹni tó bá fẹ́ láti rà láti kí á gbé olóògbé.
0: Ọ̀nà wo ni àwọn ènìyàn lè tọ̀ láti jẹ àǹfààní ètò yìí?
1: Ẹ̀gbọ́n nǹkan tó ń wá tó kọ́kọ́ máa ṣe òun ni pé a kọ́kọ́ darapọ̀ mọ́ ètò tá à ń pè ní yálégbèkódìsì ẹ̀rù. A kọ́kọ́ darapọ̀ mọ́ wa. A wá ibiṣẹ́ àwa wa àkọ́kọ́ rẹ́jísà ibiṣẹ́. Bàbá rẹ́jísà ibiṣẹ́ a ti ní fọ́ọ̀mù tó lébé ta máa fún èèyàn kọ̀ọ̀kan nínú iṣẹ́ yìí tí a sì àwọn ṣẹ̀ṣẹ̀ ní. Nọ́mbà ìdánimọ̀ pẹ̀lú ìwé pélébé káàkiri ní Facebook ni wí pé ó ti darapọ̀ mọ́ wa. A wá bẹ̀rẹ̀ sí ni wọ́n máa yọ owó ẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́. Wọ́n máa yọ 2.5% ní orí ínkọ̀mù ni wí pé ó ti darapọ̀ mọ́ wa. A ní ibìkan lọ́wọ́lọ́wọ́ tàǹtà ní ìgbèdè nípò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípò. A ní one bedroom, a ní two bedroom níbẹ̀. Ìpèdí yẹn ló wà lọ́wọ́lọ́wọ́ àṣẹṣẹ bẹ̀rẹ̀ ìpèyí ni. Ìpèdí yẹn wọ́n ti kọ́ ní ẹni tó bá fẹ́ láti rà láti kí á gbé olódìsí.
0: Kí ni àmọ̀ràn tí ẹ ní fún àwọn ènìyàn ìlú Èkó?
1: Ìmọ̀ràn ńlá la ní fún ara Èkó. Wọ́n ní tọ̀wọ̀ ó lè má dùn bẹ̀. Ṣé Yorùbá tọ̀wọ̀ kò ní mọ bó ṣe dùn tó? Torí ìgbékalẹ̀ yìí ta bá wò gbogbo wa a lo ọdún mẹ́wàá a lo ogún ọdún bẹ̀ tó bá yá láńlọ́ọ̀dù a ní ó yá kó jáde. Ìmọ̀ràn mi ni fún wọn ni pé kán darapọ̀ mọ́ ètò yìí ètò yagbé tó lè dìtì ẹ́. Tó máa rọ̀ wọ́n máa rọ gbogbo ìpínlẹ̀ Èkó ní gbogbo ẹni tó ń ṣiṣẹ́ síbẹ̀ mo lọ ilé tó darapọ̀ mọ́ tò. Ẹ̀sẹ̀ṣẹ̀lẹ̀ àwọn tí wọn ò tí ì nílé lórí tó ń fi láńlọ́ọ̀dù lóṣooṣù ó bẹ́tà nítì kán darapọ̀ mọ́ ètò.
0: Inú wa dùn láti bá yín sọ̀rọ̀ lórí ètò yìí ìyáàfin Gbadebo adúpẹ́ gidi a ó tún máa pè yín lọ́jọ́ mìíràn tó bá pọn dandan.
1: Èmi náà dúpẹ́ lọ́wọ́ yín.
0: Ẹ̀yin èèyàn wa àsìkò ti tó láti sẹ́rí padà sílé ẹ̀wá ẹ̀já rèdíkọ̀.

0: Ọlọ́run a ti gbọ́ gbogbo àwọn àlàyé pàtàkì látọ̀dọ̀ àwọn amòye olùgbé nípínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Èkó nípa ètò ìyálégbé san díẹ̀díẹ̀ kó di tirẹ̀ látòrí àǹfààní ìtẹ́wọ́gbà kọ́kọ́ wọlé tuntun lẹ́sẹ̀kẹsẹ̀ títí dorí ìsanwó lọ́nà ìrọ̀rùn àti ìyọkúrò nínú owó ìsansíwájú. Wọ́n kedere wípé FNBN ń ṣiṣẹ́ takuntakun láti mú kí àti donílé rọrùn fún àwọn ọmọ Nàìjíríà. Ètò ìyálégbé san díẹ̀díẹ̀ kó di tirẹ̀ ń pèsè ọ̀nà rọrùn fún àwọn olùkópa nínú ètò NHF láti di onílé pàápàá jùlọ fún ẹnì kọ̀ọ̀kan àti fún àwọn ìdílé tí ò ní agbára láti ra ilé lẹ́ẹ̀kan náà. Dípò kí wọ́n dúró fún ọ̀pọ̀ ọdún láti túwó àsánlẹ̀ jọ, àwọn olùkópa tó bá kú bí òṣùwọ̀n lè kó wọnú ilé tí wọ́n ti kọ́ parí kí wọ́n sì máa san owó rẹ̀ díẹ̀díẹ̀ lóṣooṣù pẹ̀lú ìrọ̀rùn. Ètò náà tún fún àwọn ọ̀dọ́ akọ́ṣẹ́mọṣẹ́, àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ aládàáni, àwọn oníṣòwò, oníṣẹ́ ọwọ́ àti àwọn olùkópa mìíràn ní àǹfààní láti bẹ̀rẹ̀ ààbò ilé kíkọ́ ọlọ́jọ́ pípẹ́ fún ara wọn àti àwọn ìdílé wọn. Fún ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà èyí lè jẹ́ afárá láàrin pípa ti à ń sanwó ilé kó padà wá di onílé lórí. Ṣùgbọ́n lẹ́yìn gbogbo àlàyé tí a ti ṣe lórí ètò ìlónìí, ó tún ṣe pàtàkì kí àwọn Nàìjíríà gbọ́ tààrà láti ẹnu àwọn ènìyàn tí ayé wọn ti yí padà sí rere látara àwọn ètò NHF àti àwọn ètò olùgbé mìíràn tí FNBN gbé kalẹ̀.
1: My name is Adigbo Aladeke and I'm working with Federal Government. Project we will go to Nipo mobile phone 90,000 population. So after the phone, I fill out the necessary things to one. So our revenue loss some percent of the cost of the building. So in the last federal much good back last block, but we want them to wọ́n máa sàn owó yẹn. So ìgbàgbọ́ máa fi dẹ́dọ̀ wọn. Wọ́n fún mi fàájì pé kí n lọ bí ìṣẹ̀ for my establishment which I sent to Abuja ní ẹ̀ka ọ́fíìsì. So after that, mo mú kí ní yẹ wá fún àwọn dẹ̀ update message pé wọ́n dẹ̀ confirm pé mo tọ́ ni àwọn ọ́fíìsì mi sanwó sọ́dọ̀ wọn. It just need two contributions. It's not then, it's not up to 500 there. Monthly fi wọ́n yọ salary mi. Sí Federal Multi Bank. It's just no amount. One day issue letter, I'm going to take a letter to go on the allocate the late for me. One day for me, I'm going to talk. One day looking for me, I'm for 24 years. So, when it's a letter, it's going on. One day for me, I'll see cooperation. How's the cooperation? Maybe they want to allocate the late for me.
0: Maybe, not to my double for our money, no need to you. Teach us a tumble. See, out to my moon, I'll continue. What for me? Gbogbo Adélọ́dún ló lágbére wípé kọ́kọ́rọ́ ilé tuntun kò ní dèrò fún èmi àti ìrẹ́ nítorí pé kò sí kékeré kan tí kì í nílé lórí á dìjọ bá wọn donílé lórí pẹ̀lú ìrọ̀rùn àwọn ò ní bá wọn sun kọ́kọ́rọ́ pé o. Ẹ̀yin ará mi, etí wa mélòó kí la fi ń gbọ́? Ọ̀rọ̀ la fi ń gbọ́? Ẹ ti gbọ́ láti ẹnu ọ̀gá wa nípa ìyáwó láti tún lè ṣe. Ìyáwó ni Home Renovation Loan láti lẹ́tọ̀ọ́ àti lè kópa. O ní láti jẹ́ ọmọ ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ ya owó yìí, ó ní láti jẹ́ olùkópa lábẹ́ ètò National Housing Fund NHF fún oṣù mẹ́fà péré tí ó sì máa dáwó síbẹ̀ láì dáwọ́ dúró láì kọsẹ̀. Ẹni tó bá fẹ́ ya owó yìí, ó ní láti ní ìjẹ́rìísí wípé ó níṣẹ́ lọ́wọ́ tí owó sì ń wọlé déédé láti ṣe ìjẹ́rìísí wípé yóò ṣeéṣe fún un láti dá owó padà tí àsìkò bá tó. Bẹ́ẹ̀ ni mo fi ń tó wa létí wípé owó tí ó pọ̀ jù tí èèyàn lè yá lábẹ́ Home Renovation Loan èyí ni owó ìtúlẹ̀ṣe yìí ni ₦1,000,000 wípé ẹni tí ò bá yáwó yóò sì ní tó ọdún 5 láti lè dá padà. Ẹ ó rí i pé ìrọ̀rùn ló bá dé. Ó yá wọ́n ní ìjáfara léwu o. Kíákíá yára ṣàṣà kí o darapọ̀ mọ́ ètò National Housing Fund NHF kí ẹ máa dá owó yín déédé fún oṣù mẹ́fà láì kọsẹ̀ láì dúró kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà ti lẹ́tọ̀ọ́ láti lè kópa lábẹ́ ètò Home Renovation Loan àti oríṣiríṣi àwọn ètò Federal Mortgage Bank lọ́lọ́kan-ò-jọ̀kan tí wọ́n gbé kalẹ̀ kí ilé gbígbé kí ó lè wà ní àrọ́wọ́tó gbogbo ọmọ Nàìjíríà. Tú ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ ti gbé yìí o. won ni ogbon ni fun ni lagbara be ni ogbon ta ba mulo ohun lo ndagbara fun ni eti ati gbo loni nko e je ki a se kini e je ki a mulo ki awa na le gbe igbe aye to tun ma mu irorun sinu ile ara ti wa ti eyin na ba fe darapo mo ajo national housing fund ki eyin na le se kini ki e le je gbadun to wa ninu e o le irorun were bayi ohun lo ba de ti e ba wa ni ipinle ikiti e lo si plot 962A new in road legbe new cbn ni ado ikiti tabi ki e pe number yi odo esan odo efa eji eji esan odo eje okan ati okan to ba je ipinle oyo lewa e lo si number 1 adepinle faju road PMB 5126 Dubai tabi ki e pe si number yi odo eje odo eta eji arun erin eje efa eta ati ejo fun eyin ara ilu Eko olu ile ise won wa ni Mama Kokangora House 5th floor 23A Marina Street Lagos Island ni ilu Eko tabi ki e pe si number yi odo ejo odo eta eje eji odo eta okan okan ati eta fun eyin ara wa ni ipinle ogun e sa lo tarata si fmbn house won ni o wa ni along quarry road ni anglican grammar school junction ni abeokuta ni ipinle ogun tabi ki e pe won si number yi odo ejo odo eji eta okan ejo erin arun eje ati arun ni ipinle odo nko ile ise won wa ni number 20 okeda road akure ondo tabi ki e pe won si odo ejo odo eta efa eji ejo okan efa eje ati esan ni ipinle osun ile ise FNBN wa ni number 1 number 1 omokende street fakunle ibadan road osogbo e le pe number yi odo ejo odo eta erin odo ejo eje erin arun ati odo be ni ko ju be lo ti e ba wa fe bo wa dasi eto yi e pe wa si number yi odo ejo okan eji arun erin okan esan arun erin ati esan be ni lori number na e le te atejise si wa ati whatsapp na gbogbo e awale fun yin e tun le kan si wa ni kan ni www.fmbn.gov.ng lori ayelujara nibe e ri alaye lekun rere lori kini lori gbogbo ti e fe mo nipa ajo FMBN ise won o eto won o gbogbo e lo wa nibe be si ni e le tele won lori kan ni banibere x ti a mo si twitter tele ni at federal mortgage bank ko tan sibe o e tun le feyinti to eto yi gbo a wa nile fun yin nibo ni podcast.gadonews.com oya oya asiko ti to ibi ta wirade yi asiko ti to oya e bo sile ninu oko bi e wa ti n bo sile yen ki olukuluku ma gba kokoro ile e ma gbagbe eru sinu moto yi o ma gbagbe eru e o iya larondo oya gba kokoro ti e ehn aunty mi dudu adumadan oya gba kokoro ti e brother mi to wa loke yen oya eyin e gba kokoro ti oya oya bi ajo FMBN ti yi ipo yi pada ki loku erin loku ka ma rin anise ajo ma se kini ajo ma sorire ni awa ori ba won sin kokoro ku ile ise Gado Agency Limited lo gbe oko yi jade fun wa ile ise FMBN ni onigbowo ti won je ko sese ni oruko gbogbo awon to wa leyin eto Godwin Odemiche Malaki Opang Oluwasegun Shikabe Gideon Kenneth Femi Kadri Calvin Nosa Emi Debo Adelodun lo ndagbere fun yin pe iyoku to di ojo mejo ta o ma pade lakotun titi digba na ire ati ayo lo fi pade ojo asa ki ribi tawodi iraran oro buruku ki bakunle batafo won ni bo seyin kunle ko wa wa o digba

0: Gẹ́gẹ́ bá ti ń kàlútà lọ la ní kí ká tún sọ fún wa sínú kwamu pé kẹ máa mú ìgbé ìpolówó àwọn olè ìpolówó tó dáa abé nigeria enterprises tí wọ́n ń ṣètò tí wọ́n ń bá wọn bíi the gas pot oven co pot gas cooker stove afẹ́kẹ́ pè wọ́n ní block h 024-0413 awolowo modern market ní mọ̀ṣin olóòsàn níbí ẹ̀pọ̀n sórí nọ́mbà yìí 080-52-63-85-82 ẹgbẹ́lẹ́kẹ̀sí 080-52-63-85-82 ẹ̀pọ̀n ẹ̀rí pé ni ó dùn fún ọba iṣẹ́.
1: Ya Luther Continua, lábẹ́ òfin òun ni ètò tí ó ń lọ lórí ètò ìlànà àti máa ń yẹ̀ nìna kí ni ẹ̀tọ́ àti ojúṣe àwọn aráàlú àti pé àwọn tó bá fi ẹ̀tọ́ wọn dùn wọn lọ́nà kan àbí mi orí ètò náà láti máa ń gba ẹ̀tọ́ wọn fún

0: bí ètò ìlàtí máa ń gbẹ̀ tán fún ẹ̀tọ́ orílẹ̀ láńlòdù ní ẹ̀tọ́ sí tẹ́nàntì mẹ́ta lọ́dọ̀ tẹ́nàntì tẹ́nàntì náà ní àwọn ẹ̀tọ́ kan ẹ̀ntẹ́ pọ́n jẹ́ sáìnì kọ́ńtráàtì ni tẹ́nìkankan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe kọjá òfin tẹ́nìkankan gbọ́dọ̀ ṣe kọjá òfin a fi eléyìí a fi jẹ́ kí àwọn ara tó wà ní ìjẹ́rò street ní agility the number 35 to be precise àti gbọ́ wọn complaint àdèmà gbígbésẹ̀ tí òfin fi àyè sílẹ̀ fún lórí ẹ̀ lórí lẹ́tà tí agbẹjọ́rò kan tí lẹ́yà kan tí ó mú wá ẹ̀rùn tí ẹ̀ fún ní notice tẹ́lẹ̀ kò dédé mú ìwé wá pé ẹ kúrò láàrin ọjọ́ méje kò rí bẹ́ẹ̀ bóyá lọ́ọ̀yà yẹn gbàgbé ni àbí láńlọ́ọ̀dù yẹn kó purọ́ fún lọ́ọ̀yà yẹn wípé kò bá mi lé wọn jáde ẹni lọ́ọ̀yà yẹn náà yẹ kó mọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé nígbà mi ẹwò ṣàsanwó títí ẹ káwà ṣe títí wa ẹni tó bá jẹ́ yearly tenant ni òfin ní kẹ fún ní oṣù mẹ́fà this is Lagos State and we talk of the Lagos State tenancy law tí ìjíròrò wáyé lórí ẹ̀rẹ́pẹ̀tẹ̀ tí a padà bo wọ́lù ní ìlẹ́gbẹ̀mọ asòfin ìlú Èkó kì í ṣe pé just ọ̀rọ̀ lásán so ẹni tó jẹ́ tenant tí ẹ fẹ́ kó jáde nílé ìdí tó pọ̀ ó lè fa kí wọ́n ní pé àpò kúrò nílé ṣùgbọ́n ó deserve kẹ fún ní notice oṣù mẹ́fà ó deserve kẹ fún notice oṣù mẹ́fà tó bá ṣe pé oṣù mẹ́fà ló ń sanwó ìyẹn fún lóṣù mẹ́ta tó bá ṣe pé oṣù kọ̀ọ̀kan ló máa ń sanwó ẹ̀fún lóṣù kan ẹlọ́jọ́ kọ̀ọ̀kan náà bẹ lómìnira tẹ́nàtì kan wà ó jẹ́ pé ọjọ́ kọ̀ọ̀kan ojoojúmọ́ ojoojúmọ́ ni wọ́n ń san ìyẹn lè fún wọn ní ọjọ́ kan náà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a máa address ilé time lẹ́tà wa ìwé wa máa dé ọ̀dọ̀ àwọn ẹni náà bákan náà the area m ìdímú the deputy commissioner police tí ó wà ń bẹ̀ a ti fi ìwé wa ṣọwọ́ sí yín and the oc human rights desk tó wà ń bẹ̀ a máa sọ̀rọ̀ ní ẹ̀yìn ètò máa sọ̀rọ̀ lẹ́yìn ètò on the matter that requests emergency approach so yà lábẹ́ òfin àgbà ṣéjú òpó sílẹ̀ láti gba ìpè kan àbí méjì nọ́mbà tí ẹ máa pè fún ẹni tó bá fi ẹ̀tọ́ ẹ̀dùn lọ́nà kan àbí èmi 08038040123 lẹ́ẹ̀kan sí 08038040123 òun ni nọ́mbà tí ẹ máa pè hello
1: sir.
0: Yeah, lábẹ́ òfin ẹ wà.
1: Yes sir. Ẹ jọ ọkọ ni.
0: Orúkọ yín àti ìwúlẹ̀ tí ń pè.
1: Esther Adesola lórúkọ mi láti Ìkẹjà Rivers.
0: Kè é, à ń gbọ́ yín ní ṣókí.
1: Ok sir. Ẹ jọ àkókò mi kan ni wọ́n rí na, ọkọ wọn ò rẹ̀ rí na. Ọkọ wọn kọ́ wá ní ìpèníjà ojúná ìdí wọn ní kọ́ lọ sí títù. Ìgbà tó ń lọ sítù ní jẹ́ àwọn sítù bíbá yìí. Ibi tó ti jó pàtọ́kọ̀ àti ìyàwó tó ti ń ṣàròyé ilẹ̀ nìkan ti wá bá wọn ló ní òun á san owó yẹn. Nọ́ọ̀sì ẹ̀dẹ̀ jáde sọ pé ẹnìkan ló máa san owó ojú ọmọ yẹn o. Ó dá ìgbàwó ní káwá $1,000. Ìgbà tó tún kọ́dá wọn ní màṣíìnì tó fẹ́ fi ojú yẹn ó bàjẹ́
0: mọ́. Àdúgbò wo ni yẹn?
1: Ní Ìkẹjà bíbá yìí.
0: Ẹ ṣèlú ẹni nọ́mbà ẹni tó ní òun fẹ́ san owó yẹn òun fẹ́ ṣe ọpẹ́ṣàn yẹn.
1: Ẹ̀yìn tó ṣẹlẹ̀ ni pé wọn ẹni tó ń ṣe owó yẹn kò fún àwọn yẹn ní nọ́mbà níjọ́ tí wọ́n lọ. Ẹ̀gbọ́n obìnrin lè mí jẹ́.
0: Pẹ̀lú ètò kí wọ́n ti gbé yàtọ̀ bá rírà á bèrè àwọn ìbéèrè kan àtọ̀wọn ìwádìí kan. Ọ̀rọ̀ yìí pé ẹnìkan náà máa ṣe é bẹ̀ ti ṣe kò ṣe é gbára lé kò ṣe ìgbésẹ̀ tá a bá máa gbé ní èkéyìí a rí pé ìwádìí tó tọ́ ó wà ní orí ohun tí a máa gbé ìgbésẹ̀. So ẹ pè ní ẹ̀yìn ètò ní ẹ̀yìn ètò. Yà Luther Continua lábẹ́ òfin òun ni ètò tí ń lọ ẹni tó bá fi ẹ̀tọ́ ẹ̀dùn nọ́mbà tí ẹ máa pè 08038040123. Hello.
1: Ẹnu
0: sọ. Ẹ káàrọ̀ lábẹ́ òfin ẹ wà orúkọ yín láti wọlé tí ń pè.
1: Ọkọ sọ̀rọ̀ láti mi ti gbà.
0: Ok.
1: Mo ṣe ní ojú ló mi jẹ. Ẹ tẹ́ ọmọ. Ẹ̀gbọ́n ìyàwó mi bá lọ àlẹ́ kó tí yà lọ́dún bò. Ó tẹ̀ síjáde láyé. Ẹ̀fọ́nà tó lọ́wọ́
0: ẹ̀rùn ẹ̀ pè wá lẹ́yìn ètò ẹ send whatsapp message sí wa ní ẹ̀yìn ètò. Hello. Hello.
2: Ati wole soro so.
0: Ati ati wole anwo ni soro elu.
2: Oni ati fele wa. Eh o ba koko ke eyan wa gbogbo to wa ni ability environment ni ma 12 K2 ojo ta nipa pade agba tun lowo lori koko alaafia ni mo fun ede latemi Jesu ni kajo wa na gumaro role to wa ni the apostolic church 5 Ogunlowa street ability e se Jesu to dey lagba olo ba n pe akoro na ki olo button ni wa o ma ku sa oruko mi okay akore alagba ojo to na lo ki
0: a little continuer. Considering the number of cases local laya ilura eni ife shira eni leshi idespitu ilugujumo ti open wajua anfi ili itumo okun iliti yawo ni ishi nkwanti ya mwadu yawo na tela ba joko ni loko ni ishi nkwanti ya mwadu however it is very important ona ti enigba fera yin nigba mi e ma ko loko lo loyun fun enikeni bi yin mejeji gbogbo ira won ko asetin pe omo ile abi lo ni eyin eran ko loko ma npade ara won lege titi ya to ma fi dojo mejo ato ma ba ri ta o
2: mi le won o da bo yo wa yo ma lo bo ta yi en mi ma ko lo yi o da da ati ni mi
3: I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to be able to do that. I'm not going to

ẹka sọ̀rọ̀ ìròyìn àpapọ̀ lamọ́wọ́ fún yín láti lè ṣe bond fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò gra ìkẹjà èkó ṣíwájú ẹ kọ́kọ́ gbọ́ àwọn kókó inú rẹ̀. Ilé ìwòsàn Lute pè fún àlékún àwọn afẹ̀jẹ̀sílẹ̀ láti ṣètọ́jú àwọn aláìsàn láwọn ilé ìwòsàn wa gbogbo. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé ẹjọ́. Àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé ẹjọ́ gíga nípa ìyọkúrò wọn nínú ètò òṣèlú ọdún tó ń bọ̀. Ọ̀gbẹ́ni Ndeyin ó ti pè àwọn òbí àti àwọn alágbàtọ́ kíkáríká orílẹ̀-èdè yìí láti rọ àwọn ọmọ wọn láti darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Wàyí o, ìròyìn náà nìwọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu Abel Ọ̀jẹ̀túndé. Wọ́n ti gba àwọn òbí àti alágbàtọ́ nímọ̀ràn tó ń pa bí ọwọ́ irin láti ṣàtìlẹ́yìn fáwọn ọmọ wọn pé kí wọ́n lo àǹfààní ìgbanisẹ́ ẹ̀kọ́ṣẹ́ ológun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti darapọ̀ mọ́ iṣẹ́ ológun. Ó ṣe àpẹẹrẹ ìlànà yìí gẹ́gẹ́ bí ọ̀nà láti pèsè fún ọjọ́ iwájú rẹ̀ àti iṣẹ́ ìríjú tó nítumọ̀. Akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó Abilékọ Abimbọ́lá Sálò Ndeyin ló fi ìmọ̀ràn yìí lóde nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú àwọn oníròyìn àti ọ̀rọ̀ tó ń lọ ní Bond FM 92.9. Abilékọ Ndeyin sọ pé iṣẹ́ jagunjagun jẹ́ iṣẹ́ kan tó pọ́n lé tó sì ní èrè gidi nínú torí pé iṣẹ́ jagunjagun jẹ́ iṣẹ́ kan tó kó àkóyawọ́ àwọn ọ̀dọ́ tó sì ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ òrèkóòrè fún wọn láti ní ọjọ́ iwájú rere. Ìgbanisẹ́ ológun tó ń lọ lọ́wọ́ fi ààyè sílẹ̀ fáwọn ọ̀dọ́ Nàìjíríà láti dá sí ètò ìdàgbàsókè nípa agbára ìwé wọn, ìkóra ẹni níjanu àti ìmúgbòrò iṣẹ́ ìríjú wọn. Ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ti sọ. Akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣàfihàn àwọn ọ̀nà pàtàkì tí ìjọba ìpínlẹ̀ Èkó fẹ́ gbà láti máa tọ́jú àwọn ọ̀dọ́ tó bá fojú hàn láti darapọ̀ mọ́ iṣẹ́ ológun lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣàlàyé síwájú pé dídarapọ̀ mọ́ iṣẹ́ ológun jẹ́ àǹfààní pàtàkì ìpèsè iṣẹ́ àti ìdánilẹ́kọ̀ọ́ láti sin orílẹ̀-èdè bàbá ẹni. Abilékọ Ndeyin wá rọ àwọn òbí alágbàtọ́ àti àwọn olórí ìlú àtàwọn alẹ́nulọ́rọ̀ láti gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn nínú ìgbanisíṣẹ́ ológun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti pèsè àlàáfíà, ààbò àti ìlọsíwájú fún orílẹ̀-èdè wa Nàìjíríà. Akọ̀ròyìn wa Lékè Badru jábọ̀ pé akọ̀wé àgbà fún ìjọba ìpínlẹ̀ Èkó ti gba àwọn òbí alágbàtọ́ àwọn olórí ìlú àtàwọn alẹ́nulọ́rọ̀ nímọ̀ràn láti bá àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí sọ̀rọ̀ kí wọ́n gba iṣẹ́ ológun fún àlàáfíà àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú Àbújá ti pàṣẹ pé kí wọ́n yọ orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú kan kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó máa kópa nínú ètò ìdìbò gbogbogbò tó máa wáyé lọ́dún 2027. Ǹjẹ́ kí wọ́n pọ́n àwọn ṣètò àfikàn pọnìrìn? Ilé ẹjọ́ ní ìforúkọsílẹ̀ wọn jẹ́ èyí tí ò bófin mu gẹ́gẹ́ bí òfin ṣe fi lélẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Adájọ́ àgbà Peter Lifo sọ nínú ìdájọ́ tó gbé kalẹ̀ pé àjọ INEC tó ń ṣètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà yọ orúkọ ẹgbẹ́ African Democratic Congress ADC àtàwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rin míì kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó máa kópa nínú ìdìbò gbogbogbò ọdún 2027 nítorí pé forúkọsílẹ̀ wọn kò bá àlàálẹ̀ òfin òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà mu. Àwọn ẹgbẹ́ òṣèlú márùn-ún tí ọ̀rọ̀ kàn náà ni African Democratic Congress ADC, Accord Party AP, Action Alliance AA, Action People's Party APP àti Senate Labour Party ZLP. Àwọn àgbáríjọ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin tẹ́lẹ̀ rí ni wọ́n pe ẹjọ́ ọ̀hún. Àwọn tó pẹjọ́ náà sọ pé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú márùn-ún ọ̀hún lòdì sófin òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú ìgbẹ́jọ́ yìí, àwọn ẹgbẹ́ òṣèlú tọ́rọ̀ náà kàn ní ẹ̀tọ́ láti pe ẹjọ́ kò tẹ́milọ́rùn. Àwọn ẹ̀ṣọ́ jagunjagun orílẹ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn jagunjagun òfurufú ti gba abilékọ Aminu Abubakar, ẹni tó jẹ́ opó ọ̀gágun Rabe Abubakar tó ti dolóògbé sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Lọ́jọ́ ajé tó kọjá yìí ni wọ́n rí abilékọ náà gbà sílẹ̀. Arábìnrin ọ̀hún àti ọkọ rẹ̀ ni wọ́n ti jí gbé láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ilé-iṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè yìí
lo fibo ina lede ti won si pase pe iyara se sape lojo aje ti koja yi fawon eso operation fasanyama lati sawari awon eyan na gege bi oyin ti agbo latenu oga agba ile ise eto abo major general samaila oba oni awon kan sawon ajini gbe nilo tunga ninu ise iwadi asekara na lati yanju awon kolona si ohun to nda adugbo na laamu oga agbo na so pe awon kolona si ohun ti yinbon fun aya arabe ti won si ju sile nibi kan nigbati awon eso ologun gbe pere kika na pelu won ni doju ko ti awon eso ologun doju ko awon kolona si yin ni ile tunga lo fun won lanfani lati ri aya arabe gba sile awon ologun so pe nikete ti won ti ri abile ko abaka gba sile ni won ti dari re sile iwo awon ologun fun itoju to peye idajo ile ejo giga to kale si ilu abuja nipa yo kuro oruko awon egbe oselu marun kan kuro ni awon egbe oselu to ma kopa ni eto idibo odun to nbo yi ni awon egbe oselu ti oro kan ti ri gege bi yote eyi to le se akoba fun ilosiwaju eto oselu lo lede nigeria gomina ipinle osun ademola adeleke ati alaga egbe oselu african democratic party adc senator david mark ti bu enu atelu idajo ile ejo giga ohun to pase fawon ajo to nseto idibo lorilede yi ajo inec pe ki won yo oruko awon egbe oselu marun kan kuro ninu awon egbe to ma kopa ni eto idibo gbogbogbo odun 2027 won kilo wipe idajo ile mu ipalara bayi lo siwaju eto oselu orilede nigeria igbakeji are orilede yi ana to tun je adije dipo are ni egbe oselu adc iyen atiku abubakar na salaye pe idajo na ku die ka to si le da omi alaafia oselu orilede yi mu patapata papa julo o le sakoda fun eto idibo odun 2027 pelu awon agbarijo awon omo ilegbimo asofin tẹlẹ ri awon ilegbimo asojusofin tẹlẹ ri to pejo naa so pe ejo oselu gbodo ni amuye to ko idame 25% ninu eto idibo tabi ko ni aye ijoko kan nilegbimo asofin nipinle tabi nijoba ibile iroyin apapo let's go. That's Alicia Bond FM 92.9.

0: àjọ tó ń gbógun ti àṣìlògùn olóró àti oúnjẹ tí ò bófin mu lórílẹ̀-èdè nàìjíríà the national drug law enforcement agency ndlea sọ pé ó ní bílíọ̀nù mẹ́fà náírà 6.15 billion naira tí wọ́n rí lórí dúkìá tí wọ́n gbà lọ́wọ́ àwọn tó ń ṣe fàyàwọ́ oògùn olóró tí wọ́n sì taari rẹ̀ sápò ìjọba àpapọ̀ nípasẹ̀ ìdájọ́ ilé-ẹjọ́ àwọn dúkìá náà èyí tí ilé ìtura kan ní erékùṣù èkó wà lára wọn ni wọ́n ti lù tà gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ gíga ti là kalẹ̀ ilé-ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú àbújá ti pa á láṣẹ nígbà tó ń jábọ̀ títa àwọn dúkìá ọ̀hún ẹni tó jẹ́ adarí àwọn ẹ̀ka tó ń ṣe gbígbàpadà àti ètò lórí àwọn dúkìá tíjọba bá gbẹ́sẹ̀ lé nílé-iṣẹ́ àjọ tó ń ṣètò ìdájọ́ lórílẹ̀-èdè nàìjíríà ọ̀gbẹ́ni tamarantare albosi ohun mẹ́rin mú àwọn dúkìá mẹ́jọ ni tí ìjọba gbẹ́sẹ̀ lé wọ̀nyí làwọn ti tà táwọn sì ti darí owó rẹ̀ sápò ìjọba àpapọ̀ àwọn alẹ́nu lọ́rọ̀ ní ẹ̀ka tó ń gbójú tó títaari ẹ̀jẹ̀ síra ẹni ilé-ìwòsàn lagos state university teaching hospital lute ti pè fún àlékún ẹ̀jẹ̀ gbígbà sílẹ̀ ìyẹn àwọn tó lè fi ẹ̀jẹ̀ sílẹ̀ nítorí pé ilé-ìwòsàn ń lò ìwọ̀n ẹ̀jẹ̀ bíi 80% tàbí 75% fún ìtọ́jú àwọn aláìsàn fún tọdún 2026 yìí ẹ̀jẹ̀ ká gbọ́ ohun tí wọ́n sọ
1: kí àwọn èèyàn máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ ó máa jẹ́ kí àwọn hospitals wà kán rí ẹ̀jẹ̀ láti fi tọ́jú àwọn tó ní ìdìwòsàn bóyá fẹ́ ṣe iṣẹ́ abẹ ní o bóyá fẹ́ tọ́jú sickle cell ní o àbá fẹ́ ṣe complex surgery tí ò bá ti ṣẹ́jẹ̀ gbogbo àwọn ìwòsàn yẹn kò ní ṣeéṣe ẹ̀jẹ̀ jẹkẹrẹ à lè manufacture ẹ̀ òun láti donate from one person to the other ni èèyàn kan láti filẹ̀ fún ẹlòmíì oore púpọ̀ wà ní pé èèyàn fẹ́ ẹ̀jẹ̀ ẹlẹ̀ láti fi tọ́jú ẹlòmíì
0: àpapọ̀ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó jẹ́ olùdarí lẹ́ka náà ọ̀gbẹ́ni adéyinka adéwálé sọ pé fífi ẹ̀jẹ̀ sílẹ̀ fúnra ẹni ti gba àwọn aláìsàn tó lé ní 1,000 sílẹ̀ láwọn ilé-ìwòsàn ìjọba yíkáyíká orílẹ̀-èdè nàìjíríà àjọ universal basic education commission UBEC ti ṣe aṣọ lójú ìlànà ẹ̀rọ tuntun kan àti àyípadà ètò àjọ náà tí wọ́n sì ṣe àfihàn àwọn tó yege ìlànà ẹ̀rọ náà bíi 100 tí wọ́n máa fi ṣètò àjọ náà ní gbogbo àgbègbè ìkẹ́kọ̀ọ́ yíkáyíká orílẹ̀-èdè nàìjíríà akọ̀wé àjọ UBEC dr aisha garba nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ètò tuntun yìí nílùú àbújá ṣàpẹẹrẹ ètò yìí bí ètò pàtàkì tí àjọ yìí nílò ní irú àkókò tá a wà yìí torí pé bójúmọ́ ṣe mọ́ ni àyípadà ọ̀tún ń bá ètò ẹ̀kọ́ káàkiri àgbáláyé ó wá rọ àwọn tó yege ètò ọ̀nà ẹ̀rọ tuntun náà láti lo ọgbọ́n àtinúdá wọn fún ìgbélékè orúkọ orílẹ̀-èdè nàìjíríà lẹ́ka ètò ẹ̀kọ́ àjọ ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ yorùbá tí wọ́n pè ní oòdùà people's congress opc ti gbósùbà ràbàǹdẹ̀ fáwọn ọlọ́pàá orílẹ̀-èdè yìí fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti gba àbúrò mínísítà fún ọ̀rọ̀ agbára orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ìyẹn olóyè adébáyò adélábù nígbà tó ń yọ àwọn èèyàn rẹ̀ kúrò nínú ọ̀rọ̀ ìjínigbé náà ó ní àṣẹ ìlànà àti májẹ̀mú ẹgbẹ́ opc kan kò sọ ọmọ ẹgbẹ́ náà di ajínigbé lábẹ́ bùtùkórí kí n tó parí ìròyìn àpapọ̀ tòní ẹ tún gbọ́ àwọn kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí ilé-ìwòsàn lute pè fún àlékún àwọn afẹ̀jẹ̀sílẹ̀ láti ṣètọ́jú àwọn aláìsàn láwọn ilé-ìwòsàn wa gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò bu ẹnu àtẹ́ lu ìdájọ́ ilé-ẹjọ́ nípa ìyọkúrò wọn nínú ètò ìdìbò tó ń bọ̀ wọ́n ti gba àwọn òbí àti àwọn alágbàtọ́ nímọ̀ràn tó nípọn bí àwọn rí láti ṣàtìlẹ́yìn fáwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí wípé kí wọ́n lo àǹfààní ìgbanisíṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ológun yìí láti darapọ̀ mọ́ iṣẹ́ ológun tó ròyìn àpapọ̀ tòní kò ní ju báyìí lọ láti iléeṣẹ́ bond fm 92.9 tèmi tọ́kọ́ ajayi olóòtúre èmi yóò bẹ̀rẹ̀ lẹ́jẹ́ tó dé ni mo ti kà sétí ìgbọ̀nyìn ẹ̀ máa yáṣọ.
2: ìdìmọ̀rẹ̀ lọ́dí rí ẹ̀wà fàkùkọ o.
3: ìdìmọ̀rẹ̀ lọ́dí rí ẹ̀wà fàkùkọ.
2: ọba òkè lọ́dí rí ẹ̀wà fàkùkọ o.
3: ìdìmọ̀rẹ̀ lọ́dí rí ẹ̀wà fàkùkọ. níbi kápẹ́dẹ̀. ati po lowo ko se royin bande pe awa ma lo ba.
4: Good tasty food is worth living for. Worried about your oil every time you enjoy your favorite meal? Introducing Golden Terra Smart Balance Oil. Smart Balance Rice Bran Oil is rich in gamma oregano. Several studies suggest that gamma oregano may contribute to the reduction of bad cholesterol. Golden Terra Smart Balance Oil. Good food, no worries.

0: ete ragù.
1: Ọ̀rọ̀ kan àrà tí ò lópin tẹ́ràkù.
2: Ìfẹ́ ìyá ò lápá wọn, àmọ́ àwọn ọmọ lóhun gbogbo tí ń ṣe. Jọlọ́fù ìyá ṣe pa.

I'm gonna

Yeah.

Наша планета,

Africa, mama.

0: 92.9. Happy on the 92.9.
1: Happy on the 92.9.

All the new Bobon FM 92.9 Akanchawa.

We are the 92.9.

put on the 92.9.

Con la que

0: 1.92.9 náà la ṣe wà lórí gbàgede náà ni. Engineer Fada Iro láti orísun Bare ní ọdún méjì rèé tí kòtò ìdaminu wọn ti bàjẹ́ ní òpópónà Ọ̀kánlà ní orísun Bare. Apá kan ti Kàngílá iṣẹ́ náà ṣe kí
1: oni o ti ṣe apá kan wọn ti ṣe àwọn apá kejì wọn jọ honorable Lukman Olúpẹ́ Commissioner for Environment and Water Resources Senator Ijeat Adebule ti o ṣojú Lagos West àti Gómìnà ìpínlẹ̀ Èkó kí wọn jọ kí wọn bá wa rí sí iṣẹ́ ọ̀nà yìí àsìkò òjò mìíràn ti dé báyìí níṣe ni omi ò jẹ́ ká gbádùn ó ní omi ń gbé àwọn ọmọdé lọ ni o tí òjò bá ti rọ̀ Bond FM ẹkú iṣẹ́ o iléeṣẹ́ yìí kò ní jóná wọn ni Bond FM ẹkú iṣẹ́ lágbà ọlọ́run iléeṣẹ́ wa ò ní jóná àwọn ará Ajíṣegírí lọ sí Oyegun àwọn ní ẹjọ́ wọn ní ìyà tó ń jẹ wá Ajíṣegírí òun ló pọ̀ wọn ní láti Ajíṣegírí àbáwọlé lọ sí Oyegun wọn ní ọ̀nà yóò dá rárá wọn ní ẹ̀bá wa bí alága oṣòdì sọlọ kí wọn jọ alàgbà kẹndù kí wọn jọ kí wọn ṣàánú wa kí wọn bá wá nkankan ṣe sí àdúgbò yìí wọn ní bí wọn ti ń ṣe gbogbo àwọn àdúgbò tó kù táwọn èèyàn ń kan sára sí wọn pé wọn kù iṣẹ wọn ní ẹjọ tẹ bá lè bá wa ṣàdúgbò tiwa náà àwọn náà dúpẹ wọn ní kí ìyá má bàa ṣe kí ni kó má bàa jẹ wá káwa náà lè jẹ mùdùnmùdùn ìrọ ìjọba wa rawa ìṣáná jẹ lílì bíntù tó ń wọ tírélà ni ó tẹ nírọ lẹyìn ní bọndẹfẹ kò ní bàjẹ́

0: padà gbàgede ń tẹ̀ síwájú. Wọ́n ní ẹkú ọ̀lẹ́, wọ́n ní ẹ jọ̀wọ́, àwọn fi àsìkò ìkéde fún ìjọba ìpínlẹ̀ Èkó àti ìjọba ìbílẹ̀ Kòsòfẹ́ kí wọ́n bá wa ṣe àmójútó àwọn òpópónà wa wọ̀nyí, Àjàyá Àyìnà, Sàláwù Oníkòyí, kí wọ́n ṣe kí wọ́n sì parí iṣẹ́ sómọ̀rin ọ̀kẹ́ owó kí wọ́n pèsè afárá ẹlẹ́sẹ̀ fún wa ní òpópónà márosẹ̀ Gbàgádà, òpópónà márosẹ̀ Ìfàkọ̀ pẹ̀lú òpópónà márosẹ̀ Ògùdù. Ọ̀gbẹ́ni Abdulrazak Adeyinka Àyìnlá ni wọ́n tẹ̀ nírọ̀lẹ́ yìí, ni wọ́n ní Bond FM kò ní bàjẹ́ àmì bóyá o.
1: Ẹ káfọ̀n, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ìjọba wọn wa tí wọ́n bá wa ṣe ọ̀nà wa láti olóòṣà lọ sí ìdí òru Gbẹ̀ngà Arójojòyè láti mú ṣe.
0: Nǹkan tẹ̀ ló ní wọ́n bá wọn ṣe àwọn ọ̀nà wọn. Wọ́n ní ẹkúṣẹ́ o, wọ́n ní orúkọ wọn ní Àdìbùn Kábírù láti Ogun State Mọ̀wé. Wọ́n ní ẹjọ́ àwọn ń bẹ IBEDC kí wọ́n jọ kí wọ́n bá wọn gbé transformer wọn padà tí àwọn ti sanwó fún wọn ní láti Atalo Estate off Adesan Road Mọ̀wé Ogun State. Wọ́n ní bí oṣù mẹ́rin báyìí ni àwọn ti ń bẹ̀bẹ̀ kí wọ́n jọ kí wọ́n bá wọn wá ṣe transformer wọn kí wọ́n jọ Bond FM kò ní bàjẹ́. Wọ́n ní ìyà yìí pọ̀ o, wọ́n ní ìyà yìí pọ̀ o, kọ́lọ́run tó ṣàánú ìyà ò ní jẹ wá lágbára ọlọ́run.
1: Gbàgede náà la ṣì wà. Orúkọ ẹni tó tẹ àtẹ̀jíṣẹ́ yìí ni Àbú Olómi láti Àparádìjà Ayétòrò. Ẹ bá wa bẹ ìjọba Adóodò Ọ̀tà àti gómìnà ìpínlẹ̀ Ògùn kí wọ́n bá wa ṣe ọ̀nà wa láti Mọ̀kó Jọ̀ǹtàn lọ sí Àparádìjà Ayétòrò ìpẹ̀lẹ̀ lọ sí Ọ̀tà. Kò sí
0: kí òjò tó bẹ̀rẹ̀ Bond FM kò ní bàjẹ́ fún yín o. Kò ní bàjẹ́ fẹ́nì kankan wa. Wọ́n ní kí wọ́n jọ kí wọ́n báwọn ṣe títí layọ̀ láti Ọrẹ Tàìrò Ìkòròdú. Wọ́n náwọn fẹ́ iná ní àdúgbò yìí. Wọ́n ní ìyáná oúnjẹ àwọn gan. Wọ́n ní Bond FM kò ní bàjẹ́. Wọ́n ní ẹjọ́ ẹ bá wa dá sọ kí ẹ bá wa sọ fún àwọn lọ́mà PSP ní Ẹgàn. Ẹ máa kọ àwọn àtẹ̀jíṣẹ́ yín, ẹ máa kọ wọ́n dáadáa. Ẹ máa bá wa kọ wọ́n dáadáa o. Ẹjọ́ àárín ìpọ̀tẹ́pọ̀ yẹ tẹ́ bá tàtẹ̀jíṣẹ́ máa bá wa kọ dáadáa. Wọ́n ní Ẹnjìnìà Fádà Ìró Lélẹ̀, Ẹnjìnìà Akíbù láti Orísun Bari náà ni wọ́n ní kí wọ́n jọ kí wọ́n bá wọn ṣe àwọn ọ̀nà ìlú pàkéwòye. Wọ́n bá wa bẹ Ẹnjìnìà Yinka àti Sẹ́nitọ́ Adéọlá àti Gómìnà ìpínlẹ̀ Ògùn kí wọ́n bá wọn ṣe nítorí àwọn olè tí wọ́n ń jí àìtẹ́ǹṣọ̀n kébù lọ lórí òpó bíi mẹ́fà. Wọ́n ní kí wọ́n jọ kí wọ́n bá wọn rí sí àwọn Bond FM kò ní bàjẹ́ àmì. Wọ́n ní ẹkúrọ̀lẹ́ o, wọ́n ní àwọn ránṣẹ́ láti Gbọ̀ngàn-Dínà Road lórí ọ̀rọ̀ wọ́n ní wọn wá kó ìdọ̀tí ní Ẹgàn ní Mọ̀dínà Road. Wọ́n ní kí wọ́n jọ àwọn òfin ajákẹ́lẹ́ àrùn Bond FM kò ní bàjẹ́ àmì lágbára ọlọ́run àníbù àlà àní dàmú lágbára ọlọ́run àmà fiṣọ́ ẹ̀ ṣọ́ wa o. Wọ́n ní ẹkúṣẹ́ takuntakun Senior Evangelist Fadipẹ̀ láti Tipa Garage Láfẹnwá Italy. Wọ́n ní káwọn bẹ gómìnà ìpínlẹ̀ Ògùn kí wọ́n jọ lórí ọ̀nà àwọn oníòjò Màtídé àti wọlé àti jáde àwọn odòwò Ọlọ́run báyìí láti Mọ̀kó Junction dé Láfẹnwá Italy wá sí Kòró Ọ̀tún Kòró Sì. Wọ́n ní wàhálà ńlá ni Bond FM kò ní bàjẹ́ fún yíyọ àmì. Nítorí Àbújá àríkí tó tọ́ lẹ́nu gbogbo ibi tí àfètè kan tó bá di ọ̀la àwọn akẹgbẹ́ wa wọ́n máa sọ gbogbo ibi tó má dẹ̀ ti ṣe ẹ máa tẹ̀ wá láago ká lè máa dúpẹ́ torí pé kúṣẹ́ báyìí tó máa ń mórí oníṣẹ́ yá lágbára Ọlọ́run. Àdúgbò mi, àdúgbò yín, àdàfẹ́nì kankan wa. Nàìjíríà ò ní bàjẹ́, ìpínlẹ̀ Èkó ò ní dàrú lágbára Ọlọ́run. Àníràjà kálẹ̀ àrùn káàkiri àgbẹ̀ àwọn PSP kí wọ́n jọ gbogbo ibi tí wọ́n ti kúnlẹ̀ kó dọ̀tí kí wọ́n jọ kí wọ́n bá wa kúnlẹ̀ kó dọ̀tí kí wọ́n ṣàánú wa nírògbò àjàkálẹ̀ àrùn ládùúgbò wa o. Orí tó kẹ́ ló ń kì í yẹn ṣe tẹ̀tẹ̀ tẹ̀síwọ̀.
1: Àbọ̀sẹ̀ lè ṣókùnrin.

I am my good boy.

0: jọwọ e fun wa ni eko to ye koro eko ti mu ni so si so ni doga eko ti mu ni de gigiga ti n gbe ni de po ola be gele la si be yin obi wa o e jọwọ ke fun wa ni eko to ye koro to re rafiki nka bo so ni eto pataki e ta ni to ni se pelu eko lati le ise ilewe university of fa bond fm lawa 92.9 lẹyin yi bayi a da ko pelu giwa ilewe giga university of fa university ni ira road ni ipinle kwara ni ilu ofa to professor kasim gbalagade won je ojogbon nipa imo computer the professor of computer science bẹ́ẹ̀ mo lè yíwọ̀ sọ́nà ẹ má bí ní pé mo sọ ìrìbó ẹni mi àgò prof ẹ má kú dédé wò yìí mo ti sọ̀rọ̀ yín lẹ́yìn pé ọ̀dọ̀gbọ́n nípa ètò ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà ní mo sọ lẹ́yìn iṣẹ́ ẹ̀gbọ́n ó lè lọ́wọ́ ṣe o
1: Bẹ́ẹ̀ni.
0: Prof. Àmì àṣẹdùmọ̀. Bí ọ̀rọ̀ ìgbani sí ilé-ìwé gíga ti ń wọlé dàmọ́ sí admission bó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí. Àpọ̀lọpọ̀ wọn ò mú fásitì ọ̀fà. Ṣùgbọ́n ibi tó dẹ̀ mú ó ṣe é ṣe pé kí ọmọ rí kàmùkọ nípa ìtòrí máàkì wọn kò bá dúnmọ̀ dípé wọ́n lulẹ̀ tán pátápátá kí ni ètò tí ó wà nílẹ̀ tí university of ofa tó là sílẹ̀ fún wa.
1: ẹ ṣeun gan ọlọ́run ní ba ètò jẹ́.
0: àmì àṣẹ ìdúmọ̀ rẹ.
1: ní university of ofa ọmọ tó bá fẹ́ wọlé sọ́dọ̀ wa ó gbọ́dọ̀ kọ́ jẹ́ ọmọ tó ti ṣe jáhùn tó lẹ̀ tó dẹ̀ ti gba 150.
0: ok ní pátá.
1: nínú jáhùn tó lẹ̀ ó dẹ̀ máa ní 5 o level credit ní requisite subjects. So tó ń rú ẹni bẹ́ẹ̀ bá ti gba 150 tó bá ṣe pé kò tí ì mú wa tẹ́lẹ̀ kó tètè lọ change sí university of ofa tó bá ń wá admission lọ́dún tá a wà yìí.
0: kó lọ gba change of institution.
1: bẹ́ẹ̀ ni kó lọ gba change of institution kó tètè change sí university of ofa tó bá jẹ́ pé ẹni tó ti mú wa tẹ́lẹ̀ tí ò tí ì gbọ́ látọ̀dọ̀ wa ni a máa sọ owó bí wọ́n ṣe rìn tí wọ́n fi kàn sí wa tá a fi máa wo kí ni problem tí wọ́n ní. Ẹ̀kọ́ àkọ́kọ́ ni èkejì ni pé ẹlòmíì wà tó yẹ kó ti ṣe jù pẹ́ẹ̀ bó ti ṣe IGMB ó ṣe diploma ní tẹ́lẹ̀ ẹlòmíì sì ti ṣe bóyẹ́nsì ló ti graduate tẹ́lẹ̀ ni tó wá ń wá direct entry admission. Níta máa ń bò náà ni minimum 2 A-level passes náà ni. Tí a bá ti for example tí a bá fẹ́ ṣe bóyá bí microbiology nursing tó dẹ̀ ṣe physics chemistry biology ní A-level.
0: Fíkẹ́ńbà.
1: Tó bá ti gba e nínú méjì ń bẹ bọ́jọ́ gba e in chemistry ó gba e in biology f nurses ó ti qualify láti wọ 200 level ní university of ofa. Ẹni tá a sọ lẹ́ẹ̀kan yẹn tí ò bá wá gbà tó 150 bóyá 140 ní 130 120 100 ló gbà ni. Ètò kan wà tá a gbé kalẹ̀ tá à ń pè ní diploma program tó jẹ́ pé 1 year náà ni ọmọ òfin run dẹ̀ tó bá di next year yóò bọ̀ sí 200 level pẹ̀lú diploma certificate yẹn. Ṣé ọmọ pẹ́ẹ́ mú ìpínlẹ̀ ọmọ bẹ́ẹ̀ kò tí ì lùsìn kankan bẹ́ẹ̀ kò ti wà lọ́ndẹ̀ lẹ́wọ̀n.
0: Bẹ́ẹ̀ ni a ti ní ilé-ìwé gíga.
1: Torí ẹ̀ la fi ń rọ ogun àwọn tó wá jẹ́ pé wọ́n wá admission nínú ọdún tá a wà ẹ̀kọ́ ti lọ change sí university of ofa. Ní faculties mẹ́rin òun la máa ní tó bá ti di August lọ́dún.
0: Oṣù kẹjọ.
1: Faculty ẹ̀kẹ́ni ló máa jẹ́ Faculty of Health Sciences. Bí táti máa ṣe Doctor of Physiotherapy àti Community Health. Agbẹ́tò kankan lẹ̀ fún yẹn náà tá à ń pè ní bridging program torí ọ̀rọ̀ ẹ̀tì ó lágbára.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni tí ó máa tọ́jú èèyàn dọ́tà tí ó máa to egun tí ó máa gbọ́dọ̀ jẹun torí ẹ̀ pé ṣamṣam. So torí ẹ̀ la fi wá agbẹ́tò kankan tá à ń pè ní bridging program pé ń bá ti gba 150 sí 179 kárí groom wọn kárí bride wọn. So dàtọ́ àdé ọ̀ndẹ́ tó wá di August ni wọ́n á bọ́ Sunday 11 wọ́n ti múná dóko wọ́n ti gbóná àwọn náà lè kó pẹ̀lú Doctor of Physiotherapy ti aláàfẹ́ sí tàbí community health. So la fi torí tí wọn la fi gbé kalẹ̀ torí àfẹ́ kí èèyàn máa fún yàrá abẹ́rẹ́ kú nǹkan kan so wọn gbọ́dọ̀ pé ṣamṣam torí ẹ̀ láti gbé ètò yẹn kalẹ̀. Ètò wa pa bá ń bá rè atọ́kùn ó ni pé just like bá ṣe máa ń sọ ẹni tó bá ń fẹ́ quality education àmọ́ ní choice.
0: Bẹ́ẹ̀ni kò sí dọ́gbọ́n sí.
1: Àwọn nǹkan kan wà tó yẹ pé lọ́dọ̀ wa agbara ko wa top notch akoko nbe ni pe omo to ba pari to ba ka oni university of abroad fi le pari ba I expect pe ro omo be o ti di employers of labor ni oro nbe o tun le ma je
0: I bet to apply mo
1: rara ti mo wa gbe we ri ka kiri tori entrepreneurship ta nko won o cut across all levels ni to mo ba ti wa lodo wa o gbodo ni skills ka bi meji ti o mo daju te ba de university of abroad nkan ta se nbe amowa na se o da ta fin ko le awon na producer
0: o ti o
1: ah eno ba ti o fe sori re ko sa lo change si ni ma
0: bi si oluwa
1: eh tori e ni a se npari oni gbogbo wa because a fe keni kankan kan ni excuse so to ma ti wole bayi practical risi every Saturday ni won ma se nti o ma mo bi en se ma se back en to ma mo bi en se se pillowcase ma se se ni a de to ma register awon te ba ti graduate ni raso from pelu ta pe ni CAC then gba ibe ko kan lo open community won lo ma se ku se ba ti graduate ni university of ofa ikan niyan ekeji o ni pe ni university of ofa o ma soro pa ICT fun nitori ni aye odo ni pe ya ba lo law school kan ti o ba good dada ni ICT
0: be ni o
1: so afiki eyan muna doko ni bi ero bi to ero
0: imo computer
1: mo computer bi ti ati wa le mo lamo ye bi o na ni University of Ofa. We must ensure right? I'm partner pelu New Horizon. But if any mind back in Coco Pan number at any
0: number to one if you pay. To one if you see.
1: There be a question.
0: As I will number.
1: I shall grant you about him. What of him? What? We are on number. That because send WhatsApp message. See what? That because send text message. I'm going to respond to what you number. To number by BC. Who send the WhatsApp message. See what? I'm a respond to see gbogbo pere question won. A to ya ti mu atele na ti an na kankan kan wa lo mi to kan o bere mo da wa be bere lori an number. Wa le ko sorry
0: 0 8 1 0 9 0 9 6 6 6 6 8 7 8 7 9 8 9 8 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1 0 8 1
1: www.uniofa.edu.ng www.uniofa.edu.ng
0: double F. Oh, double F. Ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba, ba

0: 50-50. England pẹ̀lú Croatia laago mẹ́sàn-án lọ́la òde yìí. Ó ṣeṣe kí England win. Ó sì ṣeṣe kan bojú England jẹ́ pẹ̀lú gbogbo ikọ̀ mọ́ye tóbi tó pẹ̀lú Harry Kane bàbá oníkòbókò. Croatia náà dà wọ́n sì mọ ẹni gbá bọ́ọ̀lù pàápàá jùlọ ìrírí tí wọ́n ní nínú ọ̀rọ̀ ife ẹ̀yẹ World Cup àgbáyé ló yẹ kí n sọ bẹ́ẹ̀. Gbọ́dọ̀ sáwọn tẹ̀sán ilé-iṣẹ́ Bọ́lá FM 92.9 ẹ má yìí kó ń bẹ̀ o ẹ jẹ́ ń dẹ́ka kúrò ọjà ilé-iṣẹ́ BS Media lẹ́ẹ̀kan sí.
1: Hold up! Don't miss out! Amazing rewards are up for grabs! Centex Paint is here with the Scratch and Win Bonanza! We're taking blenders, sandwich makers, water dispensers, inverter ACs, recharge cards, and a whopping 500,000 Naira cash prize for several winners. Buy any Centex Paint products at authorized Centex stores nationwide and be a winner. Simply scan the QR code, enter your details, scratch, and win. No, Dolly, no. Better prizes await you. Promo runs from June 1st to July 31st, 2026. While you still there, wait. Your next buy fits change everything. Centex Paint, the smart choice.
2: No, Puba. Àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, àwọn àá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún wọn tí oyún bá ti wọ̀ lára. Bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi ohun rẹ̀ sí gear 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ ni wọ́n máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jẹ́ ẹgbẹ́ni tó máa ń wí.
3: Yéè mo gbé o dátà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Ìjà ara ẹ má jẹ́ kí fóònù rẹ máa fi dátà rẹ ṣe ogún. Ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
3: Jẹ ìgbádùn dátà rẹ ní gbọ̀lẹ̀mù limit 100 MTN.

I'm going to go to the hospital.

Ti ẹ̀rẹ́ àbáyé ti ẹ̀rẹ́ àbí ìgbà lóṣìṣì àìlè mọ́tò ròdò dáadáa mọ́tò pàṣẹ ìwọ́n ròójì náà torí ó.

0: Ti ẹni yóò lè tọ́jú. Ó wí pé ọmọ ìfà ìṣe àtẹ̀gbò ọ̀rọ̀ rẹ̀ ó sì dá ń tọ́.
1: Thank you sir. Èmi gan tí mo bá ń sọ̀rọ̀ mo ti gbé yẹ̀wò pẹ̀lú pé mo tẹ̀ ṣe. Ẹ̀ka
2: Adedeji number 16, 17.
0: Nibura nti ilese to ni to se won bi npo so number 25 Odolani Street opposite Access Bank ni ilu Somolu gbogbo eyan lo ma wa nbe o baba ero ba mi soro mi 08080 60 8 65 65 58 88 84 84 08080 60 8 65 65 58 54 84
1: adupe lowo yin na baba irorun e na te ba ngbo te ba shakisi nko ni agbara yin lokun ejo asiko ta won yin igba be bi o ma ti kesi kokoro agbara o si ti lo sayewu pe bi o ba dake ta yin o ba dake ni ndorun ka moto adupe lowo yin sape ape yin pe de je wa e ma ba je o igba de ma je
0: iru ara ti e so le kan yan olubirin te so yan obirin kan na wa o wa ni pe o wo omo igba ti mo wa two questions si o wa di pe ko se nkan osu re mo wa ni ko báwo lẹ ṣe ń wọ ọmọ ó ní òun tí ń wọ ọmọ káàkiri ohun ti káàkiri yan ọmọkọlẹ gbọmọdọ máa wá nísìn nǹkan oṣù lọkọkọ wa náà tẹ ọba ti rí nǹkan ọmọdé wá àwọn àbọsí lẹ́wù àwọn ọmọ tó wọn wọn sọ pé wọn ò sọ báwọn fún gbogbo bíi tọrọ lọwọ náà wọn à lè sọ bẹẹ fún ẹ ló ń kálukú ṣe kọsẹ ọtọọtọ ni tó ilé yìí ṣe pé alẹ ọdọ bàbá kan nígbà tí àrùn kan ṣe wá irọ ò rí bẹẹ ìṣègùn bí náà ti kọjá bẹẹ èmi ni mò ń já owó ni mò ń wá egbò ni mò ń ká èso èyí tó bá sì jẹ mọ kí n gun màá gun èyí tó bá jẹ mọ kí n lọ màá lọ èyí tó bá jẹ mọ kí n ṣe màá ṣe àgbo ti wàálẹ firi tiẹ ní ọba dọdọ mi yóò
1: rí adúgbò lọwọ lọrùn àgbo ju báyìí lọ ọdẹ alẹ orí ètò lónìí adúgbò lọwọ àlejò wa bàbá ìrọrùn
0: abáki asẹńtà tó wà ní number 25 Odunlami street opposite Access Bank ní ìlú
1: Somolu Mariga
0: ẹ̀rọ bá mi sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí 08080 60 8 65 65 58 58 84
1: adúpẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀rọ mẹ́ma
0: jẹ́
1: olúmídé ọlálérí lórúkọ mi bẹ́ẹ̀ pẹ̀lú olúmọ ẹtì ẹ̀mọ ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
2: Ọ̀rẹ́ mi, wọ́n máa rójú aya mi mọ́lẹ́ mọ́jọ́ mẹ́ta yìí. Ó jojú ló mà ní fòrò wọlé. Ìyá Bíríkí, gbọ́, kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi?
3: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yìí ti sú mi. Ẹ wo wọn lè ṣe.
2: Irú àrùn ni ṣe ọ́ tó lè jẹ́ ṣojúṣe rẹ̀ lọ́dọ̀ ayé rẹ̀. Ṣé ọ̀pá yìí ti rẹ ni? Bí àṣẹdẹ́dẹ́ ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóṣìíríṣìí. Àìlè mọ́kùnrin ògbò dáadáa wò ó mẹ́jẹ pàṣẹ orí òwò ó jìnà torí ó lè tu ìdákọ́lẹ̀ ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide. Tí gbogbo ìwé mọ̀ sí ìrọ̀rùn Abacare Centre èyíkéyìí ẹ̀sẹ̀ tó lè máa bára wòyá ìjà tí ó sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìrọ̀rùn Abacare Centre ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide olóògùn ibà tó wà ní number 25 Odunlami Street opposite Access Bank Abiodun bus stop ní Bàjìláyé Sọmọlú Lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
4: 08068 65 58 84 lẹ́ẹ̀kan sí 08068 65 58 84
2: ìrọ̀rùn Abacare Centre bàbá olóògùn ibà ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide kò sí ẹ̀rẹ́.
5: Ẹ tẹ́jú sí ìkéde pàtàkì yìí, èyí ni láti kéde mọ́tò ayọ́kẹ́lẹ́ kan tí orúkọ yìí ń jẹ́ RAV4 Ashes Kọlọ̀ Kọlọ̀ Eru. Wọ́n ti gbé ní iwájú ilé 134 Ọjọ́ Road, Ajẹ́rọ̀mí Ìfẹ́lógún Local Government, Ajégúnlé Àpápá nílùú Èkó Nìbàdàn. Plate number mọ́tò náà ni FST202CK FST202CK. Lagos number fún ẹnikẹ́ni tí ó bá rí mọ́tò náà ẹ̀bùn wà fún onítọ̀hún. Ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032674791 08032674791 àbí 070-7901-2353 070-7901-2353 ní orúkọ náà olè kò lè ju alẹ́ rìkọ́ o.
6: Bẹ́ẹ̀ àwọn kìlọ̀kìlọ̀ bẹ́ẹ̀ àwọn kìlọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá ibi abádánudúró láti máa ń tẹ̀ ẹ́ síwájú ibẹ̀ náà láò ti máa bẹ̀rẹ̀ ibi abádánudúró ní ìjẹjọ ní ìgbà tí ó ní ẹgbẹ́bọ̀gà kẹ́rì kan ti kẹ́rì lọ́jọ́ sí ó ní ojú akiri ká máa rí kú olúwa ọba ni kì í jẹ́ kí wọ́n kú ojú arìnrìnàjò a máa rórun ìkayà elédìmọ̀ rẹ̀ ló ń gbà wọ́n lọ́wọ́ wàhálà òtítọ́ lọ́rọ̀ akẹ́rù náà ojoojúmọ́ ni ìwà ìbàjẹ́ ń pọ̀ sí i bẹ́ẹ̀ àwọn kìlọ̀kìlọ̀ wọn kò yẹ kìlọ̀ lórí rédíò àti lórí ẹ̀rọ amóhùnmáwòrán nínú ìwé ìròyìn ní ṣọ́ọ̀ṣì àti ní mọ́ṣáláṣí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ ń pọ̀ sí láwùjọ wa ẹ̀yin èèyàn ta ló mẹ̀bi ẹ jẹ́ àwọn tí pé kò sẹ́ni lọ sọ́gbà tí èmi padà sílé dandan tọ́ ẹ̀yin ará mi nínú olúwa ní ìparí ọ̀rọ̀ mi ìwọ tó onírú lónìí wọ́n ti tọ́ bẹ́ẹ̀ rẹ kọ́ ìwọ tó wà nípò pàtàkì wọ́n ti pé mímọ̀ ń ṣe ẹkọ́ dípò tí o wà bá fẹ́ gùn ọ́ máa rántí ọlọ́run tó yẹ ọ̀rọ̀ bá fẹ́ fẹjú mọ́ ọ rántí ọba elédùmarè tó fún ọ ẹ rántí ọmọ ọ̀dọ̀ nígbà kan ó lè padà ní láríjú ọ̀gá rẹ lọ bó bá bọ̀lá ṣe láyé ń yí ìgbé ayé kò dúró lọ́nà kan mo bẹ jésù olùgbàlà ó fún wa létí ìgbọ́ àti àyà ìgbàṣe nítorí náà ẹ fi rere ṣẹ́gun búburú ẹ má ṣe jẹ́ kí búburú ṣẹ́gun yín ìwé ọlọ́run orí kejìlá ẹsẹ̀ kọkànlélógún inú ilé ìsìn dákẹ́ bí ilé ẹjọ́ mi nítorí ọ̀rọ̀ kálífàá joshua ń sọ yìí gbogbo àwọn tó ń bẹ ló bá wí ó bá àlùfáà gan wí ní adánidúró ní ìjẹjọ ẹ̀yin èèyàn wa ẹ̀jẹ̀ a máa tẹ̀ síwájú.

mẹ́ta mẹ́fà Joshua parí gbogbo ìpàdé tó fẹ́ ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ ìjọ tó ìyá tíjú lọ rí. Ó ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nílé wọn láàrin ọ̀sẹ̀ fún. Ó jíṣẹ́ tọkọ rẹ̀ ran pẹ̀lú. Àlùfá Joshua gbàdúrà fún. Ó tún gbà á níyànjú pé ó lọ máa fi sùúrù bá ọkọ ẹ lò nínú ilé. Bí ó bá ti lè ṣe bẹ́ẹ̀, ohun gbogbo yóò padà sípò láìpẹ́. Ó ṣèlérí pé òun yóò bá sọ̀rọ̀ náà fún wòlíì ìjọ. Ìyẹn wòlíì èsì kẹ́ẹ̀lì. Níbi iṣẹ́ kúnlẹ́ ní ìlú péjú, òun pẹ̀lú mo súnmọ́ láti ń ṣọ̀rẹ́ ti pẹ́. Ọ̀pọ̀ ìgbà ní kúnlẹ́ ti gbé lọ sí ilé ìtura fún ìgbádùn. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kò rójú kúnlẹ́ nílẹ̀ mọ́. Bó tilẹ̀ kí inú ló kù tí kúnlẹ́ fi ń dá a lóhùn. Wọ́n sọ ọjọ́ kan, mo sún bèrè lọ́wọ́ rẹ̀. Ohun tó fa àyípadà òjijì náà. Kúnlẹ́ dáhùn. Ó ní, wòó, má bá mi sọ̀rọ̀ mọ́. Ìwọ ọmọ ọ̀ra mọ̀. Èmi ò lè máa dégbére ọmọ bíi ti ẹrìn mọ́. Mo ti rẹ́ni tó sàn jù ọ lọ. Ìwà ṣẹ́wó lásánlàsàn yìí. Ọ̀rọ̀ náà dìjà rẹpẹtẹ láàárín wọn. Àwọn òṣìṣẹ́ tí kò tó kúnlẹ́ ló bá wa dá sí. Lóòótọ́ ni wọ́n parí ìjà ọ̀hún. Ṣùgbọ́n nínú mo sún lọ́hùn-ún, ó ní ìyàwó ti sọ̀rọ̀ kàǹtà. Ó bú ìyá ní ọ̀lọ́lẹ́nu fùfù bí iṣu ìgbogbo. Mo súnmọ́ wá sọ̀rọ̀ sí ara rẹ̀. Lẹ́yìn tí wọ́n bá wa parí ìjà náà, ó ní kò burú. Ṣé mi ni kúnlẹ́ ba ti ẹ̀jẹ̀ tó báyìí? Èmi náà kì í ṣọmọdé gbèrè ṣeré. Ó ń bá a wá. Gbogbo ọ̀nà ni wọ́n ń gbà láti ṣe é fún. Olórí burúkú, olóṣì, èmi ló pè láṣẹ́wó. Kò burú. Bẹ́ẹ̀ ló sọ pé kí n lọ yọ orí oṣù mẹ́ta dànù lọ́jọ́ sí ẹni ibi ọ̀tá ọlọ́run. Bóyá ó ti gbàgbé pé eṣinṣin tó bá fẹ́ dojú kì í pẹ́ láyé. Ẹja tó bá fẹ́ gòkè odò á lọ sọ̀rọ̀ wàràwàrà. Gbogbo igi tó bá ti dáhùn ọyọ ẹ̀gà kì í lówó lórí. Mo sún tàka sí i. Ọ̀rọ̀ náà dùn púpọ̀ nítorí pé ọlẹ́ ti ṣe ìlérí ọ̀pọ̀ nǹkan fún un. Ayọ̀kà alárinrin lọ ń gbọ́ láti lè ṣe Bond 92.9 FM. Ọlákúnlédá akúnlédágbére ìrìnàjò fún ìyàwó ẹ̀. Lẹ́yìn tí ó lù ú bí ẹni lu aṣọ òfìtàn, nínú gan ti mú ìyá Túnjí lára. Òun àti onílé ìsọ ìdìbọ́. Ohun mọ̀wé tí ìyà kì í dùn nínú wọn. Nínú ìṣá, bí ìgbà táwọn àgbẹ̀ bá ń lu bàrà ẹ̀gúsí lálà oko. Ó lè sọ fún un pé láti ibi iṣẹ́ ni wọ́n ti yan òun níṣẹ́ pàjáwìrì náà. Ọ̀sẹ̀ kan lẹ́yìn tí kúnlẹ́ lọ, kò padà dé. Ẹ̀rú ba ìyá Túnjí. Ó gbọ́ ẹni abá ti bímọ fún. Kí ló wá ṣẹlẹ̀ sí bàbá Túnjí? Kì í pẹ́ báyìí. Bẹ́ẹ̀ àwọn ará ibi iṣẹ́ rẹ̀ ò sì wá sílé. Wọ́n sọ nǹkan kan fún un. Ìyá Túnjí lọ sí ibi iṣẹ́ kúnlẹ́ ní ìlú péjú. Lẹ́nu mo súnmọ́ lọ́wọ́ ti gbọ́ pé kúnlẹ́ kò lọ ìrìn àjò kan. Ojoojúmọ́ ni wá síbi iṣẹ́. Ẹ wò ó, ìyá àbúrò. Mo mọ ibi tó ń ṣúra iṣẹ́ sí ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́. Ilé ìtura onílà nílẹ̀bùté mẹ́ta ló ti sọ di lé. Ó ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí ni. Mo kò jẹ́ kí ẹ bá a. Ó ṣe é ṣe kí ó má tún padà síbi iṣẹ́ mọ́ lónìí. Ó tún bẹ̀ lánàá yẹn. Ìyá Túnjí kò wádìí bí mo súnmọ́ láṣẹ mọ èyí. Ṣe ló bẹ̀ẹ́ kó júwe ibẹ̀ tàbí kí ó mú òun débẹ̀. Nígbà tí wọ́n dé ilé ìtura náà,
tó ló ti kúrò lọ́rùn ní nǹkan bí wákàtí méjì sẹ́yìn. Nígbà tí ìyá tún jí mọ padà délé, tó ló ti dé sílé. Wàhálà ṣẹlẹ̀. Gbogbo àlàyé tí ìyá tún jí ṣe, ìgbà tí ìgbà mú tí kẹrìkẹrì ń bá bẹ̀ òde, kò jẹ́ kó lè ṣe é délẹ̀. Àfi kó lọ́rùn má pètè yàn níyà. Àbí ìyáálé pọmọpọmọ ètè kọ́ ní tọmọbìnrin yìí. Ọlọ́run ni yóò gba ìwọ̀fà lóko olówó. Ìyàwó àtọmọ kú ló ń jìyà nílé. Inú ìtura ni kú ló sọ di ilé pẹ̀lú bí n pé ọmọ ajé wọlé. Ọlọ́run nìkan ló lè dájọ́ ológbò àti èkúté ilé. Olúwa ló mọ ọjọ́ gbá.

0: padà. Ètò àyọkà aláàrin ilẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ ẹ ṣe ń tẹ́tí sí wa. Lẹ́yìn oṣù méjì, bí n pé wá sí ilé iṣẹ́ Pílé, ó lábẹ̀rẹ̀ rẹ̀. Mo kúkú ti sọ iṣẹ́ ọmọ Súmọ́lá fún ọ lẹ́ẹ̀kan pé òun ni akọ̀wé tí ń dá àwọn àlejò lẹ́yìn. Òun ló kọ́kọ́ rí kí ẹ tó lè rí ọ̀gá kankan nílé iṣẹ́ yìí. Iṣẹ́ rẹ̀ ló tún délẹ̀ yìí. Òun ló ń dá bí n pé mẹ́rin tálẹ́bẹ̀rẹ̀ ẹjọ́ ọ̀gbẹ́ni Ọlákúnlé Bámpẹ́lé. Ọ̀gá yín pátápátá, ẹni tó ni ilé iṣẹ́ yìí ni mo bèèrè. Láti bo ni, láti òpópónà àgòrò ní Sọ́mọ́lú, èmi ni ìyàwó ẹ̀, tàbí kò sọ fún mi pé òun ti níyàwó ni. Ìyàwó tẹ̀, bẹ́ẹ̀ ni, orúkọ mi ni bí n pé Ajéwọlé, Ayakunle Banks. Mo Súmọ́lá wo bí n pé títí. Ó gbọ̀rí, ó ní, ẹ jọ̀wọ́ àǹtí, ẹ má bínú o. Ìjọ mo lè mọ ohun tí ẹ fẹ́ rí wọn fún. Inú bíbí ń pé, ó ní, ìwọ yìí má bàjẹ́ o. Ṣé o ti lè bọ̀wọ̀ fún ọ̀dà ayé mi? Mo ní mo fẹ́ rí ọkọ mi. Ó ní kí ni mo fẹ́ rí fún? Ṣé o fẹ́ mọ àṣírí ilé wa ni? Bí ìgbà tó jò bá ń tu, mo bí mi tó ṣe ń tu, tí ìbínú sì rí bòó lójú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo Súmọ́lá ń ṣe, ó ti sùúrù dá lẹ́yìn. Ó ní àǹtí èmi tí mo sì lè rọ̀ mí lọ́wọ́ nìyí o. Bí ẹ bá sọ ohun tí ẹ fẹ́ rí wọn fún fún mi, ó ràn mí lọ́wọ́. Nígbà náà ni bí n tó tún ìgbé ojú rẹ̀ ṣe. Ó fọwọ́ tún irun olóhun tó wà lórí ẹ̀ ṣe. Ó ní kò burú. Bóyá nítorí pé èmi kì í wá sí yìí déédéé, wọn ò fi mọ̀ mí. Àti pàápàá, kí ló ní òun ò fẹ́ kí èèyàn máa wá òun wá síbi iṣẹ́? Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo ẹ̀yin òṣìṣẹ́ rẹ̀ ni ìgbà ti mọ̀ mí ní ìyàwó ọ̀gá yín. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ohun tó gbé mi wá ni pé ó dúró díẹ̀, ó sún mọ́ mi síbi bí ó ti wà tẹ́lẹ̀ lọ. Kò sọ̀rọ̀ sókè fatafata bíi ti ìṣáájú mọ́. Ó rọra sọ̀rọ̀ náà. Ó ní Ọlọ́run ṣe é. Obìnrin ìwọ náà, láti bí oṣù kan tí mo ti sọ fún pé o ò rí àlejò mi mọ́, mo ti sá lọ́dọ̀ mi. Ìyẹn ni mo fi rá a wá. Nígbà tí bí n pé sinú ẹjọ́, mo Súmọ́lá ní ó mà ṣe o. Kúnlé ti níyàwó, kódà ó ti bímọ mẹ́ta. Ṣe ló fẹ́ sọ ẹ́ di garawa? Kúnlé àbí kúnlé kọ́? Ṣùgbọ́n ṣá, bí o bá lè lọ ilé ẹ̀ ní òpópónà Kàǹdóṣò ní Mọ́ṣí, kí n júwe ibẹ̀ fún ọ. Ọ̀rọ̀ náà ò bá yanjú. Ẹ kún mi bí n pé sunkúrò níbẹ̀. Bí ó ti ń lọ ni mo Súmọ́lá wò ó lọ. Ó fi rẹ́rìn-ín. Ó ní ṣíọ̀, o ò tí ì mọni tí Kúnlé jẹ́. Olóṣì ọkùnrin màmí Kúnlé. Wọ́n ní bí èèyàn ò bá nínú jẹ, kí ló lé ajá látàn fún? Nígbà tó mọ̀ pé o lọ́mọ lọ́mọ ń fẹ́, o ò lè fi sílẹ̀ kó wọ́kọ tiẹ̀ síwájú. Olóṣè amúnijárin, olóbè lè mọ̀ ọ́ nù. Òun náà dé bí, ó ń ṣakọ, ó gbógò sóbí bí afọ́jú oníbàárà. Ọ̀gá yín tó ní ilé iṣẹ́ yìí ni mo béèrè. Òun ni ìyàwó ẹ̀, ṣíọ̀. Òun náà mà ti rọ́kọ nìyẹn. Àyọkà aláwọ̀ rẹ̀ lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Lóòótọ́ ni bí pé gbọ́ ohun tí mo sún rí, ṣùgbọ́n kò gbàgbọ́, kò sì yọra ẹ̀ lẹ́nu láti wá kúlé lọ òpópónà Kàǹdóṣò rárá. Ó fi lójúgbọ́ bí yóò ṣe pàdé ẹ̀ níbi iṣẹ́ wọn, nítorí ó mọ̀ pé bí òun bá wa lọ sílé, tí ọ̀rọ̀ náà bá já sóòótọ́, ó kúlé ti níyàwó, ó sì ti bímọ, á jẹ́ pé bìlì sì lòun fà lẹ́sẹ̀, ọ̀pá ìyọnu sì ni. Bí èèyàn bá fọwọ́ fà á, ó lè yọnu lẹ́nu. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí kúlé ń gbé sí ibi iṣẹ́ ni bí ipé ń ṣọ́. Bó bá ti ń bẹ̀ wá sí ibi iṣẹ́ wọn, tí kò bá ti rí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà níwájú ilé iṣẹ́ yìí, kì í ṣe wàhálà bí ẹnu ọ̀nà wọn. Ó ti mọ̀ pé inú omi sí èlè dùn sóhun bí ìgbà tóun yọ ọ́ lẹ́nu ni.
1: Kita! Oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, o

sí. Ṣùgbọ́n kò lè sọ fún Ọlábìnrin ọmọ Jọ́wọlé Gbakánú. Ó kúrò níbi iṣẹ́ àwọn kúnlé. Ó ní òbúrú ló palẹ̀ fún ọ. Alátiṣe lọ̀rọ̀ mi. Mo gbọ́dọ̀ máa ti ṣe ara mi. Wọ́n ti lẹ́nu dáré ku àlòṣì. Láì rírì nídìí ẹ̀, kò yẹ kó dáré ku àlòṣì mọ́. Nítorí oko àlòṣì ló mú ìròdì ara rẹ̀ jẹ. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ń bọ̀. Pẹpẹ yẹn fẹ́ pọnmọ. Bí n pé dọ́gbọ́ títí, ó dọ́dọ̀ ọmọ súnmọ́lá. Ó lọ wọ́ gbígbó lọ́wọ́ tọ́lọ̀rọ̀ tó sọ fún lọ́jọ́ sí. Nípa kúlé, bóyá irọ́ ni. Nípa pé ó ti níyàwó nílé, ó sì ti bímọ níta. Mo súnmọ́lá ní. Ṣe lẹ̀rí ẹ̀ ń pa mí. Irú ìmọ̀ pẹ́rọ̀ pálábóyún bá ti sọ. Èèyàn méjì tàbí mẹ́ta ló sọ. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ tako rárápá bá ti sọ. Láti àjùlé ẹ̀rin ló ti wá. Èmi sọ ohun tí mo mọ̀ nípa kúlé fún ọ. Ìwọ rò pé rẹ́mi. Wò ó bíi pé èmi lẹ́nu kẹrì tí kúlé yóò ṣe bẹ́ẹ̀ fún. Ó ti ṣèlú náà bẹ́ẹ̀. Inú ló kù ta fi kíra wa báyìí. Bí kúlé bá fẹ́ bóbìnrin lò pọ̀, kò sí ìlérí tí kì í ṣe. Ó lè ṣèlérí gbogbo ayé fún ọ. Irú ẹni rẹ̀ ju ti ìjàpá lọ. Nígbà tí ìjàpá sọ pé òun náà láá, pé òun já sómi. Ọmọ rẹ̀ nígbà náà lóun gbọ́ tá a bú. Ayọ́ka alárinrin lẹ̀ ń gbọ́ láti lè ṣe Bond 92.9 FM. Bí ìgbà wọn fàkàrà jẹ̀kọ, irọ́ ọ̀rọ̀ ọlọ́rùn ju nǹkan mìíràn lọ. Ẹlẹ́dẹ̀júyọ̀ la àbá máa pè é. Kúnlé bó bá fẹ́ rí èrò ọmọge. Ó lè rí pé gbogbo iléeṣẹ́ tó wà ní ìlú péjú yìí. Èwo ni? Ó lè rí pé gbogbo ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó wà lẹ́kọ̀ọ́. Èwo ni? Bẹ́ẹ̀ táyà ló kéré jù kò rà rí. Díẹ̀ lówó oṣù ẹ̀ fi ju tèmi lọ. Kúnlé ẹni tí mo mọ̀ ju owó lọ. Wò ó bíi pé kìí ṣe láti gbà á lọ́wọ́ rẹ ni mo fi ń sọ eléyìí fún ọ. Ṣùgbọ́n nítorí pọ́bìnrin lèmi náà àti pé kí o lè tètè rọ́lò mìíràn. Iṣẹ́ kúlé ni mo sọ fún ọ ni. Ó ti ṣe bẹ́ẹ̀ fún mi náà tó jẹ́ pé mo lọ yọ ohun tí mo ní fi dànù ni. Bí n tó dúpẹ́ lọ́wọ́ ọmọ sún, ó ní ẹ ṣeun. Mo mọ̀ pé òótọ́ lọ̀rọ̀ yìí. Èmi náà ṣá ń ṣọmọdé mọ́. Ohun tí kúlé ṣe fún mi yìí fi hàn pé bẹ́ẹ̀ ló ń ṣe. Lóòótọ́, ó ti pẹ́ tó ti ń ṣe. Àmọ́ èyí tó ṣe fún mi yìí ni yóò fi hàn pé a kì í ṣe bẹ́ẹ̀. Kò sí ìyàtọ̀ láàrin òun àti ẹyẹ àṣà kan. Ó ti pẹ́ tàṣà táàrin yìí ti ń gbádùn yẹ. A kọlu bi. Nígbà mìíràn á kọlu ọ̀pẹ. Ṣùgbọ́n lọ́jọ́ tó bá kọlu páànù, á gbóhùn onílé. Ibi gbogbo tí ìgbín bá ti ń rìn ni ó rìn sí. Ṣùgbọ́n lọ́jọ́ tó bá gba omi iyọ̀ kọjá, ó bẹ̀rù alákejì.

bo pada eti ayoka lawo nte siwaju lati le ise bond 92.9 fm bi npe mo wa le mo sun mo la lojita emi jowo ro ni mo fe ran lowo kan lati odo re iru nje wo ni ku mo fe ran ju mo sun mo la gbere duro gege bi oni fe ya photo emi ni to nje yen awon mi o se le fokun lo ku le lo o le je le meta loju mo ire si o ti bo si jowo ro mi gbogbo eji to ba ti da ran oye ega owo iru won ki to nkan o ba si o ba de mi oko ki to pada leyin re awon ara ile won aru won wọ́n a máa sá fún kò mọ̀ mọ́ bó bá mọ̀ kò ní ṣe bẹ́ẹ̀ èmi ọlábìnrin pé ọ̀kìn èmi ọmọ ajé kọkọ ìkan lẹ́yìn ó ń sọ fún pókè láàyè wá sí ìdí náà ń sọ fàmọ́ ìran ọ̀pẹlẹ kan kì í bẹ́rùn ha ilé tó sọ fún mi pé ilé iṣẹ́ méjì lòun ní lẹ́kọ̀ọ́ òun ní ọ̀kan nílùú ìlọrin fólífò wà mọ́sídíìsì wà ha àṣẹ irọ́ ni kò burú ó ń jẹ́wọ́ fún bí mo ti jẹ́ èyí láfihàn pé obìnrin ṣòro fojú di

0: ma dani duro lọsẹ yìí ta o tun ma tẹ siwaju lọjọ mẹjọ lagbara ọlọrun ọba
1: adupẹ pupọ lọwọ ẹ ni.

0: ẹ̀kalẹ́ àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀yìn láti iléeṣẹ́ Bond FM 92.9 ìlú ìkẹjà láti ròyìn ṣáájú ẹgbẹ́ròyìn láti ẹnu oníròyìn wa Abiodun Fọlọ́runṣọ. Ọba Ògúnwọ̀bí pè fún ṣíṣètò ìgbọ́bùkátà ìnáwó iléeṣẹ́ rédíò Nàìjíríà bákan náà ni wọ́n pè fún ojúṣe fáwọn ọba láyé nínú ìṣèjọba tó ń bẹ lóde. Ìjọba ìpínlẹ̀ Èkó ti péde pé wọ́n darí ọkọ̀ gba àwọn ààyè ní ìná bó ṣe fẹ́ ti orí afárá ìdópa fún ìgbà ráńpẹ́. Àjọ tó ń ṣètò ètò ìdánwò ìgbani sílé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè wa Nàìjíríà JAMB ti kéde ètò ìdánwò ètí wọ́n tún ṣe fún àwọn tó kùnà díẹ̀ láti rí ìdánwò ṣe ní àìpẹ́ jọjọ. Orílẹ̀-èdè Somaliland ti ṣí iléeṣẹ́ aṣojú wọn ní ìlú Jerusalem bó ṣe jẹ́ pé orílẹ̀-èdè Israel náà ni ó kọ́kọ́ fọwọ́ sí pé lóòótọ́ àti lódodo wọn ti gba òmìnira. Wọ́n yọ ìwúrò lẹ́kùnrẹ́rẹ́. Iléeṣẹ́ rédíò Nàìjíríà pàápàá yìlọ Bond FM 92.9 ni wọ́n ti ṣàpèjúwe gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn iléeṣẹ́ rédíò tó dára jù nípìnlẹ̀ ti Èkó látàrí àwọn ètò ètò ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe ilé wa pàápàá kókó inú ìwé ìròyìn àti abala àgbéyẹ̀wò. Èyí ọ̀rọ̀ tí oníṣẹ̀ṣà ti ìlú Ṣàṣà ọba Babatunde Àkànbí Ògúnwọ̀bí Ògúnlọ́wọ̀ the first sọ nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ Bond FM. Ọba Ògúnwọ̀bí tó ń ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ Bond FM láti wá fi ẹ̀mí ìmoore hàn sí iléeṣẹ́ rédíò Nàìjíríà fún bóyá pé wọ́n ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ wa lárugẹ. Wọ́n wá pe ìjọba àpapọ̀ láti wòye sí ìṣàkóso iléeṣẹ́ rédíò Nàìjíríà.
1: Àwọn àgbàlagbà wọ́n ní yinmiyinmi kẹ́ni lè ṣe ní. Àwọn àgbàlagbà wọ́n ní yinmiyinmi àwọn àgbàlagbà wọn ní yinmiyinmi kẹ́ni lè ṣe ní. Bí wọ́n ṣe máa ń gbọ́mi lé tí à ń gbé ìlú mi lárugẹ ó di dandan kí ni àwọn wa pọ́n ọ̀gá yín lé àti gbogbo ẹ̀yin ọmọ tẹ wà lábẹ́. Màá rọ àwọn tó wà lábùjá tó jọ̀gà yín pátápátá wọ́n bá wa ìṣe torí nǹkan ìjọba láti ìṣètò aládàáni gbogbo aládàáni pátápátá tó jẹ́ rédíò ní tẹlifíṣàn ní ọkọ̀ máa wo tìjọba àpapọ̀ ni pé yes àwòkọ́ ṣe rere ni.
0: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọba Ògúnwọ̀bí wọ́n ní iléeṣẹ́ rédíò Nàìjíríà yẹ kó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo iléeṣẹ́ rédíò pátá ni. Ó yẹ kó ní àwọn ibùdó ìgbàlódé àwọn ilé ìgbàlódé irinṣẹ́ ìgbàlódé nínú ọgbà rẹ̀. Ọba láyé náà ní lórí ti ètò ààbò àwọn gbóríyìnfù akitiyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ri pé ètò ààbò péye ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọba Ògúnwọ̀bí wá pè pé kí ààrẹ gbìyànjú àti àwọn ìṣèjọba tó ń bẹ lóde yìí láti fi àwọn ọba sínú ìṣàkóso wọn kí ètò ààbò kó lè gbópọn ní ẹsẹ̀ kùkú àti lábẹ́lé tó pé wọ́n ní ipa láti sà nínú ìṣọ̀kan ààbò àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ọlọ́run náà lẹ́ka ti ìtọ́jú ẹ̀jẹ̀ àti ìtarí ẹ̀jẹ̀ sí àwọn tó nílò ẹ̀jẹ̀ nílé ìwòsàn Lagos University Teaching Hospital tàmọ̀ sí LUTU ti pè fún àwọn tó máa fi nífẹ̀dọ̀ fi ẹ̀jẹ̀ sílẹ̀ o torí pé wọ́n fẹ́ bá gbèdéke ẹ̀jẹ̀ tí àwọn èèyàn máa ń nílò lọ́dọọdún mu èyí tó lọ bí ìwọ̀n lọ́nà ẹgbẹ̀rún lọ́nà okùn sí ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn tó fẹ́ ṣe abẹ àwọn tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣẹlẹ̀ sí àtàwọn mìíràn ni wọ́n nílò ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé. Wọ́n ní ilé ìwọ̀n ẹni bí ètò kan èyí wọ́n pè ní ìdánilẹ́kọ̀ọ́ àti ìfẹ́ àmì ẹ̀dá ọ̀rẹ́ ńlá èyí wọ́n fi sọrí àyájọ́ ìfẹ́ ẹ̀jẹ̀ fúnni lágbàáyé tàbí sí World Blood Donor Day 2026 èyí ẹ̀ka ètò ń tari ẹ̀jẹ̀ fúnni ní ilé ìwòsàn LUTU tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ṣàlàyé pé ẹ̀jẹ̀ òun náà ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè èyí wọ́n ní a gbọ́dọ̀ ní àánú ara wa nípa máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ tó sì wáyé ní ìdí àràbà ní Mùsùn nípínlẹ̀ Èkó. Nígbà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ilé ìwòsàn LUTU ọ̀jọ̀gbọ́n Wẹ̀sùn Adéyẹmọ wọ́n gbórí fáwọn tó fi nífẹ̀dọ̀ fi ẹ̀jẹ̀ sílẹ̀ torí pé wọ́n ti dóòlà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí. Wọ́n ní a gbọ́dọ̀ gbìyànjú láti máa tọ́jú ẹ̀jẹ̀ tó mọ gaaraga tí ò lábàwọ́n fáwọn tó bá máa nílò rẹ̀. Ẹni tí ó ṣojú àwọn ìgbìmọ̀ tó ń gba àwọn alákòóso lámọ̀ràn nílé ìwòsàn LUTU ọ̀jọ̀gbọ́n Ayọ̀dèjì Olúwọlé wọ́n ní tá a bá wò ó àwọn tó ń fi nífẹ̀dọ̀ fi ẹ̀jẹ̀ wọn sílẹ̀ láì gba kọ́bọ̀ pé wọ́n lọ bí igba all of the egg meji at the 2,500. Tepe, for the share of Fikun Lati, Oshukini, or the 2025. Nipa, Joshipo, Pelawa, Ile Josi, our Ile Eko, Giga, Loli de Wanajida, Tio Shalay, Ishe Pataki Fifi, a Jesle, for a Teko, Montes Wagidino, or Ope, I Joshipo, to Lorin Lo, Lari, our Ile Woso. Ati awon orilede wa Nigeria to wa bi omo odun metadini ogun si marudini 1765 won ti ma fi eje won sile won ni eleyi yo tun se ranlo fun wa nigba to nsoro en ti o je oga agba ibi ti won ti ri si pe antare ejo to mo gara ojugbo titi lo pe ade yomo won ni awon ti ni irinse igbalode kan ti o pe ni AIH500 fully automated immuno pathology system won ni eleyi o se ranlowo fun awon lati se ayewo eje awon eyan ko to di pe awon gba eje na sile
2: ki awon eyan ma fi eje sile o ma je ki awon hospitals wa kon ri eje lati fi toju awon to need iwosan boya fe se ise abe ni o boya fe toju sickle cell ni o aba fe se complex surgery ti o ba ti seje gbogbo awon iwosan yen oni se se eje jekere a le manufacture o lati donate from one person to the other ni eyan kon lati file fun elomi ore pupo wa ni pe eyan fe je ele lati fi toju elomi
0: ninu oro ti e to je oga agba fun ajo to ntari eje fun ni ipile ti Eko Lagos State Blood Transfusion Agency ojogbo biodun osikomaya won je ko dimo pe eje le mi o nitori na a nilo eje lati le pe eto lera wa o peye si won ni awon ti o nfi eje sile ni igba gbogbo la ro gbori fun ninu oro ti e en to je alakoso fun awon ajo ti nfi eje sile ye voluntary blood donation recruitment unit ni ile kan ti lutu alagba adeyinka adewale se la pe awon ti o fi eje sile ti dola emi awon to lo bi egberun meta ni orilede wa Nigeria ijoba ipile Eko ti kede o igbe awon oko yo ma se rigba awon ona mi fun igba die latari bon se fe ti ori afara ido ni agbe ijora ni ijoba ibile apapa ni ipile ti Eko latari ise atuse ti won fe se si ori afara ohun commissioner fun eto igbokegbodo oko alagba oluwa seun osiyemi lo so le di mo ninu atesede to visita alagba osiyemi ni ijoba apapo papa ile ise ode labe ijoba apapo na ni won ti gbe awon ise kan kale awon won ribiti ribiti e ti won fi rin se o lati se atuse ri afara ohun won je ko di mo pe ise ti won fe se o nilo ki won ti afara na pa fun ogba igba die ti won fi awon eri ise irere lagbara fun afara ohun won ro awon awako lati se rigba awon ona mi won ni awon to ba nbo lati oyigbo yaba to fe ma lo si ijora olopa apapa ati coste ki won lo oju ona fun Sir Williams Avenue lati ma tesi oju irajo won won la to nbo lati marina to fe ma lo si ijora olopa apapa ati coste na ni ki won so kale gba oju ona ti won wa legbe ido onigbe ki won ma lo si oyigbo lati oyigbo kan mi ajo pagbora monitor amame we lo won ni awon ise pe won bo lati ijoba olopa apapa to fe ma lo si katabi tabi marina ni alagba oluwa seun osiyere se la pe ki won lori afara Eko Bridge ki won lo fi ja si apapa ro ki won ma ba irajo won lo lati be lo si monitor amame we tabi ko gba ido nigbe lo si egbe katabi ijoba ro gbogbo awon awako ati awon ero lati wa ni ifowosowopo pelu ijoba o ki eto ilogere oko ko le sese alaga ijoba idagbasoke ojodu alagba David Odunbaku ti si awon ibude ilera olu alabode eti won se ko si awiwe ti gbadamo si o won ni bakan na won ko mi si Akiode power line ni agbègbè ìjọba ìdàgbàsókè òjòdú wọn ni eléyìí ó ti jẹ kí ètò ìlera kó tún gbópọn sí i ní agbègbè ọhún nígbà tó ń sọrọ níbi ayẹyẹ ṣíṣí àwọn ibùdó ọhún lọtọ láì pé ètò tí àwọn ṣe yìí àti àwọn iṣẹ ìdàgbàsókè ni ẹrí pé àwọn fẹ kí ètò ìlera kó kálékáko fún gbogbo àwọn olùgbé won ni eto yi won la be eto kan ti won gbe kale to pe ni his agenda le to pe o gbadimo eto ilera eto eko idagbasoke ati ologbara fun awon odo ati obirin igba igbadun ati ipese nkan amayederun la le je ki awon ero to nbe ni agbegbe ojoju gbadun budubodo joba awarawa alaga wi pe awon ibudo ilera labode tawon sese ko yi na ni yo mu eto ilera ko tu gbopon si alaga odun baku ni awon ti gbe to kokan lo eti won pe ni care doctor initiative ibi to tin fowo so pe lo awon akose mose orisegun ibo ti won lo bi egbagbeje lati pe gbogbo awon olugbe na ni won je anfani eto ilera eti o pe ni agbegbe ohun won fi ku oro pe awon ibudo ikose owo repete lawon ti se o bakan na ni igba to ti ba awon ile ewe to nbe ni agbegbe ohun won ni won tu fun awon loja ni owo ya ti o ni ele ninu bakan na ni eto abo tun gbopon si nipa pipese irinse fun awon agbofiro won ni bakan na ni won tu ko ibudo ere idaraya si agbegbe to pe ni mini stadium won ni gbogbo leyi na ni awon se la le je ki eto araye ko tubo buye re si ni ibamu pelu ireti otun are Bola Ahmed Tinubu won lara awon to wa ni bi eto lati oba tilu Aguda Kingdom oba Akin agba osi ewe ati awon to je alaga ni egbe oselu APC alaja Stella Kokumo ati awon lekan lekan ni won poju pese sibe o afi ni jopo iroyin agbe na lo tesaju lati le se bodo fm 92.9

0: padà àkójọpọ̀ rẹ̀ àgbọ́nà ló ń tẹ̀síwájú. Ìjọba ti tẹnumọ́ ìṣètò rẹ̀ láti rí pé àwọn pèsè àwọn nǹkan amáyédẹrùn fún àwọn olùgbé láti rí pé àwọn ṣe ìjọba àkóyawọ̀. Èyí ni ojúwèé níbi ìpàdé kan èyí ó wáyé níbi tí àwọn alákòóso tí a mọ̀ sí supervisor etí ó ti kọjá lọ àtàwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti àwọn alámọ̀ pàtàkì sí àwọn alága ìjọba ìbílẹ̀ jẹ́kẹ̀jáde ìpínlẹ̀ ti Èkó tí wọ́n ṣe ní ìjọba ìbílẹ̀ Somolo ní ìbọlá fún ẹni tí ó jẹ́ igbákejì gómìnà tí wọ́n ṣe yàn tí ó díje ní ọdún 2017 nípínlẹ̀ ti Èkó ní ẹgbẹ́ òṣèlú APC abilékọ Damilọ́lá Sẹ̀nàyẹn wọn ni àwọn tí ó ṣojú ẹ̀ńbẹ̀ náà ni alàgbà jacob wà níyẹn francis ìmọ̀ tí ń ṣẹlẹ̀ pé abilékọ sẹ̀nàyẹn náà ni ó fi ìdùnnú rẹ̀ hàn lórí bí wọ́n ṣe ṣe ìgbékalẹ̀ ètò ọ̀hún fún wọn ni alàgbà francis borí fún gbogbo àwọn alákòóso supervisor àti àwọn alámọ̀ràn níjọba ìbílẹ̀ àti agbègbè ìdàgbàsókè 67 tá ní nípínlẹ̀ ti Èkó fún ìṣọ̀kan wọn fún ìfarajìn wọn láti máa ṣe àtìlẹ́yìn fún àwọn ìjọba ìpínlẹ̀ Èkó ní gbogbo ẹsẹ̀ kùkù nígbà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ alága fún àwọn supervisor yìí ní ìjọba ìbílẹ̀ Somolu alàgbà Ayọ̀dẹ́lẹ̀ Kọ́ka ṣàpèjúwe abilékọ Sẹ̀nàyẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe yàn pé ìyàn tí wọ́n yàn láti jẹ́ adíje gẹ́gẹ́ bí igbákejì gómìnà ni ó dáa gan ni ó ní ipò tí wọ́n gbé sí ó fi hàn pé ó ti ṣiṣẹ́ takuntakun ó ní ìfarajìn ó sì jẹ́ ẹni tí ó ń ṣe ìjọba àkóyawọ̀. Àjọ tó rí sí ìdánwò ìgbaniwọlé sí àwọn fásitì ilé ẹ̀kọ́ gbogbo ìṣe àti ẹ̀kọ́ṣẹ́ olùkọ́ni nílẹ̀ wa tàmí sí jambo náà ló ti ṣàlàyé pé òun yóò bẹ̀rẹ̀ sí í gbé àwọn akẹ́kọ̀ọ́ léwọ̀n lórí ti ètò ìdánwò ìgbaniwọlé wọn. Àjọ jambo èyí tí ó taari àtẹ̀sódè láti ọwọ́ ẹni tó jẹ́ alūkkóró Fabian Benjamin ṣàlàyé pé àwọn ìgbìmọ̀ náà ni wọ́n ti wèrè o ipe àwọn àṣekú ìdánwò tí a mọ̀ sí mock up exam náà ni ó jẹ́ pé yóò wáyé ní kòpẹ́kòpẹ́ yìí bí ó bá fi di ìparí ọ̀sẹ̀ tí a wà yìí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ yóò láǹfààní láti tẹ àwọn èsì jáde ibi tí wọ́n ti ṣe àwọn ìdánwò ọ̀hún wọ́n ní eléyìí náà ní àǹfààní tó gbẹ̀yìn fún gbogbo àwọn tí ó yẹ kí wọ́n ṣe ìdánwò jambu fún ti ọdún 2026 o wọ́n wá ṣàlàyé pé kò ní sírú àǹfààní báyìí mọ́ o fún àwọn tó bá yẹ pé wọ́n fi àkókò wọn ṣòfò gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn òbí iléèwé àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ wọn lórí àwọn ìdánwò táwọn ti ṣe ní àtẹ̀yìnwá wọ́n wá rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ láti máa fetí léde sí ìròyìn tí ó ti àjọ jábù jáde o. Ògbóǹtarìgì òwòye nínú ẹgbẹ́ Oodua People's Congress ti borí fún àwọn ọlọ́pàá fún iṣẹ́ akin tí wọ́n ṣe o tí wọ́n fi dóòlà àbúrò àti àwọn ọmọ rẹ̀ yẹn àbúrò mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná olóyè Adébáyọ̀ Adélábù lọ́wọ́ àwọn ajínigbé nípínlẹ̀ ti Ọ̀yọ́ wọn ni àwọn ọmọ ẹgbẹ́ àwọn kankan kò sí nínú àwọn tó jìyàn gbé àwọn mẹ́ta tí wọ́n sọ pé jìyàn gbé àwọn ò mọ̀ wọ́n rí o gẹ́gẹ́ bí àtẹ̀sódè èyí tí wọ́n fi síta nílùú Èkó náà ni ààrẹ fún àwọn àjọ OPC Ọtúnba Wàsí Àfọlábí tí gbogbo wọn mọ̀ sí Askari ti ní kò sí àkọsílẹ̀ kankan ipò ẹgbẹ́ àwọn ni àwọn wọ̀nyí tí wọ́n jìyàn gbé o wọ́n ní OPC ò mọ kankan nípa o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọtúnba Àfọlábí ó ní àwọn èèyàn tí àwọn rí pé ìlú àwọn òdà kò bá ẹgbẹ́ mu látẹ̀wá táwọn ti fi ọ̀nà ta hàn táwọn sì ti ba ojú wọn jẹ́ ní gbangba wálíà ó rọ gbogbo àwọn agbófinró láti ṣe wọn bí iṣẹ́ lórí àwọn tí ó bá jìyàn gbé bákan náà ni wọ́n bẹ̀ wọ́n láti dóòlà àwọn ọmọ mọ́kàndínlógójì olùkọ́ méje èyí tí wọ́n jí gbé ní agbègbè ògbómọ̀ṣọ́ láti ọjọ́ kẹta oṣù kẹfà tí a wà nínú rẹ̀ yìí o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbóyìn fún àwọn iléeṣẹ́ ológun àti àwọn agbófinró tó kù lórí bí wọ́n ṣe bójú àwọn ọ̀bà ẹgbẹ́ afẹ̀míṣòfò jẹ́ nípínlẹ̀ Kogi pàápàá ni tí ó jẹ́ ọ̀gá wọn Ibam Bastuji tí wọ́n ṣàlàyé pé wọ́n dóòlà opó kan èyí tí ó jẹ́ opó ẹni tí ó ti jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ rẹ̀ o ìyẹn Major General Rabe Abubakar ni wọ́n ṣe ṣàlàyé pé kàsílẹ̀ ni wọ́n ti jí gbé o ṣùgbọ́n ìpínlẹ̀ Kogi òun náà ni wọ́n ti dóòlà ẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀sódè tí wọ́n fi síta to je alawo pataki si are lori re ati egbe idanu salagba bayo na luga ni are tinubu ni bi o se gbe mi basuji o je ikan ti o ga agbo to ti pe won ti se egbe apa awon afemisefo ni ipile ti kogi ati agbegbe re tori pe awon olosise ijinigbe ati kolu awon araalu ni agbegbe ohun won ni adari awon afemisefo yi to je pe o ti ba opolopo awon idile je nipa ise labi e won ni are tinubu gbori fun awon eso bi bo se dola aje amina rabe abubaka opo baba to ku si akata awon ajinigbe ohun are lawo ma tesiwaju lati pe awon se oro igbogun ti awon ajinigbe lase ti alakansepo iroyin lo kere Olede Somalia to kede gege bi olede olobile ala gbogbo o ti si ile ise asoju silu Jerusalem o leyin osu mefa to ti kede ara re won ni Israel no ni olede akoko to koko ri gege bi orilede leyin to ti kede igbojinira re won ni bi ti won si olede ise asoju won si na ni agbogbo ibudoko to wa fun imo ero ni Jerusalem won ni are olede Somalia Abdulrahman Muhammad Abdullahi ni won pe o lo si Israel nibe na ni won ti si ile ise asoju won won ni awon loto olede Israel Benjamin Netanyahu se la pe awon nita awon ti gba Somalia gege bi olede tutu ba won to ku ti e gba won eya ara ko si ti a le se ju pe ka fowo so po ni olede lati gbogun ti gbogbo awon iwa ibaje laujo wa yo se se fu a o ki a to mi lo wa so pin egba akoko to wa nu e oni sasa ro ijoba apapo lati nowo lora o si oro radio Nigeria ko je awo kan se fun gbogbo awon radio to ku ni ipile ti Eko ba ko ra mu ra fi pe ori afara ido ni won fe ti pa na awon kan to fe gba be yo se na gba fi gba die ti won fi se atunse ajo jambu ti kede idowo pese pese kan ti won fe se ni kopẹ kopẹ fun awon ti won lanfani lati kopa ninu idowo to kojo tabi kuje kuje ko wa won ni kan fe ti lede fun ojo ti won se idowo ohun bako la mo afi pe olede Somalia te pe ise gba ominira to keja age bi olede lominira pe lo ti si ile asoju silu Jerusalem ope pataki lowo temi to pe ajayi ati chidi mapa se ku e se be se tete si wa
1: edimare lodi mi e wa fakuko edimare lodi ri e wa fakuko oba oke lodi ri e wa fakuko edimare lodi ri e wa fakuko nibi ka pede ati polowo ko se royin bande fm awa ma loba bande fm

dúpẹ́ o lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣẹ́ wa dòní ọba aláni ọba lónìí ọba títí ayé ọlọ́run tí ọ̀padà lẹ́yìn wa ọba tó jẹ́ kẹ mọ́lẹ̀ láǹfààní àti máa gbóhùn mi lérí ètò yín ètò ara aléwájà láti lè ṣe bọ́ndẹ fm 92.9 tó wà ní onígbòǹgbò gr níkẹjà ọlọ́run tóbi lọ́pọ̀lọpọ̀ a máa yan ọlọ́run wa lógun bàbá olówó jẹ́ máa gbowó lọ ọlọ́run kẹ́nẹ́ lánàá ọlọ́run kẹ́nẹ́ lónìí ọlọ́run títí ayé ọlọ́run tí ọ̀padà lẹ́yìn wa adúpẹ́ ọlọ́run ti hun lọ́pọ̀lọpọ̀ tọ́jú ọláyé kan mo tún dé lọ́dẹ ńlá lẹ́yìn abẹ́rẹ́ gbólóòdì gùn yẹn gbogbo ara àgbàrá òjò tí báyìí jàdá tí gbójú dè yẹn kọjá apá kẹ́kẹ́ wọn ti òrùlẹ̀ náà fi ná tẹ́ni má tẹ́ni kẹjẹ áfíìd máa ṣàtìlẹ́yìn fún ẹ̀dẹ̀ àwọn àgbàlagbà ọmọ bá kò ní dé ẹ̀dẹ́ ni milagbo olùkọ́ tó ń gbò lórí ju mẹ́sàn-án mo kíkẹ́ ká lé o lọ́ọ̀dẹ̀ yìí o ẹ máa wo pé mi nìkan náà lẹ̀ ń gbò mí lálẹ́ yìí kò lè ṣe ọ́ máa rí bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ làkẹ́yẹ ọmọ ìjẹ́tọ́dé tọ́jú ẹnì kejì mi òní gẹ́gẹ́ lọ́jọ́ òbí rẹ̀ gbogbo ẹ̀yìn pátápátá gbogbo ará aléwájà fans club pátápátá gbogbo ẹ̀yìn bàbá wa lókè ògùn gbogbo ẹ̀yìn ọmọ òkè tẹ pẹ̀ka káàkiri gbígbí kíbi tẹ bá wà ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba fún ìgbésí ayé bẹ́ẹ̀ làkẹ́yẹ ọmọ ìjẹ́tọ́dé o òní lọ́jọ́ òbí rẹ̀ ẹ á bá ń ṣe ládùúrà fún pé yọ tọ́ bọ̀ pẹ́jù báyìí lọ ná owó ná lánà lánà dẹ̀ràn ná àlàáfíà bára líle bẹ́ẹ̀ sì ní ẹ̀bùn kẹtẹ̀lé bá fún ẹ bá ń fún lẹ́bùn torí pé òun náà ń gbìyànjú láti pé kí òkè ògùn kó ní lọ síwájú ẹ̀dùn àwa náà ná o gbogbo tí a ti ń ṣe àwọn ètò ìnílẹ̀ ń sọ pé à ń dùn yín ná à ń dùn yín ná ẹ̀dùn àwa náà yìí níná ọlọ́ọ̀bọ lójú òní kò ní jẹ́ kí iná yìí kẹ́kẹ́ kọ́ bàjẹ́ ná wa iná wù ọ́ máa dàn ni ẹ káàlẹ́ o lọ́ọ̀dẹ̀ yẹ káàlẹ́ lẹ́ẹ̀kan sí i àdúpẹ́ lọ́wọ́ ìyá wa ọmọ ọba adénìkẹ wúrọ̀ ládégùnkè ọmọ adó bàbá tí ìwẹ̀ wo ògùn bàbá dánẹ́kù tàbá bàbá tó dúró lóko tó rìn lóko tó ṣojú kòkó láìdè òkò ládùn àwáyé ń jọ sí ẹ tọ́gbọ̀n gòkè jù báyìí lọ o adégùnkè lè kọ yín jẹ́ lágbára ọlọ́run bá gbogbo òkè tẹ́ bá ń pátápátá ẹ̀ ní jábọ́ o òkè àgùnlá náà nígbè ó máa jẹ́ fún yín àdúgbò ọ̀pọ̀ lọ́wọ́ yín o àdúgbò ọ̀rọ̀ ẹnjìníà prince adéyẹmí òkè ọmọ òkè wéré jẹ́ ọ̀pára ẹ̀mọ́ aláṣẹ precious paint aláṣẹ hansi petroleum aláṣẹ iléetò park valley hotel aláṣẹ iléetò ebenezer hotel tó wá láàjì nílé ìnáwó ní tán owó yín o lágbára ọlọ́run ọba ẹ máa mówó ná owó ni o ẹ sì ní kì í ṣe lágbára ọlọ́run ọba àtọ́bọ̀ ní pẹ́ o ẹ ṣe wọn adúpẹ́ gan-an lérí ètò ara léwájà ẹ kó àdúró sí wa adúpẹ́ lọ́wọ́ bá wa ọmọ ọba ọlárẹ́rẹ́ àgbẹ̀ bàbá ẹ ṣe wo bàbá tó yẹ pé wọ́n fẹ́ràn ìlú wọn ọ̀yìn fìlú wọn ṣe kódà gbogbo gbà náà sáà máa ń gbọ́wọ́ sí ètò yìí pé àníṣe àwọn fẹ́ kí àwọn èèyàn mọ̀ pé òkè ògùn jẹ́ àgbẹ̀ ńlá tó yẹ pé àgbọ̀dọ̀ fọwọ́ rẹ́ sẹ́yìn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó jẹ́ pé a ní ẹ̀tọ́ àti gba ìpínlẹ̀ fúnra wa torí pé ìpínlẹ̀ tí à ń sọ yìí a rí àwọn ìjọba àbílẹ̀ wa gan tó yẹ pé wọ́n fẹ́ ju odidi ìpínlẹ̀ kan lọ ìdí èyí tó fi jẹ́ pé a nílò ìpínlẹ̀ báyìí kí ìjọba kọ́ba lè san mọ́ wa mo kí bàbá ẹ̀ ṣe wẹ̀ kú fọmọ yẹn ṣe mo kí gbogbo ẹgbẹ́ ìgbìmọ̀ òkè òkun pátápátá pàápàá jùlọ àwọn tí wọ́n tún kọ́ wa lásìkò tá a wà ibẹ̀rẹ̀ láti rí ààrẹ àchídì afọlábí mo kí o mo kí igbákejì ààrẹ délé abẹ́gundé mo kí akọ̀wé lukumanu tùjání mo kí akáko mọ̀sùlùmátù azeez mo kí torí alátàwọ̀ tí wọ́n jẹ́ alukoro máàkì life wire òkè ogun ẹnjìníà gani ìwòlábí tí wọ́n jẹ́ akọ̀wé owó bẹ́ẹ̀ ni mo nígbàgbọ́ bàbá gbogbo tó wá ń kalẹ̀ bàbá wa pa ẹ̀sìn olúbíyọ̀ bá dìkọ́ mo kí o bẹ́ẹ̀ mo kí àwọn ìgbọ̀n tí wọ́n tún kọ ẹgbẹ́ náà bọ̀ tẹ́lẹ̀ rẹ́fẹ́ǹsì mọ́ adékànjọ́ mo kí o rẹ́fẹ́ǹsì adéyẹmí mọ̀ gbàgbé yín o mo sì nígbàgbé àwọn bàbá tí ń wá pàdé dáadáa bí bàbá lè mọ́ mọ́ ọpẹ́ ló yẹru yẹ́rù bàbá òkè wò ti ń gbé ṣàṣá àti bàbá sàràdínà arúgbó bàbá ọ̀kà táwọn ní ń gbé ṣàṣá mọ kẹ́yìn náà mo lè ní lọ́gọ̀ọ́ ẹnu lágbára ọlọ́run ọba ẹ tọ́bọ̀ pẹ́ fún wa o ara léwájà lẹ́tọ̀ yìí bọ́ndẹ̀ fm láwà 92.9 rédíò ìfẹsẹ̀wọ́pọ̀ tọ́ kárí ayé n ò ní yẹnu kẹ́kẹ́ bọ́nú o gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń gba pátápátá ẹjọ́ mọ òkè gbé ẹjọ́ mọ òkè gbogbo iná ẹ̀ mo kí lálẹ́ yìí pé ẹ kalẹ́ o n ò lólódì ẹnìkan gbogbo yẹn ṣe wọn kó àdúró ti wa ọ̀dà náà ẹ jẹ́ ká gbìyànjú ká wọ́n ra gbami òtò ná lágbàtẹ̀mọ́ ètò ká wọ̀ ọ́ lọ lálẹ́ yìí bàbá wa pásítọ̀ joseph adébáyọ̀ adélàkùn bàbá yẹn wá àwọn náà ní fi jíde ètò àbí kí n sọ pé orin ọ̀gẹ̀ ni ń lò kí nìdí rẹ̀ ibẹ̀ làkẹ́jọ́ ọmọ ìjẹ́ tó ní ń ṣọjọ́ ọ̀bí lónìí àní láti bá a yọ̀ bẹ́ẹ̀ ni bàbá wa àlàyé fàtà ní fi oṣù olóòrùn ṣùgbọ́n àti wọ́n jẹ́ ìkan lára àwọn tí ń ti wá lẹ́yìn àwọn náà ń ṣọjọ́ ọ̀bí wọn lónìí bẹ́ẹ̀ náà sì ni ọ̀gá wa tó wà fún ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ ní iléeṣẹ́ bond fm ẹni látìfátì ọ̀rẹ́lú ọ̀gùnáìkè òun náà ọlọ́jọ́ ọ̀bí òní ni bàbá wa pásítọ̀ joseph adébáyọ̀ adélàkùn bàbá ayé wa àwọn ti ṣọjọ́ ọ̀bí wọn kọjá lọ́jọ́ ọjọ́ thursday tó kọjá lọ àmọ́ títí oṣù yìí náà a sì wá ná ọkọ̀ ṣe ọjọ́ ọ̀bí bàbá torí pé bàbá tó tún bàbá bàbá tó tún bàbá sùn lọ́yẹ bàbá tó yẹ pé wọ́n ń ṣe bàbá fún ni bàbá tó yẹ pé owó bí tí wọ́n bá ti dé báyìí wọ́n máa ń tọ́ka sí wa pé ọmọ àwọn làwa jẹ́ ni àwọn aṣíwájú wa ta ni lókè tó yẹ pé tí wọ́n retí kọmọ èyí tọ́ dìde àwọn aṣíwájú tó yẹ pé a ní lókè tó yẹ pé àwọn òwe pé káwọn ṣe tàwọn ní pátápátá la já lá mi kí wọ́n lá gbogbo ẹ̀ fẹ́ pátápátá tiwọn
won check sile fun wa baba to je pe ogo bi ti je o ti yo fun wa no ma npe wa si baba to je pe baba to fe wa si adugo wa je to fe akoni won tan ko wa ka pa di awon ko ba le fun wa ni nkan baba to je pe gbogbo igba to ba mu wa lo sode bayi ina wo odun ayo wa kan wa le ni baba to je pe igba to je pe won ba lo sile yin bo bayi won tan ma reti wa won tan ma pe wa won ma chadura fun wa baba to je pe bi won wa lodun awon ijoba gan won tan ma ko wa pe to awon fe ka to bayi ijoba soro baba to je pe won so wa po mo gba won to je pe won wa ni ijoba pe ki awon ti won wa ijoba kan tan ni ma rin wa lowo ki la tan afẹ ta le so pe to an fe lati owo awon ti o je atiwaju wa ti okan wo baba wa pastor joseph adebayo adilakun baba yo wa baba amonesti mabo baba to je pe okegun je won logun gan to je pe won gbe adura kale to n so adura kale ni gbogbo igba ni won tin gbadura lo chaki be ni won gbe lo agba re won gbadura lo seyin o won gbe lo okefu won ni okun ije o meso bayi pe laipe lajine won deji o meso fe pe won gbe eto adura wa fun okegun ki olorun ba ko gba okegun la ma so n baba mo ni asiko na re o pe pe anilo adura ge loke ogun baba tin won so fun mi pe ka ma gbianju lati ri pe a mu oro oke ogun wa ni ta ti wa ka mu lokundo tori pe nkan ti ran olorun ndo si ni baba wa pastor joseph adibaya di lagba baye wa e ti won baye to bo pe ju baye lagba olorun ba a to bo yin pe o baba se odun 77 loke ipe 77 years ni ojo ojo Thursday ti se ojo kokela na oju kefa odun ta wa yi lagba olorun ba baba e to bo pe fun wa e to bo gun lebi o e si ni dagba aya alaafia yin ko a ni pe ni lagba olorun ba na lana lana odun ni le ma wa titi aye ni pekun lati ma fe ni e ni ko lai lai lati edumare tori pe be yen bari baba yo ko mo ogoje odo si ni won bi won se kuta kuta de ani bi baba ba rin bayi kebe kebe kebe ebi atan ma sare te ni won baba lagbara olorun ba a to bo ri pe alaafia olorun alaye ne to je pe n bayi gbe ko ni fi sile o baba wa pastor joseph adibaya adilakun a mo fi eto imori so yin lale bo meje pe ebe la kan je won je to de ti ojo olukun mele eto ta jo n seto ne n chojo bi gbogbo ne ni n ki papo tori de yi o ni baba wa pastor joseph adibaya adilakun awon ni a lo lere eto ara le wajala le e kale o

ọkùn tó kún ní ṣe iyì àtọ́lá nínú ọ̀dà láyé ti precious paint ni precious paint ti wá dọ̀dà àtàtà sí gbogbo ayé ń dùúrà precious paint ọ̀dà tó kójú owó tó jẹ́ gbogbo ń tẹ́ ọba bí kò pátá ni ó máa dẹ́gbin gbogbo wọn bá fẹ́ fọ̀dà kò pátá ẹgbẹ́ precious paint wò kẹ́yìn náà oríṣẹ́ akin ohun tá a bá gbìyànjú wọ́n ti ní kì í ṣiṣẹ́ mo fẹ́ kí gbogbo ọdún ní ẹ̀hún mọ̀ emotion plenty coat test coat gloss satin industrial cotton pop emotion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí irúfẹ́ ọ̀dà tí ẹ̀ ń pẹ́ tí ò sí nílé iṣẹ́ precious paint o plot 85 adélakùn street up to the road oúnjẹ bọ́tọ̀pù agodo egbò ní pàtó ni precious paint ti ń ṣọba tí wọ́n ń ṣọ̀ṣun ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí ẹni gbèdé kẹ́kọ̀ọ́ sílẹ̀ 009-431-0288-0704-0202423 precious paint nìyẹn àyànfẹ́ ọ̀dà ló jẹ́ fún gbogbo àwọn tí ń lọ́dà.

wájàlẹ̀ ń gbádùn bond fm lawa 92.9 radio fẹ̀sọ̀ àpọ̀tọ̀ kárí ayé ṣẹ́ gbàgbé pé tẹ bá ti rí ọ̀dà kẹta ọkọ̀ precious paints láyẹ̀ tí mọ̀ pé ọ̀dà òkè ògùn ni bẹ́ẹ̀ bá délé ìtura kẹta rí tọkọ park valley hotel láyẹ̀ tí mọ̀ pé ilé ìtura yìí tòkè ògùn ni bẹ́ẹ̀ délé epo kẹta rí tọkọ hans rí petroleum láyẹ̀ tí mọ̀ pé ilé epo yìí tòkè ògùn ni tẹ bá ní ewu ṣe lókè ògùn pàápàá jùlọ ìjọba ìbílẹ̀ wa jẹ́ wa ń pínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ẹ̀sìn fẹ́ dá lọ lé kẹrin ṣùgbọ́n ẹ̀ fẹ́ dé sí agbolé àbí ẹ̀ fẹ́ dé sí ilé àtijọ́ ẹ̀ ń wo pé ẹ fẹ́ fa síbì kan tó yẹ pé ìbẹ̀lẹ̀ kẹ̀ máa gbà lọ́lẹ́tẹ̀ máa padà pàápàá jùlọ ibi tó yẹ pé yọ dàbí ìgbà tí ẹ wà lẹ́yìn odi ẹ máa bọ̀ wá sí ilé ìtura ẹbí ní sàòtẹ̀ tó wà ní ìlàjì ilé mo dúpẹ́ ọlọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ ilé ìtura yìí àtàwọn ilé iṣẹ́ tókùn náà engineer prince adeyemi òkè ọmọ òkè wẹ́rẹ́ tí ọ̀pá rẹ̀ mọ́ lágbára ọlọ́run ọba ẹ máa mówó ná owó ní us ní ìṣinṣe ọlọ́run ọba ọlọ́jọ́ ìníjọba wà pẹ̀lú yín mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mi ọ̀làyínká nígboyà láì gbàgbé eré tó kí adẹ́nìjì mo ti oyèdòkun nrc chairman fúnra ẹ̀ àti ganiyatọ mobile abachiru achiru tí wọn ń pè wá tí ń dúró tì wá lérí ètò pẹlú gbogbo alátìlẹyìn wa lérí ètò ara níwájú pátápátá lẹẹkan sí ẹ bá mi kí bẹẹ làkànjẹ ọmọ jẹtọdẹ o ẹ bá ń pè ẹ bá ń ṣàdúrà fún ẹ bá ń fún lẹbùn ọdún àjọdún ọjọ òbí ẹẹkan náà ni máa ń wáyé lọdún ẹ bá ń fún ní ẹbùn àjọdún ọjọ òbí o ẹ jẹ kí n náà mọ pé ẹ mọ rírì rẹ dáadáa ọlọrun ọba lọjọ òní yóò da gbogbo alágbà ẹ bẹẹ làkànjẹ ọmọ jẹtọdẹ happy birthday to you o ẹrọ ìbánisọrọ rẹ ní 08100733466 08100733466 ebe lakanje omo je tode na ele pe e ba npe ke ba nda lola e ba nfun lebun a lo loni a to pada lo se tin bo la che ma ile eto ara le waja ton je olale kan le ko mi o 0809 844 4710 abi ke gbe aju ti e ba ti pe ni ti o ba lo e lo 0770 88 100 154 tọ́jí ọlálékẹ́ ní ikọ̀ mi the charismatic representative nígbàgbé pé lágbára ọlọ́run ọba a tún pàdé o lọ́sẹ̀ tí ń bọ̀ lérí ètò ètò ara léwájà ire o.

bá ní ẹnu mi ní àṣálẹ̀ yìí bí o ti ń lọ sílé àti níbikíbi tí o wà tó ti ń gbọ́ ọ̀rọ̀ yìí ọwọ́ agbára ọlọ́run kò wọ inú ayé ẹ ọwọ́ agbára ọlọ́run tí máa ń gbá àyìn lọ́wọ́ ogun tó le lórúkọ jésù kò wọ inú iṣẹ́ rẹ ọwọ́ agbára ọlọ́run tí máa ń pa ọ̀tá lẹ́nu mọ́ kò wọ inú ayé rẹ ọwọ́ agbára ọlọ́run tí máa ń mú àṣeyọrí tó ṣe ṣàlàyé wọ inú ayé èèyàn ọwọ́ agbára yẹn kò wọ inú ayé rẹ àkókò tí a wà yìí ní ìṣẹ́jú méje mẹ́ta tí a ní yìí òní à ń pè ní wákàtí ọwọ́ agbára ọlọ́run orúkọ tèmi pastor soa ogunọlá láti ìjọ faith in christ bible church international ní ilé ẹja bọ́stọ̀ alápẹ̀rẹ̀ road kẹtù òní mo ti mú ọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ta mẹ́rin yìí tọ̀yìn wá wípé kó o béèrè ọwọ́ agbára ọlọ́run kó o béèrè ọwọ́ agbára ọlọ́run ní psalm 89:10 bíbélì wípé ó sọ nípa bí ọlọ́run ṣe fi ọwọ́ agbára rẹ̀ ó bí fi nípa àwọn ọ̀tá rẹ̀ ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní bí ó ṣe fi ọwọ́ agbára ọlọ́run tó na ọwọ́ agbára tó pa rẹ́ábù nítorí náà béèrè fún ọwọ́ agbára ọlọ́run tí máa ń ṣe ìdájọ́ ọ̀tá oṣù tí a wà yìí ó ní oṣù ìbẹ̀wò ọlọ́run a sọ wípé ní oṣù kẹfà ọlọ́run bẹ maria wò ó rángẹ́lì sí nílùú nasareti ó sì bẹ́wò ó ṣe ti ò ṣe rí obìnrin ò lóyún láyé pọkùnrin ọkùnrin súnmọ́ rí ó bẹ̀rẹ̀ láti orí maria nìkan láti gbọ́ a ò lè tún lè gbọ́ mọ́ nítorí náà oṣù yìí ó sì bẹ̀wò ni tọ́lọ́run bá bẹ́ẹ̀ yẹ̀wò ayé rẹ̀ kiri bákan náà mọ́ orí ọlọ́run náwó ìbẹ̀wò sínú ayé rẹ̀ ọlọ́run náwó ìbẹ̀wò sínú ilé rẹ̀ ó náwó ìbẹ̀wò sínú ayé àwọn ọmọ ẹ̀ gbogbo ohun tó dàbẹ̀ ni pé kò ṣe ṣe ọwọ́ ọlọ́run lórúkọ jésù yóò jẹ́ kó ṣe ṣe nínú ayé rẹ̀ gbọ́n tí lè yímáyà wí ó ní òun ṣe nǹkan tí ó tó kọjá gbọ́ ìmọ̀ye òun nípa ọwọ́ orí ọ̀fẹ́ ọlọ́run tó wà nínú ayé òun nítorí náà gbọ́ ọ̀rọ̀ yìí nínú oṣù yìí ọwọ́ orí ọ̀fẹ́ kristi ti máa ń mú èèyàn ṣe àṣeyọrí tí kò ṣe ṣàlàyé ọwọ́ orí ọ̀fẹ́ yẹn bọ̀ lórí ayé rẹ̀ ní orúkọ jésù gbogbo ọwọ́ tí a wá tà ọ̀ nínú kristi tó ti ṣiṣẹ́ nínú ayé rẹ̀ ọwọ́ yẹn kò gbẹ dànù ọwọ́ tí ọ̀tá máa ń nù lójú àlá yẹn tó jẹ́ wípé tí ó bá ti ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ wá ti gbà lọ ọwọ́ yẹn kò gbẹ dànù gbọ́ ọ̀rọ̀ yìí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ síbẹ̀ ọwọ́ ojúrere ọwọ́ àánú ọwọ́ ìbẹ̀wò ọwọ́ ìgbéga ọwọ́ ìgbédìde lójijì lórúkọ jésù ọwọ́ tí ń gbé ní sókè ọwọ́ tí ń gbé ní sáré ọwọ́ tí máa ń mú yàn ṣe àṣeyọrí tí kìí ṣe ṣàlàyé ọwọ́ ọlọ́run yẹn kò wọ inú ayé ẹ ní orúkọ jésù má gbàgbé ní ọ̀la ní aago mọ́kànlá àárọ̀ ọ̀la mo máa ń sọ mo lè tún sọ lẹ́ẹ̀kan sí wípé kìí ṣe gbogbo ogun lèèyàn lè dájà àwọn ogun kan wà ó dàbí ẹni tó já sínú kọga ẹnìkan ló máa ju okùn sí tó máa yọ jáde ní ọ̀la ní orí ìjọba ní 3-5 faith in christ church street ní ilé ẹja bọ́stọ̀ alápẹ̀rẹ̀ road kẹtù à ń kóra wa dọ́pọ̀ à ń béèrè fún ìbẹ̀wò ọlọ́run nípa ọwọ́ agbára rẹ̀ má gbàgbé aago mọ́kànlá àárọ̀ ọ̀la à ń kóra wa dọ́pọ̀ ìwọ náà máa gbé iṣẹ́ yìí tọ́ ọlọ́run bọ̀ máa gbé ayé rẹ tọ́ ọlọ́run bọ̀ àwọn èèyàn ọlọ́run wà nítòsí láti sowọ́pọ̀ pẹ̀lú rẹ láti jọ gba àdúrà bó dẹ̀ mọ̀ wípé ọlọ́run á gbọ́ àdúrà yìí kó tó lọ gbàgbọ́ ọ̀rọ̀ yìí o 21 night of glory ìpàdé ńlá ọdọọdún.

0: Ibrahim. Oti aso da fe. Ibo obini te plejo.
1: Se yin le jo ni. En tiro, en tepa. E wa n da soro ijo.
0: Ah, de ro nte lenu e. Emi ti fa anu ijo ale oni. E da yan mo.
2: O be le o. Ki lo fa to to mi?
1: Eh, baba, eyin na ti so panu. Ohun ti awon eyan so ni pe ofo ala to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
2: Baba ngba te ni be gi lo bi se o. Bo lo egbogi baba ngba du ami gba. Mo so panu.
0: To je pa lo lo yo mi. Lo wa n te koluba. Mo bo lo wa ara tita. Oro si so mi n jaga ara bayi. Atelese to wa mi lemo. Iye ti da fi seyin. Owo ni kan yan ma ta gege bi keke Mario. Olorun gba wa. Lo wa isan fi ni pamo. Awa finish esin. Ide mi ja. Oju to ba fa koko eni sofo. Ajegun wa lodo baba gba. Baba gba wa ni number 20 Amoka Street, Dele Ara bus stop off Abanajeru, Ikotun, Lagos State. Ero ba ni soro won 08068216859. Le kan si 08068216859. Doro nke o si legbon re lowo ko mu dodo baba gba. Ko na le so panu.
3: Gbogbo apata la mo pe alaafia o ni se pataki lo se koko eda to wa laye ti o ni alaafia ara bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori eto leni baba wa e ba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
0: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun bile to nfe wi ati gbo so mara ilore mo ki gbogbo awon baba mama atawon aburu na pe a o ni faisan lugba
3: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanajeru Ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859 08068216859
0: lori awon aisan kan si keji ta ma soro ni pe ni aisan nu isan tabi wo to ni awon kabi aromole egun mo ni ki lopolopo to ma nfa to di pe lomi o ma to ma nfa bo se rin ta ti rin dogun oni pe opolopo mi to ti suburi abẹn to ti ni jamba moto ri abẹn to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon nkan lo le se okun fa wahala to le fa pe ki ati rin ki o dogun ki ati bere sadua ko di oran mo ni to ba ti ni apere pe boya ara nro mi apariru ese kikan elomi o ma rin lo ba ibato ma bo lese to fe jabo to ba ti la wa apere tete ma wi pe aisan tabi arun lo nbo nu agbo ara re ni ati rin dogun ibadi ko ma buwo so ni gbogbo igba kati ni dogun ke ti o ma pari o kaya o ma lu pipipi elomi aye ado ma ja ni elomi apakara lati oke desale ni okuta itai elomi ga gbogbo nkan lo ma ma ti pipipi nu agbo are to ba ti rawon kan bayi
3: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abanajeru Ikotun gbogbo bi te ba ti nbo te ba ti de koto underground ewo marua to lo si Abanajeru tabi te ba n gbo ko bo Abanajeru ni ke bere e bo le ni Dele Ara bus stop apa tun le ya si Number 20 Amoka Street Dele Ara bus stop off Abanajeru ni Ikotun Lekun
0: baba gba te ni be bi lo ni ke ma so pe Ikotun gina ìrẹwẹsì ọkàn ni wọn ń pè bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkàn yìí náà kẹ ẹ gbéra fáyìn báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbàtẹ nígbà ibi lójú ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abanajeru nílùú Ikotun ẹ bá ti dé Ikotun.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí
2: 08068216859 08068216859
4: ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn ìtàkùjúgbà àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ lóògùn bílẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágun ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tẹ̀gbọ́n wa dé màní nàlàyé náà má bá a sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gbogbo bá ti dé níta kọ́ máa fún ẹ tó bá ti lónú àgbo ara mo lóògùn kò sí tí ò sí bẹ́ẹ̀ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
3: A wà ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abanajeru Ikotun mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859
4: ìwé bá ti rí gbogbo fún bóyá ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ́kọ̀lùbà ẹlòmí etí ẹ̀ máa ma pariwo ni ẹlòmí bí ṣe rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe rìn ni ó máa jókòó ẹwú gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ìwé tó jẹ́ pé bá ṣe rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́ wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ kú abẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
3: Ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abanajeru Ikotun.
4: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀rìn tẹ̀kọ̀lùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́gbẹ́ gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ní ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ó máa má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
3: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní number 20 Amoka Street Dele Ara bus stop off Abanajeru Ikotun.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068
5: 08068216821 6859.
4: Mo gba adugo to ba tin gbo wa bayi de te lori ati ni gogun ni ati se igbanse ndoran ni e te lo mi ti ba bo lo sa nu wa to ba gbo wan gbowo ka to se igbanse ni be se ngbo mi pa bele mechanic ni elomi e ni le ba soro nitori be elomi o le nawo sagu are afi orisi ko si tani ko ra fun nawo ti o ni se e ma fi ra yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lele ko si se e ma so be gbogbo wa la logun ko se ti ologun sugbon olorun oba fe nikan si je nikan lo bo mo se ma ko se ti ma nbo so do wa Olorun ti n gbadura a ti mo pe adura ti gba ko to gbara le ni to ba ti ra pere gbogbo yo nure bata n bo lese re e a se nko paja paja lowo lese ati ori gbogbo apa oro mi egbe kara oro mi ati gbera gan baba ni pati ayo le lo ogun lo ni egun omo ni olorun bo ni ja rogun an gbe ni sugbe ni to an gbe ni sugbe ni to a ni ri o an di magidi mo pe ka to ni olorun ni je ke ri sugbon adura la so ran ju ka gbe igbese ẹgbọ́ tó ń rojú ọlọ́gbọ́n tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀.
5: Sí nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, Ofa Abara Jero Ikotun.
4: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lú gbogbo jù.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859.
4: Ẹ tètè kọ́ lẹ̀. Te ba ngbo lale e jide be ndaji te ba ngbo losan e ma ti je pari ke ti ma bo ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo lori tewe tegbo ti o mu kara yin se kebe kebe sagbadere marugo takebe lodo baba agba te ni be gileju ilu maka oni se gbebile to nso ni atebo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba lo pada bibi ta ba lo ta ba service e mo pe le ta ku soju ona odun wo ni won ti wa laye ko ti nje to ti mu to n gbadun to si jo toju ara e ri ta mo wa soro pe bye bye le ra wa o ti wa ju do iro na ma pa ma ba so be o baba agba te ni be gbe gbogbo bi ti mo n de pata adu ana ma se se mi pe ya gbogbo ara lo n te ni ara yin o ni owo kan mi ni e pe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
5: ni number 20 Amoka Street, Dele Ara Bus Stop, Ofa Abara Jero Ikotun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
6: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú. Ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Torí lomi máa sọ pé Ìkọ̀tún jìnà o.
7: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí náà. Kẹ́ ẹ gbéra fàáyù báyìí pé ìkọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ lójú.
4: Kí ló ń dọ̀ láàmú? Kí ni ìwọ́n ti náwó náwó náwó lérí? Àìsàn agbánilówó ọlọ́ọ̀mọ jẹ́ àárín. Ogun wàhálà yà ń lù pìpìpì. Àyíntọ́ ẹjọ́ bèrè létẹ̀ gbọ́ gbogbo tí mo sọ pátá. Wa ni àbí mo sọ̀rọ̀ gbobìnrin gbogbo tọkùnrin tóbìnrin lóbi tá à ń sọ yìí. Ṣùgbọ́n ìwọ̀n tó bá wà wo ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tọ́ láìsàn kan sí kejì inú àgbára ìwọ̀n kan sí bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ gbìlẹ́jù. Ọ̀nà àbáyọ náà ló ṣe tọba ti dé lórí gbogbo kagọ́lá lè má fẹ́mi bà. Gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ ni pé ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí. Màpá ẹ̀sà àtàrùn tán ẹ̀bá ti bímọ máa bọ̀ sí.
5: Number 20 Amoka Street, Dele Ara Bus Stop, Ofa Abara Jero Ikotun.
4: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ọlọ́ọ̀bẹ ò ní sọ wá dẹni tó máa ti ro. Àtó ń ṣe àfin wọ́n ṣe rẹ̀. Ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀. Bí ẹ bá ti rí pápá ń kú ni, ẹsẹ̀ ń kú ni, àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí. Ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi. Tíná ti gbogbo ara ó máa ń fa kíṣa ara àgbé ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì. Ọjọ́ orí máa ń fà á. Alẹ́ tó bá ti fa ti rọ tètè máa bọ̀ sàgbàdo ìwé márùn-ún ta kékeré. Lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo tó bá ti dẹ́gbẹ̀ wọn náà. Bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀. Àkì ń gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí. Tó bá ń gbẹ́lú Èkó àbí Ìbàdàn ìjọ kejì yóò hàn máa lọ pé ẹ lọ bá ara wa tó bá ti dáa ni. Eléyìí wá ti fowó ròyìn òyìn kò kọ̀ lójú ẹyin ẹ gbìyànjú. Mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi láyé ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ọbẹ̀ ẹjọ́ ti ẹ̀ wá. Ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lóbi.
5: Number 20 Amoka Street, Dele Ara Bus Stop, Ofa Abara Jero Ikotun.
4: Ẹ wá kẹ́ wá jàǹfààní ìwé àti gbogbo ẹni láfíjì ẹ̀yin náà dìde kẹ́ máa bọ̀. Kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu? Wàhálà àti ìdààmú wo ló wà nínú àgọ́ rẹ̀ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kan ará kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ẹ ilé ìwọ́ síbí ni ọlọ́ọ̀bẹ ò ní jẹ́ ká wá rógun ọfà. Ọfà burúkú ò ní bá wa fẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá. ori si si ona lo n gba wa elomi afefe ni ti e elomi ofa lo fa elomi ko si ba ti e chairman to ba ti gbe eyin mo mo lori ba se bi ati ayewo ati to ba e ka si pe kilo fa ti leyi so ju orun lo ti sele mi abi ma te lo mi kankan ba e pi te ma boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa n bara je awon arun kan wa ti gbe ko ma n bara je were were were ti o ma ba do ni ara ni oje ni egungun olo mi je kari ṣugbọn tẹyẹ ba ti wa ri eje ka to ti gbe nse ka mo pe odo baba gba se nbe di loju
3: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaraje Road Ikotun
8: me baba gba te nbe di loju wa
3: ero ibanisoro wa 08068216859 08068216859
4: e ma le ti na wa be ti de dikore ni e mu gbagbo n dani e won ni bi na o ba tan la so eje ni tan le kan ma e gba pe be ba ti ri mi ni le te ba ti dura ogun ati wahala ataisa to la lam o ti se lori awon kan tan pari ni ran ni ati so pe awon ti sise giri ojabo loke pe awon ko pe ri ojabo elomi ba last day fun moto bi odun merin ma ko ni mo boyo n fori abi fin kaka gba bi kan a ma wa fa wahala ti damu mu agbo ara ngba to ba dojo waju bi e to reyan bo se ma ri e te yo ba wa mo a wa bi arun sinu isan sinu egungun sinu ara sinu ejara ama woka ama rika imi wa to je pe ki de to se to ba nu to le je pe ofa to le je talabefe afefe buku ni feluwa
3: awa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaraje Road Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de kotun roundabout ewo marwa to lo se Abaraje Road tabi te ba n gboko bo Abaraje Road ni ke bere e bo le ni Dele Ara bus stop apa tun le yas number 20 Amoka Street Dele Ara bus stop off Abaraje Road ni Ikotun
4: Iben baba gba wa ero banisho hotel fi pe mi
3: 08068216859
8: 08068216859 ele wa so pe ko to bi me ko to bi na awon do wa wa laja awon do wa ka ki to wa nde buure to gbe ra ban yo ju bi iko to ibi na la fi so so pe e mo de ka fi akoko yi na ola e dide nle ba e mo abo ninu iko to bi baba gba te do si nle number 20 Amoka Street Dele Ara bus stop off Abaraje Road ninu iko to iko to jina o Awari ti ru.
9: Ha, ragero awara ni e.
10: Am ebo na profession.
9: O da, se won le ori bo se ri ni. Ori tan te koloba, o tun ri won ku won ku.
10: Ijo ni ma da bayi. Ha, nkan kan ma n ba eni yi fa.
11: Ma je ki ofo ojo pipe tabi awon isan to le fa ki ati gbagba gbese odi ni rada owo le. Ori keri ki ara ro ni, abo nwu, ara tita, ara n jani je. Kori o ma gbaye, o le ruku ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe ka ara re kuta ita ida toke de le. Ke won ma ri ko dabi pe nkan ra lese. Bata ti bo lese lomi, ko ni mo. Elomi a ma rin, a ma da gege bi keke Mario. Alo raisan ti gbọn ni lowo ti danu wole ti finish esin baba gba te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abaraje Road Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 wa ka gba foju ni

dé àsìkò yìí ẹ̀yin èèyàn mi orúkọ mi ni Mrs. Abike Amoro láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories ọ̀rọ̀ Yorùbá ni mo tún wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ bá dẹ̀ ṣe rìn là ń kó ni ìyẹn túmọ̀ sí pé you are what you wear pàápàá jùlọ àwọn obìnrin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain leg chain bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira ẹ̀ please don't try to look like anyone but create your own fashion style àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lò wọ́n lọ church àsàlá two party àwọn wà ń bẹ̀ ẹ lè lò wọ́n lọ surface ẹ lè lò wọ́n lọ sọ́jà ẹ lè lò wọ́n lọ sí àwọn shops yín àwọn store ẹ lè lò wọ́n kẹ look good kẹ ma dazzle ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 and our jewelries wa ni gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wò dẹ̀ tún gara ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Ambi Jewelries and Accessories ẹ máa rà lówó péréte a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546 46 ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546 ẹ ṣe gan.

0: Aku udah dia koko ni, bobo bete ati lafa ya ati mago ame kanji. Orolori alafia wana debu agota. Mwini ane juhi agodo, baba igitono ibi. Koko arugo, olo tuwa fara. Baba, hey, kilo bonita de, kulipe aisaba hale ni, mitaba yu.
1: Boki bobo tito mbame, nene da koko tawa yi, alafia arawa. Yo majeo, ao ni fi aisa lugba. Oruko mini baba igitono ibi. Oko arugbo olo tu ofara eya meji si jade e ti bagade le kokan bayi lori iwo san mo eda ati gbogbo ba se gbaye gbadun pelu alaafia ohun gbogbo ni jade
0: baba igi to ba n gun oko arugbo ojo pe ta ti n gun awon ofara jaye ati jo nikan lo fara ndani lo amani abosuwa titi da siko yi
1: o se olo tu ofara e nkan to lagbara po ni ama je kokon fo lawon apere ofara to wa orisi ofara meje lo wa ofa ide ofa baba ofa oje ofa oje jojo orun ofa ara tita ofa jankariwo
2: bakan na ofa sakatunbe
1: ara awon apere ofa ara meje to wa ni ko wa se ti o le se a ma so konrin a ma so bere a ma so modi a ma so agbalagba jeje mi mo joko ko si ni lo ogun ofa ara o to ba se ran lowo a ma fe fo ri egbe ori kan ko mo fo yan ke ti o ma pariwo aya ni ni pipipi ara tita ara jijaje ko wa tese o ma gban ririri ke ya mo ta gegege ko mo dabi pe won fe ti subu la teyin abi nkan na mo wo lona ofun ara awon apere ofa ara nu ti ofa ara ba gbena ya tan a ma se akoba fun isara aye si ni fi isara wa de wa mo le latari ni pe ka gba pa ko ma se gbe ka gbese ko dogun ara ri oni gbogbo igba ki ni egogo ma san ni wa abi ki a ma wo iyawo eni bi aburo eni ara awon apere isara teni mo ri ninu agbara ni isara wa de dabi waya to mu ran lati bikan si bikan ti se o ba ti si eda o le si ti se o ba ti si eda o le ri gerege o ni fun ke jade wa o ke wa ba emi baba gi tolorun gbe oko arugbo olootu ofa ara ero bani soro mi 0703144562 0703144562 Baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo to ba tin bo sa ti pe phone number won iwo olomo kunrin to wa ninu ile to wo iyawo re gege bi aburo re to gbe ofo kan ah iru awon kan won yi o da o isara re ni o ti fe da sele ni o iwo olomo kunrin to je pe ojojumo ni aroni re po ninu ile lodo ololufe re o le sagi logbe ko soje o le to si be ayafi ko mo lapala kan si emi baba igi tolorun gbe oko arugbo olootu ofa ara gbogbo kan to je kude kude ninu agba re pata gbogbo esi lo do gbagbe to si la lafia ani ko ma bo latokere ki yawo re ma ke oni mesan mewa ko ma pariwo e katapila de eko oko oke kini lo ma dun inu olaje adesoye wole igba yi lo lade wuyi oje owo nikan kan lo bi fe o ani bo ba fun lowo to ba le soju se re ninu ile ah oh do to ti sa gi logbe o ko ti soje rara oh ti to sibe o si ra pala lowo ni sugbon to ba ti to sibe to ko ni se to ko ni si aye mo pe ah o wole de looto ani o jade wa wa be mi baba gi tolorun gbe oko arugbo looto ofara ero ba ni soro mi 0703144562607031445626 Baba wa ni Lagos Abeokuta Expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju bridge elese gbogbo gbogbo to ba tin bo sa ti pe phone number won elomi dere awon ka ni titi e to ti di soro fa omo won ninu ile bibi family de mo le wole mo le joko eyin te la ru gbonde egbe won wa oruku ni da won la mu ni awon ka ni egbogbo ni awon ka wa se rase ni won o le gba pa won o le gbese eyin riro ni gbogbo gba ara riro won o ro run sun ni elomi o ti ji lati bi ago meji la oru titi lo fi mo ko ti ri orun sun elomi aya ni ni pipipi egbe won jade e ma so pe wa ala baba gba po wa ala ya gba po egbe won wa e wa gba iwosan fun won te ba ti dodo wa ayewo wa ta se fun e si gba kaadi wa pe perete aju gara wa yo ma je a ni fi aisan lo gba ojiba
3: Eka le o, eyin temi ni gbogbo bi je ba ti lori ofe ati anfani ati ma gbo mi. Se wa pasa, se wa pama. Me nkan si eje kin ki wa pe aku orire. Se lemi ati lajo ku orire ninu osu June odun 2026. Ah. Hey guys, ta ba wo gbogbo to sele lori lede Nigeria. Ma para e o, ibi to ro ja si mo so fun eyan o. Ma para e o. Tori pe emi ati eni ilu asiko ti wa ka ma agbera wa debe nkan to ba wa lara mu to munu wa dun ka se lo je ki n fe soro four round beaters fun asiko ta wa ya asiko four round beaters ni biribiri Isuke Famari odun ti da meji niyen to tumo si pe emi ati e n ta ba pinu lori nkan ta mu lori nkan ta nje lori nkan ta se lori baba se n gbadun ara wa o lo ma toka si bi odun yi se ma pari odun yi lo pari layo lo je ki n so pe n fe so fun e nipa four round beaters to ba ti gbo bo lo ti gbo npa four round beaters iwo ti gbagbe four round beaters he o da je ki n so kini kan fun e to o gboro gbagbe nipa four round beaters to gboro ma wa sokun e ni gbogbo igba nigba gbogbo four round beaters ni beaters to ma fun e ni gbogbo nkan to e ki beaters fun e yàtọ̀ sí pé ó ní ọtí nínú gbogbo nǹkan tó ekipitas ṣe lára ó lè máa lo four round beaters kó ní gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ lára ó lè máa lo four round beaters kó o máa dàwọn èèyàn láàmú pé ọ̀pá ẹ̀yìn rú ẹ ìbàdí rú ẹ four round beaters yàtọ̀ sí pé ó máa gbé ẹ débẹ̀ ó máa ṣe ẹ bí akọ ó dẹ̀ máa ṣe ẹ bí abo tó túmọ̀ sí pé ọkọ máa lè ṣe ojúṣe ọkọ aya náà á lè ṣe ojúṣe aya níbi tó yẹ kí wọ́n ti ṣe lórí stadium orí field ní sọ four round beaters field mo n jẹbẹ iwa gbomi o four round beaters awọn anfani pọ rẹpẹtẹ yato si anfani pe gbomi rinrin agbo iwa gbomi debẹ four round beaters gbomi debẹ iwa gbo o four round beaters wọn lọ wa ewe egbo awọn nkan obilẹ to ma ṣe ara lori ohun ni wọn pọpọ ti wọn gun pọ ti wọn lọpọ ti wọn wa fi ọtí tí ò léwu fún àgọ ara pòpọ̀ kó lè bá a lọ tààràtà lẹnu ìdí nìyẹn tó o bá ṣàkíyèsí àgbékalẹ̀ four round beaters tó o bá fi sẹ́nu wà á rí pé fẹ́lẹ̀ dáadáa lẹ́nu kò dẹ̀ máa ta yẹ́rí-yẹ́rí kó máa tàbí ìgbà tó yẹ pé ó fẹ́ máa kó bá ọpọlọ torí pé tí ní iṣẹ́ tó lórúkọ tó gbé four round beaters kalẹ̀ bá lè gbé nǹkan kalẹ̀ tí wọ́n gba òun tẹ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà NAFDAC ó yẹ kẹ́ mọ̀ pé irú ọtí bẹ́ẹ̀ ọtútù ìdìlẹ̀dẹ́ èdè ni Fẹ́mi Adébáyọ̀ ambassador four round beaters ni àwọn olórin gbajúgbajù òṣèré tíátà nílẹ̀ Yíbò ambassador four round beaters ni wọn tí ò bá da àwọn tá à ń sọ yìí wọn nípa four round beaters sí ìgbà tí mo sọ fún ẹ four round beaters ó jẹ́ nǹkan tí o gbọ́dọ̀ máa lò lóòrèkóòrè pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin pẹ̀lú four round beaters a fún ẹ lókun ọkùnrin tiẹ̀ òun ni torí pé four round beaters máa ṣe kíni ó máa fún ẹ lókun ó máa jí ara ẹ pépé ó máa jẹ́ kí ara ẹ kó padà pọ̀ sípò ó máa jẹ́ kó ronú tààràtà kó ronú straight láti ẹnu mo ti mọ̀ mọ́ pé ohun tí mò ń lò sára yìí ó bá mi lára mu wà wá rí pé iṣẹ́ tó máa ṣe lára ẹ tó o bá máa ṣe ìgbọ̀nsẹ̀ wà á rí àpẹẹrẹ pé ohun four round beaters má jẹ́ sọ ojú bẹ́ẹ̀ lọ four round beaters wo ṣe máa gbé òótọ́ rọ̀ jẹ́ mo sọ fún ẹ ó ṣiṣẹ́ fún àgọ́ ara ó dẹ̀ tún gbé ìgbádùn wọlé ìyẹn kọ́ ó ṣiṣẹ́ fún àgọ́ ara ó ń gbé ìgbádùn wọlé máa gbàgbé o tí o bá jẹ́ ẹni tí ò tí ì lo four round beaters rí tètè yá wa lónìí ẹlòmíì ni ṣé mo lè mix ẹ̀ mọ́ yúgọ̀t o lè mix ẹ̀ mọ́ wáìn pàápàá kò ṣe yúgọ̀t nìkan ó lè fún ìlà kò fi ṣe kí n kò ṣe ní ara ẹ tó o bá fẹ́ owó púpọ̀ jù nìyẹn rí dájú pé four round beaters tó o bá ti dààmú nǹkan kan pọ̀ rí dájú pé o rò ó dáadáa o kí ṣe yẹn bá lè ṣe kí ni kó o bá dọ́ra tó o bá ti fẹ́ mu beaters nígbà míì tàbí fẹ́ mu nǹkan tó lọ sí nínú ìgbà míì tó máa ṣara lóore tó rẹ̀ máa fùnà four round beaters ni kò béèrè ó wà káàkiri gbogbo ilé ìtajà kò sí ilé ìtajà ẹ ṣáà rí àwọn ọkọ̀ bíi àwòtí káàkiri tí wọ́n lẹ̀ sí lára four round beaters ti gba ìgboro kan òun ló ní ìgboro ti gba ìgboro mọ́ lọ́wọ́ bí mo ṣe sọ ọmọ ẹni tí ò bá tí ì pé ọdún 18 years sókè kó dákun kó má gbé pẹ̀lú kan four round beaters ó lòdì sófin ẹ dẹ̀ má gbàgbé ẹ jẹ́ ká mu ọtí four ambitas pelu opolo pelu omo luabi lokan wa e je gbogbo aparuwo le nkan sosu four round beaters oti wa ni

0: pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ pé pérépéré kó bá kúrò lọ́wọ́ kò ní púpọ̀ ládìde.
1: Agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹsẹ̀.
0: Orúkọ ìdìbà ìbàdí àti ẹ̀yìn.
1: Ṣé kákú àbírí ro?
0: Gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀ lẹ́ẹ̀mẹrún ẹ̀mẹfà kí lè tó mọ́.
1: Ó léwu díẹ̀.
0: A ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ dá para o.
1: Wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú.
0: Láàrin ká máa mí gúle gúle. Bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà ń dàbí ti dání.
2: Iléeṣẹ́ bàbá ewébè mi wà ní Ketun bus stop ládojúkọ méjèèjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀.
0: Lápẹ̀ rẹ̀ ṣe pàtàkì fún ìwọ àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
3: Ẹkùn ilé làkàrà ló. Mo ní ẹrù wọ́n là kúrò ọ̀nà. Kábíyèsí láti ọba lọ́jọ́ ọ̀tún. Mo ní àlejò kan ní agbára. Òbí ni wọ́n. Èèyàn ńlá ni wọ́n. Lọ́nà bẹ pẹ̀lú mi ni agbára ń rí. Ìgbìmọ̀ kó tó di pé mo gbọ́ ọ̀rọ̀ orí ètò. Orúkọ tèmi ni Olúmìde Ọlálérè. Láti ní ilé láti omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni.
4: Lẹ́ni ṣẹ́ńjẹ́ ìṣúré. Lẹ́mi ọ̀rẹ́ yẹ àti bọ́lá bẹ́rì èsì tí mo tún ń gbèdé.
3: Bàbá ewébè mi, tá a bá ń sọ̀rọ̀ oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ dáadáa, ó mọ̀ nípa ewé àti egbò ká fi ṣọmọ ilé orin. Kò jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sọ̀ kan sí mí, tó bá fi lè pè wọ́n, àbí ó pọ̀ sí wọn nílé iṣẹ́ wọn kó tọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n ẹni oníkànnà ti ń gbọ́pọ̀ wọ́n, ẹni ọlọ́fọ̀nà ti ń gbọ́ mọ̀tá. Bàbá ewébè mi, kò bá bíi máa.
2: Ẹ̀bà
3: ẹ̀tọ́ ra lẹ́sà.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé. Ọlọ́run kò ní gbà láfíà lára wa. Orúkọ èmi tẹ́ ìgbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ewébè mi tí mo wá láti ìpínlẹ̀ Ọ̀sun.
3: Ọdún kìlọ̀ ìwé tí ẹ ti mọ̀ nípa ewé àti ìbùkún máa lo nǹkan ọ̀ṣẹ̀gùn ìbílẹ̀.
2: Bàbá tá a bá ní fi kún 25 years ní rè ọdún 25 níbi iṣẹ́ ewé àti ìgbò.
3: Bàbá ewébè mi ẹ máa ń sọ fún mi pé àwọn ọ̀sẹ̀ mọ̀ yín bóyá ẹ ti wá yí padà àbí ó ṣì wà bẹ́ẹ̀ náà nípa iṣu ara pé à ń tọ́jú iṣu ara ni ọmọ pa ẹ̀ dáadáa. Ẹ̀báyé ẹ̀sùpọ̀ ẹ̀sùn òkè òkun ẹ̀sùn lọ gba ẹ̀kọ́ sí i. Ṣé bẹ́ẹ̀ náà sì ní sà?
2: Ẹṣẹ́ atọ́kùn mi ò tí ì yí padà mi ì sì ní yí padà láéláé torí tí mo mọ̀ nípa ẹ̀ tó sì dá mi lójú. Òun náà ni ká ṣe ìtọ́jú iṣan ara yálà ọkùnrin ni àbóbìnrin.
3: Nípa iṣan ara ìṣà kí ló ń fà gan-an ọkọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀.
2: Ẹṣẹ́ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ ká mẹ́nu bá díẹ̀ ńbẹ̀. Àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà bẹ́ẹ̀ni. Ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀sí. Ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́. Èyí tó tún fara pẹ́ni fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sanra ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
3: Àwọn tó bá ní ipò bóyá.
2: Bẹ́ẹ̀ni bóyá wọ́n sanra.
3: Ṣé ọkùnrin nìkan ni ó ní iṣan ara yìí ni àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà?
2: Bí ìsanra ṣe ń dọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
3: Bàbá ewébè mi ẹ bá mi tún fẹlẹfẹlẹ kí à ń pè ní iṣan ara gọ́sà.
2: Ẹṣẹ́ atọ́kùn iṣan ara dàbí òpó tó pín ilé dúró ni. Tí òpó ò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa. Gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ń bẹ̀ atọ́kùn ara náà ní àlàáfíà.
3: Àwọn tó bá wá lórí iṣu ara yìí báwo ni ìwọ ti lè mọ̀ pé mo mà ti ń mú ìjẹkùdé lágbo ara.
2: Ẹṣẹ́ atọ́kùn ìwọ tí ò ń gbọ́ mi nílé yálà àgbàlagbà ní ẹnu àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ore. Ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú táìtáì ẹsẹ̀ rẹ ń kú táìtáì.
3: Ọwọ́ máa gbọ́ báyìí.
2: Bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tó bá ti rí òpónà kan sí kejì láti máa rẹ̀ láti máa ní gbúlegbúle. Àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ògbógun fún ẹ. Ẹlòmíì tó bá ní kò bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn yẹn máa mú sórí. Ẹlòmíì á ní ìbádí ìlú ìṣe. Ẹlòmíì á ní ẹ̀wá àdínníbi ìdíbà yẹn ro.
3: Bàbá ń bèbí ẹni sọ ṣé àwọn tó bá rìn tó ń fọwọ́ mú bàbá àdìbà ẹ̀ tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ń pẹ́ ń ta gbèrègbèrègbè ṣé ká tó ní pé iṣan ara òun ṣùgbọ́n.
2: Ẹṣẹ́ atọ́kùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀ nìyẹn.
3: Ó lè ti wá nígbà ìfà tí wọ́n ti ń kẹ́ fún àwọn nǹkan báyìí ní àgọ́ ara. Kí ni kí wọ́n ṣe.
2: Ìwọ tó o bá ti ń rírò àwọn àpẹẹrẹ tí a dárí kọ yìí wọ́n fi ìgbàlá rẹ dọ́là. Yọjú sí bàbá ewébè mi adọ̀sọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé ilé iṣẹ́ ti wà lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a wà ṣe àyẹ̀wò fún lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ ká fi mọ kí ló ń ṣe yín gan-an ìgbà wo ni kíní yìí ti bẹ̀rẹ̀ ìbò ló dé dúró ká tó mọ oògùn táwa fi ṣe ìwòsàn fún yín.
3: ṣùgbọ́n mò ń gbọ́dọ̀ máa ń sọ fún mi pé ọ̀fẹ́ lè ṣe àyẹ̀wò.
2: bẹ́ẹ̀ni ọ̀fẹ́ láyẹ̀wò àmọ́ tẹ bá ti dé ẹgbà káàdì 1000.
3: ìyẹn náà ti pọ̀ jù. bàbá ìgbèrè kí tóbi pé ẹ pé ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ náà ti ibi tí olùlé ṣe ní ọ̀sán. àwọn kan máa ń fẹ́ máa sọ wípé àwọn òwúrò oṣù yóò máa lọ gbé ẹlòmíràn máa ní ara máa rí orin òun ò lè sùn sí gbogbo ilé náà ló ṣe pẹ̀lú iṣan ara.
2: bẹ́ẹ̀ni ó ní í ṣe pẹ̀lú iṣan ara ṣùgbọ́n ètò tó fara pẹ́ kíní kan wà tán bàbá máa ń pè ní ọ̀fà. sẹ́ni ọ̀fà kan wà tán pè ní ọ̀fà sàkàtú tí ọ̀fà yìí bá wọlé síyàn lára á bẹ̀rẹ̀ sí ní ba omi ara iṣan ara ẹ̀jẹ̀ ara egungun ara jẹ́ ni. tó tí ọ̀fà yìí bá ti wá pẹ́ lára ó ṣeéṣe kí ara máa ta ni kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni. àbí àwọn kan wà wá láwọn ti lọ sí gbá àwọn ti lọ sáwo àwọn ti lọ sí kòkòrò bàbà àṣà sùn ó ṣeéṣe kó mọ̀ ìbẹ̀ sa ara ni.

0: 75.
1: Ìsara ló ń gbé ẹ̀dá dúró.
0: Lẹ́sìn ni ọkùnrin fi ń jọ́kùnrin ẹ̀rọ gba ìsẹ̀ ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta iláàyè.
1: Má sì jẹ́ kí apáta ẹsẹ̀ kan rẹ̀ di ọ̀tá rẹ̀.
0: Oòrùn àròní kì í jẹ́ kí ìsẹ̀ ó gbádùn.
1: Ẹ̀mí àtẹ́gbò sì lọ́kọ́ wọn.
0: Ọ̀sẹ̀ ológbò mi sì mọ̀ dájúdájú.
2: Ilé iṣẹ́ bàbá ewébẹ̀ mi wà ní Ketun bus stop lálojúkọ méríje lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketun.
1: 0627295755.
0: Lápẹ́ rẹ̀ ṣe pàtàkì fún ìwọ àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
3: Ẹ̀yin tó ṣe ń jẹ́ ọkùnrin wa, òun náà lè ń gbọ́ bàbá ewébẹ̀ mi láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ mi nípa ewu àti egbò dáadáa. Bàbá ewébẹ̀ mi, ṣé ká ní gbé iṣẹ́ ara yìí ní gbogbo ọdún gbìyànjú ni?
2: Ẹ̀sìn iṣẹ́ ara gangan là ń pè ní ìdominiyan. Òun ló gbé ara wa dúró. Tí ìsẹ́yìn bá ti ní àkùdé, ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. Ẹ̀rẹ̀ lómìn tó bá bẹ̀rẹ̀ báyìí, ẹ̀yin á ní tà. Ìsara ti dàṣẹ sílẹ̀ nìyẹn. Tó bá ti di pẹ́ẹ̀dẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ. Ó ní oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan. Ẹnìyàn ò ní pè mí dà. Ìwọ́ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé. Tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé. Ó dogun fún ọ. Ìsara rẹ ti dàṣẹ sílẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tá ń pè mí ọlọ́mọkùnrin gan. Ìsan ló gbé dúró. Ṣé wá rí atọ́kùn? Àwọn nǹkan kan mí wà tó lè ṣe àkóbá fún ìsan ara. Ìwọ́ lọmọkùnrin tó bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́dọ́ tó ti pẹ́ lẹ́kùn náà wá ń pè ní òkú àtòsí. Ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. Tó bá ti pẹ́ lára yóò ti kó ba ìsan. Kò wá níbẹ̀ kí ìsan yìí ní agbára àti gbé ìtànpẹ̀ ní ọlọ́mọkùnrin dúró.
3: Àwọn ọmọkùnrin ló pé nǹkan ọmọkùnrin rẹ̀ kéré ju ọdọ́ orí wọn lọ́kọ́.
2: Ìsàn kan wà níbi nǹkan ọlọ́mọkùnrin tó jẹ́ pé orí ẹ̀mí ẹ̀dẹ̀ ń gbà kọjá. Tẹ́jọ́ ò bá ti lọ bó ṣe yẹ kó lọ. Bí ọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin
3: òun
2: àwọn àsókè ni. Eléyìí ni bàbá wa ń pè ní àsókè. Bàbá àyẹ̀wò fínífíní wà. A ti ní àwọn ọ̀rọ̀ ìgbàlódé tá fi ṣe àyẹ̀wò ká mọ ibi tí àìsàn ló gọ sí lágọ̀ọ́ ara. Bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìbílẹ̀ tá bàbá wa ń ràyè dán.
3: Ẹ̀rọ
2: ìbánisọ̀rọ̀ bàbá ewébẹ̀ mi rè 08062729575. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewébẹ̀ mi rè 08062729575. Ilé iṣẹ́ bàbá ewébẹ̀ mi wà ní Ketun bus stop lálojúkọ méríje lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketun. Ilé iṣẹ́ bàbá ewébẹ̀ mi wà ní Ketun bus stop lálojúkọ méríje lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Ketun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewébẹ̀ mi rè lẹ́ẹ̀kan sí
3: 0862-72-9575. Sọ fún ilé ẹ̀kọ́ mi àwọn tó mọ̀ pa dáadáa tí wọ́n fiṣẹ́ yìí ń rèé wọ́n sì wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn ní Ọ̀ṣun State. Bàbá ewébẹ̀ mi, kí ni nǹkan míì tí ó tún lè ṣe àkóbá fún àìlèṣedéédé ọmọkùnrin?
2: Ẹ̀sẹ̀ àtọkùn ìwọ tó ń gbọ́ mi nílé. Eléyìí kọ́mọ̀ láàrin àwọn bàbá mi tí wọ́n ń gbọ́ mi nílé. Ọkùnrin tó bá ti ní ìtọ̀ ṣúgà kò ní lè ṣe dáadáa. Ìwọ ọkùnrin tó ń gbọ́ mi nílé. Tó ń tọ̀ bí ẹ̀mẹ̀ tá bí ẹ̀mẹ̀rin ilẹ̀ tó mọ.
3: Ìṣòro ṣòro ṣòro.
2: Yóò ṣe àkóbá láti ṣe ojúṣe rẹ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ nínú ilé. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀yìn tí bá ti ń tọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta kílẹ̀ tó mọ. Ó ti ń tọ àlàáfíà ara dànù. Bá a ṣe ń tọ̀ yóò ní san ara máa máa daṣẹ́ sílẹ̀. Àwọn míì tí wọ́n bá jí làárọ̀ atọ́kùn. Ẹsẹ̀ wọn àbúyẹ yìí ìyá mi tẹ ìgbọ́ mi nílé àti bàbá mi tó gbé pé ọdún orí ló fa ìsan ara ti yín. A ti ní àwọn egbòogi tó dáa fún àgbàlagbà.
3: Ìgbẹ́
2: ìgbẹ́ bá ṣe lárúgbó nílé.
3: Ọjọ́ orí náà ní ṣe pẹ̀lú ìsan ara.
2: Bẹ́ẹ̀ni ọjọ́ orí ní ṣe pẹ̀lú ìsan ara. Torí bàbá ṣe ń dàgbà sí i. Bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa dàṣẹ sílẹ̀ sí i. Ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó dáa fún ìpènijà báyìí. Ọtí ní ọkọ̀ bàbá àṣàṣùn. Àìsàn ní ìbò mímọ́ra kí n pa é. Lórúkọ tó ń gbé tó ní síta kí n fi ẹ́ sílẹ̀.

0: Nigeria to pin ni mi se baba ewedi mi a fi ara ni eyan te ba ti koko lodo wa afaje ko je ni pe e koko je afani e ni
1: discount we dey show you your preferences
0: ni lana ti baba wa ati ti
1: baba ni baba e gbe mi se le ko ni a ki ni ati o mo ni o ni pa baba o ro ti mo gbe pe ni o ro je asodi ti ti ma ti gbe mi se yi e so fun na e fe gbe pe bo to se lagbara
0: atoko pelu ogbolo te ba ti gbe mi se wa ẹni kábà máa pàṣẹ wa ilé iṣẹ bàbá ewébì mi wà ní kẹtù bus stop ládojúkọ bíríjì ẹlẹsẹ níbi tí wọn ti ń wọ mọtò alápẹrẹ ní kẹtù ilé iṣẹ bàbá ewébì mi wà ní kẹtù bus stop ládojúkọ bíríjì ẹlẹsẹ níbi tí wọn ti ń wọ mọtò alápẹrẹ ní kẹtù.
1: ó máa ń fara balẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewébì mi rè o 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575
1: ọdún ìgbà kan. tó adúpọ̀lọ́wọ́ àlejò wa bàbá rédíò yìí orúkọ tó mú tí ìpadà lẹ́ẹ̀kan sí inú mi dé ọ̀la lórí ìlú orúkọ tó mú ẹ̀pọ̀ nínú mẹ́tì orí ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ ṣe o.
2: ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ní kí àlàáfíà rẹ̀ pé pẹ́lẹ́pẹ́lẹ́ kó bá kúrò lọ́wọ́ kò ní kúbọ̀ ládìde. ó fara wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn kíkákú àbírí ro. gbogbo ohun tó bá lè máa mú ni pọ̀lẹ́ ẹ̀mẹ̀rún ẹ̀mẹ́fà kílẹ̀ ò tó mọ́ léwu díẹ̀. a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ já para o. wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. ó máa rìn ká máa ní gúlegúle. ó ń bẹ bí ìtàtijọ́ ègbò náà ń dà bí ti gbà ní.
0: ilé iṣẹ́ bàbá ewébì mi wà ní kẹtù bus stop ládojúkọ bíríjì ẹlẹsẹ níbi tí wọn ti ń wọ mọtò alápẹrẹ ní kẹtù.
2: 08062729575 lápẹ̀ rẹ ṣe pàtàkì fún ìwọ àti gbogbo ẹbí rẹ pátápátá.

0: joko akoni ni en boni bond fm 92.9 awon akoni lokunrin lobirin ti ajo ma se tuni asale ojo ni won ti wa nile agodo pelu wa ti ka bere pelu ajire lobirin stella ogunlade
1: oruko jesus christi baba omo omi mo agbe yiga ni asale yi lori eto joko akoni adupe lowo re fun ise ribiribi ti en fi eto yi se ninu aye awon eniyan adupe dokita en bayi ni wa pade adupe lori atoko eto yi ti egbe eto yi le lowo o je ko sun o je ko re adupe lori ile ise radio yi o je ka gbo buburu si won adupe lori gbogbo awon olugbo eto yi adupe olorun alagbara lori awon to fi oni won ti eto yi leyin aro ni mu yi ogo nla ni fun oruko yi nigeria gbo oro olorun eto rere ti olorun ni fun olukuluku lorile ede nigeria olorun ko mu se eto otun olorun ko mu se ifokanbale ko wa airijeri mo ko dopin ogo ni fun oruko nla yin jesus christi oluwa wa ami akori pataki ti olorun fi si mi lokan lati so ri lori ni asale yi ni ni ireti ninu olorun ni ireti ninu olorun having hope in god ti a ba wo akori ti olorun fun wa ni asale ya ori wi pe ki eyan to le ni ireti ninu olorun o gbudo ni igbagbo wi pe eni to se ileri ti oun reti nkan lowo re yi iye mu se mo ni ireti ninu olorun oun ni pe ka gbẹkẹle olorun mo ni ireti ninu olorun oun ni pe ka ba boju eyin mo ni ireti ninu olorun oun ni pe ka tẹsiwaju ni gbogbo ona ninu ile ije ijọba olorun ti a n sa a gbudo wo awon kankan lori akori ti olorun fun wa yi bi olorun se fun wa lori ofe nigba ta ba n reti nkan kan lowo olorun to pe ta ti n gbadura ati reti awa opo olorun o gbo ki se pe olorun o gbo o ki se pe olorun o gbo awon igba mii wa to je pe olorun a wo gbogbo n to beere bawo lo se ma ro olorun iwo gan to beere kini n to beere yi olorun a wo ona ti o gba lati ran olorun nitori pe number 1 lo ti gba jesus christ gege bi oluwa ati olugbala re to ba de ti gba oni ni ojo pe gba jesus sinu aye re tori pe oun lo to sinmi le oun lo to gbẹkẹle oun naa lo ni ko beere oun oda olorun olorun to se ileri o ma mu ileri re se oni beere oun oda olorun nigba to de ti beere yen gbogbo e ti wa lakole niwaju olorun nto je mo pe olorun ti ko le kiko le to ko le yen o ti n sa gbogbo kini to beere o ti n sajo ṣugbọn tori pe otete re si yi olorun ni nkankan to fe ko kiyesi ki awon olorun fe ko kiyesi asiko ti eniyan ba n reti lati ri nkankan gba lowo olorun lati ri esi gba lowo olorun ti o de tete ri esi to dabe si ni tesiwaju ninu adura tori pe o gbẹkẹle nitori pe bibeli wi fun wa yi pe awon to gbẹkẹle olorun yoo tun agbara won se yoo fi iyan gòkè bi idi yoo sare ko ni re won wọn o rin àárẹ kò ní mú wọn lórúkọ jésù nínú ìgbàgbọ kò ní rẹ ọ bẹẹ ni àárẹ ò ní mú ọ títẹsíwájú yẹn o la gbúdọ kọkọ kíyèsí gbogbo nǹkan tí ọlọrun ti ní fún wa tó bá jẹ pé ọlọrun kò sí kọtì báyìí tó bo àwọn nǹkan tí ọlọrun ní fún wa tó sí báyìí tó sì hàn wá pé wo àwọn nǹkan tí mo ní fún ọ wo àwọn ọkàn rẹ abalẹ wà á láyọ tàbí kọkàn déédé pàdé wo nìkan lójú ọ̀nà kò ní gbogbo ayé ló mọ wò ní ìpé bí oríran aráyé rọrùn ni tó dẹ̀ sọ fún wọn wípé olúwa ní aago méjì ọ̀sán ní tíìsdè tó ń bọ̀ gbogbo ní tó ń béèrè èsì ẹ̀ ó ti dé o ó pàdé ẹnìkan tó ń bọ̀ wá gbé owó fún ọ àwọn nǹkan tó ń tó ń fẹ́ ẹni yẹn òun ni ó fún ọ irú aṣọ báyìí ni ó wọ̀ mo mọ̀ wípé inú olúkúlùkù ó dùn inú rẹ̀ ó dùn wípé olúwa ti gbọ́ inú wàákàn máa wọlé wàá máa jáde wàá láyọ̀ ayọ̀ ẹkún nítorí ìkíni nítorí pé o ti mọ ọjọ́ o ti mọ àkókò o ti mọ ìgbà ṣùgbọ́n ọlọ́run kì í rò bí àwa ṣe ń rò kìdẹ̀ ń wò bí àwa ṣe ń rò Isaiah 55:8 wípé nítorí èrò mi kì í ṣe èrò yín bẹ́ẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi òun ni olúwa wí èrò tọlọ́run yàtọ̀ sí ti ènìyàn pátápátá ìmọ̀ rẹ̀ yàtọ̀ sí ti wa ọgbọ́n wa bí ń tí báyìí bí orí èkánná lórí lọ́dọ̀ ọlọ́run ó dẹ̀ ṣetán láti gbọ́ àdúrà rẹ nítorí gbọ́dọ̀ kíyèsí ni pé àkókò ìdádúró tó pẹ́ díẹ̀ kọ́lọ́run tó fún ọ lẹ́sìn ọlọ́run ṣe nǹkan kan nu ayé rẹ ni ó ń kọ́ ọ láwọn nǹkan kan àwọn tí ọlọ́run dẹ̀ ń kọ́ ọ ni pé ó ń kọ́ ọ ní sùúrù bó ṣe ní sùúrù bóun ló ṣe fẹ́ ní sùúrù láti handle nǹkan tó ń fẹ́ fún ọ ó ń kọ́ ọ ní ìgbàgbọ́ ǹjẹ́ ìgbàgbọ́ rẹ tiẹ̀ tó ǹjẹ́ ó tiẹ̀ sinmi lé òun ó ń kọ́ ọ ní gbẹ́kẹ̀lé ó ń kọ́ ọ ní gbàgbọ́ ó ń kọ́ ọ ní pé kó sinmi lé òun ọlọ́run ni bíbélì wípé ọlọ́run kì í ṣe ènìyàn tí ó fi ṣèké kì í ṣe ọmọ ènìyàn tí ó fi ronú pùwàdà Olorun o le wi ko ni rara ohun o ni se be nkan to se ileri ohun o se mo Olorun ko niyan eni a ma to eniyan eni o le da ni ago marun osan lowo de lowo irode pe ko wa gba nkan to bere lowo ohun ko wa gba kini yen ṣugbọn ko wa ti mura tan ko de pe lori ago pa ohun ro pe kini e ma bo si lomi o Olorun ki n se be Olorun yato si eniyan patapata Olorun ki n se eyan idi ni o ta fi gbudọ ni suru lasiko ye gbugbu awon eko ile Olorun ko lati le ni iduro ninu Olorun lati le ni agbara lati lo awon nkan ti Olorun fe gbe mu o lowo gbugbu awon kini won ni Olorun ni Olorun lo nseto fun o ma se ro pe Olorun o gbe ti e ko wa tori e ko wa lo ma se nkan se loruko Jesu asise oni ba wa nitori pe eyan le se nkan se lati lo ma wa agbara kaakiri lati tete ri nkan to wa iwa ni ko wa kan jowo aye e fun ni sori awon nkan to ti bere lowo Olorun to ti yonda fun Olorun to ti gbele lowo ye ironu a to wa aniya to wa bipe awon nkan ti mo n bere ni bawo lo se ri bawo de ti po o ti po o o ba de wa ni soro bi ese dipo to fi lo ma jo yin egbe awon agbe apa ni mayoda awon agbe anunipa ko le lowo asiko die laye ohun ko ye ka sare nkan ko lagbara ju emi wa lo nitori pe emi wa yo olorun lo ni in to wa ina owo olorun lo ti le ri to ba lo kanjujo olorun lo a buru jai nitori pe igbe yen ni kanjujo olorun lo ki da igbe yen ni to n korojo to feru korojo ki da asiko to eyin omo olorun je ka ronu je ka wo ona ti isini yo fi ba aye wa ani to ba gbekele olorun to ni ireti ninu olorun o ma n ko gbogbo aniyan re ni igba ta niyan ba tun wa to pada wa wipe awon nkan to n bere yi olorun o ma ti fun o iwo ni wa wa so fun o wipe agbara n be lowo olorun ta ba wo nkan ti Jeremiah 32:27 so o ni wo emi ni oluwa gbogbo ẹran ara o nkan wa ti o soro fun mi bi ko si n to soro fun olorun lati se to ba ti gbẹkẹle to ba ti sinmile to ni ireti ninu re olorun a kan se wẹrẹ naa ni o le ti pẹ loju re ṣugbọn ko pẹ loju olorun nitori pe ọjọ kan niwaju olorun bi ẹgbẹrun ọdun bi ọjọ kan lori niwaju olorun olorun kii se eniyan ko de gbagbe e olorun to ta n sọ nipa re yi o mọyi ọjọ to ku ti wa lo laye bẹ́ẹ̀ ṣe máa lo 150 ní o bẹ́ẹ̀ ṣe máa lo 200 ní o ọwọ́ ọlọ́run ló wà torí pé lónìí kàlẹ́ńdà ayé rẹ̀ ta bá wo nǹkan tí Jeremiah 32:17 yẹn sọ ó ní olúwa ọlọ́run wò ó ìwọ tí ó dá ọ̀run wáyé nípa agbára ńlá rẹ àti nípa apá rẹ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ tó o bá ti gba ọlọ́run wípé kò sí ohunkóhun tó ṣòro fún ayé á máa ràn ọlọ́run o mo gbàgbọ́ wípé in tí mò ń bèrè yìí yóò rí bẹ́ẹ̀ ìsinmi àgbà ọkàn rẹ ìwọ ni kò sinmi lé ọlọ́run ní ìrètí nínú gbogbo tó ń bèrè bẹ́ẹ̀ ṣe ń bèrè ní orúkọ Jésù Kristì ọlọ́run yóò múṣẹ fún ọ bí ayé rẹ le lọ́wọ́ ìwọ fi ìrònú àníyàn láti gba nǹkan tó ti gbélé lọ́wọ́ má tún padà gbà á padà tó o bá sá kúrò níwájú ọlọ́run lónìí tó o bá padà wà lọ́la wà á túnṣe ṣí fáìlì tuntun fún ọ ni ẹ jẹ́ ká gbìyànjú láti gbé ìṣòro ayé wa lé ọlọ́run lọ́wọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa
0: àmì. Ohun ajínrere obìnrin Stella Ogunlade náà ni ẹ ti gbọ́ lórí ètò ìjókòó akọni ní ti àṣálẹ̀ yìí tí wọ́n ń bá wa sọ̀rọ̀ nípa ìrètí nírú àkókò tí a ti ẹ̀ wà yìí ọ̀rọ̀ tí ó bá àkókò mu ni torí ní àkókò tí ohun gbogbo dàbẹ́ ni pé kò fararọ lágbàáyé ìrètí àti ìgbàgbọ́ ni èèyàn fi lè gbé ìgbé ayé àkókò yìí láì farapa. Mo gbàdúrà lórúkọ Jésù retí wa ò ní sọnù báyìí ẹ jẹ́ ká tún kọjá sí yàrá ìkéde wa kí a tún gbọ́ ìkéde tí a ní.
2: Yeah, are you ready for an unpredictable encounter in God's presence? Christ Apostolic Church Fountain of Comfort welcomes you to the powerful 21 Days Annual Prayer Congress that shifts from hustling to harvesting ministry. Great men of God, Pastor King.

0: Jesus. Every evil altar holding my destiny captive.
1: Síwájú ní Bond FM ní ti àṣálẹ̀ ọjọ́ òní ó kúkú wu ni kí a jẹran pẹ́lẹ́nu òfà ọ̀nà fún ni ò jẹ́ ibi tí a máa fi àdàgbọ́ ti ètò ọjọ́ òní rọ̀ sí nìyí mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àtijọ́ kọ́ wọ́rìn láti ṣètò ti alẹ́ yìí pẹ̀lú láti ọ̀dọ̀ amojú ẹ̀rọ mi ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ olóòtú ètò yìí mo dúpẹ́ o ìgbìmọ̀ aláṣẹ àti adarí iléeṣẹ́ Bond FM 92.9 rédíò ìfẹ́ sowápọ̀ tó fi ìkàlẹ̀ sí GRA ní onígbòǹgbò ní ìkẹjà ní ìpínlẹ̀ Èkó níbí mo mà dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìjókòó akọni vangard àwọn ìjìká tí wọn kò jẹ́ kí aṣọ bọ́ lọ́rùn wa lórí ètò yìí fún àwọn ìmọ̀ràn rere àdúrà ayé àti àtìlẹyìn yín pàápàá àwọn tí wọ́n tún fi owó tì wá lẹ́yìn lórí ètò yìí ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ yóò dára fún yín 08033 18 1774 08033 18 1774 oní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí ètò ìjókòó akọni aago mẹ́sàn-án sí aago mẹ́sàn-án àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọ̀sọ̀ọ̀sẹ̀ every Tuesday ni a máa gun orí ìkànnì Bond FM 92.9 bí orí ọ̀fẹ́ bá wà fún yín ẹ darapọ̀ mọ́ wa a ti máa jẹ́ agbátẹrù ètò yìí nípa fífún wa ní ìfọwọ́sowọ́pọ̀ fún ìtẹ̀síwájú ètò yìí ẹ kàn pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033 18 1774 èmi David Ọ̀làdàpọ̀ Arólẹ̀ Akọni àti àwọn tí a jọ wà lórí ètò ní àṣálẹ̀ yìí ni mo máa ń dágbére wípé bí Jésù kò bá ti dé ọjọ́ mẹ́jọ ni ó dá lórí ètò yín ètò wa.

0: Adé Fọlárìn Okun Adé lóníròyìn. Iléeṣẹ́ Radio Nigeria pàtàkì jùlọ iléeṣẹ́ Radio Bond 92.9 ni wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ rédíò tó dára jùlọ ní ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ látàrí àwọn oríṣiríṣi ètò tó mú ọgbọ́n wá tó ní ipa nínú ayé àwọn èèyàn tó sì mú ìdàgbàsókè bá ìlú tí wọ́n gbé kalẹ̀ lórí afẹ́fẹ́. Pàtàkì jùlọ lára àwọn ètò tí wọ́n kan sára sí ni kókó núwèé ìròyìn àti abala àgbéyẹ̀wò rẹ̀. Èyí ni ohun tó jáde látẹnu ọba Aládé Oníṣàṣà ti ìlú Ṣàṣà, ọba Babatunde Akànbí Ògúnrónbí Akínlọ́wọ̀ Kínní, nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí iléeṣẹ́ Bond 92.9 lóòrọ̀ ìní. Ọba Ògúnrónbí kọ nínú àsọ tẹ́lẹ̀ wípé bíbẹ iléeṣẹ́ Bond 92.9 wò túmọ̀ sí fífi ẹ̀mí ìmoríhàn fún iléeṣẹ́ Radio Nigeria lápapọ̀ tí wọ́n ti ń gbé àṣà àti ìṣe lárugẹ, pàápàá jùlọ wọ́n lo àsìkò ọ̀hún láti rọ ìjọba àpapọ̀ kí wọ́n dákun nítorí Ọlọ́run, fi inú wọn wé inú láti rí dájú pé wọ́n ṣe ìrànlọ́wọ́ tó péye láti ro iléeṣẹ́ rédíò ọ̀hún lágbára, pàápàá jùlọ Bond FM, kí wọ́n tún lè bá tẹ aráàlú lọ́rùn síwájú sí. Gẹ́gẹ́ bí ọba Aládé ọ̀hún ṣe sọ, ọ̀nà iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ FRCN ni ó yẹ kó jẹ́ àwòkọ́ṣe rere fún gbogbo iléeṣẹ́ rédíò aládàáni àti àwọn iléeṣẹ́ rédíò ìjọba ìpínlẹ̀ àbí ìbílẹ̀ gẹ́gẹ́ bí àṣewájú tí wọ́n jẹ́ nípa ohun èlò ìgbàlódé tí ó jẹ́ kíṣẹ́ kó lè bá rọrùn fún wọn. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìgbésókè ìlérí tí wọ́n ṣe láti jẹ́ aṣíwájú ìpínlẹ̀ ni àwọn múlòkúgbòdù tí àwọn ò sì ní jẹ́ kó yẹ̀ rárá o. Èyí ni àkòrí ìpàdé ńlá tó wáyé láàrin gbogbo àwọn alámòjútó àti olùbánidámọ̀ràn tẹ́lẹ̀ rí ní àwọn ìjọba ìbílẹ̀ àti ìjọba ìdàgbàsókè ní ìpínlẹ̀ Èkó tó wáyé ní ìjọba ìbílẹ̀ Somolu, níbi tí wọ́n ti ń bu ọlá fún ẹni tó jẹ́ ọ̀kan nínú wọn tẹ́lẹ̀ àmọ́ tó rí ṣe lóore tí wọ́n yàn gẹ́gẹ́ bí olùdíje dípò igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC arábìnrin Damilọ́lá Ṣèyínnayọ̀n. Ẹni tó ṣojú arábìnrin ọ̀hún ni ẹni tó jẹ́ olùbánidámọ̀ràn rẹ̀ ọ̀gbẹ́ni Jacob Wanniye Francis, tó ṣàlàyé pé arábìnrin Ṣèyínnayọ̀n jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ gbogbo obìnrin pàápàá jùlọ gbogbo alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ láì gbàgbé gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó lọ́kàn, tí ó sì ṣe ìlérí wípé bí Ọlọ́run bá ṣe tí òun dépò gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó, òun á sa ipá òun láti rí dájú pé ìlú Èkó túbọ̀ gòkè àgbà tí ó ń gùn sí tí ó sì ní jábọ́ títí láéláé. Tọ́pẹ́ Ajayi ló ṣe àkójọpọ̀ ìròyìn Adé Olúwa Adé Fọlárìn Okun Adélùkà Sétí Gbọ̀yìn. Ẹ ká lé lẹ́ẹ̀kan sí o.
1: Èdìmọ̀rẹ́ lọ́dí rí ẹ̀wà fákùkọ́ o.
2: Èdìmọ̀rẹ́ lọ́dí rí ẹ̀wà fákùkọ́.
1: Ọba òkè lọ́dí rí ẹ̀wà fákùkọ́ o.
2: Èdìmọ̀rẹ́ lọ́dí rí ẹ̀wà fákùkọ́. Níbi ká pẹ̀dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ wọ́n ṣèròyìn.

Asiri ń bẹ lọ́wọ́ àwọn bàbá wa. Tó mọ̀ wọ́n gbẹ̀gbẹ̀ ayé lọ. Tí wọ́n tó fi bọ́ lọ́wọ́ ilà ìlú ayé. Ewé àtẹ̀gbò ni. Olódùmarè wa fẹ́ nìkan jẹ nìkan lọ. Àgbà ìṣègùn. Tí wọ́n mọ̀ nínú ewé àtẹ̀gbò. Tí Ọlọ́run fún ṣe ni bàbá pápá. Anọ́mọ̀ káyé. Ọ̀kan pàtàkì ni wọ́n. Kí ni wọ́n ń là kọjá? Kí ló dojú kọ? Kí ló dojú kọ? Olóhùn fúnra rẹ̀ ti lànà àbáyọ. Fún gbogbo èèyàn láti bọ́ lọ́wọ́ ìdojúkọ ayé. Ẹ̀wọ̀n sátìkọ̀ sí bàbá pápá. Anọ́mọ̀ káyé. Lónìí nínú

0: aya ọmọ rere ẹni tó ṣòwò tó fẹ́ jèrè ọwọ́ṣẹwọ́ṣẹ ò iṣẹ́ jẹ́ kẹ́lú bàkàyé bẹ lọ́hùn fún ẹ gbogbo ayé bá sọ̀rọ̀ rẹ̀ dọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó so pẹ́ lọ́rùn tó lóṣòwò bàdájá ewé tó ń tẹ̀gbẹ́ àtẹ̀gbẹ́ àdúrà ní bàkàyé ò fi já dànù nọmba 51 santos avenue abúlé ẹ̀dá la ní bàkàyé bàbá tẹ́pá fìdí kalẹ̀ sí o wọ́n tún fi ewé àtẹ̀gbẹ́ ṣe bẹ́bẹ́ 08073 75570 08073 75570
1: Ẹ̀rọ fọ́lá fún oríire o, mo ti bá ẹ̀rọ náà báyọ̀.
2: Ọ̀rẹ́ mi, àìfọ̀rọ̀ rẹ lọ ló sun ọ débi ọwà orí bàbá mi mọ̀kùn. Pé mi mà lájá o, ajá mi mà ń pẹkùn. Wọ́n gbá lọ mi, àfọ̀rọ̀ lágbá ni mo ṣájà mi o. Njẹ́ ẹ̀fọ̀rọ̀ tí yín làgbà? Arákùnrin kan lọ́wọ́ ta ọkọ rẹ̀ lólobó. Ibi wọn ti ń gbéyàwó kì. Ọjẹ́ wá, bàbá kan ń bẹ tẹ́ mímọ́ o. Bàbá yìí, tá a bá ń sọ̀rọ̀ oníṣègùn. Oníṣègùn làbá pé kì í soníṣègùn. Oníṣègùn tó bá borí, ni wọ́n ń pè ní oníṣègùn. Oníṣègùn tó bá ṣàṣeyege, ni wọ́n ń pè ní oníṣègùn. Ẹ rí ṣẹ́gun pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi ìdùmarè. Ẹ ṣẹ́gun lé o, ẹ ṣẹ́gun lóde, ẹ ṣẹ́gun ọ̀tá alé, ẹ ṣẹ́gun ọ̀tá òde. Lágbára ọlọ́run, wọn ò ní fi olú ọmọ yín pa yín lẹ́kún o pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi ìdùmarè. Ẹ̀yin kọ́ yìí, wọ́n mà dọ́dọ̀ bàbá. Bàbá wò wọ́n, ó ní wọ́n ti arábìnrin yẹn lẹ̀. Ẹ tẹ̀sílé àdúà, wọ́n tẹ̀lé àdúà. Kábíyèsí ọlọ́run bàbá wa ní kí n tó sonkóhun ṣé mo lè rí ọ̀rẹ́ tí arábìnrin tẹ̀ ń bá rìn ọ̀rẹ́ tó súnmọ́ yín tímọ́tímọ́ ọ̀rẹ́ tó yá láṣọ. Bàbá yìí ní ọkọ bá rẹ́rìn pé onírànlọ́wọ́ wa ni kódà yóò wà léèmí ní ìsìn ó ti pè mí yóò bá ń dáná oúnjẹ tọ́ra àmọ́ gbóúnjẹ wá fún mi láti ilé ọkọ ẹ̀ bàbá rẹ́rìn. Bàbá ní ìwọ náà tó ọjọ́ kọ iṣẹ́ ti parí lórí ọ̀rọ̀ rẹ̀. Arákùnrin yìí ó ń gbọ̀n ètò ń bọ́ díẹ̀ ni a bá pọ̀ rẹ́ o. Wọ́n pè é ẹ dákun ṣe lè yọjú bí ọjẹ́ bíi aago mẹ́rin ìrọ̀lẹ́. Ó ní àrùn wọ́n débẹ̀ okú tó láyà ọ lọ. Ó lọ bẹ ń bọ̀ jẹ́ pé ó ti rò pa fọ́jú gbogbo èèyàn. Àfà ń bẹ àṣírí ń bẹ o lọ́wọ́ àwọn ẹni ọlọ́run àti wòlíì àtàfà àṣírí ń bẹ lọ́wọ́ wọn. Ẹ̀yin kọ́ yìí wọ́n pe arábìnrin wa bó ti dọ́dọ̀ bàbá. Bàbá aṣojú abẹ́ ń kó. Bàbá ní wá ìwọ arábìnrin yìí kí lọ́mọ mẹ́rin ṣe fún ọ tó fi fẹ́ pàdánù. Aṣọ rẹ̀ tó yá lọ́lọ́ ṣe nǹkan sí níjọ́ báyìí nígbà báyìí. Ọkọ rẹ̀ náà gbogbo oúnjẹ tó ń fún bẹ́ẹ̀ ló ń fòògùn fẹ́ sí. Kí ló dé kí ló gbà lọ́wọ́ rẹ̀ kí ló ra ǹgbà rẹ̀. Bẹ́ẹ̀ lárábìnrin yìí ni òun kọ́ ni bàbá ní tí ọba sọ̀rọ̀ agídí lè sọ̀rọ̀ ní ìsìn. Lárábìnrin yìí bá kúnlẹ̀ wọ̀ ó bẹ̀rẹ̀ sí ni máa sọ ló ń kà ló bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀. Ta lẹ̀ ń fọ̀rọ̀ ara yín lọ. Ẹ wò ó ọ̀tán lẹ́nu lálẹ́ yìí ó kùn kùn lágbára ọlọ́run ọba mi ìdùmarè ìjọ mẹ́jọ láàtọ̀ láǹfààní àti pàdé lórí ètò ẹ mọ́ gbàgbé o. Ànúmọ̀káyé bàbá tápà ọ wà ní nọmba 61 santos avenue ní abúlé ẹ̀gbà nílùú èkó. Nọmba àwọn rèé 08033735570 08033735570 ẹ pè wọ́n wọ yọjú sí wọn wọn kì í parọ́ wọn kì í sì tán àyàn bó bá ti rí gan-an ni bàbá ó sọ. Ibi àrìmọ́ lálẹ́ ètò nírèé títí ìgbà míì táàfìrí àtayọ̀ pàdé táwọn sálámì lórúkọ mi o. Ajibẹ̀ ń tó làwọn kan ń pè mí nígboro ayé bẹ́ẹ̀ bá wá fẹ́ pè mí 07069439624 07069439624 títí ìgbà míì táàfìrí àtayọ̀ pàdé ó di wọ̀ bí ọjọ́ rọ̀.

0: bebere to do white eyes kokolo no bu kokolo me sha no kayi apatherapy bu do it sile no white eyes to da mole da na kwara o ya to sile sha no kayi wodwa
1: 61 Santos Avenue Abule Daleko
0: gbadu so ro re 080 33 75 70 080 33 75 70 and no more kayi apatherapy.
1: Tetisi kidi pataki yi osi kekere akan tiki nile lori abalajo topolopo awon olugbe alimoso igondo ikotun ijegun ijedudo ijagemo isere ati gbugba gbe re ti da logo oro lo si ile ise apa omo venture ti won ta ojulowo ile ile dukia land houses and assets bako na won tun je developer tun ba ni kole ibero olorun nile ise oloye muziku apa omo fi ba won ni bara won se awon ti won ti dan ile ise apa omo ventures wo gbogbo won nan kan sara si otonu ti won fi sise nbe lati ba won de wo po eyin na pe alade alhaj muziku apa omo abule sewo 080 3275 1648 leko si 080 3275 1648 eyin na ba won de wo po leni ke gba pe kan ki sese rago
2: láàfin ọlọ́run kó máa bá gbogbo wa mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin èmi ọmọ yín bàbókè o gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan ẹyọ kan òun náà ni ìṣara ti máa fa ìdákọlẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ dédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí àkọ́kọ́ ń bẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣàkóbá fún àwọn iṣan ara tí máa sọ ara di ọ̀lẹ́ ìwọ ọmọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré.

0: ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹkú iṣẹ́ ìní o. Ṣé ò rẹra jù bàbá? Àti mi ẹ̀kú ọrọ̀ ajé ṣé ò rẹra o? Ẹ wo, a ní ṣe dànù, a ní ṣe lásán. Ìgbìyànjú wa ò ní já sásán, ó kíra kíta wa ò ní bófo lọ. Lágbára Ọlọ́run, a rèrè ń bẹ̀, a rí nǹkan ńláńlá, nǹkan táwọn ọmọ òjògùn bá tọ́ka sí. Lágbára Ọlọ́run, a dẹ̀ ní jìyà lọ́jọ́ alẹ́ o, torí ohun tọ́pọ̀lọpọ̀ á fi ń sáré kiri ni. Ìbéèrè tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín pọ̀ lálẹ́ yìí, kò yé mi ló jẹ́ fẹ́ bí wá o. Kò yé mi ló jẹ́ kí n fẹ́ bí wá láwọn ìbéèrè yìí. Ẹ má ṣi ọ̀rọ̀ gbọ́ sí mi lẹ́nu o. Mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ ẹ lọ ọ̀rọ̀ mi, kẹ́ ẹ lọ mọ nǹkan mi, pàápàá jùlọ ẹ̀sìn. Kò yé mi ni o.
1: Ọ̀rẹ́ apẹ́ ìka apẹ́ ilẹ̀ ni ó mẹ́ ní tí yóò jẹun.
0: Ṣé rí tí n bá ti ṣí ojú ago, ìdáhùn tẹ bá ní nínú àwọn ìbéèrè mi, òun ni kẹ́ ẹ dá mi lọ. Ẹ jọ̀ọ́ kẹ́kẹ́ bá mi rédíò sókè, kẹ́ ẹ gbọ́ mi dáadáa. Ẹ jọ̀ọ́ kí ìbéèrè yẹn ó pọ̀ o. Ẹ dẹ̀ lè dáhùn gbogbo ẹ̀tàn, bóyá kẹ́ ẹ mọ ọkàn àbí méjì kẹ́ ẹ dá mi lóhùn. Pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀rọ̀ yìí kàn. Torí tó bá jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kódà kó jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó, olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́, olùgbé ìpínlẹ̀ Ògùn, Ọ̀ṣun, Kwara, Ondo àti Èkìtì. Tó o bá jẹ́ni tó jẹ́ pé o lákìyèsí, o nífura tẹ́lẹ̀, di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, o dẹ̀ tún fura náà, tó túmọ̀ sí pé ojú la lákàn fi ń ṣọ́rí. Tó túmọ̀ sí pé inú fu àyàfo kó o fi ọpọlọ gbé ìgbé ayé ẹ tá a mọ̀ sí síkíọ́rítì, kó o tilẹ̀kùn nígbà tó yẹ kó o tì, kó o ṣí nígbà tó yẹ kó o ṣí, kó o wò fòófó, kó o mọ bí tó o rì sí, kó o mọ bí tó o ní rì sí, kó o mọ bí tó o ṣọ́ra gbà, kó o mọ bí tó o gbọ́dọ̀ gbà rí àsìkò báyìí báyìí. A jẹ́ pé bóyá o gbójúlé nǹkan kan tàbí ẹ̀mí rẹ̀ ò jọ ẹ́ lójú. Wo ayé ìgbà kan ni wọ́n ní ikú tó ń pa ojúgbà ẹni, òwe ní pa á mọ́ ni, ikú tó ń pa ẹni tó ju ni lọ. Kò pa òwe mọ́ ni, òun dúnkò kò mọ́ ni o. Tó o bá ti mọ̀, jẹ́ ẹ sọ fún ẹ pé kì í ṣe General Rabe nìkan ni àwọn ajínigbé gbé jíjígbé tẹ̀mí ẹ̀ dẹ̀ bọ́ mọ́ ọlọ́wọ́ o. Ṣé ń bẹ̀rẹ̀ láti ọdún 2021 kí n bẹ̀rẹ̀ sí ní kà á ṣe tí ìgbọ́ yín? Àmọ́ mi ò ní kà á kó má dàbí ìgbà tí mò ń dúnkò kò mọ́ wa. General Rabe ìyá ajagun fẹ̀yìntì tó ti dé èpò Major General ni àwọn kan láyà tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n lọ gbé. Wọ́n gbé àtìyàwó ẹ̀. Ẹ má ṣe o. Ẹ̀rú dẹ̀ ń ba èmi Adéolúwa Adéfọlání Okun Adé Mr. Bailo. Ọ̀rọ̀ mo tilẹ̀kùn kọ́ lọ́wọ́ ara bí yìí o. Irú ilẹ̀kùn olóòbá tì. Automatic àbí America wọ́n ti gbẹ́lẹ̀kùn ẹ wọlé. Irú ilẹ̀kùn tí Donald Trump ń lò ló ń lò àbí. Ẹ bóyá kò fọkànbalẹ̀ bóyá ò lógiri. Ẹ má ṣì mí gbọ́ o. Mi ò wá láti wá dẹ́rù bà wá. Mi ò wá láti wá já wa láyà. Mi ò sì wá láti wá bọ ẹjọ́ àtẹ́lùjọba. Bẹ́ẹ̀ bá péjọba ò ṣe nǹkan kan, èmi ò mọ o, mi ò sí ń bẹ̀ o, èmi ò sọ bẹ́ẹ̀. Ìyẹn ni mo mọ̀ tó dá mi lójú pé kò gbá inú mi láti sọ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbìyànjú lórí ọ̀rọ̀ à ń jínigbé o. Ohun tẹ́mi kí sáà mọ̀ ni wípé bí ọ̀rọ̀ à ń jínigbé bó ṣe máa di àfihàn ìtẹ́gùn aláré fi sọ, bó ṣe máa dóhùn gbàgbé lórílẹ̀-èdè Nàìjíríà, èròǹgbà tèmi nìyẹn. Tí à ń jínigbé ó fi di ohun tó jẹ́ pé ọwọ́ pálábá wọn ò ṣègi, wọ́n á padà ṣẹ̀sìn, wọ́n á ṣẹlẹ́yà, tèmi nìyẹn. Lẹ́yìn tí wọ́n gbé ọ̀gá ológun fẹ̀yìntì Mẹ́jọ́ General Rabe retired tó kú mọ́ lọ́wọ́ tí wọ́n wá parọ́ pé àìsàn kan ló pa, kì í ṣe pé àwọn làwọn pa, ó kọ̀ jẹ́ pé ó ṣe sábàbí sí àkàtà wọn ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ní àná làwọn ológun sójà bá kéde pẹ̀lú àwòrán dẹ̀ ni pé àwọn ti dọdún ọ̀la ẹ̀mí ìyàwó General Rabe retired lọ́wọ́ àwọn ajínigbé yìí nínú igbó tí wọ́n gbé sí. Àmọ́ nígbà tí wọ́n gbúròó ìbọn àwọn báwọn ti fẹ́ súnmọ́ àwọn tán kọ́ má bàa tẹ àwọn, wọ́n fẹsẹ̀ fẹ́. Àwọn ajínigbé ìfẹsẹ̀gbẹ́ fẹ́ kúrò nínú igbó, àmọ́ wọn ò gbé arábìnrin fẹsẹ̀ fẹ́.

0: iléeṣẹ́ bond 92.9 lẹ́tí ń gbọ́ mi ẹ má sọ mo fọlọ́ ọba bẹ̀yìn mi ò pa láṣẹ fún yín o ẹ má sọ orílẹ̀-èdè nàìjíríà lájọ́ sọ o ó dẹ̀ kàn mí ó kàn wọ́n náà o kó lè bá a dá fẹ̀yàn kó lè bá a dá fẹ́ranko làṣẹ sun pápá lẹ́ẹ̀rùn o a ní ìbọn aládàáni ìbọn kórópọ̀ tá a mọ̀ sí service pistol sí ọ̀gá ológun yìí nígbà tí àwọn ajínigbé yẹn dé ṣé kò sí lọ́wọ́ ẹ̀ ni ṣùkòyìn láti fi dẹ́rù bà wọ́n tó mọ̀ pé bó lè bá dé bá bá dúró bọ̀ ẹ̀rù wọn bá orí wọn á sá sẹ́yìn ká tó aṣọ boko haram ẹ̀ka tó sọ àwọn ajínigbé bandits torí mi ìmọ̀ bóyá ẹ ti gbọ́ pé àwọn tá à ń sọ yìí wọ́n ti ń pín mẹ́ta báyìí bóyá ká pe àwọn bandits ní terrorist àbí ọ̀tọ̀tún ni àwọn boko haram àbí ọ̀tọ̀tún wà ní àwọn kidnappers torí mo gbọ́ pé lẹ́nudọ́ mẹ́ta yìí ní ilẹ̀ haúsá àwọn kidnapper wo oku àwọn boko haram lọ wọ́n lọ jí àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn gbé wọ́n ní àwọn boko haram wọ́n wá wo oku àwọn kidnapper lọ wọ́n lọ gba ìyàwó àtàwọn ọmọ sílẹ̀ wọ́n ju bọ́ǹbù lù wọ́n wá bẹ́ẹ̀ yìnbọn lù wọ́n mo ṣàmọ̀ pé wọ́n ní wọ́n wọ bẹ̀ lọ mi mọ̀ bóyá àárín yẹn ti yé yín o lára béèrè àbàjẹ́ nǹkan o kí má bàa gbàgbé nígbà tí general abe major general abe retire tó kú sí akàtà àwọn ajínigbé yìí ìyàlẹ́nu kan tó bà mí lọ́pọ̀ jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà rè báwo ni wọ́n ṣe pé ìjọba ìpínlẹ̀ katsina tí ìjọba ìpínlẹ̀ katsina fi wá rán àwọn aṣojú tí mo rí nínú àwòrán yìí wọ́n ṣe mẹ́fà o wọ́n lé ní mẹ́wàá tí wọ́n wọ guinea tí wọ́n dé fìlà tí wọ́n múra dáadáa pé ẹ pàdé wa níbi báyìí báyìí o lọ́jọ́ báyìí báyìí o lásìkò báyìí báyìí o wọ́n dá ìgbà wọ́n dá ọjọ́ wọ́n dá àsìkò pé àwọn gbọ́ òkú general abe wa fún yín o kẹ́ ẹ lè lọ sí lọ́nà bó ti tọ́ àti bó ti yẹ mi mọ̀ bóyá ẹ̀yin náà rí àwòrán kàyéfì ni o nígbà tí àwọn ajínigbé yìí máa jáde wọ́n wá tìbọn wọ́n lé ní 50 tán wá pàdé àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ katsina ìyàlẹ́nu bèrè wọ́n gbé òkú general abe major general abe retire sínú pósí ìbéèrè ìmọ̀ wọn ti rí pósí ṣé wọ́n ti ń ta pósí nínú ugbó ni ẹ̀yin orí pósí ẹ dákun èwo nu ilo ta pósí fún àwọn ará bíi fáwọn ajínigbé nínú ugbó àbí ẹni branch nínú ugbó tẹ̀ ti ń ta pósí ni ẹgbẹ́ ẹ̀yin orí pósí ìbéèrè lánàá o ẹ wá gbé o nígbà tí wọ́n máa wá gbé òkú yẹn dé ẹ mọ bí ọ̀gá ológun sójà bá kú ó ní aṣọ kan tí wọ́n máa ń tẹ́ bí aṣọ ológun sójà tó máa ń tẹ́ sórí pósí wọn láti jẹ́ ká mọ̀ pé akọnilẹ́ni tó kù yìí pàápàá jùlọ tó bá kú sójú ogun wọ́n fi sórí pósí yẹn ẹ wá mọ tó jẹ́ ìyàlẹ́nu tó bà mí lọ́kàn jẹ́ àwọn ajínigbé yìí jáde lóru yẹn tibọ́tibọ́ wọ́n jáde láti wá gbé òkú yẹn fún àwọn aṣojú ìjọba katsina àwọn aṣojú ìjọba katsina náà sì jáde wọn múra wọn dé fìlà wọn wọ guinea bàbá ìyá àbí kí la máa ń pè é guinea haúsá tá a mọ ọlọrun wọn gbọ wọn dẹ àpàdé wọn wọn dẹ tẹwọ gba òkú yẹn àwọn atiláwí dẹ wọnú gbó lọ padà ẹ má bínú kò yé mi ni o bóyá mo gọ ni o kò yé mi ni o bóyá mo gọ ni o àjẹ kílànà ọmọ kú lónìí kọ́nù wọ́n sọ ìgbà táwọn ń bọ̀ wọ́n sọ ọjọ́ táwọn ń bọ̀ wọ́n sọ àsìkò táwọn ń bọ̀ ẹ dá pàdé pẹ̀lú wọn wọ́n lè jáde tìbọ́n ẹ pé kí àwọn ológun sójà kí wọ́n ti rọgbà gbogbo inú gbogbo bí wọ́n ti inú gbogbo wọ́n ti pàdé yín o ìta ni wọ́n ti pàdé yín o ẹ ní káwọn ológun sójà ti bo bẹ̀ yẹn bó bá jáde tó gbókù kalẹ̀ báyìí tó fẹ́ yí padà káwọn máa lọ bó ṣe ń kàn sí báyìí atatatata kọ́ ìbọn pa gbogbo dànù àwọn ará bíi wàhálà yọ wọ́n sì lọ lálàáfíà ẹ̀rù bà mí ẹ gbà mí o. ẹ má dàbí pé ìjọba katsina àti ìjọba borno ìyẹn maiduguri lẹ́nujọ́ mẹ́ta yìí ìjọba katsina ń bẹ̀bẹ̀ pé gbogbo ẹ̀yin ajínigbé o boko haram o terrorist ni o ewolatu boko haram banditi boko haram kidnapper pé tẹ bá mọ pé ẹ fẹ́ ju àwà sílẹ̀ ẹ fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kẹ́ ẹ máa bọ̀ o ìjọba máa fi ààyè gbà yín gẹ́gẹ́ bí aláìṣẹ̀ bi gẹgẹ bi elese to yi apada won a si so ipo mo araalu e si dara araalu ijoba kasina ni kerebe ijoba my bruno my duguri labe gominos baba gana sunum lori kore ni awon ma so pe awon ajinije awon aju adu oloro awon apanjaye banditi kidnapper ti terrorist la won ma to ti yi kon pada to ti yi wa pada to ti ronu piwada la won ma ngba won wole koda won ni awon ti gba egberun to lo si bi egberun meson 9000 kini kan to awon ajinige to ti yi wa pada to ti wa ronu piwada awon ti gba won gege bi otele mu ya agbofuro si ipinle boronu eru ba mi tori olohun eru ba mi o
1: ojo ibo ko ma
0: seju lowo nu bayi eni suru o tala lati leyin awon kan so yi tori kini kan oye wa o nje je mo pe ni ipele lekun ni won wa awon ajinigbe ile ni wa pe awon sise ti bi awon ajinigbe ko ajare won ni awon tinu gbo bye inu gbo bye won wa won ni awon ajinigbe bye inu gbo bye won wa to tun mo pe o ti fe di owo business to ma ma mu awon to ba ma ji awon eyan gbe to ma bere lowo awon mo lebi won won ni ko mu million lona 100 million wa won ni ko million lona 500 million wa won ni ko ra awon egbogi oloro drugs to le won so ru egbogi o drugs to lift off fun won won ni ko ra okada bajaj lati ma fi se bi won won le ko ra meji sibe won ni ko ra epo petrol won le ko ra epo petrol ejala to lo si bi egberun kan 1000 liters won le ni ko ra iresi won le ni ko ra ewa won le ni ko ra kini adidun spices orisirisi kon wa gba mo le bi won arakunrin oniṣowo kan mi o ranti ipinle yen mo lenu jo meta ni ile hausa won ni won bere fun 500 million naira pelu pe mo le bi so 500 million naira won su pada pa arin yen oye wa lo shanu wa o e dakun se ba ti ma wo lori lede Nigeria ri lara e ri pe mere mi ti po gan se ba ti ma wo ri kini ona abayo si awon arabi tori arakunrin kan be ojogbon ni won won lo bere pe eye jada alamu inu gbo ile pa arabi wa e se bijalu won e dakun se won se bijalu be elekeji ture ibere ti mo tun be bere re ibere ti mo be bere re ojojumo ni awon ologun oju ofurufu ye for si a pe awon ti lo so adun lori won latoke o awon ti lo so adun lori won latoke o nigba ta ba ma pada gbo won a gbo pe ilu onilu ma ni won lo sadu awon eleni ti o se ti o ro don se jeje ara to wa loja ni won lo sadu loru kin sa awon ajinige kin sa awon boko haram kin sa awon banditi sawon ajagbo oju ofurufu air force wa se won da camp banditi mo lugbo to je pe ilu onilu ni wa lo ju adoloru a ma se me wa nitori olohun lawon alaise lara bere mi ti mo bere re e dakun awon ara bi kini won fe gun so mo rile de Nigeria ni won se tori owo ni won se se ni abi abala kon benu esin tawon nsin to fi aye gba ise buruku ti won se yi 0818150929 eyi lejo yin lo le o un ti mi afi yo fi ni le soro daada nu ti lejo yin ba pariwo mi o ni lanfani ati ba yin soro ifo Olorun ba be wa 0818150929 0818150929 anje eko anje kuruko tolawo angbonwo esi kaka ki ewi agbonde ipele ni ma npele si kini ma buruja yi lara bere ti ma bere lo gbogbo ite ba pe mi lale ni wipe an gbo ko won ri won lepe won ri won korodu won ni won nigba won ni won lawo se looto ni nje ifoju ara yin ri kankan ninu awon kini eri abiro gbogun ta ni social media 0818150929 eyi le ni lo le te ba ma pe mo fọlọ ba be yin o hello dadu wa e ba n gbo soke sa era sa
2: e ka le o
0: mo kiye sa
2: e ku ye
0: Daddy, you are a bam different, you said, oh, you daddy, rather.
2: Book book book book book book book book book book Nigeria. Hello.
0: Book book book book
2: book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book book àwọn kan lè yára lè kan bá tí wọ́n lè fi ìjà bá ní ìjọba wọn kan wá jẹ́rẹ́ àwọn kan.
0: Ẹ̀sà ọ̀rọ̀ yìí ò yé mi sá o ẹ̀dẹ̀ kọ̀ láti gbóhùn sókè o ọ̀rọ̀ yìí ò yé mi o
2: nẹ́tíwọ̀kì
0: kọ́ ẹ̀sà fóònù yìí ẹni kẹgbà mi gbèsè ẹnu dáadáa tó ń fẹ́ sọ sí ni pé apá àwọn gómìnà ká boko haram lẹ́ ń sọ
2: báyìí.
0: Apá àwọn ọ̀ká wọn. Akíọ
2: Nigeria.
0: Àwọn gómìnà ló ní Boko Haram lẹ ń sọ.
2: Àwọn gómìnà kan ló ní kọ́pọ̀ tó ní wọn èyí ṣéètì wọn.
0: Ó dà sà.
2: Kọ́pọ̀ tó ṣéètì.
0: Ó dà ẹ sí 08181509290 08181509290 ni nọ́mbà tá ń lò. Hello. Hello. Yes, sir.
3: Ẹ
0: parí ìdí oyin ẹ̀sìn tẹ̀ máa kọ́ọ̀tì ẹ̀ mo ti bẹ̀yìn tẹ́lẹ̀ mo máa kọ́ọ̀tì ẹ̀ ní dandan ni tí mo ti lè bẹ̀yìn tẹ́lẹ̀ tí lè dín tún dún padà ẹ̀ mi ò nígbà 08181509290 ní nọ́mbà tá ń lò torí ṣẹ́rí ìbọ̀ ìbọ̀ àwọn ládẹ́dẹ̀ nígbà kan ó ti kọjá àwọn báyìí o à ń láti mójútó ni o. Hello. Yes, sir.
4: Kalẹ́ o.
0: Orúkọ yín sà.
4: CJ Oladimeji.
0: Nbo lẹ́ ń gbé bàbá.
4: Ojú olówó ojúwòye ló kàgọ̀
0: mi. Mo ṣì lẹ́ ń gbé. Mi rò pé bóyá a ti gbọ́ pé wọ́n rí wọn ní mo ṣe rí. Torí gbogbo àwọn tí wọ́n ní wọ́n rí wọn kòròdú, wọ́n rí wọn lẹ́pẹ̀ẹ́. Mo fẹ́ bèrè pé ṣé lóòótọ́ ni. Abakunrin lórí social media.
4: Àdúrà là ń gbà Ọlọ́run jẹ́ ká rírú ẹ̀ ní òjò olówó ojúwòye. Ṣúra Lagos ṣe
0: sọ́nà ní ká rírú ẹ̀. A gbọ́dọ̀ nílé èkó ni ká gbàdúrà o.
4: Bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ nílé èkó.
0: Ẹ̀sà ó yá à ń gbọ́ yín.
4: Ẹ rí ọ̀sẹ̀ mi kọ̀ rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ojú pé àwọn ìjọba àwọn ọlọ́run ká gbé ìgbésẹ̀ tó ní wọn bí tó lówúra.
0: Irú ìgbésẹ̀ wo sà?
4: Torí bàbá mi wà kékeré. Àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá náà àwọn lọ́ba ẹ̀ ọyẹ káwọn náà nípa tán máa kú.
0: Ẹ̀sà ọba kan ní Kwara ẹ gbọ́ ni Yorùbá gan ni wọ́n jí gbé nígbà tí wọ́n jí ọba yìí gbé sákàtà wọn. Wọ́n bèrè owó lọ́tún àwọn mọ̀lẹ́bí òrówó san wọ́n bèrè owó lọ́sì ọba ti kú sákàtà wọn. Ọ̀rọ̀ ọ̀sẹ̀ tí yóò wà yìí náà mò ń sọ yìí ọba ti kú ọba ti wájà.
4: Ṣé rí nǹkan tó ń fa gbogbo orú nǹkan báyẹn? Ìbàdàn àwọn kékeré ìlànà tó fi ń jọba nílẹ̀ Yorùbá wọ́n ti pa ogun ẹ̀ sí.
0: Ẹ sà.
4: Kò yẹ kó jẹ́ pàwọn olóṣèlú yìí àwọn náà máa bọba jẹ.
0: Ọ̀rọ̀ ọjọ́ mi lè sọ yìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìkọjá ìlànà tó fi ń jọba báyìí báyìí sí kí la fẹ́ ṣe sí.
4: Ẹ rí báyìí báyìí nǹkan tẹ̀mí rò pé ìjọba kan lè ṣe. Wọ́n mú ọlọ́pàá ìpínlẹ̀. Ìsẹ̀tì kọ̀ọ̀kan lé ọlọ́pàá tiẹ̀.
0: Ǹjẹ́ ìrú òpó náà bá yọ nìyẹn?
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe sà, ẹ ṣe. Mi ò mọ̀ bóyá rí fọ́nrán alákùnrin kan ó waṣọ bí aṣọ aláwọ̀ aró blue báyìí lára àwọn tí wọ́n jí gbé ni. Wọ́n nùnà tó jẹ́ pé àwọn ará mi ẹ̀ burú o. Wọ́n burú o. Hello.
5: Hello, Mr. Pilot.
0: Ẹ sà, rédíò yín ló ń dún padà yìí. O ti bá pọ̀ tẹ́
5: ṣe.
0: Ẹ máa rí mi bí onígbèrágá o.
5: Mo ti kú ọ̀bẹ. Hello.
0: Yes, sir.
5: Ṣẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà yìí àti ọ̀rọ̀ àwọn Boko Haram in fact ọlọ́kúnjà because ṣèbí a ní sójà gẹ́gẹ́ bó ti sọ rẹ̀ sọ lẹ́kọ̀ọ́ wípé orúkọ mi ni Kehinde Adedapo láti Pajà. Nígbà tí àwọn tó ń gbé òkú wá ṣèbí a ní sójà ṣòdẹ́ bí la jẹ́ pé àwọn ọ̀gá ọlọ́pàá ọ̀gá mi gọ́ọ̀mẹ̀ntì wọ́n mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn.
0: Ẹ̀sà ṣe rò pé ìjọba lè mọ̀ sí tó. Ẹ̀sà ẹ̀ mọ́ pé kíní ń bàjọba jẹ́já. Ẹ̀ mọ́ kíní gan inú ààrẹ odù sí. Ó ń bàjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́. Inú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń ṣe dáadáa tó.
4: chef gross nobody job as well we can so say Osami come you go this go bomb with the go bomb with water and waking it. So come assist more. So what book that day when you wanted to rob it.
0: Lọ́wọ́lọ́wọ́ ẹnìkan ò dẹ̀ lè bàjọba ajẹ́.
4: Ó dáa, ó ti gbọ́.
6: 081-8150-9290 ni number ta nlo 081-8150-9290. Hello, Hello.
7: Hello, sir. This is a pilot.
6: A Kalisa. Hello.
8: Hello.
6: Yes, sir.
8: Pilot. Hello, sir. Oluko nunu Oluwa Oluwa ki lati seri Olorun.
6: 08181509290 08181509290 The number ti a nlo. Ah, Nigeria, odowo Olorun. Odowo Olorun. Mo sa mo pe adura emi ati e o ni ipa o to ma ku ni oro Nigeria o. E gba mi so fun yin o. Emi ati e ni ipa ta gboro joku lu oro Nigeria o. Olorun wa de ran wa lowo lagboro Olorun. Hello.
8: Hello.
6: 08181509290 Hello.
8: Hello, hello, Ekale o.
6: Ekale ada fun yin jari.
8: E se jari.
6: Era sa.
8: E ko atun se Olorun ba se o.
6: Ami o.
8: Ko te mi ni Ramoni o ke so lara
6: ti. Mr. Ramoni, e gbe fun yin se nu dara ko yin jari dada.
8: Lati jegun.
6: Yes sir.
8: E jo Nigeria ta won yin jari ti da po mo ye mo Nigeria.
6: Jari ti da po mo ye pe. Hello.
9: Hello, pilot.
6: Sir.
9: Emma Kale.
6: Mukin daddy wow.
9: Yakubola, you don't pull out the kitu.
6: There are, sir.
9: I think we fell one Nigeria. Like,
6: we let it. Who
9: Ah, my fellow, for look alone.
6: Is she? Along a duty.
9: There may be no way. There was a case. Niger de Taluti Berry.
6: Hmm.
9: We are with 5 minutes and 1 week, but not long. O to wa sadele yibo te ba ranti to fi sadele yibo o to ese wa mo kakiri bayi enu kankan ni jo mi loju pilot.
6: Yes sir.
9: Wa pere lati ku nbi bayi de ba dan e wo gbe ko ta se ti ijoba ba gbe ko ta se won o le surveillance awon inu igbo yen kan bi sa awon ara bi wa. Ṣé wọn ò lè mọ bí táwọn ará bí wọn yẹn wà? ẹri pé àgọ tí wọn pa kì í ṣe pé àgọ pé a ṣe ọn pọlé gidi ni o lórí bí tán káwọn èèyàn sí tán kó ń jẹ lọbẹ tá ń ṣe gbogbo ẹ
0: ó dá yín lójú bàbá pé wọn kọlé sínú bóyá ṣá
9: àwọn kọlé ni wàláì wọn kọlé sínú bóyá ni
0: ìmọ̀wó ti ra blọọkù àti sìmẹ́ǹtì
9: àtọ ìyẹn lèmi ò wá mọ
0: bí kìlà ó ló bá wọn mọ táwọn bá wọn kọ rúùfù kápẹ́ntà ó ló ti kọ rúùfù fún wọn.
9: iṣẹ́ mi pé pilot iṣẹ́ mi pé láìpẹ́ yìí ó ti pẹ́ dàbí onílẹ̀ yíbò tí wọ́n ní tá ń ṣe kidnapping náà bẹ́ẹ̀ pé àwọn ilé kan inú igbó náà náà ti ń ṣe tán ti lọ pé tí gómìnà yẹn fi pàṣẹ pé gbogbo ilé tán bá ti mú pé ká máa wò dànù. ọlọ́run kó sọ̀rọ̀ wa ni ó dá ẹ wo bí ọlọ́mọdé àwọn ọmọ tán kó wọ̀n yẹn ibo ṣé àgbà náà náà tún sìn kó wọn sí láti bí oṣù kan. ọlọ́run kó sànù wa ni ìjọba yẹn ni ó tó ń dùn èmi nìyẹn pé báwo níjọba oṣù kódà kó tiẹ̀ má jẹ́ pọ́npọ́lì gan-an tẹ́jọba ò lè gbé kópa kan sọ kankan mọ ibi tí wọ́n wà láàrin inú igbó ni. ọlọ́run sànù wa ọ ọlọ́run àbá dáwọ̀ gbogbo àwọn tó wà lọ́wọ́ agbẹnipa yìí náà ọlọ́run dá wọn lẹ̀ ẹ sí ẹ pé ètò yàkú bọ́ látúndí ló pẹ̀ láti kẹtù.
0: ẹ ṣe sá bàbá ẹ ṣe o ọlọ́run sànù nàìjíríà o ebè lábẹ́ o ọlọ́run sànù nàìjíríà ebè lábẹ́ àṣàkọ o ọlọ́run sànù nàìjíríà ebè lábẹ́ àṣàkọ o ọlọ́run sànù nàìjíríà o sànù nàìjíríà o tálámọ̀ tó máa kan o. hello
9: hello mr pilot.
0: yes sir.
9: ẹ máa kú ètò.
0: yes sir.
9: ẹ kúkú ní tẹnugbó bí ọwọ ẹdí ẹ ní sì sọ.
0: àmì o.
9: mo ní jẹ́mi àti yín gbé wa àtàwọn ọmọ wa.
0: àmì o.
9: ọ̀rọ̀ tí bàbá mi yakubu ọlátúnjì sọ tán nísìnyí mo fẹ́ kí lẹ́yìn díẹ̀.
0: yes sir.
9: tẹ́rí ní inú igbó tó wà yẹn kò ń ṣe pé ilé báyẹn náà ni wọ́n ń kọ́ gẹ́gẹ́ bí a ṣe ń rí lórí kinní o bí kan ṣe àbí bàbá kan lo kánópì síbẹ̀ ò ní wọ́n ṣe nísìnyí. ṣé bá dé àwọ̀ tí bàbá mi sọ nílẹ̀ yíbo yẹn tẹ́rí mo súnmọ́ àwọn ọmọ yíbo eré àbí tí mo ti ń tajà àwọn ọmọ yíbo pọ̀ bẹ́ẹ̀ tẹ́rí àwọn ọmọ yíbo múra lẹ̀ gan fún wọn o. bẹ́ẹ̀ ni wọ́n sọ fún mi ẹ̀yin náà wówó náà ẹ lè rí fúlàní ṣé fúlàní kidnapper ẹ ń gbọ́ kí wọ́n fi lọ́lẹ̀ ayọ̀ àwọn yíbo kan kí fúlàní kan ní fúlàní kidnapper àwọn ọmọ yíbo.
0: o tó lè sọ
9: o. àwọn ara wọn lè máa kidnapper ara wọn o kí wọ́n máa gbowó lọ́wọ́ ara wọn o. àní sẹ́ ọmọ yíbo kan sọ fún mi pé meeting táwọn máa ń ṣe lọ́jọ́ ní sunday yẹn pé àwọn èèyàn wọn tán wà ní abroad pé owó tán kó ránṣẹ́ tán fi ránṣẹ́ láti fi ra àwọn nǹkan tó jẹ́ pé tí àwọn boko haram gan bá gbọ́ lọ́wọ́ àwọn wọn ò tẹ̀ ní súnmẹ́rì àwùjọ wọn rárá.
0: ọlọ́run o.
9: torí ẹ̀ ní.
0: àwa yorùbá ń kọ́ mítìn táwa yorùbá wá ń ṣe kọ́ mítìn àmàlà.
9: ọ̀tẹ̀ àti ẹni tábàrí fún wà lókè àti dá padà wá sí
0: lókè. wàhálà ee ohun tí mítìn yorùbá dá létí wọn nìyẹn.
9: òní tí yorùbá dá lórí nìyẹn tó nípa ti ibi tá abẹ́gi gẹ́gẹ́ bá ṣe sọ èmi ò débẹ̀ rí òpọ̀tẹ́ àwọn tí wọ́n kidnap tó wá tó wá sọ ó ní bọ̀bọ̀ kan tí wọ́n kidnap tó wá sọ tó ní òun lo oṣù mẹ́tì àti bóyá ọ̀sẹ̀ bíi mélòó kan nínú àwọn ní ọ̀dọ̀ àwọn bandits ẹ̀kú tó di pé rí ransom. ó sọ ó ní pé lábẹ́gi yẹn náà ni wọ́n máa kàn ṣe àti pápá kan lé ṣe kankan sí nígbà míì kan ibi tán bá kó àwọn sí orú lè mú àwọn bẹ̀ tán máa ká àwọn sí ìta tán máa ní pé káwọn jọ lọ pa fẹ́fún níta.
0: ọlọ́run.
9: tó torí ẹ ní pé hàn ti wọ̀ wá láàrin ẹsẹ̀ rí pé àwọn pípù yìí hàn pọ̀ láàrin àwa yorùbá ju àwọn táìdì ọ̀dọ́ kejì yẹn lọ. ìwé ìgbà ṣe so fún àwọn haúsá àwọn haúsá bá pè ní kíní ẹ̀ òun náà bẹ́ẹ̀ ṣe fún yorùbá ń bì báyìí. tó abúlọ̀ múra gidi ni àwọn àgbààgbà wa àwọn tán tún mọ̀yàn tán tún lẹ́nu ọ́bùrọ̀ múra gan lórí àwa yorùbá o ká má jẹ́ ní ẹ̀yìn o. ọ̀nà ń bọ̀ àwọn kan lórí la máa dẹ́dẹ́ léyìí o àwọn kan o ẹ kú
0: ìtòta. ẹgbọn tarakunrin sọ wọn nípàdé àwọn yíbò wọn gbaradì pé bí ẹ bá tu o ẹ bá ń bẹ ẹ bá dàn ọ ẹ dàn ọ tán àmọ́ pàdé àwa yorùbá àti ká ru ọkà ká ra màlà ká jẹ ká mọtí ká ra aṣọ ká gbóbìnrin. Nǹkan dé.
9: Hello, Mr. Mayo. Ẹ kú ètò.
0: Hello.
9: Hello, ẹ kú ètò.
0: Yes, sir.
9: Yà Mr. Godwin ló ń pè láti Jankara yà yìí.
0: Yes, sir.
9: Ṣé rí nǹkan tó ṣe ń jẹ́ ìmílẹ̀ nígbà kò tó ní. Ẹ
10: Nigeria, but one of the sorrow, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, more so, abala ifikan na ni orilede agbaye oni ohun ti olori won ko won ti won de ntele pe ni ti o ba ti ba won se esin won pe pa ni ibi ta tin to awa je niyan o amo sugbon a prefer ka da gbo ele ori ijoba a prefer ka da gbo ele ori awon to wa ninu gbo se awon to wa ninu gbo yen se ko ton ba fe dun gbo yen se ko loruko yen kan ton pe se bo loruko ton ma nlogun alawa pa alawa pa wo la mo nkan to to ni je sugbon asa n ton awa je be ni pe a mo bi to yi wahala yi ti wa awon to ne lokan lati islamize Nigeria. Tomo de ti se ton won de se won de plan ni what agenda won ti pete pe so bi bata kon to amo bi toro ti nbo bo wa sa ndogbon a fe kon ni lagbaja lo so bye bye a njera but o du gba tin ja bye amo te ko ni kini won ti dana ton bayi nisin ina gan ton da ko moju en to da mo everybody wan ki pe o da re ko en to
6: no moju en to da mo.
10: Then,
6: see, voila, voila. You know, move any damo. What you are bureke? I buy any dano go. What kind no more? Ah, a little near Barrow. A little near Barrow. Hey, Taja, but move you, Luemo. Only woo. Hello. Hello.
11: Hello.
6: Yes, sir.
11: Hello, Mr. Pilot.
6: Eti wa lori afefe sa. E kale sa oruko yin sa.
11: Oruko mi ni Mr. Taiwo lati Ijimu.
6: Mr. Taiwo e ba n gbun soke die si.
11: Oruko mi ni Mr. Taiwo lati Ijimu.
6: Kuda. E se se
11: dada. Mr. Pilot oro yi o ko lo sa na wa Yoruba ni. O to wa n to n ko e mi yo mi nbe ni si ni ko lati ti ni ti sele. Ti awon Boko Haram ba se kini, won na ni, won ni aso ologun na ma wo. Ibo ta fi pin bi awon soja wa o ni lowo. Gbogbo nǹkan tí wọ́n tó máa wọn títù yìí ń lò ìgbọ́n rẹ̀ gbogbo nǹkan tó sọ náà sí nígbà tó ní kán bá nǹkan pàdé wọn wọn lọ àbí àwọn mẹ́wàá wọn tó wọn lọ lọ pàdé wọn ẹ á sì níjọba ò mọ̀ ń pa ẹ̀. Àwọn sì gbé wọn dẹ gbogbo náà ti ń ra kó ṣubú náà ti ra gbogbo tí wọn lè gbogbo náà ti ń ra.
6: Àbí wọlé pé.
11: Ó yà ṣàgá lọ sí ṣe ìbọn tí wọn lò ní ògbó ní kí n bèrè ni.
6: Ìṣàgá.
11: Ẹ
6: buru o. Láì ṣẹ̀ tẹ́lẹ̀. Ṣé kí jẹ́jọ́ àwọn alájẹ́ àti mo gbọ́nlá láti ìbàdàn ló rọyìn sí mi àbí bàbá láwòrì.
11: Mo ní kí n bẹ̀rẹ̀ ni báyìí wọn ti ń ṣe ìbọn ẹ̀bùn yé mi.
6: Ìmúrógún lọ́wọ́ yìí.
11: Wọ́n ní kò dáàbò dáàbò yìí ní kò dáàbò yìí ló kò dẹrùn. Ẹ wá wọn ní ti ọjọ́ bá dẹ̀ dákẹ́ wọ́n tẹ̀ ń wòrán. Pẹ́lọ́tì wo náà nǹkan tó ṣẹ ní
6: Hello.
12: Hello.
6: Yes, sir.
12: Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àjọgbé ni. Látàrí pé gbogbo àwọn atájọmọ orílẹ̀-èdè Nàìjíríà kálukú kan sọ tó wù mí. Ìbẹ̀rẹ̀ tó débi lójú ni pé àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin ta ní lókè àti sẹ́nítọ̀ ilé-ìjọba àgbáyé Akíntayé náà kan fẹ́ẹ́ lóko lórí àwọn gómìnà wa ká máa ń sáyìn death warrant mẹ́tẹ́ bá ti dájọ́ ọkú fún. Bàbá kọ́kọ́ mi láti bẹ̀yẹ ètò tí ó bọ̀ nù láti gba òmìnira kò lọ́wọ́ gbogbo ohun tó ń tẹ̀lẹ̀ yìí. Wọ́n ti mọ̀ yìí pé tàbá dára kan ọ̀sẹ́ni tí ó pa àwọn kábà fún wọn pamọ́ kábà tó ti máa fi fún wọn lẹ̀ náà. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn tó ń sọ gbogbo wọn tí wọ́n ń sọ kò sẹ́rí fún un. Mo rántí nígbà tí gómìnà jẹnẹfà ṣèjọba lọ́wọ́ ńgbà yẹn nínú àwọn akọ̀ròyìn tó kọ̀ròyìn pé inú àwọn kọ́kọ́rà tí wọ́n mú wọ́n yẹ ṣe mùsùlùmí. Mi ò rántí kọ́kọ́ jọ́nálìsì ẹ mẹ́ni pé kò lè ka fáfíà òun ọ̀dẹ níbi tí mùsùlùmí ò ti lè ka fáfíà rí. Nígbà yẹn lọ́wọ́ padà pa bọ̀mọ́ yẹn náà ni kírísítẹ̀nì dẹ̀l
13: Ta ba du to kale ke pe e ni je agbadun eto o daro mi gba call kokan mo.

Cesar!